0: chami le ni ojo Tuesday won ni wese mefa fun iwa tomo re o ile oni mi iwa tomo re loye o ni fi eru fu yepe fu yepe tori omo re aronu gile a so pe ka biesi o awo ba wa dupe lowo oba mi to so gbogbo lojo gbogbo nigba gbogbo ti o gbagbe gbogbo wa oba mi to so gbese gbogbo wa ni kokan na ni nani nani on ta ba ni la nani awon nani olodumare wa yi ohun ni la gbe laruge ba mi pe jesu mi laruge owo re meji loke o ya ba mi ke o go go go go go go go go go aha adura alama ti gbogbo alabi ya mati jiti tori re latoru ti bere niyan o ogbo agbara ni adura to ni fe ba jade nitori ohun ti mo gbo ti mi o ba gbegbe se lori re won pada bere lowo mi mama olorun ro paso fa keye mo ne baba alabi ya mo si oleni baba ji radio re soke si mo fe kede nkan kan lara nkan to ba bi yamo ninu jaju ni pe ko mo re o jaju re lo lara nkan to ba bi yamo ninu jaju ni wipe ki awon ara adugbo ma rewo si wipe iyan to jeje somo nu lo lo yen lara nkan to ba bi yamo ninu jaju ni wipe ani to ri omo re ran ni tetele ko pada de ni ti ran ma ara adugbo ni se lara nkan to ba bi yamo ninu jaju ni wipe ko wa dojo waju ko na wa ma fi pitan wipe on na dabi mo ri o lara nkan to ba bi yamo ninu jaju ni wipe ani ti won pe ni yalagbaja tele kan won pada yi oruko yen pada nitori pe lagbaja on ti fo sele lara nkan to ba bi yamo ninu jaju ni wipe ki abi yamo ma fi omo re kerin si akobi lara nkan to ba bi yamo ninu jaju ni wipe ki iya wa nile ki awon omo school kan fi moto onimoriwo gbe omo re wa sinu ile gbogbo ile pariwo no mama bi yamo to de lati bi ise to wonu ile re lo to wa ri awon omo re to n sakiri inu yara to n da leru to wo n pariwo mo won wipe ariwo yin ti po ju asama so fe pe iru abi yamo bee si yo ni nitori abi yamo ta gba gbogbo omo lowo re lojiji omo wipe to ba ti do se ile a ma dake rororo ni nitori ko somo to tun se re manu le aisa ta lo fe gba gbogbo omo lowo re lojiji to lo n fe so de abi yamo korofo to lo fe ko najo keje oja abi yamo lọ́ní agbẹ́jẹ́ lọ́wọ́ rẹ̀ agbẹ́ fíafíà lé lọ́wọ́ lọ́ní ìpinnu àti ẹ̀tẹ́ rẹ̀ lórí àwọn ọmọ rẹ̀ ó jílẹ̀ lórí bàbá màmá gbọ́ mi dáadáa báyìí ẹni tá àyè gba ọmọ lọ́wọ́ rẹ̀ kì í jẹ́ pé bí wọ́n ṣe kọ́fùn látọ̀run nìyẹn nítorí àwọn kan máa sọ wípé àkọsílẹ̀ ni wípé wọ́n á padà gba ọmọ lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ wọ́n bí ẹni ọ̀hún irú àkọsílẹ̀ wo nìyẹn ta ló kọ orí ìkọkúkọ yẹn sílẹ̀ fún abiyamọ tó ń lọ jẹ́jẹ́ rẹ̀ nítorí ẹ̀mí mọ̀ wípé ọlọ́run tèmi kì í ṣe ọba ìka nítorí ọlọ́run tí ẹ̀mí sì kì í kọ ọ̀fọ̀ ọmọ ọmọ abiyamọ àní mo fẹ́ ran àṣẹ sílẹ̀ sí ẹni tó kọ ìkọkúkọ sílẹ̀ fún ọ àwọn tí wọ́n ti gbẹmọ lọ́wọ́ wọn rí ni mò ń bá sọ̀rọ̀ báyìí o tó jẹ́ wípé nípa ìkọkúkọ tí wọ́n kọ́ lẹ̀ wọ́n ti sọ abiyamọ òde aláàrẹ̀ tí wọ́n ti fi wọ́n sínú ẹkọ ojoojúmọ́ lọ́ni irú ènìyàn tó kọ ìkọkúkọ sílẹ̀ fún ọyẹ ìṣẹ̀lẹ̀ tó jẹlẹ̀ sí fọláhùn máa ṣẹlẹ̀ sí ìṣẹ̀lẹ̀ abàmì tó jẹlẹ̀ sí judas máa ṣẹlẹ̀ sí ohun tọ́jú ẹrọ́dù rínú bíbélì ojú rẹ̀ máa rí ìṣẹ̀lẹ̀ abàmì tó jẹlẹ̀ sí sọ́ọ̀lù yóò ṣẹlẹ̀ sí ìṣẹ̀lẹ̀ abàmì tó jẹlẹ̀ sí àwọn ọmọ fọ́ránù náà kú pupa yóò ṣẹlẹ̀ sí ìrírí tí kọ́ra dátírẹ́lì àti abrahamu rínú bíbélì àwọn náà máa rí rú ẹ̀ àní ẹ̀yẹ tágbà ọmọ lọ́wọ́ rẹ̀ má ronú mọ́ sẹ́ nítorí ọlọ́rin gbèsè lọ́fẹ́ gba ṣẹ́ṣe báyìí àdúrà tá a dẹ̀ fẹ́ gbà mí fẹ́ kí wọn náà fọwọ́ yẹ pẹrẹ mú o nítorí dábàá gba ọmọ ìkìlí lọ́wọ́ ènìyàn tí yóò bá sọ̀rọ̀ àìsàn ayé ẹni ọwọ́ gẹ́kẹ́jì ni tí yóò bá tún sọ̀rọ̀ ayé ẹgbà kẹta lọ́wọ́ rẹ̀ tí yóò bá tún rí kankan sọ ayé ẹgbà kẹrin lọ́wọ́ rẹ̀ tó bá jẹ́ pé ẹni tó jẹ́ pé ẹkú nìkan ló máa sun tí yóò màdúrà gbà bọ́wù kọ́ sunkún títí dàn láwọ́ ẹgbà kẹrù lọ́wọ́ rẹ̀ mo wọ́n rán àṣẹ sí ẹni tó dẹ́ lóró lórúkọ yẹ kò ní rí ilé ayé gbé ìwọ́ tó dẹ̀ ń gbọ́ mi ò ní mà lábójú ń rí lára ènìyàn tó bá gbọmọ lọ́wọ́ rẹ̀ nítorí ọ̀pọ̀ ọmọ òde alára sà ọjọ́ tí jacob gbọ́ wípé ọmọ joseph ti fò sẹ́lẹ̀ wọ́n ló fajú ara rẹ̀ yá pẹ́rẹpẹ̀rẹ́ wọ́n ló sì fi ajú àkísà bóra ó sì ṣọ̀fọ́ ọmọ rẹ̀ láìmọye ọjọ́ wọ́n ní nígbà tí àwọn ẹbí wà tù nínú ọkọ̀ jálẹ̀ kò gbà kí wọ́n tó nínú ó lò máa ṣọ̀fọ̀ títí tó wọ́n fi wọ sàárẹ̀ ni tálẹ́ni tó ń gbọ́mi tí wọ́n ní fi ọ̀fọ̀ ọmọ kọ́ lẹ́gbọ̀n lórúkọ jésù ẹrù tí ẹbí ọmọ kì í tún wọ̀n ní gbé ká ọmọ lẹ́ o ó ní fojú rinjú pẹ̀lú sàárẹ̀ ọmọ àtúfọ̀ ọmọ fún ni kò ní túfọ̀ ọmọ fún ọtí ìyanu níwẹ̀ rè àtúfọ̀ ọmọ fún ni tí sọ ní di gángangá ò ní yanu lẹ̀ rẹ o ayé òní fọmọdé ọlọ́rọ̀ ọmọ rẹ òní pọ̀fọ́lọ́ èyí àbámọ́dákẹ́ nítorí ọmọ o má gbà kí ará àdúgbò ará ìlú rẹ ó jèrè ọ̀rọ̀ látara rẹ látara ọmọ o má gbà kí ayé sọ wípé pẹ̀lú gbogbo àdúrà rẹ wọ́n padà gbọmọ lọ́wọ́ rẹ ìyá yẹ sọ wípé ohun tó bá fẹ́ ṣe ọmọ kó ṣe ọmọ ẹni tó sọ ọ lọ́jọ́ ọjọ́ sí nígbà tí kankan padà ṣe ọmọ rẹ ẹyin bẹ lọ tó mọ wípé ọpọlọpọ nínú wàhálà wọn rí ńlọ padà balẹ sí ìdí dáfírí kí pẹ ìpàdé àbàmì nìyẹn lẹ́nìí ibikíbi tó bá wà lábẹ́ ọ̀run yìí ìpàdé pàjáwìrì ti dìde o ìfọ́tí ìpàdé kíákíá máa sá ni a pè ní ìpàdé mi ò ní bọ́bọ́jọ́ ọmọ aláyé mi bó ṣẹlẹ̀ sí ọrí ẹ̀mí mọ̀ wípé kò gbọ́dọ̀ tún ṣẹlẹ̀ bó jẹ́ online ni bó jẹ́ offline ni mo rọ̀ wípé kò darapọ̀ o àwọn tó ń gbé ètò yìí mọ̀ wípé mi kì í pẹ́ irú ìpàdé yìí o ìyá ọmọ ológo tó ń gbé mi tó bá ti gbé ètò yìí tó ìwọ kàn gbé ẹ̀wùwọ̀ tó ní lọ́kàn wípé fẹ́ ló jẹ́ nǹkan dànù kúrò lórí ọmọ rẹ àkókò tá a wà yí àkókò tí abiyamọ tó tó gbọ́dọ̀ máa ṣọ́nà tó bá ti ń bọ̀ dọ́lọ́ slippers ló máa mú pàdé jésù nínú mi ní kọ́lá wípé wọ̀n ní bọ́bọ̀ tọ̀ fọ̀ síwájú ilé rẹ lọ́jọ́ ayé rẹ màmá ń tó ọ̀rọ̀ kò ní bàyí tó ń rò jẹ́ o ayé òní filẹ̀ rẹ júwe ọ̀fọ́ ọmọ onírógbé ẹbẹ́ mi jí lórí ọmọ o ayé òní fọ yé ọmọ rẹ ṣòfò ayé òní fọ ọmọ dẹ́ wa lọ́rọ̀ o ọmọ rẹ òní tasẹ̀ gẹ̀rẹ̀ débi tí wọ́n ti máa gbẹ̀mí rẹ o ayé òní gbẹ́gi mọ́gi torí ọmọ rẹ o ọmọ rẹ òní wú ọba ìsàlẹ̀ òní fúnra rẹ rẹ pósítà fi sí ọmọ rẹ o ayé òní fàṣọ ọ̀fọ̀ tá ọlọ́rẹ ládùúgbò ọ̀fọ̀ òní jẹ́wọ́ sí ìwọ àtọmọ rẹ ilẹ̀ kò ní gbóná mọ́ ìwọ àtọmọ rẹ ayé òní kó gílọ̀fù ọ̀rọ̀ sí ọmọ rẹ lọ́wọ́ o ojú mẹ́rin kò ní padà dojú méjì nínú lẹ́yìn o ọ̀fọ̀ yẹ lórí ọmọ rẹ lónìí ọ̀rọ̀ ọmọ rẹ òní di wọ̀ ní kòtò òní gbé ọmọ rẹ wọnú gbógun o ọmọ rẹ òní ṣe gángan kẹyìn ọjọ́ ayé rẹ àtẹ̀mí àtiwọ́ àlífarúgbó ara ṣọ̀fọ̀ ọmọ ayé òní gbàlàfíà ọmọ wa lọ o lórí ọmọ òní fọwọ́ ra tẹ́gùn ló ló ń pẹ́ ọmọ àṣẹ o ọmọ rẹ ti lọ́pọ̀ òní jẹ́ ìpínrẹ màmá ayé òní fọmọ fòró ẹnikẹ́ni wa o ìbànújẹ́ òní kọ́lé ti ọ ọmọ rẹ òní fọwọ́ hẹ lásán ọmọ rẹ òní di gbé àtú ọyọ ewé tó torí ọmọ rẹ jẹ́ ó bàjẹ́ lẹ́ni o egbò igi tí wọ́n torí ọmọ rẹ wà yóò yí lé wọn lórí o àdúrà òdì lórí ọmọ rẹ ó yẹ ẹlẹ́rùgbé iṣẹ́ wọlé ká ọlọ́run bá jẹ́ o ayé òní fọ̀rọ̀ tó ọmọ rẹ sí o àìní kò ní yẹ̀yẹ́ rẹ tọmọtọmọ òní gbórí ọmọ lẹ́bọ̀ màmá ohun tó dá òbí rẹ dúró kò ní dá dúró ọmọ rẹ ò ṣe dá dúró látẹ̀lí lọ ayé ọmọ rẹ òní pọ́nú kúrúbùsù tẹ́lẹ̀ jẹ́jẹ́ ilẹ̀ òní yọ tọmọtọmọ ọmọ rẹ òní di arúgún àṣàṣì ọ̀tá òní ràn wọ́n ọmọ rẹ ọmọ yóò ní kọ́ ti lẹ́tà jacob bọ́jọ́ ọlọ́jọ́ lọ ọmọ rẹ òní bọ́jọ́ ọlọ́jọ́ lọ wọ́n jẹ ń kù fọ́mọ́ o ìrìn àjọ ọmọ rẹ òní dàrú ọmọ rẹ òní jẹgbẹ́ ayé ọmọ yóò ní kó sọ́wọ́ kò dẹ̀ ní kó sẹ́sẹ́ o ìka abiyamọ òní na ọmọ rẹ o ọmọ bọ́bọ́ tani ṣe wo ọmọ rẹ òní jíya o jésù olúwa ìyá yìí ní àṣírí òun bò ẹjẹ́ àgbọ̀.
1: Láti December ni mo ti ń wa ilé. Nígbà tó wá àdìjọ́ Wednesday ẹnìkan wá pè mí pé kí n wá wo ilé mi kan pé iye báyìí ni mo ní à. Mo wá pe ẹnìkan pé à báyìí ni ó ṣẹlẹ̀ ó wá ní à. Kí ni ká ṣe mo ní iye báyìí ló wà lọ́wọ́ mi. Mo ṣe máa rí àlá àti báyìí. Mo kàn rí 100,000.
2: Hallelujah.
1: Owó tó dẹ̀ parí gbogbo léyìn 250,000 naira.
2: Hallelujah.
1: Bí Ọlọ́run ṣe bá mi ṣe nìyẹn tó dẹ̀ wà jẹ́ pé tèsí ilé tí mo fẹ́ gan-an
2: ni mo rí
1: ìdí ọpẹ́
3: mi. Ta ló máa rán àánú gbà? Ẹnìkan á ṣòwò sí ọ.
2: Amen.
0: Màmá ṣe ọmọ wípé ẹni àṣírí rẹ̀ bò lórí ayé wa. Tí àṣírí ẹni bá ti ń Buhari wípé ìrìn àjò ayé òun ò padà falẹ̀ mọ́. Ṣé o wá rí àdúrà ọ̀rọ̀ ìní kọ́lá? Kò síbi tó lè yẹ sí nítorí àwọn ọmọ rẹ o. Bàbá alábíyamọ ló ń kéde eléyìí o. Tó bá ti ń bọ̀ gbogbo abíyamọ tó fẹ́ràn ní kò pè wá. Bọ́lẹ̀ ní kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Agbé Ọlọ́run kánú ayé gbogbo ẹ̀yìn tẹ́ ń dá ọ̀rẹ́ fún púrógámù pé kó lè máa tẹ̀síwájú. Lónìí a máa dá ọ̀rẹ́ lórí gbogbo ọmọ tí mẹ ní àgbáyé. 500 naira ló máa dá lórí ọmọ kọ̀ọ̀kan. Wàá dúró jẹun ọmọ. Ìṣe ọmọ rẹ̀ á ṣojú rẹ̀. Ọlọ́run bàbá alábíyamọ o.
2: Ààyè ló wà.
0: Hallu yá o.
4: Hello, hello, Prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
0: Abiyamọ́ o, a ò ní mọ́ bọ́jẹ́ mọ́.
5: La Gelu FM.

Ẹkú ojúmọ́ o. Ìròyìn àfẹ́mọ́jú ni ó ń dé sí ẹtí ìgbọ̀nyìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 FM òkè gájòkè. Táàtà kan mọ́lẹ̀ ìsinle fún Báláú ládùúgbò Fẹ́lẹ́lẹ́ lẹ́bàdàn. Adékúnlé Yusuf, oníròyìn ṣáájú ẹ̀gbọ́n kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè tó ń ti àwọn tó fara tí wọ́n fún ìrànlọ́wọ́ náà ti pè fún àtúntò tó ń ti àtúnṣe lẹ́ka àjọ ilé yìí tó ń gbé omi ká lórílẹ̀-èdè yìí. Ẹgbẹ́ àwọn tó ń ta ajílẹ̀ kati ìpínlẹ̀ Plateau náà ni wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ lórí ayédèrú ajílẹ̀ eléyìí tó fa kí àwọn àgbẹ̀ kan máa pàdánù àwọn nǹkan oko wọn. Àjọ tó mójútó ètò ìlera lágbàáyé náà ni wọ́n ti ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè Uganda látàrí ìṣẹ́lulẹ̀ àjàkálẹ̀ àrùn ti Ebola. Ikọ̀ ti orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ìdíje ti ẹ̀kẹ́ mímu náà ni wọ́n ti gba àmì ẹ̀yẹ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lásìkò tán kópa nínú ìdíje ẹ̀kẹ́ mímu ti àgbáyé eléyìí tó wáyé ní Mongolia. Níbà ẹgbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń ti àwọn tó fara tí wọ́n fún ìrànlọ́wọ́ gbogbo òun náà ti pè fún àtúntò tó ń ti àtúnṣe tó lóòrìn lójúnà àti rí dájú pé wọ́n gbọ́nwọ́ sí ìmú àwọn olókoòwò láti dókoòwò sí ẹ̀ka tó ní ṣe pẹ̀lú pínpín omi ká lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ọ̀rọ̀ náà ló jẹ jáde lásìkò tí wọ́n ṣe ìpàdé eléyìí tó dá lórí ìṣòro tó ń ti àwọn làásìgbò tí ń kojú wọn lẹ́ka tí wọ́n ti mójútó omi tó jágere lórílẹ̀-èdè yìí eléyìí tó wáyé ní ọjọ́ ajé Monday ní olúlẹ̀wà ìlú Àbújá níbi tí ẹ̀ka tó mójútó ọ̀rọ̀ omi tó jágere àti pínpín rẹ̀ ká níbi tí ẹni tí ṣalákòóso wọn bẹ̀ ìyàn Joseph Sef gẹ́gẹ́ bó ti ṣàlàyé wípé àwọn ń gbìyànjú láti wá gbòdà kún fún àwọn ìṣòro eléyìí tó ń dojúkọ àjọ náà gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ lásìkò ìgbà tí àwọn àjọ gbogbo eléyìí táwọn náà fara ti ìjọba fún ìrànlọ́wọ́ tán wà ń bẹ̀ lára àjọ tàtírí báńkì àgbáyé tó ń ti ilé ìfowópamọ́ tó ń rí sí ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ tó ń ti ilé ìfowópamọ́ tó jẹ́ ti àwọn mùsùlùmí bákan náà ti ilé ìfowópamọ́ tó jẹ́ ti àjọ ṣọ̀kan ilẹ̀ euro gẹ́gẹ́ bá ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àjọ ti orílẹ̀-èdè ilẹ̀ faransé làwọn náà tún ṣe àtìlẹyìn fún ẹ̀ka tó mójútó ọ̀rọ̀ omi tó jágere lórílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bá ti wá ń sọ̀rọ̀ fún àwọn tán kópa níbi ìpàdé ọ̀hún níbẹ̀ ni ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ìpínlẹ̀ tó ń ti akọ̀wé àjọ náà àti ẹni tí ń ṣe adarí àgbà lẹ́ka tó mójútó ọ̀rọ̀ omi tó jágere àti ìdàgbàsókè àwọn tó fara tì wọ́n ibi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ náà ti jẹ́ kò di mímọ̀ wípé rírí dájú pé wọ́n mójútó omi tó jágere lórílẹ̀-èdè náà ló jẹ́ ọ̀kan gbòógì látara bó ti jẹ́ wípé omi ó jẹ́ ìṣòro gbòógì eléyìí tó ń dojúkọ àwọn orílẹ̀-èdè tó wà ní apá ilẹ̀ adúláwọ̀. Ẹgbẹ́ àwọn tí wọ́n ń ta ajílẹ̀ tó ń ti àwọn nǹkan oko ní ìpínlẹ̀ Plateau òun náà ti kẹ́gbàjarì tán sì fariwo ta látàrí bó ti jẹ́ pé ayédèrú ajílẹ̀ òun náà ló ti gbogbo ní àwọn ọjà wọn ńbẹ̀ gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ayédèrú ajílẹ̀ yìí náà ló ń fa ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó ń ti ìpàdánù fún àwọn àgbẹ̀ gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ níbi tí ẹni tí ń ṣe alága fádà iyùn ọ̀gbẹ́ni Godfrey Monday Bisat eléyìí tó ṣàlàyé ọ̀rọ̀ nínú àtẹ̀jáde tó fi léde ní ìlú Jos níbi tó ti ń kẹ́dùn pẹ̀lú àwọn àgbẹ̀ lọ́pọ̀lọpọ̀ wípé ńṣe náà ni àwọn àgbẹ̀ ń pàdánù òbítíbitì owó látàrí ríra ajílẹ̀ tó jẹ́ ayédèrú gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ wípé mímọ ta àwọn ajílẹ̀ eléyìí tó jẹ́ ayédèrú láwọn ọjà gbogbo òun náà ní ṣe àkóbálàlà fún àwọn àgbẹ̀ tó sì jẹ́ pé owó eléyìí tí wọ́n bá ti fi dókoòwò lórí nǹkan tó ní ṣe pẹ̀lú nǹkan ọ̀gbìn ló jẹ́ wípé ajílẹ̀ ayédèrú yìí òun náà ni ó ba gbogbo èrè oko wọn jẹ́ eléyìí tó fa ìpàdánù ńlá tó sì lè ṣàkóbá fún oúnjẹ jíjẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ọ̀gbà bẹ́ẹ̀ ló ti wá rọ gbogbo àwọn tí wọ́n ń ta àwọn nǹkan ajílẹ̀ gbogbo fún lórílẹ̀-èdè wa Nàìjíríà láti jọ̀ọ́ jàre yàgò fún àwọn ajílẹ̀ tó ń ti àwọn nǹkan oko eléyìí tó bá jẹ́ ayédèrú tó lè pagidínà kí oúnjẹ ó sùn wá bọ̀ lórílẹ̀-èdè yìí. Ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún àjọ tó ń mójútó ètò ìlera lágbàáyé náà ló ti ṣe àbẹ̀wò sí Uganda látàrí ìṣẹ́lulẹ̀ àjàkálẹ̀ àrùn ti Ebola eléyìí tán ló ti ṣekú pa èèyàn méjì báyìí kó tó di pota kọ́sọ́ bọ́ sí orílẹ̀-èdè tó múlẹ̀gbé eléyìí tá a mọ̀ sí DR Congo
gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ wípé àjàkálẹ̀ ọ̀hún náà nákéde rẹ̀ ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún tá a wà nú rẹ̀ yìí iyùn ní apá àríwá ìlà oòrùn DRC gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe ọ̀gá àgbà yanyan fún àjọ tó mójútó ètò ìlera lágbàáyé ọ̀hún iyùn Tedros Adhanom Ghebreyesus òun náà ló ṣe àbẹ̀wò sí DRC tó sì ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn tí wọ́n ti ní àkọsílẹ̀ wọn báyìí náà ti tó 15,600 tó sì jẹ́ pé àwọn èèyàn tí wọ́n ti tó 91 òun náà láti dágbére fáyè yìí pódì gbòse látàrí àjàkálẹ̀ àrùn ti ẹ̀bólà yìí gẹ́gẹ́ bó ti wá ń ṣàlàyé ọ̀rọ̀ náà ló ń jẹ́ odi mímọ̀ káwọn ó ṣe àtìlẹyìn tó gbọgbọ́n fún orílẹ̀-èdè Uganda tó ń ti orílẹ̀-èdè gbogbo eléyìí tí àjàkálẹ̀ ọ̀rùn bá tún ti súyọ gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ pé àjàkálẹ̀ ọ̀rùn ni ẹlẹ́ẹ̀kẹtàlélógún òru ẹ̀ eléyìí tí ó ṣẹyọ tó sì kọlu DRC tó ń ti àwọn orílẹ̀-èdè míì tí àkọsílẹ̀ àwọn èèyàn eléyìí tí àjàkálẹ̀ ọ̀rùn ti mú báyìí tí wọ́n ti tó 100,000,000 gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀tọ̀ síwájú pé kò tí ì sí oògùn kan dájú tàbí abẹ́rẹ́ kan eléyìí tí wọ́n ti sọ pé yóò wá gbódà kan fún àrùn ti ẹ̀bólà náà. Débà ẹlẹ́ka ti eré ìdárayá ikọ̀ ti orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ìdíje ti ẹ̀kẹ́ mímọ̀ òun náà ni wọ́n ti gbégbá orókè tẹ́sì ti gba àmì ẹ̀yẹ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lásìkò gba tí wọ́n kópa nínú ìdíje ẹ̀kẹ́ mímọ̀ tó jẹ́ ti àgbáyé gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ wípé orílẹ̀-èdè wa Nàìjíríà ló fakọyọ tó sì lè téńté lásìkò gba tí wọ́n gba àmì ẹ̀yẹ ọ̀hún lára àwọn tán kópa ńbẹ̀ náà láti rí Damilọ́lá Anna Ojo tó ń ti Esther Kọláwọlé ilé ìta darapọ̀ mọ́ Kristiana Ogunsọ́yà láti dájú pé wọ́n ja eré ìdí ọ̀hún gborí gẹ́gẹ́ bó ti wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ná jẹ́ kí orílẹ̀-èdè wa Nàìjíríà kó yọ bóde bí ọjọ́ tí wọ́n sì rí dájú wípé wọ́n gbé orílẹ̀-èdè wa lékè níbi ìdíje eléyìí tó jẹ́ ti ẹ̀kẹ́ mímọ̀ ti àgbáyé tó wáyé. Èyí ló pin ìròyìn àfẹmọ́jú wa fún tí ó rọ̀ àmọ́ kó tó di pé ìmọ̀lọ̀ ẹ̀jẹ̀ mọ́ àwọn kókó amẹ́nubà wá fún yín lẹ́ẹ̀kan sí i. Nínú ìròyìn àfẹmọ́júmọ́ tó rọ̀ mo ti ń gbé sí létí pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń tẹ àwọn tó fara kí wọn fún ìrànlọ́wọ́ náà ti pè fún àtúntò tó lórin lẹ́ẹ̀ka tó ní ṣe pẹ̀lú pínpín omi káàtómi tó jágere lórílẹ̀-èdè yìí. Bákan náà mojodi mọ̀ wípé àwọn tí wọ́n ń ta ajílẹ̀ tó ń ti àwọn nǹkan oko ní ìpínlẹ̀ Plateau náà ti ṣe kìlọ̀kìlọ̀ lórí ayédèrú ajílẹ̀ eléyìí tó gbogbo láwọn ọjà wọn tó sì mú kí àwọn àgbẹ̀ kan máa pàdánù lọ́pọ̀lọpọ̀. Bákan náà mo tún jodi mọ̀ fún yín pé àjọ tó mójútó ètò ìlera lágbàáyé náà ti ṣàbẹ̀wò sí Uganda látàrí ìṣẹ́lulẹ̀ àjàkálẹ̀ àrùn ti ẹ̀bólà. Lẹ́ka ti eré ìdárayá mo ti ń jode mímọ̀ wípé ikọ̀ ti orílẹ̀-èdè wa Nàìjíríà náà tí wọ́n kópa nínú ìdíje ẹ̀kẹ́ mímọ̀ ni wọ́n ti gba àmì ẹ̀yẹ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀.

nínú ìdíje kẹ mímọ ti àgbáyé tó wáyé ní Mongolia. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyí ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagelufm.com. Bákan náà lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì X wa yín Lagelu FM 967. Lórí ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ ti Facebook Lagelu FM 96.7. Túnde Ọ̀làwùwọ̀ olólùtú ìròyìn tẹ gbọ́ tàn yín pẹ̀lú ìkùnlọ́wọ́ Chinwe Chọ́chì. Adékúnlé Yusuf ló ti mú ìròyìn wá sí ti ìgbọ̀nyín ẹ kojúmọ́ lẹ́ẹ̀kan sí. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa lórí ìkànnì ti Lagelu.

tó ìbá kọ́dá ayé. Èmi lọ́kàn, mo ti wí fún bí mo ṣe ń fẹ́, ọ̀rọ̀ mo fẹ́ lẹ́dà ni. Tó ìbá ṣẹ̀dá ọ̀run. Ilé ìbàdàn láìlá. Ìbá pa ńlá tó ṣolé ayé ròyìn bá bàbá àti ìyè tó sọ lọ́kọ̀ mi wá sáyé. Ẹlẹ́dà kò lè gbàgbé o. Ìbámu sọ̀rọ̀sọ̀rọ̀ àti àwọn pèdèpèdè kan ti ń pèdè kémi ó tún máa pèdè. Ìbá fọ́bà mi tó ní kómi òkun máa ó lọ́wọ́lọ́wọ́ ọba mi tó pàṣẹ kómi ọ̀sà ó dákẹ́ rọ́rọ́. Ewu kọ̀ọ̀kan yìí tí kò. Ta ló lè mu sí Ọlọ́run mi kò sí o. Ìgbà òkùnkùn. Tòrá fẹ́fẹ́ tó ń fẹ́ kó sẹ̀yìn rẹ̀ bẹ́ẹ̀ ni òjò àti òrùn tó ràn fọmọ aráyé olóò sẹ̀yìn rẹ̀. Tábáwá ni o mọ́ sàmì ẹ̀sẹ̀ ń kọ Ọlọ́run ta ló lè dúró kò sí o. Torí ẹ lèmi fi lè sọ níbi gbogbo wípé there is no one like my God. Ó ti lẹ́rù lọ́ni. So Adékúnlé Yusuf lorúkọ tèmi ọmọlúàbí pèdèpèdè yín náà rèé. Pèdèpèdè ni mí láwùjọ àwọn elédè ń bí a ti ń fi èdè pípé ìgbà èdè lọ́wọ́ elédè jẹ̀bi èdè. Ìtura ni ìlú. Ọlọ́run ọba mi ló kí ó rí bẹ́ẹ̀ o, mò ń kí yín káàbọ̀ láàárọ̀ tòní sórí àkọ́tun ètò yín ètò wa tá a pè ní ẹkú ojúmọ́. Ẹ̀kú ojúmọ́ lẹ́tọ̀ yìí ó tún ti létí ń bọ̀ lórí ìkànnì ti lágelu FM 96.7 òkè gajòkè. Tá a ta kàn mọ́lẹ̀ sínú ilé funfun bálá ládùúgbò fẹ́lẹ̀lẹ́ lẹ́ẹ̀bàdàn. Fàáfàáni ẹ̀yìn tá ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò abala méjì lètò yìí máa ń pín sí. Abala àkọ́kọ́ níbẹ̀ láti kọ́kọ́ máa ń wúri òwúrọ̀ náà torí pé àwa mọ̀ wípé bẹ́ẹ̀yàn bá jí lòwúrọ̀ báyìí. Àkọ́kọ́ júbà lọ́wọ́ adẹ́dá ṣẹ̀dáná. Nígbà tá a bá júbẹ̀ ni tó lọ́jọ́ tó fún wa ní ọjọ́ gbogbo nígbà bá wá ṣèyàn tà á wọnú abalẹ̀ lẹ́ẹ̀kejì lọ. Abalẹ̀ lẹ́ẹ̀kejì níbẹ̀ láti máa fún wa ní ọ̀rọ̀ sí tí àwọn ọ̀rọ̀ tá a máa múlò tá a fi máa sòdiwọ̀n ayé wa. Torí pé ti mọ̀ wípé àwọn èèyàn fẹ́ kákàn lọ́nu ayé ká mọ̀ ní kọ́kọ́rọ́ kan tá a mọ̀ dání tá a fi máa sòdiwọ̀n. Tá wa ń ṣe lórí ètò ẹ̀kọ́ ojúmọ́ náà nù. Ó yẹ lọ́rin máa gbójú wò mí lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ ti Facebook Lágelu FM 96.7. Lágelu FM 96.7 níbẹ̀ láti máa wò mí live and direct. Ẹ like ẹ, ẹ share, ẹ drop comment, ẹ jẹ́ mọ̀ pé ti darapọ̀ láàárọ̀ yìí. Gbogbo ẹ̀yin tá a jọ máa ń ṣe ẹ mọ̀ ṣeun ojú òní tì yín. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń darapọ̀ mọ́ mi lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ̀yìn mísì ẹ̀ rárá. Ojú òní tẹ̀yìn náà ní ìdánìkan ṣayé. Bàbá ògùn.

0: lẹ́nu gbà.
1: Torí pé àwa tá a wà lábẹ́ yìí Elédùmarè àwa nìkan la kó yọ.
0: Mo gba lẹ́tà kan.
1: Àtẹ̀mí àtẹ̀yìn olólùfẹ́ ìkànnì yìí àtẹ̀yìn olólùfẹ́ mi Adékúnlé Yusuf Ọmọlúàbí pèdèpèdè àní sábàbí orí burúkú.
0: Àdúrà mi gbà.
1: Ó yẹ já bórí wa sọ̀rọ̀ láàárọ̀ ẹ fọwọ́ gba orí yín mú. Orí mi ò, orí mi ò, orí mi ò. Orí ẹni báyìí ní gbé ni, orí ẹni báyìí ní gbé ni lẹ́kẹ̀, orí mi gbèmí gbèmí lẹ́kẹ̀ ayọ̀.
2: Jésù ló kọ́rẹ́ dé.
1: Orí mi gbèmí gbèmí kó aláwo re.
2: No more trouble, no more.
1: Orí mi gbèmí gbèmí kó olùrànlọ́wọ́ tí ó ràn mí lọ́wọ́ tí ò ní bojú wẹ̀yìn.
2: Jésù ló kọ́rẹ́ dé.
1: Olùrànlọ́wọ́ tí ò ní gbọ́wọ́ ní wọ́n pé tàbí ṣùgbọ́n tí ó sì ràn mí lọ́wọ́ tí ò jíṣẹ́ ta ran sí mi orí mi gbé mi kò. Wá gbọ́ ìwo orí mi o.
2: Ire ayọ̀ ṣáàlọ́ jẹ́.
1: Ìwo orí mi ò gbọ́dọ̀ gba àbọ̀dè. Àbọ̀dè kábọ̀dè ògbógbó ọ̀nà kan máa ń gbà fi àbọ̀dè lórí èèyàn orí mi ò gbọ́dọ̀ gbà. Àbọ̀dè kú ni àbọ̀dè àìsàn ni àbọ̀dè wàhálà àbọ̀dè bí àbọ̀dè yọnu orí mi ò gbọ́dọ̀ gbà kankan nù ẹ̀. Èyí tá fi mọ́ lọrí èèyàn lọ́gàn jóòru èyí tá fi lọrí èèyàn lójúmọmọ ìwo orí mi ò gbọ́dọ̀ gbà. Ṣé bí mo ṣe ń láǹfààní àti mọ sọ́lẹ̀ yìí náà ń sọ láàárọ̀ yìí. Ẹ mọ́ sùn lé o ẹ̀sọ́ tí yín náà yìí náà bẹ́lẹ̀dà yín sọ̀rọ̀. Pẹ́ láàárọ̀ ìyàwó áńgẹ́lì tí ń bá òwúrọ̀ ṣiṣẹ́ ti darapọ̀ mọ́ mi nú ilé agbára. Wọ́n ní tí ń bá ti wí láàárọ̀ àrọ́rọ̀ mọ bẹ́ẹ̀ àṣẹ sì gún bẹ́ẹ̀ ó ti rí bẹ́ ohunkóhun ò yẹ. Ẹ̀yin tẹ́ wà nínú ìbànújẹ́ ọkàn Ọlọ́run ti tu nínú yóò bá mi tù yín nú. Ẹ̀yin tẹ́ ti wà lórí ta kò yé mi mọ́ báyìí ọ̀nà kan là fún yín. Ọlọ́run tó lànà ní aginjù tó mú omi jáde ní aṣálẹ̀ kó náà kó la ọ̀nà ayọ̀ kò yín. Mo rán ìfàmìlóyàn ìtúsílẹ̀ kúrò nínú òde jáde báyìí kó tu yín sílẹ̀ lórí òde gbogbo tẹ́ ẹ bá wà. Ìdè àìsàn ní ìdèdè pọ̀jù ní ìdè wàhálà ní ìfàmìlóyàn tó ń ṣẹ̀tú sílẹ̀ kó tu yín lẹ̀. Ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ láàárọ̀ yìí òun yẹ kán orí yẹ ẹ ń bá takò ó ti takò ẹ̀mí ẹ̀. Torí pé nínú ọ̀sẹ̀ tá a wà yìí ire ayọ̀ ìdùnnú ìbùkún ìgbéga àṣeyọrí lọ́kàn òjọ̀kan ní òmò wèmí àti ń rí o. Àní rìn lọ́jọ́ tebi ń pọ̀ nà. Àṣìta àbá òní bà wá yálà látọwọ́ ọlọ́pàá ni o adigunjalè ni o àwọn ọdẹ ni o ẹnikẹ́ni àṣìta àbá òní bà wá. Bá ti wá máa lọ tá a máa bọ̀ ìrìnkèrí do wá nú ayé kò ní bí ọmọ aráyé nú o.

0: díẹ̀ yìí a fẹ́ kò lábala ń pàápàá torí ìjọba àkókò. A fẹ́ fò bẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ bọ́ sínú abala ọ̀rọ̀ sí ti fún tààrọ̀ yìí. Látorí Facebook mo rí Alhaji Olayinka Imoseun ojú òní ti yín. Gbogbo yín ẹ máa jọ ẹ lórí Facebook Lágélú FM 96.7 ẹ láìkẹ́ ẹ ṣí ẹ ẹ drop comment. Pàápàá kí ni ọ̀rọ̀ sí títa fún mi fún tààrọ̀ yìí. Kí ọjọ́ àtọ́rùn fọ́pọ̀ fún ọlọ́kọ̀ sí wọn. Ẹ̀yin òbí, ẹ̀yin tẹ́ jẹ́ òbí rere, ẹ̀yin dà ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ gbọ́ mi láàárọ̀ yìí. Àtọ́rùn fún ilé kíkọ́ dáwọn lóhùn o. Ìwọ́ tó jẹ́ bàbá, bàbá rere, tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi láàárọ̀ yìí. Ìwọ́ tó jẹ́ ìyá, ìyá rere, tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi láàárọ̀ yìí. Ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí ó ní mo pè ní. Ẹ̀yin òbí ẹ fún àwọn ọmọ yín ní etí tí gbọ́. You parents give your children listening ear. Ẹ̀yin òbí ẹ tẹ́tí sílẹ̀ gbọ́ àwọn ọmọ yín. Ẹ̀yin òbí ẹ fún àwọn ọmọ yín ní etí tí gbọ́. Ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ ìpè kí n fi bá yín sọ̀rọ̀ lọ. Ó tó di pé wọ́n á tẹ̀síwájú nú ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run fún ayọ̀ ọmọ rere pátá. Ọlẹ́ ayọ̀ kó sọnù yín o. Èyí tí ń di yín lọ́wọ́ tí ń dè yín lọ́nà èmi ò fẹ́ mọ́ Ọlọ́run kó mú kúrò ńbẹ̀. Kẹ́yìn náà ó di òbí rere kẹ́ ẹ tọ́jú ọmọ kẹ́ ẹ wo ọmọ yìí. Ìwọ́ tó bá sì gbàgbọ́ ó rí pó lẹ́rìí o kì í kàn sọ̀rọ̀ lásán láàárọ̀ yìí o ìbádàkọ claim ẹ̀ bí mo ṣe sọ o. Gbogbo ìwọ́ tó ń wojú Ọlọ́run fún ayọ̀ ọmọ rere mo ní ọlẹ́ ayọ̀ ó sọnù yín. Ariwo ẹkún ayọ̀ nítọmọ tuntun yóò sọnù lé ti yín náà wọ́n ó kẹ́yìn náà kú oríire. Ẹ fi ọwọ́ yín gbé ọmọ jó ẹ sì fi ẹ̀yìn ní ẹ̀yìn ti yín náà gbé ọmọ pọ̀n. A fi orúkọ ọmọ a fi pe ẹ̀yìn náà orúkọ tuntun yóò tún kún orúkọ ti yín náà. Ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ o. Fún díẹ̀ yìí ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí ó yẹ gbọ́ mi láàárọ̀ yìí. Ọ̀rọ̀ sí ti àárọ̀ yìí tí mo pè ní ẹ̀yin òbí ẹ fún àwọn yín ní etí tí gbọ́. Ìyẹn túmọ̀ sí pé gbogbo àwa tá a bá jẹ́ òbí a ní ojúṣe pàtàkì láti ṣe. Kí sì ní ojúṣe pàtàkì ọ̀hún o ní láti dẹtí sílẹ̀ láti gbọ́ àwọn ọmọ wa. O ní láti dẹtí sílẹ̀ láti gbọ́ àròyé wọn. O ní láti dẹtí sílẹ̀ láti mọ tán ńlá kọjá àti tí ń dojúkọ wọn. Gbogbo owó tó bá jẹ́ òbí pátápátá tó o bá kí ń ṣe lé ó ti kùnà nínú ojúṣe rẹ gẹ́gẹ́ bí òbí. Kí ni ìdí tí mo fi sọ pé ó ti kùnà ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń wò yìí wọn ní ẹlòmíì tán lè fi ọ̀rọ̀ wọn lọ tó dàbí ìwọ tó jẹ́ òbí wọn. Kò sí bá ṣe lè ní ọ̀rẹ́ tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀mùlẹ̀ tó àwọn ọ̀rọ̀ kan ń bẹ tó jẹ́ pé ìwọ tó jẹ́ àgbàlagbà tó jẹ́ òbí tán mọ̀ pé ò lè ṣà wọn lọ́nà ìwọ ló lè ràn wọ́n lọ́wọ́ lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí wá bẹ̀rẹ̀ láti ibi pẹrẹsẹ ibi kékeré káti ibi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ. Ìyẹn túmọ̀ sí pé bóyá ìwọ ní ọmọ kékeré léńjeléńje tí ò tí ì dàgbà pọ̀. Ṣùgbọ́n tó bá ti láǹfààní láti mọ́ lọ iléèwé tó ti bẹ̀rẹ̀ iléèwé ìbá àjẹjẹ́ lé ó sinmi ìbá àjẹ́ pa báàgì mọ́ rí iléèwé kí iléèwé tí ò bá rí kó mọ́ lọ. Ó ti jẹ́ ọmọ rẹ ní láti mọ́ fun ní etí tí gbọ́. Láti máa dẹ́tí sílẹ̀ sí láti máa gbọ́ nǹkan tó bá fẹ́ sọ lóòrèkóòrè nígbàkúùgbà. Gẹ́gẹ́ bó ti jẹ́ wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ obìnrin náà ẹ mọ́ sí kàtẹ́ǹsàn lọ́dọ̀ ọkọ yín. Àti tó rẹ́lívàǹtì àti tí ò rẹ́lívàǹtì ẹ mọ́ ń fẹ́ kọ́kọ́ yín ọgbọ́n kẹjọ gísítì kẹjọ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà làwọn ọmọdé rí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni nǹkan ṣẹlẹ̀ sí níléèwé tó bìrì ìrùdẹ́tí sílẹ̀ sí débi yóò gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó rí tí máa ń sunkún láàárọ̀ láàárọ̀ pé òun ò lọ iléèwé òun ṣèwádìí kí ní nfa gan ti fi dọ pé òun ò lọ iléèwé. bọ́sà tí ń lọ ní ìsìn òtí lélóṣù mẹ́ta ọmọ tó ti ń lọ bìkan fún oṣù mẹ́ta kò wá tí ìmọ̀lá náà gbogbo àárọ̀ ní òṣà mọ yarí lẹ́ẹ̀mọ para àdúgbò ẹ bá mú lẹ́sẹ̀ ẹ bá ń falápá àjọ gbédé skul ni. ìwọ ló bímọ gbogbo ará àdúgbò ní ń bọ ọmọ kó tó lọ skul ó ṣe wádìí kí ni ń fà á ti fi ń yarí kanlẹ̀ bẹ́ẹ̀. ó lè láǹfààní láti mọ sọ̀rọ̀ ẹnu ẹ̀tàn ṣùgbọ́n tó bá jẹ́ òbí tí ń ṣàkíyèsí tí ń dẹtí sílẹ̀ sí ọmọ rẹ̀ láti gbọ́ igbe rẹ̀ láti gbọ́ ẹkún rẹ̀ láti gbọ́ àròyé rẹ̀ ó ṣeéṣe kó o mọ̀ tó fà á. ọ̀pọ̀lọpọ̀ iléèwé tó rí tí àwọn ọmọ ń lo ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ tí wò ó mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ tó sì rí tán rẹ́rìn sí ọgbà tó drop ọmọ rẹ̀ kì í ṣe gbogbo wọn náà nínú wọn dá. ọ̀pọ̀lọpọ̀ ìlúkulù náà ń fi ọmọ rẹ̀ ṣe tọ́mọ ọ̀wà délé tí ọ̀yọ́ yarí pòun ò lọ iléèwé mọ́. wọ́n ti gbin ìgbìnkúgbìn sí ọmọ mi lọ́kàn àwọn àbẹ̀rù oríṣiríṣi wọn àná mọ̀ mí o ṣùgbọ́n wọ́n ti kò láyà jù. bẹ̀rẹ̀ láti kékeré ni o ti máa bẹ̀rẹ̀ sí tẹ́tí sí àwọn ọmọ rẹ̀ máa bá wọn ṣàwàdà. máa bèrè bóun skul lónìí bóun ti ṣàyín ṣé wọn àna bèrè béèrè. ìyẹn túmọ̀ sí wípé òun fún ọmọ rẹ̀ ní ètí ti gbọ́ ìyẹn ó máa ràn lọ́wọ́ láti máa sọ̀rọ̀ fún ọ lóòrèkóòrè tí ó sì máa ra ayé tiẹ̀ náà lọ́wọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí làwọn ọmọ tán jọ wà ń kíláàsì ló jẹ́ wípé ìṣekúṣe ni wọ́n ń ṣe ọmọ ọ̀hún. bí kan fún kò lórí kan yin lẹ́ẹ̀kanná ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn ọmọ yìí ń ṣe fúnra wọn. tíṣà náà mọ̀ ṣùgbọ́n wọn àní sọ. ó mọ̀ wò pé láàrin ọmọdé ni ṣùgbọ́n wọn tó jẹ́ òbí ó ní agbára láti dáàbò bo ọmọ rẹ̀. sọ́ọ̀sì wá rí kinní kan bẹ lọ́rọ̀ ọmọ. bọ́mọ bá ṣe ń dàgbà sí ni ọmọ gbọ́n sí tó bá ti wá rí pé ipò àti dáàbò bo òun rẹ̀ ó ti mẹ́ẹ̀ torí pò kí n tẹ́tí gbọ́ òun. díẹ̀ díẹ̀ yóò máa fà sẹ́yìn lọ́dọ̀ rẹ̀ díẹ̀ díẹ̀ ipò rẹ̀ ó sì máa já wálẹ̀ níwájú ẹ̀. ìjọ bẹ̀rẹ̀ ẹjọ́ ríro má sọ fún pẹ́jọ́ rẹ̀ ti pọ̀ jù jíòrò ẹjọ́ òun ìwọ ló fọpọlọ gbé ló fòye digestive ló mọ ìgbésẹ̀ tó kàn. èmi ò ní kó o máa lọ iléèwé táwọn ọmọ rẹ ń lọ kó lọ rè máa jà ń bẹ oko sọra rẹ di anthony joshua. ṣùgbọ́n àwọn approach kan bẹ tó le fún tọmọ rí ó fi rí àrídájú pé òbí lò bí òun tó le dáàbò bò òun lóòrèkóòrè nígbà gbogbo. ọ̀rọ̀ yìí wá lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọmọ òun fi dàgbà tó fi dàgbà dáadáa tó ti wà níléèwé gíga. ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tán lọ síléèwé tán ti máa ń gbélé tó jẹ́ ti ilé ẹ̀kọ́ tá a mọ̀ sí boarding house. ọ̀pọ̀lọpọ̀ rírí tẹ bá ní ká túlẹ̀ káwọn ọmọ yín tán lọ boarding house kán mọ sọ ìrírí wọn láì hold kán mọ àsìn kán mọ fi nǹkan kan pamọ́ fún wa tán bá tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí ẹ̀rù ọlọ́run bà wọ́ gan. ṣùgbọ́n òun eléyìí bó ló ti ṣe mọ̀ nígbà tó ní àkókò àjọṣọ̀rọ̀pọ̀ pẹ̀lú ọmọ. bí léèrè àwọn béèrè ọ̀rẹ́ kan ló mọ̀ọ́mọ̀ ni ṣùgbọ́n ṣàdédé lórí pé wà òun àtọ̀rẹ́ òun ò jọ sọ̀rọ̀ mọ́ o ò ṣe béèrè kí ló fà á kí ló fàjà láàrin òun àtọ̀rẹ́ òun kò sì pé ọ̀rẹ́ òun kò pè wọ́n papọ̀. ó mọ tí ń lọ ó gbọ́dọ̀ mọ gbogbo tí ń lọ nínú ayé ọmọ rẹ̀.
1: bàbá ìmọ́lẹ̀
0: ọmọ rẹ̀ sáà ni ọlọ́run ló fi fún ọ gẹ́gẹ́ bí ìní. ó ní o máa bóun mójútó torí ìwọ kọ́ lo làwọn ọmọ ọlọ́run ló ni wọ́n ó kàn fún ọ gẹ́gẹ́ bí alábòjútó ni. ó máa mójútó wọn torí pé ó padà jábọ̀ ó jìyìn iṣẹ́ ìrìjú rẹ̀ lórí àwọn ọmọ wọn. sọ fún díẹ̀ èyí ó gbọ́dọ̀ mọ tí ń ṣẹlẹ̀ sọ́mọ lóòrèkóòrè nígbàkúùgbà. ọmọ lórí pé tó bá ti ti skul dé ńṣe ní mọ bóyín mọ ní mọ ń yọ mọ ó wá ṣàkíyèsí pé kò bóyín mọ nígbà tó ti skul dé ńjọ kan. ṣàkíyèsí bí léèrè ìbéèrè ẹjọ́ lójọ́ papọ̀ tí ọ̀rọ̀ sí lẹ́nu tí ọ̀rọ̀ sí níkùn jó sọ tẹnu ẹ̀ jó sọ tẹnu ẹ̀. ẹ má dẹ́kun ọmọ tí bá ń ṣàròyé tàbí tí bá ń sọ̀rọ̀ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ ni. ẹ fún ní etí tí gbọ́ eléyìí tí ó sọ̀rọ̀ fún tẹ́sì mọ́ tó yẹ kẹ́ ẹ sí. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló wà ń léèwé tó jẹ́ pé n ti ń ṣẹlẹ̀ sí láwọn iléèwé gíga kò sí fẹ́nu ròyìn. àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ń dààmú ọmọ mi kò lè délé sọ torí pé ó ti wò pé bòun bá sọ fáwọn òbí kí náà mú ó ṣe. ó ti ráwọn òbí rẹ̀ bíi gbẹ̀wù dání ó ti rí wọn bí ẹni pé wọn àrí tòun rò lẹ́yìn iṣẹ́ yìí sá. jẹ́jẹ́ mọ̀ wípé òbí mi ò bìlífù ni pé bòun bá ti ń pèsè fún ọmọ òun tó ti lọ iléèwé tó dáa tóun sì sanwó sukúl rẹ̀ kò ṣeé wu mọ́. ewu ń bẹ lóko ló ń gẹ ló ń gógẹ fún rẹ̀ gan ó ń gan ewu ni. o ti nlanfani lati ma pese fun ini omo na lo tun lanfani lati ma gbon ti ba sele si ma bilere oro mama ti ba nlo mama ti nsele opolopo omo birin ni lexora o doju le nlewe sugbon won to jobi omo nkankan omo n wa ja fita o gbiyanju gbogbo threat ti lexora n threatin re o ti gori emi re omo ohun o wa word depression yi ko se dede lewe ko se dede mo iwo o si sakiyesi koda omo omo un complain fun ope wo oro lo school je ti sun mi jare emi o te ro bi kini gan o farabalẹ ki lo sele ki lo mu o je ori obi olugbe nija aja mo wi pe bi omo ba ri obi olugbe nija inu ri o dun lati soro fun toro mo po n ni baba kan gbejo o ni ya kan gbejo ibi ati mo ri baba mi o ni ko mo dun ramuramu nu le bi ikene o ma won mo ba won mo ba se iya nti e iya ku ti ya agbon ko ni ba won mo wi ko ni je ron bi alaida yo wa so fa won mo ke yin si fe jo yin sun baba yin kene won fe de baba no si de yi yo mo bu ma won mo bi ramuramu ni ko ni teti bele je ko gbon mo ko ni rapport to da pelu omo lati mo tin se lati duro bi ipo baba lati dabo bo mo lati je o mo pe ko sewu ko si giri kankan fun o fun die yi gbogbo wo to jobi la aro yi okunrin ni oni obirin ni oni to lanfani ati ma gbo mi ojuse re mo nka le yi o eyan ki kan gbe title obiru lasan eyan ni ojuse ti se ni lati fun omo re ni etiti gbo lati je kan soro inti ba nsele fun won lati je kan salaye fun won obi mi buru le bi pe bomo e ba ti dagba to ti toju bo to ti dasiko ati loko bi nkan ba nsele nu relationship e ko le so fun toro mo wi pe ko to soro bayi o ni ah iwo na tin ni boyfriend iwo na tin ni girlfriend mo bo o mo to nse abi to si ye ko tati bele je ko gbo ko fun ni candid advice awon oro omoran to nilo lasiko gangan elomi ro boya keyan street momo oni pe yan fe toju omo daada igba mi to ba ti street jugan to fe bayi omo je ni ma mu nkan re le kokoko ma won omo ma jo le kokoko ma won omo eyin baba mo ro po ye ke ti jaju be lo lati yo odun e na e sa nbura muramu na ni eye bumo e je ori awon omo yin ti won le soro fun nigba ku gba lore kore ko si boron ba si le fone to tabi to buru tu je obi tan le soro yen fun e pe won joko e ba won soro bi eni pe e feran won e fi ife han si won e je ki ise ati wa yin so fun pe le dabo bo won lore kore e ma je ki eleyi o sofo ninu ile yin e ma je kele o sofo laye ka yin fun die yi gbogbo wo to ngbo mi laaro yi teti bele je ko ma gbo nkan ta won ma re ba nso lori kore e ji nsoju opole tori ijoba akoko jare 0912370865 0912370865 tabi 081 42491006 Hello e ku ojuma o ta lo wa nbe Hello e ti wole o
1: Ye ki bi ese na ti ma je paro
0: O e mo ku ojuma
1: Wallahi gugu o se so so ye wa ye ke Allah so lo fe ni si mi o
0: Ami a se eduma
1: Eni ti o gogan a so fun ori opolopo mo lodo wa mi lo so be ti wi ni mo je gba ti o ti o ti no school tele sugbon jo to ba yari dai e wa o awa ma so fun era shooting era gba fun won sa gbe la pa yan ka so polo ni ni dawo
0: ami a se du mari e se oju ni ti e ga gbon telomi no ba wa so e lo ta lo wa nbi
2: yusufu
0: iya mi ma ko ojuma
2: e ko ni se mi ko
0: po lo re ami a se o
2: oro na lo so elomi oju o mo si ra ora yi omo agbe ara ta fun ara wo fun ni ati sikiti fe agbe e gba pe ke omo si awon mo mo lo school do school agbe o wa pe pe omo me agbe ara te ko to adigun isogi mo lo school pe ni nwa aya mi ni me o ni o mo bi janisi ba ni mo o bi janisi to ju omo re omo la so eni omo na omo na yan na ba pa wo bi eyin obi eyin odo sin e mo na wa lo ko yin lori to ju omo yin poko to je iya ti je I told you ama sukuru ama de si so di mo so e mo sukuru ni ola si I told you won I told you mo na ba ba ba ba won pon eyin won be ni lo e mo da mu oko yin mo e toju omo yin meni nola ori mi wi o
3: aduko
2: mu te meni o
3: odo ro ni o e se oje ngba pe yo kan si elo ta lo wa nbi
4: hello
3: e mo ko ojumo
4: o
3: e mo seun
4: hello
3: ah seun
4: o oro gidi de ni isi de ni ebi to ba gbe tabaka luku to mo lo ni o e se swajo
3: seun
4: come lo nsoro
3: seun
4: come ile sami lata
3: ẹ ṣe bàbá ojú òní tí yìí. ẹ wo mo ti sọ yìí náà láàárọ̀ yìí mo dúró ná. kí n lè bá láǹfààní àti tún sọ mí fún yín ni o. èyí tí mo ti wá sọ fún yín wà yìí o ẹ dì í mú ṣinṣin o torí yóò padà wúlò fún yín ni. bóyá lóhunkóhun tẹ fẹ bá mi sọ tàbí tẹ fẹ pe àkíyèsí mi sí nọmbà tó já sọdọ tèmi rè é 090-5674-1364 WhatsApp number náà ni ẹ send the message sórí ẹjájọ ọmọ ọkọ ọmọ lùpọ̀ bọ́ lórí gbogbo àwọn ìkànnì abánidọ́rẹ̀ẹ́ gbogbo Instagram àtọmọlúàbí pèdèpèdè Facebook ọmọlúàbí pèdèpèdè TikTok ọmọlúàbí pèdèpèdè. ẹ darapọ̀ mọ́ mi ń bẹ̀ ìjájọ́ ọmọkọmọlùpọ̀ bọ̀ yóò dání kò ní bàjẹ́ o. títí ọjọ́ mẹ́jọ tààtò láǹfààní àti máa pàdé ńkọ́ ẹ̀yin lẹ́mọ̀ọ́ sí nǹkan o lábúrò nìyẹn ṣe ó dìgbà kan náà.

ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo ẹni tó tún sí alábàápín ọ̀rọ̀ ọlọ́run yìí láàárọ̀ yìí tí olúwa fún yín lórí ọ̀fẹ́ láti ṣe alábàápàdé ọ̀rọ̀ ọlọ́run yìí láàárọ̀ yìí mo tún gbàdúrà fún yín o lórúkọ jésù ayé òní fi ẹgba nà ọ́ bí ọmọ ayé òní fi ọmọ nà ọ́ ní ẹgba mo gbàdúrà o bí o ṣe wọnú ọ̀sẹ̀ tuntun mo gbàdúrà ìpè oró lórí ọmọ rẹ a ò ní gbọ́ ọ mo gbàdúrà gbogbo ẹni tó ń gbọ́ tèmi ayé òní fọmọ rẹ tẹ́lẹ̀ ọkọ̀ wá sílé mami ogun báyìí ló ṣẹlẹ̀ sọmọ rẹ lórúkọ jésù ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù kò ní ṣẹlẹ̀ lórí ọmọ rẹ ẹgbẹ́ ọwọ́ lé àyà yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ẹ máa sọ báyìí wípé ọmọ ò ní sọnù mọ́ mi lọ́wọ́ ẹ mọ̀ ń sọ wípé ayé ò ní ti bi ọmọ mọ́ mi ẹ sọ pé ohun tó sọnù lára mi ayérayé wa jáde ẹ sọ pé látòní lọ ọwọ́ ogun tó dìde sí mi ẹ máa gbẹ ẹ máa sọ pé ọmọ mi kò ní dòkú láyé tí mo wá yìí ọwọ́ ọ̀tá kò ní tẹ ọmọ mi látòní lọ ire àti àánú ni ó tẹ̀lé ọmọ mi gbogbo ọmọ tí mo bí màá rí ọjọ́ ayọ̀ wọn èmi ò jẹun ọmọ èmi ò rí ọjọ́ ayọ̀ ọmọ lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ ibi kò ní bá mi èmi kò ní sunkún àìsàn kò ní dè mí lórí ọmọ mi ò ní nànà dànù lórí ọmọ mi ò ní jìyà lásán èmi ò ní jìyà lọ́wọ́ ọmọ mo ti jìyà lórí ọmọ èmi ò ní jìyà lọ́wọ́ ọmọ ayé ò ní fọmọ lù mí ayé ò ní fọmọ dè mí ayé ò ní fọmọ mú mi lórúkọ bàbá ọmọ mi ò ní donígbó lórúkọ tọmọ ọmọ mi ò ní donígbó ọmọ mi ò ní dọlọtí ọmọ mi ò ní dalágbèrè ọmọ tèmi yóò dìde ayé rẹ yóò dára ọmọ mi yóò sáré ayé rẹ yóò gòkè ọ̀nà yóò là fọmọ mi ní orúkọ bàbá ní orúkọ tọmọ àtẹ̀mí mímọ́ gbogbo ibi tí mo bá dé ní ayé tí mo wá ọmọ mi yóò rà ànúgbà èmi náà yóò rà ànúgbà bẹ́ẹ̀ ni yóò sì rí mo fọwọ́ sọ̀yà o lórúkọ olúwa ọ̀rọ̀ mi yóò ṣẹ ọmọ mi yóò yè ọmọ mi kò ní kú gbogbo ọmọ tó sọnù bàbá mi yóò wá wọn rí ayé mi kò ní bàjẹ́ àánú yóò sọ̀rọ̀ lórí mi àti ọmọ mi bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòrò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agbogbo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agbogbo mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agbogbo mẹ́ta àbọ̀ sí agbogbo márùn àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹ jọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wá ire kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìta ara rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín ó kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tààrọ̀ yìí òun náà ni ìní olúwa Psalm 127 ó ní bí kò ṣe pé olúwa kọ́ ẹ máa gbọ́ ẹyọ olùsọ jí lásán ni ẹyọ wọn pẹ sí wọ wọn tún fẹ jóúnjẹ lálà ṣùgbọn ó ń fi re fún olùfẹ rẹ lójú oorun kíyèsí ọmọ èèyàn kọ́ ló lọmọ ẹ ń bá lòun fẹ́ fi ọmọ dà ọ́ láàmú ó fẹ́ dẹ ọlọ́run láàmú ni ayé ò ní fọmọ dà ọ́ láàmú àwọn ọmọ ni ìní olúwa wò mí.

0: dé mo dé gbàdúà lórúkọ Jésù ọmọ òní kú mọ lọwọ wà lọ òní bá o láàárọ Thursday àtàárọ Sunday ibikíbi tó bá wà èmi máa invite ẹni wàá pàdé àwọn ikọ̀ olódùmarè ní challenge nìbàdàn tẹ bá ti dé challenge ẹ wọ mọ́tò tó ń lọ sí Malete kẹ ẹ sọ pé ń lọ sí Nomowo lọ́dọ̀ bàbá Eke for seven ibẹ̀ yẹn máa ti dọjà àgbáyé ìwọ náà máa bọ o àárọ Thursday ni ó máa ní agbára aago méje àárọ sí agogo mẹ́wàá bọ̀ láàárọ ni iná àdúrà ó máa jò bẹ́ẹ̀ ni wọ́n máa súre fún àwọn èèyàn mo dẹ̀ gbàdúrà pé ìlérí ó ṣe fún ọ ẹ tẹ́wọ́ yín gbogbo ọmọ tó ti fọwọ́ rẹ méjèèjì gbé ò ní mọ ibojì wọn ó dáná ọmọ rí òní disappear àní ọmọ rí òní disappear orí ọmọ rẹ wọn ní ge ẹsẹ ọmọ rẹ wọn ní ge apá ọmọ rẹ wọn ní ge ọmọ rí òní sọnù ẹ sọ pé ọmọ mi ò ní sọnù ẹ sọ pé àwọn ọmọ mi ò ní sọnù ẹ sọ pé mi náà ò ní sọnù gbéwe gbéwe kò ní gbé ọmọ mi sàgbà sàgbà kò ní sàmì gbogbo ayé mi àlàáfíà ni mo máa fi lò ogun ìdílé kò ní borí mi ogun àdúgbò kò ní borí mi ogun ìlú yìí kò ní borí mi mo gbàdúà látòní lọ ẹ máa ráàánú gbà rọ̀dá àkókò rẹ o ká súnmọ́ ọlọ́run gbogbo ìlànà tá ńlá gbogbo ńta ńlá kọjá rọ̀dá wo àkókò rẹ kó fi ayé rẹ súnmọ́ ọlọ́run ó bá lè súnmọ́ ọlọ́run ó rí ọ̀fẹ́ láti borí gbogbo ìdojúkọ yìí yóò bọ́ sínú ayé wa o God bless you lágbára ọlọ́run mò ń lọ sí Jerusalem ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọlọ bó o bá ti dé tọ̀hún rí yá àjọlọ tayé àwọn orí ọ̀fẹ́ tó lè ṣe fáwọn òbí rẹ̀ rí láti ran wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ni dàlẹ́ yín lórí èkejì tá a bá ti jáde nínú jọ́dánì olúwa ni dàlẹ́ yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúà yóò dára fún ọ jẹ́ ká òbí rí ọ lọ wo ẹnìkan tó mọ̀ pásítọ̀ kan tó mọ̀ tó fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe olóríri kò ràn lọ sí Jerusalem oore rẹ̀ wà ń bẹ̀ báwo la ṣe máa lọ oṣù kẹsàn-án kámọ́rọ́rọ́ méjì lọ yóò dára fún ọ fóun nọmba yìí ẹ pé tàbí kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ́gì èmi náà fẹ́ lọ Jerusalem wọ́n jọ èmi mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ríran lọ́wọ́ o oore rẹ̀ o ṣe bẹ́ẹ̀ Jésù olúwa wa fóun nọmba ẹ lo fóun nọmba 08 14 55 08 0 6 6 4 8 1 4 5 5 gbogbo bí ó bá yà sí lórúkọ Jésù ọ̀nà ó là fún wa ẹ tẹ ọwọ́ yín kẹ máa sàmì àdúrà ọ̀sẹ̀ yìí máa pè yín ní orúkọ ẹni tó láyé àtọ̀run ọ̀sẹ̀ yìí máa múre wá fún yín bó o ṣe ń gbọ́ mi níbikíbi tó wà ọ̀sẹ̀ yìí máa múre wá fún ọ àánú ó máa jáde sí ọ gbogbo ẹ̀yẹn tẹ́ ń ṣàìsàn ẹgbẹ́ ọwọ́lé ibi tó ń ṣàìsàn ní orúkọ Jésù ẹni tó dá ayé àti ọ̀run mo lo orúkọ rẹ̀ lónìí ó yà gbá ìwòsàn ọfà àìsàn lára rẹ̀ ó yà kó jáde ọfà àìsàn lára rẹ̀ ó yà kó jáde báyìí náà jáde ìwọ ọfà àìsàn báyìí náà jáde ìwọ ọfà àìsàn báyìí náà jáde ọfà àìsàn báyìí náà jáde lára rẹ̀ báyìí náà jáde mo wí lórúkọ olúwa ẹni tó ṣẹ̀dá ayé àtọ̀run ọfà àìsàn lára ó yà kó báyìí náà jáde mo pa á ní àṣẹ mi ò dalába ọ̀rọ̀ jáde ó di àṣẹ àṣẹ jáde ó di májẹ̀mú májẹ̀mú jáde ó di májẹ̀mú àgbélébu májẹ̀mú àgbélébu lẹnikẹ́ni ò lè dádúró mo dúró mi ò dádúró mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀ mo sọ̀rọ̀ náà tàṣẹ tàṣẹ gbogbo ẹni tó ń sàmí ayé ò ní pa ọ́ lójijì inú àwọn ẹ̀jẹ̀ tí wọ́n ta sílẹ̀ lórílẹ̀‐èdè yìí èmi àti wọ ẹ̀jẹ̀ wa ò ní sí níbẹ̀ iléeṣẹ́ yìí ẹ ò ní laná ẹ ò ní jóná gbogbo ẹni tó ń sàmí mo bèrè fún àánú àánú Júdà ó yà kó jáde sí ọ ìrànlọ́wọ́ Júdà ó yà kó jáde sí ọ ògo rẹ kó gbilẹ̀ ògo rẹ yóò jáde iná ògo rẹ kó máa jò ayé ò ní parawọ rẹ ìràwọ̀ rí ò ní wọlé ayé ò ní paná rẹ ayé ò ní ṣèkà fún wọn à ní fọmọ ṣèkà fún lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ wọn ò ní fọmọ ṣèkà fún bẹ́ẹ̀ ló máa rí ó rí tí ẹ ṣe o ó ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó rí o Jésù olúwa wa.
1: Amen, amen, amen, fire, fire, fire.

0: láti ilé iṣẹ́ ìránṣẹ́ ìrù láti ọ̀run wá tí ó kalẹ̀ sí oríta dọ́là àyíká mi ní Ìbàdàn àti ní alábà wákájáyé Ìbàdàn. Ìránṣẹ́ ọ̀rọ̀ ìyè náà Emmanuel Folúwaṣọ́ yóò sọ agbára Ọlọ́run di mímọ̀ fún ọ ní àkókò yìí. Jésù yóò sì bá pàdé.
1: Alleluia. Ọlọ́run ògo ni forúkọ rẹ̀, a dúpẹ́ fún àǹfààní aláìlẹ́gbẹ́ tí a ní ní òní ọjọ́ Ìṣẹ́gun ní ìkànnì. Ọlọ́run gba ọpẹ́ wa pábá máa tẹ̀mí mọ́. Yẹ káwọn tán gbàgbọ́ náà ọ̀rọ̀ ìkọ́rí ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ èṣù àtayé kí a sì máa jọ dúpẹ́ kàlìjọ mórí délé ní ológun Jésù Kristì Olúwatúgbà lára. Amen. Arákùnrin arábìnrin fi adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìbùkún ọjọ́ ìbí èyí tó wá sáyé ní ọjọ́ Sátidé tó kọjá. Ó lágbára nítorí pé àwọn ará Ghana àti káàkiri tí wọ́n wá ni wọ́n jẹ́rìí ohun tí Ọlọ́run ṣe nípasẹ̀ àdúrà orí pẹpẹ náà. Èyí tó sì mọ̀ pé gbogbo àwọn tó wà Nàìjíríà náà àdúrà náà yóò ṣe àṣeyọrí nínú ayé wọn, torí pé látòrí pẹpẹ náà láti ni Ọlọ́run ti fi hàn pé ààrẹ tó wà lórílẹ̀-èdè Ghana lọ́wọ́lọ́wọ́ ibẹ̀ ni yóò ti di ààrẹ nígbà tí wọ́n mú ẹ̀bẹ̀ àdúrà náà wá síwájú Olúwa. Ọlọ́run dẹ̀ gbọ́ àdúrà náà tí òtò náà àwọn náà fi ayọ̀ wa hàn. Bákan náà ni mo súre fún Nàìjíríà náà, bí Ọlọ́run bá gbọ́ àdúrà Ghana látòrí pẹpẹ yìí, mo súre fún àwọn èèyàn tó wà ní ìgbèkùn àti gbogbo èèyàn pátá tó wà ní ìgbèkùn ayé àti ìṣù àti ìṣẹ̀. Ẹ̀mí ìkẹ́dùn Olúwa pádànù ayé wọn fún wa ní ìṣẹ́gun, fún wa ní ayọ̀ ìṣẹ́gun àti ìtúsílẹ̀ ńlá. Bẹ́ẹ̀ni yóò sì rí òróró ayọ̀ Ọlọ́run dàlẹ́ gbogbo lórí. Bẹ́ẹ̀ni kò rí lórílẹ̀-èdè Jésù Kristì Olúwatúgbà láwa. Arákùnrin alábìnrin má ṣe gbàgbé o, ní ọ̀sẹ̀ yìí ní ọjọ́ Wednesday, Thursday, Friday, kọ́ta kẹta ti ọba àwọn ọba 2026 ni aago mọ́kànlá alalẹ́ lójoojúmọ́ ní ilé ìjọsìn wa tó wà ní Alaba bus stop ní Wákájáyé ní Àná church ní aago mọ́kànlá alalẹ́. Jésù yóò bá pàdé ní ìpàdé ọba náà. Àwọn èèyàn wọn kì í gbàdúrà fún ìpàdé náà, ìwọ náà àṣírí tirẹ̀ Jésù yóò bá pàdé. Bákan náà àwa fẹ́ sọ fún wa pé irú àkókò bí eléyìí ó yẹ kó mọ̀ yìí pé orí ọ̀fẹ́ Jésù Kristì ó wà fún àwọn tó bá gbàgbọ́, àti pé torí ọ̀fẹ́ Jésù Kristì bá ti wà nú ayé rẹ̀ ó di ẹran-ara wólulẹ̀. Ó di ẹran-ara máa ń dìyàn lọ́wọ́ ohun tó ṣẹlẹ̀ sí Pétérù. Pétérù akẹ́kọ̀ọ́ lára ẹ̀ pé nígbà tí Jésù Kristì ń sọ nípa bí ó ti ṣe rí fún nígbà tó bá fẹ́ fi ṣerúbọ ní ìdí orí ògì Calvary, Pétérù ló takò wípé láéláé kò lè rí bẹ́ẹ̀. Jésù wa sọ fún pé nítorí pé o sọ̀rọ̀ ìpàtúmọ̀ sí wípé àkọ́kọ́ yóò kọ ní ẹ̀ẹ̀mẹta kílẹ̀ tó mọ́ nítorí rẹ̀, ìyẹn ni pé Pétérù ló ṣílẹ̀kùnlẹ̀ fún ẹran ara. Gbogbo àwọn apostoli yòókù wọn dalẹ̀, àwọn ọmọ ẹ̀yìn yòókù wọn dalẹ̀, ṣùgbọ́n Pétérù ó ṣílẹ̀kùn fún ẹran ara. Wọ́n wo iṣẹ́ tó ṣẹlẹ̀, nǹkan tí Pétérù ṣe yẹn nínú ìwé Jọ́hánù orí kejìdínlógún yẹn, wọ́n á gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Ó ní ẹsẹ̀ kẹtàdínlógún ní nígbà náà ni ọmọbìnrin náà ń sọ ẹnu ọ̀nà wí fún Pétérù pé ìwọ pẹ̀lú a ṣe ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn ọkùnrin yìí bí. Ó wí pé èmi kọ́ ọ, àwọn ọmọ ọ̀dọ́ àti àwọn ṣẹ́ sì dúró níbẹ̀, àwọn ẹni tí ó dáná ẹ̀yìn nítorí òtútù mú wọ́n sì ń yẹ́ná. Pétérù sì dúró pẹ̀lú wọn. Ẹ pé ẹwọ́n tó ṣẹlẹ̀ mẹ́ Pétérù wọ́n sọ wípé ó ṣẹ́ Jésù nítorí pé ó ṣílẹ̀kùn fún ẹran ara. Ìbá ti jẹ́ kí Jésù ṣàsọtẹ́lẹ̀ kásọtẹ́lẹ̀ kó dẹ̀ ṣiṣẹ́. Ìbá ti bọ́ọ̀lù wàhálà tó bọ́ọ̀lù tó wá ń ṣe Jésù Kristì. Nítorí náà ìwọ náà gbọ́dọ̀ gbàgbọ́. Ṣùgbọ́n ẹ wo Jọ́hánù olùfẹ́ bíbélì sọ fún wa pé ẹsẹ̀ ìkẹrìndínlógún ní ṣùgbọ́n Pétérù dúró lé ẹnu ọ̀nà òde. Nígbà náà lé ọmọ ẹ̀yìn mìíràn ni tí í ṣe ẹni mímọ̀ fún olórí àlùfáà ṣẹ́gbọ́. Àwọn olórí àlùfáà gan dàmọ̀ òun nìkan ló dúró, ó wọlé, ó ń jáde, kò sẹ́ni tó lè àkíyèsí ẹ̀ nítorí pé orí ọ̀fẹ́ Jésù Kristì ó kọ́ba rẹ̀. Ìwọ náà nígbàgbà tí o bá ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run má tako ọ̀rọ̀ Ọlọ́run, nítorí pé ọ̀rọ̀ yìí tó gbọ́ lónìí ló má ṣílẹ̀kùn orí ọ̀fẹ́ sílẹ̀ fún ọ láti ṣe náà fún gbogbo agbára òdi ẹran ara. Léyìí tó jẹ́ pé bọ́lọ́ máa ń sọ̀rọ̀ èèyàn ní gbọ́, mo bá wà nínú chọ́ọ̀chì jùlọ pásítọ̀ sọ̀rọ̀ ọ̀tọ̀ ni tó mọ̀ gbọ́. Mo pàṣẹ pé gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ bẹ́ẹ̀ kí Jésù kò wọnú ayé yín, gbogbo òdi ẹran ara tó yí epo kó wólulẹ̀, kí orí ọ̀fẹ́ kó fọ̀n jáde nínú ayé. Lẹ́yìn ọdún yìí lórúkọ Jésù ká yọ yín kúnkún bí ẹ tún múra fún pàdé ọba àwọn ọba kọ́kọ́ yín kó balẹ̀. Jésù Olúwadúpẹ́ láwa. Amen.
0: Sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803587635 tàbí 0805106331. Ẹ lè kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára Facebook Emmanuel Folúṣọ́, email theofevoratahoo.com, WhatsApp 0803587635.

inú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léralera ló ní bá tu bá abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé workers day cashport yẹn gan lọ fáfá ká má wàá tí sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀ káà

mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀, gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sísí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Lágelú FM *347*1004#2#. Tàbí lórí website wa

0: oníṣẹ́ ọwọ́ oníṣòwò. Oníṣòwò oníṣẹ́ ọwọ́. Àpamọ́wọ́ owó. Àtàjèrè ọjà. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi kété kété. Àǹfààní yọ́lẹ̀ ń rí mi wò kété kété lórí ìkànnì ìbánidọ́rẹ̀. Ọ̀dà ọ̀rọ̀ ètò ààbò á sọ pa ẹ̀ lẹ́nu. Àti mẹ́nu bà á láti bí ìjẹ́ ẹ̀dógún. Pàtàkì lóníṣẹ́ ọwọ́. Pàtàkì lóníṣòwò.
1: Kò tètè fún sẹ́sẹ.
0: Gómìnà àpapọ̀ fún gbogbo àwọn ẹgbẹ́ afinidára nípínlẹ̀ Ọ̀yọ́.
1: Ló ń fìrẹ́ fún síta Ayíǹde o.
0: Wọ́n ń bẹ ń bí làárọ̀ yìí.
1: Ìyá ń bẹ fọ́ máa.
0: A fẹ́ sojú àwọn oníṣẹ́ ọwọ́ àwọn oníṣòwò.
1: Bẹ́ẹ̀ fọ́ máa tọ́ ń sá kiri. Ìṣẹ́ yá.
0: Àní ó pè mí lálẹ́ àná.
1: Iṣẹ́ mọ̀ mọ̀ yá o.
0: Mr. Pálára. Alàgbà

0: Nàìjíríà bà wá ní kílẹ̀ fẹ́ o. Wọ́n ní lóòótọ́ gbogbo aráàlú gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lọ̀rọ̀ ètò ààbò kàgbàgbàgbà.
1: Rere kì í ṣàṣẹ, ọmọ rere.
0: Wọ́n wá súnmọ́ àwọn, wọ́n fẹ́ súnmọ́ àwọn jù. Bébí ìdìbò. Ebó ní sí ọwọ́ oníṣòwò lẹ́yìn. Wọ́n ní dáta ló travel táwọn yíká orílẹ̀-èdè. Oníṣẹ́ ọwọ́ oníṣòwò.
2: Iṣẹ́ ló tún ṣe.
0: Ọ̀sẹ̀ kan ò lè kọjá. Táwọn àtọ́jú oníṣòwò ọmọ ìrìn àjò. Ọ̀sẹ̀ kan ò lè kọjá.
2: Iṣẹ́ lọ.
0: Táwọn oníṣẹ́ ọwọ́ ọmọ ìrìn àjò. Ọwọ́ afẹ́ di woro sí woro.
2: Ọ̀rẹ́ ní fẹ́ ní tí.
0: Ìdínà táwọn fẹ́ fi lórí ọ̀fẹ́, àwọn fẹ́ ní gbólóhùn kan méjì táwọn fẹ́ bájọba sọ.
2: Kẹ́lẹ́.
0: Àwọn sì fẹ́ ní gbólóhùn kan sí méjì táwọn fẹ́ bára àlú ní pàtàkì oníṣẹ́ ọwọ́ oníṣòwò sọ.
2: Kí bàbá ẹlẹ́sìnlẹ̀ kan.
0: Wọ́n á nídà náà kò sí wàhálà.
2: Ojúlé wọn o.
0: Àdúní àdé ìṣógbe ni. Abiodun Oyèlàdé. Aminat Ogunrántí Lukman. Ọ̀ládélé Sunday Muiwa. À ń jọ rìn Sọlá. Bẹ́ẹ̀ ṣe ń wọlé ni ká ẹ máa pín. Aago mẹ́sàn-án kọjá ogún ìṣẹ́jú gẹ́gẹ́.
3: Kò bàjẹ́ rárá o.
0: Gómìnà wa dáwà akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ Afrindara nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn náà wà nbí.
3: Iyọ̀ ni ẹ lọ bẹ̀rẹ̀ o.
1: Kò bàjẹ́ rárá.
0: Láàrin bí ọgbọ̀n ìṣẹ́jú, ẹ dá gbogbo ẹ̀yìn aláṣẹ tọrọ ọkàn. Ẹ súnmọ́ ẹ̀rọ rẹ́díò yín ẹ̀yìn tẹ́ ẹ bá sì súnmọ́ àwọn aláṣẹ ẹ bá wa pín. Mi ti dùn bá ẹ ṣe ń rí mi wò kété yín náà ti rí gómìnà àpapọ̀ fún ẹgbẹ́ Afrindara nípínlẹ̀ Ọ̀yọ́
3: Bíwíàn.
0: Alhaji Munrudin Adégòkè Ràúfà. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ tètè mú ní pápá Alhaji. Mo kí yín ẹ kú ojúmọ́.
4: Mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé a kú ọjọ́ méje, a kú ọjọ́ mẹ́ta. Gbogbo àsìkò tí Ọbadé bá wa bọ́yá láàárọ̀ lálẹ́, mo fi kí gbogbo wa káàkiri orílẹ̀-èdè àgbáyé.
0: Ẹ dákọ yín ní kíkún.
4: Orúkọ mi ni Alhaji Munirudin Adégòkè, ọmọ bíbí inú Rauf, tí mo jẹ́ gómìnà àpapọ̀ fún ẹgbẹ́ Afrindara ní Ọ̀yọ́ State.
0: Ẹ̀yin tún ni coordinator fún Rukọ Progressive Workers and Traders Association nípínlẹ̀ Ọ̀yọ́.
4: Bẹ́ẹ̀ni
0: sá. Adúpẹ́ ọ̀rọ̀ ètò ààbò bó ló ṣe kàn yín.
4: Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo kí atọ́kùn. Mo sì tún kí iléeṣẹ́ lágelú tí wọ́n tiẹ̀ tún lè gbà mí láàyè láti wá sọ gbólóhùn kan àbí méjì. Àwa gangan ni ètò ààbò yìí kan jù tó kan jù. Fàpẹẹrẹ kí n kọ́kọ́ mo nílànà ṣe ti ẹgbẹ́ Bíwíàn. Ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ wípé inú pápá láti lọ máa ń ṣiṣẹ́. Èèyàn ó ṣe dẹ́kìn ni, wọn ó ṣe pílà ni, kódà tí máwọn tí ó ṣe bíríìjì. Kọ̀sá àti pé bóyá bíríìjì ń bẹ ní àárín ìgboro.
0: Tó bá tiẹ̀ wá mẹ́wọ́n ti ṣe kọjá.
4: Wọ́n ti ṣe kọjá ojú ọ̀nà inú ogbó. Ìnákù tí a ti ń ṣe bíríìjì báyìí. Ọ̀pọ̀lọpọ̀ wa lọ́wọ́ á jẹ́ wípé tí ọ̀bà jẹ́ pé ìjọba bá wá wa tètè dìde sí ètò ààbò ìnira ti dé. Torí bẹ́ẹ̀ bá lọ fẹ́ mọ ọmọ ọlọ́mọ gan lọ ṣiṣẹ́ ní sáìtì nísìn. Tóbi ẹ̀ gan bá gbọ́ yóò pariwo ni.
0: Ọ̀nàbọ̀lẹ̀ ń lọ.
4: Ọ̀nàbọ̀lẹ̀ ń lọ o. Ẹ mọ ọmọ àwọn lọ o. Èló lẹ fẹ́ fún tẹ́wọ̀n wà ní nísinmi. Ó jẹ́ kí ètò ààbò yẹ kó kan àwa gangan tá a jó ní sí ọwọ́. Ẹ jẹ́ kí n tún wá lọ síbi àwọn ẹ̀yà lọ́jà ìyàlájé. Níjọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà wa ni wọ́n máa ń fẹ́ láti travel. Bóyá wọn lọ ra ta ni, wọn lọ ra ìlúbọ ni, wọn lọ ra su ni, kò sí nísìn bá ti wulẹ̀ kápá agbẹ́ta tó ní ọ̀dọ̀ wa ń bì. Àwọn tí wọ́n ń gbẹta ní ọ̀dọ̀ wa ń bì wọn ṣe ọmọ Ọ̀yọ́ State. Tí à ń pè wọ́n ní Egede. Kì í sọmọ Ọ̀yọ́ State ni wọ́n. Tí wọ́n bá dẹ̀ ti gbẹta tiẹn sáà ni. Gbogbo atata àpadà jẹ náà wọ́n pa wọn lọ bá wa rà wá ni. Tí èèyàn bá wa ìlólele kólọ́nì ìsìn tó fẹ́ pọ́kàn rẹ balẹ̀ tọ̀pọ̀pọ̀ fẹ́ travel. Lọ́ra
0: ọjà èèyàn lọ bẹ́nu
4: èèyàn
0: lọ lọ́kọjá èèyàn lọ nẹ́jà èèyàn lọ jásí èèyàn lọ plétó.
4: Inú èèyàn máa ń dùn ni láti lóńgbò wà táwa wà kéékèèké táwọn bàbá wa mọ̀mọ́ wa pọ̀mọ́ tó bí mi gan alájàpá ni wọ́n. Tó yẹ pé inú wa máa ń dùn ni tí ìyàbá sọ pé òun travel o.
0: Ẹ ti mọ̀ pé tó kò sí wàhálà
4: kò sí wàhálà
0: ọkọ̀ ọba
4: kò bẹ́ wudé
0: kò bá lọ́jọ́ mẹ́ta
4: kò
0: bá lọ́jọ́ mẹ́rin kò sì sí fóònù gbà náà gan
4: ojú òní ti yìn kò sí fóònù àsìkò ti fóònù wá dé láti àwa wà ní ṣòro. tore mi ri pe aye lu jara ti won ba wa gbe wa yi o nda opolopo wahala le
0: ire nbenu ibi ire nbenu re nle nwi o
4: o se da to ewu ti to mo wa yi tori ori phone ni won ti monitor bo nlagbaja kini lagbaja won
0: kini wait e
4: kini wait e
0: baba ra mu elo ni o jade lati be
4: o jade nbe mo wa fi asiko yi ro ijoba baba wa bola metinubu e ti ru re e so re
0: amen
4: e ti ru re e so re
0: amen
4: mo ton be won ki won da kun won baba moju to oro eto abo pataki julo eya bi ti a wa yi bi won ba wi nisin won pe yoruba ni se are won pe ni osabo mo yoruba ko nikan ko lo si ni involve si problem eto abo opolopo gbo awo mo orilede ti etun so mo orilede Nigeria won ba wa sise le lori emi ati wife mi an soro bi ijerin abi jo ngba ta won alala ajinde oru la be ko si bo ba ti gbera ni Nigeria to po fe de maka oru le land son ko de si pa he
0: ko si pa he
4: ko si pa he
0: ko ti so ri ilu ifokanbalen
4: ni sa mo ti so ri nbi na ko da ngba ta tun wa lohun en to jalaga wa tun ma nbe wa ni e ma lo se tawafu ninu orun o e lo loru sa wa le loru e loru nbi
0: ah
4: injo n tele lori oke lilo loro loro somo ta tajudu sise loro somo kaluko po n fe lo fun atu adua loru so se lo mo bayi so se lo mo bayi mo fi asiko yi ro awa ta wa jo nsi owo ni sowo eje ka mo ra ka fun ra wa labo ara wa abo ara wa ni pe ka mo ran ju mo wo lasiko ta wa ise ti o ba ti ni fokan ba ni jo ni omo mi wa ba mi pe o n fe lo wo second ni adugbo kan lo na odo ni camp mo pe ni ta lo n pe o lo ara abo ni
0: ara abo ni
4: bo se ri nu
0: so omo ri
4: so omo ri
0: ta la le ti ta lo ti
4: pase re mo ko to wa so fun mi wi pe omo mi kan e ma re to n jo bi lo n pe
0: o kan bale die
4: oju ese mo de mo phone
0: lati confirm
4: hello omo eleyin le ni ko won wa wo se bene tori bi ti won n gba ma wo nsi owo nu won se ni ti won o pe ni esin pe ko wa wo se ti o mo pe to n ba se ohun o ri die nbe boya yin le so program kan bi jo ni boya elomi ni lagelu ina ni teni to ti bi ti an si gbe lo si
0: bene bene lati pletu ni ati ni ati be lowo ese to fi de ro kaduna ati be ni nkan ti
4: nkan ti lo ti yi biri lo ti yi biri pe ko de so nsi owo ti won o pe be tara ore oni bu ma so mo be wa awa ta jo me gbe bi wi ahun oju oni tiyin nkan yo ni baje gbogbo eni keni to ba pe wa sise e ri pe bo koda ko je pe customer te tin lo bo tele e pe e bere hello won ni
0: komo je pe le kan tin ya phone number re lo
4: lowo kan e ma ko lopo phone ni se ni won tin wonu e ti won pe won ajaki phone bi melo kan jo ni mo fi olorun ba se le ri nu awon megbe rokofu ni mo ri oni I need help o do ka sko ya ka ma account kan to need o de fi price si eni ye de wa ninu awon eyan mi to sanwo mo ruwa
0: hey
4: mo a wo se ni wa ninu
0: isoro ni abi wahala abi damu
4: mo se gba agonu hello
0: ah
4: oni won ti
0: won ti hack account
4: so oju oni ti wa o
0: amen
4: okan wo bale
0: amen adupe lowo olohun ki sa won nikan na wa nbi akowe apapo fun egbe bi wi ana wa nbi baba weda ko yin ni kikun
5: oke gbogbo omo orilede Nigeria pe aku asiko yi yo dara fun gbogbo alagboro
0: lo amen amen
5: oruko tebi ni Eda Peter Alabi Adeleye
0: Eda Peter Alabi
5: akowe agba fun egbe afirindara
0: nipele Oyo to baba nbo le egbe afirindara de duro
4: adupe lodo Olorun
0: biwian
4: unity unity
0: progress
4: one for all agbajo owo
0: lafi soya
4: mo dupe lodo Olorun egbe biwa ti a pe ni afrindara o debi temi gan fokan si o joko sori aga fokan bale temi gaga si dupe lodo olohun pe nbi ta ba de olohun ni je ko taku sibe
0: amen amen
4: olohun o je ko ton ma tesi waju
0: amen
4: iye le mi na ton fi wa n dupe lowo awon baba wa ti won kuku ti wa sibi ta wa yi e se pa wa na kuku mura wa de be apowopo won ni won fi wa sibe tawon na si ton wa ndupe lodo Olorun pe awon o si yanyan
0: lo seun
4: emi na si ton dupe lowo eleda mi ati leyin gbogbo awon omo igbimo ato mi egbe lapapo nibi to kerede pe adupe lodo Olorun pe a si won dari
6: a si won dari
4: egbe ye du onbi to da
6: o du onbi to da o wa pe e ma se program kan lodo odun te ma pe ni biwe ande biwe ande igba wo ni o waye kini kini alakale bo le se murale si ki le fe ka won zona chairman gbogbo ki le fe ki won mo ki le fe ka won gbogbo local government chairman ege bi won ki le fe won mo awon agbagba lawon igun te pe egbe bi won si ni pele oyo egbe afrendara ki le fe won mo
4: mo tun dupe lowo atokun labala kan si e je kin to koko sare so gbolohun eleyi state meeting wa won ti nde be lowo lowo lowo bai
6: any state meeting la ro
4: agbara lowo olohun mo ndide nbi bai
6: ibe le ngba lo
4: land si
6: ake mo le ti se ake ele local government ni
4: gbogbo eyin ti e ba ti igbo nle ti gbo yi ta ba wa re ni kankan bo ya leyin te je customer wa te tin ba wa sise tele tabi eyin te fe sese darapo mo te ba ri nkan kan to de
6: awon ipenija kokan laarin omo egbe biwi an
4: ade mi ni be ni akan ele local government ni sasa te ba ti de sasa tan lo na alufonso ye for junction ta kan lati wo na sasa e ti ri ile egbe ye na to bi ile egbe ta kan ele ni e ba mi nbe e te ti ra won masa wa
6: lo sirisi
4: titi mo le
6: awon to de won budget won le wa quarter egbe yin ten ni ipenija agbese funra ni agbese funra ni o gbowo sowo ko ba ndawo pada ise to se fun mi oda ise to se fun mi se bayi o ku die ka to
4: mo tun dupe lodo olohun ati gba ti mo ti koda mo fe le pati egba ti mo wa ni alukoro mo tin wa sori radio
6: be ni o be ni o be ni o
4: mo si dupe pati gba na la tin ri awon ipenija kekeke kan yanju Olorun ba wa yanju e gbogbo enikeni eyan ke eyan ibi kibi te ri e wa koda be eyan ba wa nlu ebo e pe number 081 44 38 36 71
6: atun number yin pe le
4: kan si 081 44 38 36 71
6: awon kan lawon ti mobile da ko te ba je pe gbese fa won weather awon ta pe ni biwan ni blacksmith
4: be ni awon weather amune tunin ro so
6: iron bender meta technician association Nigeria yin ni pe gbogbo to ko papo nu nu egbe biwan ta pe ni afrindara be a gbe se fe nikan nu won o wa fe di po fe di bo ko laarin yan to ntin nta gomina agbadjo pe gbe won so ni pe

0: kan a re nikan ta pe fe nikan lati yanju wa lati damu
1: bi gomina wa ni pinle oyo oga wa aburo wa se oluwa se yo mama kede ti en ba ni nkan kan se losun ni nsin ko mo pe dadan won lo hun
0: beni
1: emi won pe gomina osun bi en ni nkan kan se ni rivers ko mo pe dadan ti o ba je mo
0: won pe gomina ti membe
1: bi ti wa be ka ti wa na se wa na
0: gbegbe bi wa se wa ikan ole nigeria nu
1: o se wa na
0: oda e tu number yin pe le kan se a fara balẹ pe
1: 081 44 44 38 38 36 71 71 emi ni n gbe mo koro yin lo police station mo fi lana lana mo wa ni police station wa ni apete e case kan won ti wa nbe lati last year laarin weather ti enikan to gbe se fun
0: won ri yanju
1: be ni yes ya wa ri mi ti an pe ni won doro dode ni oro ananu mo ka so mo ni kin lo sele bye bye bye bye e mo bo wa ba mi lo office odo mi ati yanju e laaro
0: ada mo ti wa fejo omo kan sun yin lati bi ojo meta kan e gbe se kan lori
1: seri lori omo ye
0: said
1: bẹ́ẹ̀ni
0: weather ni a ni ṣe fẹ́lẹ̀lẹ̀ ń bí lọ́wọ́ àwọn ní bẹ́ẹ̀lù lọ́fíìsì rẹ̀ wa arábìnrin kan gbéṣẹ́ fún lọ́kọ̀ ọdún mẹ́ta iṣẹ́ kò níyanjú kò ní kókó owó bí 100,000 ń bẹ lọ́wọ́ rẹ̀ igba bẹ̀rẹ̀ sí ní dá sí lọ́sẹ̀ tó lórí ọ̀fẹ́ àti san 50,000 láti bí oṣù mẹ́rin márùn táwa náà ti wá ń yí mẹ́ta tá a ti ń dá sí pẹ̀lú àwọn àgbààgbà kan lẹ́yìn àdúgbò fẹ́lẹ̀lẹ̀ ń bí kò tí ì san balance òkú tí wá ń wí ni pé kò sí tẹ́nìkan kan fóun ṣe kí ló dẹ́yìn gọ̀bà agbègbè ṣẹlẹ̀ lórí ọ̀run láti jọ
1: ẹ jẹ́ kọ́kọ́ clear aside pé kò sí tẹ́nìkan kan fóun fi òun ṣeun ẹni tọ́lọ́run ọba ò lè mú ọlọ́run ní ṣẹ̀dá ẹ̀
0: ọlọ́run ní ṣẹ̀dá ẹ̀
1: bó ṣe rí mo sọ fún yín ẹ kọ́kọ́ kọ́kọ́ gbẹ̀yìn òkú òní mo gbọ́ sọ̀rọ̀ yẹ bẹ̀tẹ̀ alága local government wọn mr adeyemi kọ́lé adeyemi mìdílé mo ṣe gbọ́ sọ̀rọ̀ yẹ ni mo ti ní kí wọ́n handle case yẹ bẹ̀tẹ̀ ó rẹ ẹni yẹ bẹ̀tẹ̀ mo mọ̀ pé lágbára lọ́wọ́ ọlọ́run yọ ọmọlé jẹ ara wá sí state meeting wa lónìí owó ya yẹ ọ jáde
0: balance ọ jáde
1: lágbára lọ́wọ́ ọlọ́run
0: ọ̀dà gbogbo ẹ̀yin tí a ti ń fẹnu kò pa kọjá ìyá ara wa ní fẹ́lẹ̀lẹ̀ ẹ̀yin tí a ti ń sọ pé kò yá gbé wá sórí rédíò tẹ́ ẹ̀ sì já gbá àgbà tẹ́ ẹ̀ ti dá sí tẹ́lẹ̀ tẹ́ ẹ̀ tún wá ń sọ míì lẹ́yìn a ní sọpágbà tí o mọ nǹkan tí ń ṣe nìyí
1: ẹ̀yin ẹ̀mọ ẹ̀bẹ́ẹ̀ ṣe wíhun ẹ gbé mi
0: àti gbé mi
1: sẹ́ẹ̀rí gbogbo wa làgbà àmọ́ ìdásí ọ̀rọ̀ ẹlòmíì lọ́kọ̀ọ̀kan nǹkan ẹlòmíì máa ń wò ní pé bóyá tọ́rọ̀ bá ti dórí rédíò ó fi bá a yàn jẹ́ àbó fi ṣe é ṣe bí kéèsì kan lọ́sẹ̀lẹ̀ nínú ẹgbẹ́ wa tó gbé mi dórí rédíò
0: bẹ́ẹ̀ni
1: ńlọ́mọ̀sọ ẹgbẹ́ mi di
0: bẹ́ẹ̀ni
1: tí n bá rántí abala bí ìlàjò kò sí ní
0: bẹ́ẹ̀ lọ́dún náà lọ
1: lọ́wọ́ ọ̀dájí
0: bẹ́ẹ̀ni
1: so kéèsì pé kéèsì dórí rédíò ó ti bà wá jẹ́ ara àwa kan ni pé ká máa tọmọlúàbí wa
0: sí ká máa tọmọlúàbí wa sí mo kó mbẹ́ ẹ gómìnà mo ti fàlẹ́ ọ lọ́wọ́ ẹ má jọ torí mo fẹ́ sọ̀rọ̀ sáwọn àgbààgbà kan tí wọ́n mọ̀ sọ̀rọ̀ òun wọ́n wá sí láńgbá láńgbá láńgbá ọ̀rà ẹjẹ́ ń fi músìkì eléyìí kí n fi wá wò náà ká láǹfààní àti wá sosi bájú níbo ni rocco progressive workers and traders association níbo ló dédú mọ̀ ń padà bọ̀ gómìnà. àpálára lẹ́tọ̀ aago mẹ́sàn-án ọkọjá àṣẹjú márùndínlógójì lágẹlú ni wọ́n ń pè bí 96.7 FM òkè gájòkè ilé funfun bala fẹ́lẹ̀ lẹ́lẹ́ ìbàdàn. Káyọ̀dé Ọláníyì Rafiu Táwà Kálítù Abiodun Màmá Àbejì Látò Ṣogbo Abidin Àdìsá Olúdélé Tèmi Tọ́pẹ́ Àwólọ́wọ̀ Akeem Rahimi Ganiyu Adeniyi bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi kétékété ẹ láǹfààní àti máa rí mi wò kétékété lórí ìkànnì báyìí dọ́rẹ̀ ẹ́ ẹgbọ́n tí gómìnà àpapọ̀ fẹ́ gbé afidára nípínlẹ̀ Ọ̀yọ́ sọ wọ́n bẹ̀jọba orílẹ̀-èdè yìí wọ́n bẹ̀jọba tìpínlẹ̀ wọ́n bẹ̀jọba tìbílẹ̀ ẹ dákun ẹ mú ètò ààbò lọ́kùnkúndùn wọ́n wá rọ àwọn oníṣẹ́ ọwọ́ oníṣòwò bá a bá ti rìnrìn àjò ká máa lọ láyọ̀ bá a bá ti ń bọ̀ ká máa bọ̀ láyọ̀ ọgbọ́n jẹ́ sì wà lákàtà jínigbé Alhaji Munirudeen Adégbò Kiraova wọ́n ní kó lọ́run tó ni gbogbo agbára lọ́wọ́ kọ́ bá wa tú gbogbo wọn lẹ̀ pátápátá ó eja pada sori eto alaji munududun be nbi to alaji egbe kan be to lon ni ke ma sakoso won
1: ben
0: rock of progressive workers and traders association ni pinle oyo eyin oni apapo gbogbo awon egbe onisowo onisowo
1: awon
0: community kokan e te jawo lani seju kan se ri to sele community ten ti je won kan gbe won ba gba an chan ji gbe ni ba gbe won godi ko ninu ile kan be ni ba ni to ijoba ti pase o oya ewo le n pale ijoba gbe se kan ah ijoba o se awo pale ki le fe so fun community la pa be won
1: se ri mo to dupe lodo yin toro wa lara nti nbe lokan temi na ti mo fe so ki n kokko se atunse kekere kan tawon eyan wa nso kinapa oya to sawon
0: terrorist
1: oya iya to nbe nbe o iya to nbe nbe
0: awon
1: ti won ji eyan wa gbe ne ti awon aye aburo wa ti won ji won gbe ni badan awon gbe won pe apamo lati fi request
0: fun owo ni
1: mo ti e wa dupe lowo ijoba apinle oyo ati gbogbo alaabo patapata ti won sise ye lase
0: ye
1: mo ma ngo awon iroyin kankan lori radio won pe awon ti ajigbe njo ni ni won ri gba awon kan be ni bi kan kosi kankan to te wa lorun be atawon omo ti nbe ni be ye kosi jo ti won wo awon mo ye lori phone mo ma nsun kon ni se ba wa na bi mo
0: be ni
1: nba wa na ni yawo e wo obirin ye bo ba fe soro bayi won gbe ban si leti ni e de ma wo iban lapati o lapati
0: a
1: lo fe je won dojo eko
0: ka
1: to wa pe ban to tun wa lo le roja na kolorun ba ko ba wa yo mo layo
0: e
1: ti won wa pe won ji gbe pe joba se se gba ijoba se sawo koda awa landlord ni mo tun fe fi ye koleko in to sele ni isin gbogbo awa ta ngba mi rent mo ti so sori platform awon to kan mi loko kan gbogbo awa ta ba ngba tenant inu ile e ma wadi e daada e je ki okun abere tenant te ba fe gba ka bere re ko lokun di baba ye ni isin bo lo ti fe bere bo ye yo kan le to ni nbisi aye
0: se ti joba wa se o wa da le nwe abo
1: kini oda en ti joba se da gbogbo ara le mi ga bi fowo si ti mo tun ki gomina wa eni bramu eni baje
0: ami
1: e ti rure e sori
0: ami
1: inu to dun mo mi nuju oni ti won se to ba ye pe awofin wa ba faaye le ni eni to mu yan to kidnap e to gbe pa mo se bo fe pa ni to ko e wo bi le se yin se da to yi ti han ba ti yan mo be laarin wakati kan ti e se pe o fin no fe do wa si bi inu ori oni dun mo
0: be ni
1: to ba wa ti be to ni attack
0: hey
1: to ba si kun bi won wo juta ni
0: ka
1: to wa pe ni ti han lo gbe
0: si ti han lo
1: fagidigbe won fe pa ni to ba ye pa won asofin wa ba joko daada ni eni ru e ba nsele si emi ke la nkura wa lo ti mo leti mo to mo bo e ja fi yo
0: ta fi yo le to aduke lowo olohun rock of progressive workers and traders association my embule begbede kisi ni alakale ilana gbogbo to tun wa ni waju fun dagbasoke egbe awon kan le ti fi stylish to lo se lu esi le iso lo se lu eni to kan yin ni bi dagbasoke o se ba isi owo
1: jo
0: se ba okowo lo le de wa Nigeria e wa fi pinle oyo se bi de vita koko
1: ngbo je pe omo bibi ipinle oyo la wa ta ba se to ba feju daada yo de gbogbo awon
0: bi to ye ko de aji se bi oyo la ri le mu
1: oyo se bi ti ba be ni kokan lori gbolohun ti bawon eyan se mo npe mi na nu pe mo do lo selu mi eso lo selu o
0: mo tun so
1: gbangba bayi mi o kin so lo selu oludibo bi ti yin le mi na ama ntori pe mo kan wo wi pe ta ba wa so pa ndibo ta ara nfani
0: ibo ta ndije
1: kini na nfani baba wa kura wa jo ti mo wa ba so kan ta si ri pe bi ta kura wa jo si anfani le waye fun wa nbe emi ori n to buru debi pe ka moju to loku iye lo fa progressive workers and traders association on lo fa ke se pe boya egbe iwa pe tulasi nitori o selu ara o
0: pe o ba je pe anfani ba ti yo nbi ko si ma kan oni si owo ba fani ba tin yo nbi
1: ko
0: ma kan oni sowo
1: ti mo gbegbe ye dani funu
0: nte gbe dani funu
1: lagbara lowo
0: ko ma kan je yi pe to eti lo bi fi gbohun oro
1: ngba e ma wo e be ni side o na not nigba ta wa no to ti ko ru egbe njo ba kan ma gbo ni pe ijoba sanfani kan bayi fa awon aroja ijoba sanfani kan bayi fa awon ara ken lodo wa nko awa o buru e
0: se ti wa nke fi e bayi
1: pelu ogo olon
0: e ti ngbo orun re
1: pelu ogo lodo olon koda en ti o ba gbese nu awon omo egbe rokofu ohun loku ti o ni so pe lenu bi ijo melo iko to di pe odun le yade ti won ni so nso wi pe awon si ra pere pe didun osan ti nso
0: lo so ti nso
1: awon si ti mu die die die
0: tan ti mu die die die die
1: so ke se force anybody darapo ma wa
0: hmm
1: ama wo to ba buadi wa to ba ri wi pe nti en gbe da ni bada aye sile
0: awon elegbejegbe le wa reti yika ti bua toro ipele oyo
1: ipele oyo ati community
0: hmm
1: iye gan lo fe mu ki pade apapo nla kan ko waye iko waye njo Thursday otan la nile egbe wa iko wa waye gbangba yamu ni ti o wa waye ni agbada gudu ni to si 1b yi
0: hmm
1: iye ko gbogbo awa ti ati e kokko wa ni senatorial abala odo 1b
0: ni ni oyo south senatorial district okay gba awon ni sowo to ba wa nbe
1: sowo to wa nbe ko ye ma gbogbo awon oloja wa ni gate awon oloja wa ni ba ni badan na ti ni sango ni bodija gbogbo won ti npe mi
0: te deleyele
1: te deleyele gbogbo won ni
0: ati npe
1: te dedugbe
0: alesi loye
1: alesi loye gbogbo bi ti arin gbogbo badan
0: te de adegoke adelabu
1: pata pata gbogbo won patapata lagbara lowo olohun e wa pade wa ni jo saturday tin bo yi
0: on the 13 ni ojo ketala
1: ojo ketala osu ta wa yi ni agbada gbudu te ba ti kona ade oyon te n face ona bere e ti ri wa
0: mi ni le face stakeholders meeting
1: ni la stakeholder meeting ka tun wa jojo ko ka gbe ke la fe gbe si waju awon oloselu yi ke la fe so fun won pe njara alu ni ya awa na leto lati so fun won pe nkan nje lu nya toro se se ko je pe ba won ba ti goke tan won e ri na ri wa nsale
0: won e ri na ri sale
1: won e ri e ma ko ke ti an ba wo bayi
0: da bi le gbe da e sa te ba de be ta e ba je representative wa e ba je aso assembly le nlo
1: e
0: ba je gomina le feda e ba je senator le feda e ba je alaga joba bile e sa member te ba fa ta ba pe ti o ba lo
1: e pe ni o
0: iyan ni pe bi ta de ko fe bere ni pe gbogbo awon joba bile ti nbe london or your south senatorial district gbogbo to ba je alaga
1: patapata
0: akowe treasurer
1: patapata
0: igba keje alaga alise eyan marun ni egbe ko kan
1: ni
0: egbe ba je biwia ba je carpenter ba je mechanic ba je
1: loja ko goda ko tun ko awon community nbe nbe ye toropolopo community ni njiya o akakiye
0: ona oda
1: op oju oni
0: ko ma somi
1: ko somi
0: ko ma se center agolo pa nko
1: ko
0: si police post
1: ko si
0: awon elewe ko
1: to ti dahoro
0: hm
1: o ti dahoro ta ba wa ara laga community to na mo pe ohun ta gbe dani okan ohun ko ma bo
0: lati nu egbe kokan ereti yen marun marun marun marun marun
1: marun
0: ni ba je community kokan ereti yen marun marun marun
1: marun marun
0: e ko fe kun 9 local government le mo so
1: akoko fe bere nbe ni
0: stakeholders meeting
1: stakeholder meeting ni akoko fe bere nbe ta ba ti wa ku nbe a bo si oyo
0: oyo central
1: be ba ku nbe invite awon senator ye
0: ma invite won wa pe to
1: ma ba de be be ta fe re se se abe ni se a ku ti dibo ba
0: abi o ka le tete mo
1: ko
0: si bere
1: ke a ba ri pe boya wa si campaign mo lagbaja so wa le jo ma bi ra wa lere be ba de be se nta fe se se a de jo gbe white paper
0: eja to eja konu we ko wa la kole
1: ko wa la ko
0: e ma da buja ta ka wa di ba ma wa yi ki
1: ma yi wa yin ka ki to ba je pe gbogbo won ba nwa wo ko se ti e han ri pe bi lagbaja se nse ti se daada je mi nu se be
0: nte n wo ni pe nti n be lo le de to pin
1: ko da ba ba ton pin tan yo tun seku
0: yo tun seku
1: mo n fi ya je wa ni
0: se pe awa pin re un
1: won pin re won la re won bu re
0: ni n fa ipenija to le de ni
1: won la re won bu re
0: won la re
1: ene
0: won pin re
1: won
0: bu
1: re o ne isoro ta ninu
0: sugbon nu gbogbo ara ilu awon eyan meji kan leyin represent
1: oni
0: si owo
1: oni
0: sowo
1: eni keta won la won community
0: e tun mu community mo
1: e ne
0: agbajowo le fi sego
1: agbajowo e
0: fi pe mo
1: agbajowo ni ta fi so ya ni olodun ba ti wa elese ti mo wa ba so kan wa leta ba dibo a jere
0: ta ba dibo
1: a jere
0: awon osise oba ninjo kan won peyin saarin da won jo se bi
1: emi gan fe ko da bi an ba le wa gan
0: e ti ma so ti pe pe
1: mo le ton ro awon egbe mi ki won o je asanwo wakati kan bi
0: pe awon onisowo onisowo le ma dibo ju
1: awa la ndibo Oh, eje n tun so nkan kan fun yin e ma binu sa.
0: Mo ngbo yin.
1: Ibo abenu ti gbogbo e party di lo je jojo meta. Emi witness bi kaluku won se di. E ba n bere osise secretariat wo lo wa nbe.
0: Eh? La tin queue. Then you candidate for kan.
1: Ta tin queue.
0: La won word word te di di. Egbe ha, egbe bi, egbe si, egbe di.
1: Emi gba adugbo temi.
0: Huh.
1: Ti mo ti di ibo. Osise secretariat wo ni nbe nbe.
0: Melo ni won.
1: Melo ni. Wewe wa je mi ojo mo ati e wa. Won wa. En to ba si fe so fun mi po won wa ka jo wa sori radio nbi. Ko wa so bi o ti dibo re.
0: Baba si wa dobe tan.
1: Awon won ni o. Awon won ni awon won oje.
0: Awon won ni.
1: Awon ni.
0: Eyin oluse won na nje.
1: Ayin bo Olorun ba kere se fe mo yo enikan kan nu awon senator ya awon rep fun wa ni.
0: Ada edako ni Ibadan South. Senatorial district eyin ijoba abile mesan le wa nbe eh te ba je alaga tabi igbakeje alaga tabi akowe ati treasurer won na emuyan marun marun nu egbe eyin lati wa eh akoko won ni ke ma bo wa sile egbe afredara
1: ni
0: jo lotun la njo Thursday agome lo niyan
1: mewa
0: mewa laaro e kokko se nti pe ni meeting ni ala abele
1: nbe lati jo nta fe gbe waju awon eyan ni tori nti mo la fe se lagbada gudu na a invite awon eyan
0: a invite awon eyan
1: ah honorable aderemi ose ni
0: o nbo rep member
1: oloye sarabade abiodani o nbo awon rep ti we na nfo pa fe la abuja
0: o nbo
1: ah wa to wa fi ti won nikan se gbogbo awon egbe mi na to ba ri po dare loju ta le gbe nkan waju e to ba wa yanju e
0: to danto
1: to danto
0: ti esi gbogbo be
1: po fe so ra re nba mu ba mu layo
0: iwo
1: mo pe bi npo me nikan kan gbogbo won la fe
0: iyen le fi pe ni a day stakeholders meeting
1: be ni a day ni
0: a day e wan de ba ti pari ti South Senatorial district.
1: Ah, bossi.
0: Eh, wa bossi. Central. Central. Senatorial district. Eh, to losi.
1: Ah, losi.
0: East.
1: Tori ti oluyole lagelu nkankan a pada joko won na. Ta se meeting pe lawon ti na fe ton lo soju wa. Ti o si je po won soju ara won ni.
0: Eleji wa fe yato bayi
1: o. O ti e ti yato ti pe. Ima wa ti o so kan ni.
0: Ima ti o so kan ni.
1: Ima ti o so kan ni.
0: Baba wa ri awon adari awon egbe kokan.
1: Yeah.
0: Ti won ti Labia Brother Progressive Workers and Traders Association before. Ti an se fe pe yin ta ba mo community ti won o si nbe. Number wo ni won o pe si?
1: Number eyo kan na ni
0: 081 08144 44 38 38 36 71 Eto number n pe le kan si 08144 38 38 36 71
1: We mi na ni n ogbe.
0: Eyin le gbe.
1: Awon kan ti pe mi laaro to je pe nu mi ti edun. Ngba awon so bi towo ja awon de. Ni gbogbo side barapa nkan. Oju ese ni mo ni ere an soju ti mo ti hard won sinu group wa.
0: Pa pa pa.
1: Lowo kan. To le ni ta ngba ba gbe nkan dani ta si ri pe ma imo eni yi papo mo ti wa. Kin la fe mo waste time ara wa fun.
0: Kin la mo waste time ara wa fun.
1: Ko si looto a ni faraji. Ko to dobe. To ba ti wa di pe aba wa ti a ri pe o ti a ndobe tan. Kin lo de kin la wa ni wa joko ka wa mojuto. Ka wa joko
0: ka. Ka wa na mo ri ti ba ere ti ba nbe nbe.
1: O wa ere ijoba nbe. Ijoba oloselu. Mo gbo news kan la ro ngba te so ka kan wi pe ijoba ti baba wa ti Tinubu nse yi o tun best tun da tun da tun da ni lo pe me dogbon ijoba ologun lo ke wa la wa duro ta wa wi pe ki ijoba ti wa nti wa
0: sa pe o baje
1: gbodo baje
0: ko gbodo baje
1: ko si le baje mo
0: ko si le baje mo
1: ologun won ti lo
0: ka
1: kan mo
0: sugbon to ku ni ka wa di awon to wa lagbo oselu ka di won mu daada
1: daada ni ka di won mu ka fi ohun dajo ka jo so asoye po
0: ohun la mo fafa
1: fafa idi la ba program ti yo Saturday gbogbo awon rep ti nbo ki won ma bo
0: ki won ma bo
1: ka jo lajo soye aso ajo so
0: ka jo lajo soye ajo so papo e wa ti gbo be le si gbo gbogbo awon eyan wa te ba lanfani ati gbo te ba je onisowo te ba je onisowo Labia Brother Progressive Workers and Traders Association won ni gbogbo yin la npe e pe Alhaji Munirudeen Adego Krauf awon ni coordinator fun egbe won la committee mi na wa te darapo ma won nta fe ni pe bi mudun mudun ìsejọba àwara wa bí ó se kárí ilé bí ó se kárí oko ta le hold àwọn tó fẹ́ lọ represent wa a hold wọn responsible ẹ lè pè wọ́n meeting kọ́ wáyé lọ́jọ́ alamisi nílé ẹgbẹ́ biwia tó wà níwájú tabantari nílé pọ̀ nìbàdàn lọ́jọ́ alamisi tí ń bọ̀ ìlàgò mẹ́wàá láàárọ̀ wọ́n wá ní gbagba wálẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n náà fẹ́ lọ díje ìyẹn wáyé ní agbadagbùdù lọjọ Saturday ọjọ kẹtàlá
1: atete joko
0: atete de
1: ṣúná ọmọ o ẹgbẹ ale mẹwa atete joko mọ ọrọ ayé joko ọba atete de orí bi joko
0: tó gómìnà ẹ pé nọmba yìí tàlẹ gẹsí káwọn ọmọ de fúyà
1: 081 44 44 38 38 36 71 orúkọ mi lalaji munirudin adegoke
0: tó
1: ọjẹ gómìnà fún ẹgbẹ
0: afrendara nípínlẹ ọyọ ọdà adúgbẹ adúgbẹ pẹ òkú ẹjẹ àwọn ọmọ rẹ bá ti de fúyà bí ọgá wa ó wọlé ẹnìkan tún gbẹnu sí yóò tó ta lẹnu bíi kílìsì tàbújá ni. ẹ wá yára mọ́sẹ̀ yín o nọ́mbà tẹ́ lè pè mí sí o ní 080 32 95 41 91 nọ́mbà tẹ́ lè pè mí sínú 080 32 95 41 91 àdúrà làwa ń gbà àwa níyẹ gbà títí táwọn ọmọ wa ti ń bẹ nígbèkọ ajínigbé òfin bọta àtàwọn olùkọ wa tó wà ń bẹ tó bá ti kẹ nìkan ọjọ kẹ gbogbo wa ni àwa ń gbà ládùúà ibi ò ní kágun sẹni kọkàn wa mọ gbogbo ẹyin agbófinró la dúpẹ lọwọ yín ẹ kú iṣẹ takun takun àdúpẹ lọwọ gbogbo ẹyin aláṣẹ pátá ẹ wá rí i pé ẹsùn ẹ wo bàbá kéèsì àtọ́bàdọ́jọ́ friday tí ń bọ̀ yìí ojúlọ́pẹ 25th day tán àmọ́ wa ti wà ní àhámọ́ ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún márùn-ún méje mẹ́jọ mẹ́sàn-án. lágẹ̀lú ni wọ́n ń pẹ́ bí 96.7 fm òkè gájò òkè ilé funfun bá láfẹ́lẹ̀ lẹ́lẹ́ ìbàdàn mr pálára mo dìde fúyà ọ̀làwọlé hamza ti ń bọ̀ ẹnìkan tó gbẹnu sí tó dáa ẹ pè mí ojú òpó tẹ pè mí sí ni 080 32 95 41 91 ẹnìpàdé ayọ̀ lágbára ọlọ́run.

0: *347 *1004 *2#. Má rìn lẹ́ǹtì mọ́ wa ara rọ mọ́ wo ra rẹ̀ ràn. Má rìn lẹ́ǹtì. Ọkàn wọn náà láàárọ̀ inú. Màkàmàkà lóye kàn. Oyè tó kara àwọ̀ yọ kara àdẹ. Ẹ bá rìbà. Gbìyànjú ẹ̀ wò. Ó wàá gbàgbé pé Media Jackpot ń bẹ́nu oṣù tá a wà yìí o. Bẹ́ẹ̀ gẹ̀dẹ̀ rèé. Gbogbo tíkẹ́ẹ̀tì rẹ látọjọ́ kínní oṣù tá a wà yìí. Gbogbo ẹ̀ pátá ló máa wà eligible. Gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ̀wé rẹ̀. Gbogbo ẹ̀ pátápátá ló máa wà eligible gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ̀wé rẹ̀. Gbèsíwájú. Mo ní àwọn kan tí wọ́n jẹ owó nílé agbára ń bì yìí. Àwọn kan tí wọ́n jẹ owó nílé agbára ń bì. Tí káàsì ẹ̀ ti fún ọ lówó ẹ mọ̀ pé every Friday a máa ń ṣe cashport tí owó tó ṣe díẹ̀ máa ń wọlé sápò àwọn èèyàn. Mo láwọn èèyàn kan bí. Ẹ̀yin ẹ gbọ́ ohun ní ìsìn. Ẹ jẹ́ ń bẹ̀ láti ọ̀dọ̀ àwọn. Orúkọ yín. Ẹ sọ̀rọ̀ sókè.
1: Àríkẹ́ta mi náà bá mi kọ́lé.
0: Àdúgbò wo?
1: Láti Súnkẹ́lì.
0: Èlò lẹ́jẹ̀.
1: 150.
0: Ìgbà wo lẹ ti play kàṣẹ?
1: Láti last year.
0: Ẹyin ẹ ti jẹrí tẹ́lẹ̀.
1: April last year mo jẹ 50,000.
0: Ní April last year. Àti ìgbà yẹn ẹ ti ìpadà jẹ.
1: Àti ìjẹyìn náà lẹ ní àmọ́ rìlẹ́ǹtì
0: last year. Ṣé àìrìlẹ́ǹtì yẹn ló jẹ́ kí mi wọlé? Congratulations. Dáàdì náà jẹ ní ẹ̀sùnmọ́bí. Èló lẹ́yìn jẹ sá?
2: 250.
0: ₦250,000.
2: Yes.
0: Àdúgbò wo lẹ ti wá?
2: Igbóra.
0: Igbó ẹ̀yin tèmi ní ìbàràpá méjèèje. Ìbàràpá central kàn ni.
2: Yes,
0: ìbàràpá central ni ẹ ìyá. Àwọn èèyàn mi pọ̀ ń bẹ̀ yẹn gan. Àwọn èèyàn mi pọ̀ ní gbọ́ra gan ní ojú èsè díẹ̀.
2: Àwọn tó ń kóyin jẹ náà pọ̀ nbẹ.
0: Nígbà wẹ́lẹ̀ ti ń play kàṣẹ.
2: Last year
0: ni. Ṣé ẹ ti jẹ́ rí?
2: Mi ò jẹ́ rí o, first time lélẹ̀.
0: Gbogbo ìgbà tí wọ́n ń play tẹ̀ jẹ́ báwo lẹ ṣe ń feel?
2: Wọ́n máa wò pé àwọn kan ní àwọn ti jẹ́ rí, wọ́n tún pé wọ́n
0: ege. Ẹ wà máa wò pé ṣé ó rí ìṣe kíní yìí ṣó rí ìṣá. Ẹ máa wò pé ṣó tọ́ sí ni sá àbí bó o láà ṣe jẹ́ tí ẹ̀yin ọ̀jẹ́.
2: Mo mọ̀ pé òótọ́ ni. Mo mọ̀ pé kí ló dé táwọn kan ń jẹ tí.
0: Tí ẹ tún tún jẹ.
2: Tí ẹ tún tún jẹ. But àárọ̀ ọjọ́ yẹn mi ó. Bàtẹ́ sọ̀rọ̀ ní program
0: sport. Láàárọ̀
2: tí mo kàn ṣe jẹ́ kí n tanná mo ṣe àtàrà oúnjẹ ó bá yà mí lẹ́ wọ́n ti bá ṣe ti pé 50 tí pé 100 tí pé 150.
0: Ẹ̀yin ti kú ọ̀gbẹ́rẹ́
2: rẹ̀. Ẹ̀yin ti kúrọ̀ ń tẹ̀mí. Mo ti ń ṣe nǹkan mi, mo kàn gbọ́ fóònù mi tó ring. Mo wá pè mo ṣe ní ẹ̀lò mo kàn gbọ́ fẹ́sì nínú rédíò mi. Ó wá dà pé mo máa jẹ́ màmí.
0: Èyí kẹ̀ gbé kàn tí ẹ ló dẹ́sẹ̀ báyìí inú rédíò lẹ tún ti gbọ́ ọ̀run yín tó jáde bí a ohun mi lọ jáde nínú rédíò yìí definitely ó ti sẹ́ẹ̀tì
2: rẹ
0: o.
2: Congratulations.
0: Ẹ mọ́ mi wa èló lẹ́yìn jẹ ma.
1: 500.
0: Èló lẹ gbé ma.
1: 500 ni sà.
0: Ìgbà wo lẹ ti ń play ma.
1: Láti last year.
0: Ṣé ẹ jẹ rí?
1: Mo jẹ 50,000 lẹ́ẹ̀kan.
0: Lẹ́ẹ̀kan rí. Gbọ́ngbà tí yọ wá di ọjọ́ Friday yẹn dá a pè yín pé 500 báwo ló ṣe rí lára yín?
1: Inú mi dùn sá.
0: Èyà. Ìdàkùn sí wàhálà. All right. Àwọn tí wọ́n láǹfààní àti jẹ lọ́jọ́ Friday. Ẹ mọ̀ pé every Friday la máa ń ṣe cashport la máa ń ṣe owó tó tún gbéra. Kò dídé lí cashport lọ́wọ́ o ṣùgbọ́n Friday máa ń yàtọ̀. Every Friday yẹn máa ń yàtọ̀ ó máa ń ní kìmí díẹ̀ ju ti ọjọ́ lásán lọ. The same thing eléyìí tó máa wáyé ní ọjọ́ 24 oṣù tá a wà yìí. That is June 24. Ọjọ́ yẹn nìkan máa jẹ 1,000,000 naira. 1 million naira and be lojo yen ba si man se niyan e ti free yo e ma je nda yin duro e ti free nera ma ara

gbọ̀ngà ó yàtọ̀ àkànní ó ọmọ onílé ọ̀yẹ́ ikú onípọ̀ ní ewére ìwé ọ̀kárẹ́ láyé ọ̀gbọ́n ọmọ ṣe ọ̀ní kú bẹ́ẹ̀ lọ nísìí ṣe mọ́ ṣe lọ ọlọ́run ọba mi ó sì mọ́ fún ọ ṣe ilé ọ̀yẹ́ àkànní alájí ilé iye ilé ọ̀yẹ́ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjì ọ̀lẹ́lẹ́tì.

ọ̀gìyẹ́ tán bá pọn pápìgbì a ní mo rántí ọ̀rọ̀ àná ẹfún ìfì ìfẹ́ kí mọ ìwọ̀ pẹ̀ mọ mi rí olódùmarè kò ní kọlà kó gba gbé ẹlẹ́wọ́ òjò ìrọ̀ kó gba gbé àpárà ìtòwù tó gba gbẹ́kẹ̀rán máa ń létí ọ̀sọ̀ ìsọyẹ agbára òjò kó má gbére pàdé rẹ ni ọ̀rí àkànní ọlọ́wọ́ oníjẹ́ kọ́kú máa lọ́wọ́ olùgbẹ̀ngà ó yàtọ̀ lórí rédíò náà ni olórí ìrì ọmọ gbẹ̀ngà ó yàtọ̀ àkànní ò èlé ọ̀yẹ́ ìjìlẹ̀gẹ̀ mi òkè mẹ́nilógún níbẹ̀ ní gbẹ̀tì ilé bàbá tó bí ọlọ́mọ mẹ́rin àbúrò bọ́ ẹ̀rin àbẹ̀rẹ̀ bọ́ ẹ̀rin àkúnlẹ̀ bọ́ ẹ̀rin tó kù lọ́yẹ́ ti jáde adigbẹ́gbẹ́ lẹ́ran gbẹ̀tì ilé ọlọ́yẹ sọmúrùmú lẹ́ran ilé ọlọ́yẹ èlé ọ̀yẹ́ ni ọ́ ọmọ àsọyẹ́ tán kí n tó soru ìjì ọ̀lẹ́lẹ́ tí mo múru ẹkùn lọ́wọ́ gbọ́n sonso ọ̀rí wípé àlògbọ́ ni ọ́ mẹ́kùn níbà àlògbọ́ tó rán lóbì lọ́jà bàbá yìí tàrẹ́ títí ó lọ kó fún ẹlẹ́mu ẹlẹ́mu dunnú olóbì ń sọ olóbì má sọ mọ́ ó ní ibi owó wá bá lọ́wọ́ bá lọ ìjì ọ̀lẹ́lẹ́ ọ̀mẹ́kùn.

0: bẹ́ẹ̀ ni ó tọ́pẹ́ ó jọpẹ́ lọ tún ṣe déédé ọpẹ́ gbogbo bi tẹ́ ti ń gbọ́ mi ẹkú lé
1: bàbá
0: ẹkú àmì tí bá mi ẹ̀yin èèyàn tẹ́ ń bẹ lórí facebook ni lórí tiktok ni ẹkú àmójúbà mi lẹ́ẹ̀kan sí
1: ojúmọ́ tí mọ́ ọlọ́run ayọ̀ bàbá mi máa ń lọ sí
0: gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ wa ti gbé ohun tẹ́ mọ̀ jẹ́dé
1: àṣẹ ọ̀rọ̀ rẹ látẹ̀lé ọlọ́run òdodo ká tó máa lọ bí iṣẹ́ wa
0: bá mi tó lè tó yìí
1: ìwọ ló ti sọ fún wa wípé inú ogún
0: ètò yín tẹ́ ti ń dúró dè náà nì kò sí nǹkan méjì
1: mọ tó mọ lórúkọ olúwa làwà jáde
0: tá ń ṣe lórí ètò ìjò wípé
1: olúwa làwà jáde
0: kílé ọmọ dàrú lọ
1: ẹ̀bẹ̀
0: wa wá ní pé àtàwọn àtẹ̀yìn ilé gbogbo wo ní dàrú lórúkọ olóòtú ètò alàgbà kenneth ugoije
1: bí

Adédọlá pọ̀ ń bẹ lápá mi ọ̀tún ọmọ lọ́jọ́ bí òní. Ayọ̀mídé lọ sin àtàwọn èèyàn wọn àti ikọ̀ tóbi kúṣùmọ̀ bẹ lókè lọ́hùn. Ẹ̀yin èèyàn mi ẹ ti ń bẹ ńlé. Ẹ ti ń bẹ lórí rédíò yín.

0: ẹlòmíì sì ń bẹ rédíò tẹ́ ń gbọ́ ẹ̀yìn kọ́ lẹ ní ṣá ti ń gbọ́ rédíò ẹ̀yìn tẹ́ ń bẹ ńlé ilé epo káàkiri ẹ̀yìn tẹ́ ń gbẹ lábọ́lé mẹ́kánìkì káàkiri ẹ̀yìn tẹ́ ń bẹ ẹnu mi kíránù kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ ètò yìí ẹja mọ kìyìn àmọ rírì yín gan gidi
1: ọjà lórí akọ ó kọjá lórí a
0: ẹyin tẹ n bẹ lórí facebook ti lágilu fm 96.7
1: ọmọ tó kọjá lórí ọmọdé tó tún kọjá lórí a
0: ẹyin tẹ n bẹ lórí tiktok tèmi gangan gbẹngà ó yàtọ live
1: aráyé rẹ bá wa yọ
0: ẹyin tẹ n gbọ wa lórí àwọn applications tó jẹ pé tó fi ń gbọ rédíò káàkiri àtọtún àtòsí tẹ n gbọ wa ń bẹ káàkiri gbogbo àgbáńlá yóò ti yẹ kẹ́ ẹ mọ̀.
1: arúgbó ọjọ́ o ìwọ ọlọ́run gbogbo òpin ayé o ó ṣe mí lógo àìdí.
0: ṣe rí ìkànnì ti iléeṣẹ́ rédíò lágelu fm 96.7 kò síbi tẹ́ ẹ wà káàkiri gbogbo àgbáńlá yìí tẹ́ ẹ ti lè gbọ́ wa àyàfi tẹ́ ẹ bá ní dátà lóko.
1: arúgbó ọjọ́ o.
0: dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ ìkànnì yìí. tí wọn jẹyìn yàn tàn mọ àtàn jẹ mọ gbádùn wa back to back ẹ ṣeun gan ojú òní tíyìn bẹẹ sì rí ẹyin tẹ ń gbọ wa náà ẹ ṣe gan. torí pé bí ò bá sẹyìn kò sáwà gbogbo ara tá a bá ń dá àákàn máa dá ni. àwọn fámílì wa làákàn máa bèrè pé ṣé ẹ gbọ́ mi bó wa ni ṣó jáde. èèyàn tiẹ̀ ṣe program kó wa máa bèrè pé ẹ lọ gbọ́ ń tàná ṣàbí transmitter òṣìṣẹ́ ni sáwọn èèyàn ò gbọ́ mi ni.
1: ewu tó kọjá lórí ọmọdé tó tún kọjá lórí.
0: àbí kẹ́ máa bèrè àwọn èèyàn pé mo ṣe program lánàá mi ò gbọ́ a máa dùn yàn gan gbogbo mo ṣe fi ṣan títọ́ àṣé wọn ò gbọ́ mi. ṣùgbọ́n láì sọ fún yín láì polongo pa ti ń bọ̀ lórí rédíò.
1: ẹ ti sùn lára mi o.
0: ọ̀pọ̀lọpọ̀ yẹn ti dúró dè wá. ó yá ètò ìwọ̀n ní pẹ́ bẹ̀rẹ̀. láì sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ yín ìkànnì ilẹ̀ tẹ́ pa sí. láì sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ yín bàbá worí ètò yìí nísìnyí polówó ọjà yapa ni. bẹ́ẹ̀ sì rè bó ṣe yapa láti òwúrọ̀ kùtùkùtù dìdí throughout nu.
1: torí náà
0: àmọ́ rírì yín.
1: bíní mi ò ṣe.
0: gbogbo ẹ̀yin èèyàn tẹ́ nífẹ̀ẹ́ gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń bẹ́ ń kàn ní. gbogbo wa pátápátá là ń kí yín pé ẹ ṣeun. èmi a máa sọ fún yín ògo níran ògo lọ́wọ́. bẹ́ẹ̀ni kan bá ní èmi ni mò ń gbé rédíò kan lárugẹ ẹ sọ fún pé kí ni. tó bá fẹ́ mọ̀ kó lọ sí rédíò tí ò bá lógo. àbí rédíò tó jẹ́ pé wọ́n ẹ̀ṣẹ̀ dálẹ̀ kó lọ ṣe míṣánnárì bẹ́ẹ̀. kó wa mọ̀ fọ́n ta kó mọ̀ fọ́n ta. yóò ṣe marketing yóò sù. ṣùgbọ́n pò ń bẹ lórí ètò. ó yẹ kó mọ̀ pé ètò kan làwọn èèyàn gbọ́. ètò kan làwọn èèyàn gbọ́ tó mú wọn mọ́lẹ̀. tán fi fẹ́ràn iléeṣẹ́ rédíò lágilu tí wọ́n fi yí kúrò ń bẹ̀ tán dúró dè ọ́.
1: adániwáyọ̀ ti bẹ́ wa tán.
0: ká ní pé ètò tán gbọ́ tí ò bá náìsí ni wọ́n ti yí kúrò ń bẹ̀. ibi tán bá yí sí tán bá lọ fall in love pẹ̀lú bẹ́ wọn. wọ́n ó ti gbàgbé pé ó ti bẹ̀rẹ̀ ètò. kan tó padà wọbẹ̀. orí ìyún náà yóò mọ̀ mú wọn mọ́lẹ̀ ni.
1: ètò tán bá nílé lẹ.
0: ìwọ wá ní ìgara chicken.
1: iye má máa ṣàgbájá.
0: èmi náà ń gbọ́ jù.
1: yọ ẹkùn tójó tójó tójó kọ́ wo. ẹ má fọbọ lọ mi ò ṣe.
0: ògo níran ògo lọ́wọ́ ní kànì.
1: fọbọ lọ mi rárá mi ò ṣe fọbọ lọ.
0: ìdí èyí kò sí bẹ́ẹ̀sì.
1: lọ mi yóò lọ sọrun.
0: gbogbo wa pátápátá jọ ń ṣiṣẹ́ papọ̀ fúnra wa ni. ẹ̀yin tẹ́ wá ń gbọ́ wa dúpẹ́ lọ́wọ́ yín.
1: ọlọ́run rọ́mọ sí.
0: àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa pátápátá. gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ olólùfẹ́ wa pátápátá. àdúpẹ́ lọ́wọ́ yín o. ẹ̀yin tẹ́ wá jẹ́ ọlọ́tẹ̀ náà. ibi tó bá ti dùn ẹ̀ fẹ́ dúró ń bẹ̀. ẹ̀yin lẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣe pé pẹ̀sẹ́ńtà kan. àyẹ̀ mi tiẹ̀ láìkì yẹn tiẹ̀ mi láìkì yẹn mọ̀ ṣe báyìí mọ̀ ṣe
1: báyìí.
0: ẹ̀yin lẹ́mọ̀ bá ẹnìkan jẹ́fẹ́ nìkan.
1: ẹ̀mí ni mo.
0: ẹ bẹ rí wa báyìí.
1: ẹ
0: bá bẹ nìkan jẹ́fẹ́ nìkan lẹ́yìn yín akàn yín mú sí yín ni pé ẹ mọ̀ ń tẹ̀ ń ṣe. bẹ bá bẹ nìkan jẹ́fẹ́ nìkan owó ọwọ́ yín àbí gift tẹ fẹ́ fún wa àá ṣe bẹ́ẹ̀ ni pé a ti gbọ́ ni. tẹ fẹ́ gbà ń bẹ àmọ́. gbọ́n ẹ̀yin afẹ́nifẹ́re ẹ ṣeun. à ń rọ́wọ́ yín gan ni o. olórin yẹn kọrin kó ní mo rọ́wọ́ rẹ. láyé mi mo rí o mo rí o. lóòótọ́ àkéré agelu òkéré ṣùgbọ́n ẹ̀fà ń gbàwọ̀ ẹ̀ sì ń gbọ́ wa.
1: ìwé àkọ́kọ́ tí mo.
0: àdúpẹ́ lọ́wọ́ yín.
1: ìwé ẹ̀ dísò bí.
0: awon alase kan ni dupe lowo yin e ti e wo bi ta ku si tori en taye ba nfe ko larun kan lara en ti won ba like ni won mo so voice e won mo so ohun e e se won dupe gan
1: oluwa loruko re ogun aye ogun eni
0: o ya ba se se nje jo na eyin eyan mi te nbe lori TikTok
1: olori
0: o je mo bi te tin gbo mi bi te tin wo mi ke mo se lere ni je jo gbogbo awon tan pe lori Facebook patapata mu ka o te wa ri ti TikTok e mo pe ni kaluku mo fo ki fa iruko ni e kan je mo bi te tin gbo mi bi te ti tan data yin te tin lo data yin tori ti wa mo pe opolopo tin ba n gbo TikTok e ni ki se ke boye ni Bluetooth e ni hands free te fi n gbo wa e je ndaruko yin kan le mo pe a recognize yin gbe nge o yato lai bákan náà lórí Facebook ti lágelu FM
1: lórúkọ Jésù ni mo pa láṣẹ wípé
0: ẹ̀yin tẹ́ ń bẹ́ ń bẹ́ ibi tẹ́ ti ń gbọ́ wa ẹ jẹ́ mọ́ bẹ́ àmì ọlọ́run.

0: bẹ́ẹ̀ni TK cocktail láti inú ilé epo pinnacle ti ń bẹ ní akala ibẹ̀ làwọn ti ń gbọ́ wa kọ́lá technology ng látẹ̀yìn grammar làwọn wà
1: alọ́nà mi ngàlà gẹ́gẹ́
0: tiktok mùnkà
1: yìí
0: a sì ń bọ̀ lórí facebook

ṣẹ́ẹ̀rí lówùúrọ̀ tó ní a tún ṣe clinic tá a ṣe lọ́jọ́ Thursday. Ojoojúmọ́ ni oníkálukú ó mọ̀ ṣe ra àwọn ẹ̀mọ̀ pé ètò ìdílé ló gbámú. Ìgbọ́n tá a fẹ́ ṣe lónìí báyìí. Ohun tá a ṣe lówùúrọ̀ yìí.

0: orílẹ̀ èdè ṣírí lọ́tún bó ti rí lọ́sì. Ọ̀tọ̀lá wo nǹkan tí ìjọba àpapọ̀ ń tán ṣe. Ọ̀tọ̀lá wo nǹkan tí àwọn ìjọba ìpínlẹ̀ ń tán ṣe. Ọ̀tọ̀lá wo nǹkan tí ìjọba ìbílẹ̀ ń tán ṣe. Ọ̀tọ̀lá tún gbọ́ rédíò. A gbọ́ nǹkan táwọn níbọ̀ wa ń ṣe tí ò dùn mọ́ wa nú. Ọkọ̀ wa náà àbíyàwó wa ń tí ń ṣe náà tí ò dùn mọ́ wa nú náà ìyẹn náà tún bẹ́ ńbẹ̀. Ẹ wá jẹ́ àṣẹ báyìí jẹ́ àyọkù o. Orin tẹ́ ń gbọ́ iṣẹ́ gbọ́. Orin tó ní ṣe pẹ̀lú ìfẹ́.
1: Báwo jẹ́ ká jọ máa gbádùn.
0: Ẹ dákun orin ìsìn ní ìsìn báyìí gbawó làwọn èèyàn ń pè ń jẹ́ ráyè pé orin ìmú lásìkò yìí. A tẹ̀ ní pé kò sí nǹkan kan láàrin ọkọ àti ìyàwó ǹjẹ́ ìtẹ́ ráyè gbé gbọ́ orin ìtẹ́ play ẹ̀ lásìkò yìí mọ́.
1: Àtọmọ yá yìí ló ń ṣe kẹ́ ọkọ.
0: Torí pé ààwẹ̀ ń bá ààwẹ̀ ń lẹ̀ ni.
1: Tàn ẹ́ kó má máa ṣe gbà o.
0: Kí ìjà kan ó tó parí ìjà mí ó ti bẹ̀rẹ̀. Nǹkan tí ò tó jà lẹ́lòmíì sọ díjà tó torí bí Nàìjíríà ṣe rí.
1: Ilé ló jẹ́ fáyà tó bá mọ̀ kẹ́ ọkọ o. Oní tèmi.
0: Oníkálukú ń pass aggression anyhow. Bẹ́ẹ̀ sì rí ààbò ẹnikẹ́ni bí bá a sì ò bá ṣe kò sí ohun tí bá a láfẹ́ ńlá.
1: Olólùfẹ́ o, jẹ́ ká jọ.
0: Ẹ wá wo ohun tí ń ṣẹlẹ̀ káàkiri. Bíyàwó mi bá mọ owó eré gan wá ni agídí lọkọ̀ ìjà lọkọ̀ ó fà sí.
1: Ojú ọkọ̀ ó ń bẹ lọ́wọ́ aya.
0: Ọkọ̀ mi bá mọ́wọ́ ọ̀fẹ́ wá yóò ní nǹkan tí ń ṣepo ṣọ́ra. Ẹlòmíì ẹ̀yin tí mo fẹ́ jẹ́ kí tòótò ní gangan tó so ẹ̀yin tí mo fẹ́ jẹ́ kí ẹ lọ bẹ̀.
1: Ẹ̀yin
0: tá a fẹ́ ṣe láàárọ̀ yìí tá a fẹ́ ṣe tó wù mí ká ṣe láàárọ̀ yìí.

0: ẹ̀yin tó wù mí láàárọ̀ yìí pé kẹ́ ẹ ṣe nǹkan láàárọ̀ yìí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tó pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́ ẹ kàn kárí jọ ni ẹ kàn kárí ẹ forí yín lùbìkan àbẹ́ ẹ kàn kárí ẹ kárí kò báyìí torí pé ẹ ti rò pé ó ti sun yín sójoojúmọ́ lẹ́ẹ̀mọ́ bẹ̀bẹ̀ ni ọlọ́run láàárọ̀ ẹ ní ìsìn kó tún tó kúrò nílé ẹ tún ìjà míì lẹ tún jà ẹ tún ti sọ̀rọ̀ lórí fóònù ó tún ti dìjà yálà ọkọ ni tàbí ìyàwó tẹ́ ẹ ti mọ̀ wípé bó bá dé nírọ̀lẹ́ àbí ìgbà míì tí ò bá pè yín pé ìjà ti ń bẹ ńlẹ̀ ẹ lè pera yín kínú yín ó dùn ẹ ti mọ̀ pé ìjà ti ń bẹ ńlẹ̀
1: ọmọ ìyá yìí ló ń ṣìkẹ́ ọkọ rẹ̀
0: ẹ mọ̀ pé tẹ bá ti rí kọ̀lù ọkọ yín ní ìsìn kìkìkìkìkìkìkìkì àyà yín ò mọ já ni lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí ọkọ yín ni tàbí ìyàwó yín ni ẹ mọ̀ pé ẹ ti ṣẹ̀ ẹgbẹ́ wa ń wá ọ̀nà approach tẹ́ fi ní kó mọ̀ bínú ẹ ti mọ̀ pé ìjà ti ń bẹ ńlẹ̀ ní ìsìn yóò tún lò bóyá bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì kó tó parí ẹ ti rí pé ọ̀rọ̀ ti ń bẹ ńlẹ̀ kíyàwó yín tó sọ pé rárá òun ò gbọ́ mọ́ ó pọ́síbù kó tó sọ bẹ́ẹ̀ àwọn pásítọ̀ tàbí àwọn èèyàn ńláńlá wọn ó wà láti wá bá yín yanjú ẹ̀ wá wò pé ìjọwò lẹ́wà ṣe lè dá òtí ẹ̀ ti sú yín bẹ́ẹ̀ wò pé ta tó lẹ fẹ́ pè sí báyìí ẹ sì ti mọkọ yín ẹ mọ ìyàwó yín pé kì í tètè gbà bọ̀rọ̀ ẹ mọ wò pé gbà wò lẹ parí ìkan ọjọ́ mélòó là ń lò láyé ta wá fẹ́ wọ ẹ̀wò onírin ẹ kàn ń rò ó ni èmi ò sì mọ̀ ṣùgbọ́n ẹ̀mí ara ń sọ fún mi pé ohun tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ yín nù ó sì ti sú yín ohun tí ò tó nǹkan tó ti fàjà ẹ̀yin wòyín gangan náà rán mi sí lówùúrọ̀ yìí
1: ẹbí mi jọwọ́ ò jẹ́ ká jọ
0: àfọ̀mọ́ tá a fẹ́ ṣe lówùúrọ̀ yìí nù
1: kẹ́rí
0: ẹ̀yin wọ̀nyìí yorùbá sọ pé àmàlà tá a bá fẹ́ jẹ́ kó ṣòfò ní bó ṣe yá ṣe ẹ pè mí bẹ́ẹ̀ bá ti pè ẹ mọ̀ dá ọkọ yín ẹ sì mọ̀ dá ọkọ ọkọ yín bẹ́yìn bá ti pè mí wọlé èmi mọ̀ bẹ́mi ó ṣe ṣé tèmi ó gbé orin sókè ẹ fún mi nọ́mbà ìlábẹ́nú èmi ó wàá pè náà bí n bá pè mí ó bá yín bẹ̀ èmi ó jẹ́ ó tán bẹ́ẹ̀ ọlọ́run bó fún wa ṣe yóò jẹ́ pé nínú gbogbo tẹ́ ń rò ìrònú eléyìí yóò kúrò nínú ìrònú yín a lè pa ìrònú pọ̀ sójú kan ẹ tún ní máa ro tọkọ mọ ẹ ní máa ro tìyàwó mọ ohun tó dàbí bóyá ẹrù ń bá yín tí ń jẹ́ kẹrù ò bá yín kẹ́síkó ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ṣọkọ yín àbọ́kọ yín gan ló ṣẹ̀yìn lẹ sì mọ̀ pé wàhálà tún ti dénú ẹja sáré bá yín clean ni ẹ̀ ní ìsìn ṣùgbọ́n tẹ́ bá ti pè ẹ mọ̀ dárúkọ rẹ̀ ẹ sì mọ̀ dárúkọ yín ìyẹn kan sọ fún mi ni ẹ̀yàn lérèfé ohun tó ṣẹlẹ̀ ẹ mọ̀ tọ̀pá bọ̀wọ̀ gangan ẹmọ jẹ́ káwọn èèyàn ó lè mọ̀ pẹ́ yín ni ẹ kàn ìyẹn lérèfé ni nǹkan báyìí ló ṣẹlẹ̀ láàárọ̀ nǹkan báyìí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé tó bá tún dé lálẹ́ yìí ní ìsìn odidi 5 hours àbí ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́fà láti fi yanjú ẹ̀ kan wọ̀nyí ni kẹ́ ẹ pè mí fún nọ́mbà tẹ́sì fi pè mí ni 091-2370-8675 091-2370-8675 ẹ jẹ́ ń tún pè lẹ́ẹ̀kan sí 091-2370-8675 ti Nàìjíríà nù ẹ̀yin tẹ́ ń bẹ ńlẹ̀ òkèrè náà kò síbi tíjà ò tí sí bí ti ń bẹ ní lìkì ní bẹ ń gbangba ẹ̀yin tẹ́ ń bẹ lọ́ọ̀ náà pátnà yín ni èèyàn yín ni ẹ ti ìjà ń bẹ ńlẹ̀ ṣùgbọ́n ẹ ti ẹ̀fẹ́ fàágùn rárá ẹ̀fẹ́ jẹ́ kí wàhálà òun kó mọ gùn rárá kó kàn tiẹ̀ parí bẹ̀ ni ká tiẹ̀ bá wọn sọ̀rọ̀ kán sì gbọ́ bẹ̀ náà ni nọ́mbà lẹ òkèrè ẹ kọ́lẹ̀ ẹ lè pè wá lórí nọ́mbà yálà lórí whatsapp yín tàbí direct line +234-814-249-1006 +234-814-249-1006 ẹ̀yin tẹ́ ń bẹ láàbọ̀ tẹ́ ń bẹ káàkiri ẹ kọ́lẹ̀ ẹ fi sórí whatsapp yín ẹ mọ̀ sí mọ̀ wá direct night àbí kọ́ nàìjà tẹ́ fi pè wọlé ẹ lè lo whatsapp nígbà tí n bá ń bẹ lórí ètò ní tàbá àwọn akẹgbẹ́ mi náà tán bá announce pé àwọn ó ka WhatsApp ẹ̀. +234 814 249 1006 ẹ jẹ́ ń lọ tajà mọ́ ń bọ̀.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi chicken flavour sí ọyà ẹ̀sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: S-E-L-A-R-R-I-E sálárì
2: bọ̀dá mi ẹ̀sìn fẹ́sọ̀ sípẹ́ẹ̀lì náà di sálárì ọyà lópin ìgbìyànjú ẹ̀sípẹ́ẹ̀lì turmeric
4: T-U-R-M-E-R-I-C turmeric
2: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Bọ̀sùn ṣé ò sí o ṣiṣẹ́ ni ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀ a sì rówó tún ṣe. Mo ti ẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
7: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá nìwọ ni àbí apprentice ti ń kágolo.
6: Ẹ agbá bẹ́ẹ̀ kà lẹ̀ ń wò yìí ẹ lọ bèrè mímú sí lẹ́kọ̀ọ́ ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹ́ mọ̀ ṣiṣẹ́ ọ̀kadà.
7: Àjẹpọ̀ bariwo iléeṣẹ́ Better Life Bakery inú o ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo pa wọ́n nílò bẹ́ẹ̀kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwa ní pẹ́gbà bẹ́ẹ̀kà ni ó ń tó tọ́ owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́ẹ̀kà tó lè dájẹ̀ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omi dan tó jáfáfá tí ètí jú iṣẹ́ tó sì mọ̀ sí ru ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó nítumọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. Tètè máa lọ Better Life Bakery tó wà ní Malete Mbàdàn ní Káwọ̀ọ̀ṣì. Kó o lọ gbaṣẹ́ ẹni yára lògùn ń gbé o. Nọ́mbà yìí ni ẹ pè sí 0803-930-8173. Lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
8: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀ fófó oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back abẹ̀rẹ̀ látorí new year cashport lọ sórí valentine

báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashball inú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM *347*1004#2#. Tàbí lórí website wa

0: ṣe.
1: Iṣẹ́ kékeré owó ńlá ńlá.
2: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
3: Ẹyin tèmi báwo ni o ṣe wá.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa, láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
2: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000 0807-112-4000.
2: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ẹ káàbọ̀ padà látòjú ọjà yín èèyàn tẹ́ ń bọ̀ wá mo ti ṣèlérí kan lẹ́ẹ̀kan pé tá a bá fẹ́ padà sójú ọjà yín èèyàn wa ẹ pè wá ẹ bá sì ti pè wá orúkọ yín orúkọ ẹni tẹ́ ẹ fẹ́ ní rábà yín bẹ́ẹ̀ ẹ mọ́ sọ ìṣàǹsọ́ tó ṣẹlẹ̀ ní ká sì rọra yanjú ẹ̀ pápápá ni n ta fẹ́ ṣe nu ẹ káàárọ̀ ọ̀gá mi ẹ̀yìn rédíò yín lọlẹ̀ sá. Rédíò yín ò lọlẹ̀ dádì.
1: Ọ̀rọ̀ kan tí wọ́n fẹ́ fún
0: mi. Ṣó ní nǹkan ṣe pẹ̀lú ohun tá a announce?
1: Pẹ̀lú ògo tọ́lọ́run ni àtìyàwó mi.
0: Ẹ gbọ́ rédíò yín, ṣé fóònù tẹ́ ẹ̀ fi ń gbọ́ mi lẹ́tẹ̀lẹ́ lẹ fi ń gbọ́ rédíò àbí?
1: Ó
0: yá mò ń gbọ́ yín, kí ló ṣẹlẹ̀ lẹ́yìn àtìyàwó yín?
1: Tí àwa ti parí ìjà. Kò ní kò gbẹrù kò ní lé. Níjẹ́rẹ̀ tó rà ní láti yanjú ẹ̀ padà. Bọ́ ó tún tèmi ó tún tèmi fún mi. But níṣọ́ àwà gbogbo ẹrù mi tó ti kó lọ. Ṣé bá dẹ̀ bá mi kó má mi kó padà? Ṣé bá yọ pé kí wọ́n á gbọ́ máa mú mi? Bà wá gbà lọ́wọ́ rẹ̀.
0: Bẹ́yìn àtìyàwó yín bá ti jà.
1: Aago mọ́kànlá ni wọ́n fẹ́ wọlé.
0: Iṣẹ́ wo náà ń ṣe?
1: Nǹkan bí àwọn sinima àti kinní iṣẹ́ ìyá rẹ̀ ní rẹ́dìmí ìdìbò ní ìtàkẹ́lẹ̀.
0: Iṣẹ́ wo ni wọ́n ń ṣe bàbá ní ìsìn tó fi ń wọlé láago mẹ́wàá aago mọ́kànlá?
1: Àwọn tí ń ta bí sinima kankan.
0: Bàbá bẹ́ẹ̀ ṣe ro ṣe rí ẹ ń bá gbọ́ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ wọ́n sọ pé ìyàwó yín ń wọlé lálẹ́ ṣùgbọ́n iṣẹ́ wọn tó ń ṣe wọn lè tètè mọ close torí táìmù yẹn ni nǹkan báwọn mọ ń yá so iṣẹ́ tó ń ṣe ló jẹ́ ọmọ wọlé láago mẹ́wàá aago mọ́kànlá tí bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ èèyàn ò lè mọ́ ra sima láago mẹ́wàá aago mọ́kànlá àwọn ológa ò gbé láàárọ̀ so alẹ́ òun làwọn èèyàn mọ́ ra irú iṣẹ́ tó ń ṣe o so ẹni tí ò bá sì béèrè iṣẹ́ tí ìyàwó yín ṣe tán bá níyàwó wọlé láago mọ́kànlá wọ́n ní pé responsible wife òun ní wọlé láago mẹ́wàá aago mọ́kànlá ló mo ṣe béèrè iṣẹ́ tó ń ṣe so ní ìsìn báyìí tíyàwó yín bá ti kẹ́rù kúrò nílé tẹ́ bá ti jọjà tán bá ti kẹ́rù kúrò nílé kí níyàwó yín ó ṣe wọn kò gbọ ẹrù yín lọ wọn ibo ni wọn kẹ́rù lọ.
1: Ibi tó ń kó lọ ilé ìyá rẹ̀ náà
0: ni. Tẹ́ bá wá parí ìjà ńkọ́.
1: Ká kó padà ìpín bá kó àṣọ tó náà
0: ni. Wọ́n ní kó padà wọ́n kàn wá pẹ̀lú aṣọ wọn nìkan ni.
1: Ó tẹ̀
0: o. Ìgbà
1: ẹ̀ gbogbo gáàsì.
0: Mélòó náà ti ṣe bẹ́ẹ̀?
1: Ó ti tẹ́ ẹ̀mẹrin báyìí.
0: Ẹ̀mẹrin ṣé ibo náà wà báyìí ṣáà tún ti kó lọ báyìí nàbọ́n sì wà lọ́dọ̀ yín.
1: Kò sí lọ́dọ̀ mi o.
0: Wọ́n ti kó wọ́n tún ti kẹ́rù lọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìgbà wo náà kó kúrò?
1: Inú ọdún tá a lò lọ padà. Ọ̀dì sẹ́mù. Inú oṣù kejì.
0: Ọmọ mélòó ni wọ́n ṣàbí amọ fún yín?
1: Méjì.
0: Ó dà.
1: Ó sì gbè mẹ́ta wá fẹ́ mi.
0: Mélòó lẹ́yìn ti bí kan tó fẹ́ yín?
1: Méjì.
0: Two gé fọ́ ni. So ní ìsìn bàbá ṣé ẹ mọ nọ́mbà wọn lórí?
1: Ẹ̀jẹ̀ sáré wo inú kẹ́nẹ́kẹ́.
0: Ẹ mọ nọ́mbà wọn lórí. Ẹ lè ráyè àti pè mí padà mọ́ àbí? Ó dà. Kí lẹ fẹ́ báyìí náà fẹ́ kẹ́rù yín padà àbí?
1: Ẹrù tèmi dandan kó bá mi kó.
0: Àwọn wo lẹ́rù yín?
1: Gáàsì, plasma, bẹ́ẹ̀dì.
0: Ṣé ẹ̀yin lẹ́ni ni àbáwọn náà rà?
1: Ẹni mo ra tuntun mo ra rìsíìtì ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ bá ní kó wá ń kó wa.
0: Èmi ò ní ìdẹ́mọ́kọ̀ fẹ́ béèrè. Ṣé ẹ̀yin lẹ ra àbáwọn ni wọ́n rà?
1: Èmi mo ra nǹkan mi.
0: Ṣùgbọ́n ìgbà tẹ́yìn àti wọ́n jọ wà papọ̀ ni ẹ rà àbí?
1: Bẹ́ẹ̀ni.
0: Àbí ẹ ti rà kán tó di pé ẹ fẹ́ wọn?
1: Mi tí mo rà tẹ́lẹ̀. Ó ti kó lọ.
0: Ó ti kó lọ. Tẹ́ ẹ rà kán kẹ́ tó fẹ́ wọn àbí? Eléyìí tẹ́ ẹ rà kẹ́ tó fẹ́ wọn tún kó lọ.
1: Ó ti kó lọ. Mo tún wá ẹ̀ṣẹ̀ rà tó tó padà gbé.
0: Àwọn bẹ́ẹ̀dì ibi tán kó lọ ṣé kìí ṣe òun làwọn àtàwọn ọmọ yẹn ti jọ ń fi yín sùn àtàwọn gas cooker yìí?
1: Èmi ò dé bẹ́ẹ̀.
0: Ó dà ń gbà náà
1: máa
0: pè wọ́n ṣùgbọ́n tá a bá pè wọ́n pé kán dá bẹ́ẹ̀dì padà tán bá dá bẹ́ẹ̀dì padà kán dá gas cooker padà kí ni wọ́n fi mọ dáná fáwọn ọmọ yín ṣé ẹ bá wọn rà mí?
1: Ó ti rà kan tẹ́lẹ̀ tuntun tí mo gbé fún tuntun. ìgbà tó fi bí sẹ́kọ̀ǹbọ̀ mi fún mi.
0: Ọ̀dà mi ò fẹ́ jẹ́ kẹ́ ẹ explain jù bàbá mi. ẹ wo nọ́mbà ìyàwó yín ẹ pè fún mi.

0: baba ti call ti won ni number iyawo won nde mo to sele
1: iyawo te ti ko gbo oro mi ibi ta o fi lele sun lale
0: un to funny ju tawon eyan o ko bi ara si je mo pe sasa ni je ki so pe boya 50% 50% ti oko abi 50% iyawo lo mo number oko re lori
1: ibi ta
0: ofi ya sare pe number yawo e ni sin idaje en change number ni kan change number ni
1: soran ti won ti mo bi elere
0: e mo number pe pe on ti e ji pe number yawo yin bi ke pe number oko yin e mo number oko yin lori e sare pe te ba ti ri e ti mo nkan to gbeyin number re e ha sori
1: to ba yan re afu
0: because nkan to ba ye ke bo le bo nkan tin be lokan yin ju bi ke mo ha number okunrin ka bobirin kan sori hello oga mi
2: e ka sa mi sa yin
0: yawo yin se yen yawo yin se yen abeyin le se
2: mo se bo oro wa oro re gi mi ma
0: oga
2: ko ni pe n le ji pele ma la ti da mo ti lazen ti bayi
0: oga
2: mi ti le lo ti da fun ti oro ko wa se le mo ji mo ni mo ta ko okan ko ta gba mo sa wa so da ti gba o sa di ni ti ti ti de lo so de fe da yi le ni de lo so
0: to fi lo shop e se won tele abi
2: tele majuma ina ni
0: oga e se won ko to di pe o di lale e ti se won before ko to di pe o di lale
2: no
0: ah ko si nkan kan laarin ara e ja e ta
2: mo fo kan na ni mo fo kan
0: ko to di pe fowo kan won ti e ti ni ede ayede before ke to fowo kan won
2: no aja
0: eja
2: gba ti mo fo kan ti o gba yen mo a fi soro pe bi o se se ni like e so awon oro yen ni wa binu
0: won wa binu tan ṣùgbọ́n wọn yìí sì wọn yìí déédéé ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀.
2: wọ́n máa ṣe bẹ́ẹ̀ náà wọ́n máa ṣe bẹ́ẹ̀ àyìn lásìgbà tí mo fi láṣẹ́ǹsì yẹn báyìí ní ìbára èdè change.
0: ọ̀tá bàbá ẹ jẹ́ ń béèrè máa pè wọ́n ẹ jẹ́ ń béèrè ìbéèrè kan kí n tó pè wọ́n. aago mélòó níyàwó yín sùn lánàá.
2: nǹkan bíi 10 ni.
0: nǹkan bíi 10 ni. aago mélòó náà ti ibi iṣẹ́ dé náà ti ṣọ́ọ̀bù dé.
2: ọlọ sí ṣọ́ọ̀bù lánàá.
0: ẹ mọ juwe ẹ mọ juwe ẹ mọ jẹ mọ wọn lọ bi kan abi ibi tan lọ aago mélòó náà dé.
2: nǹkan bíi
0: 6. 6 láti 6 yẹn wọn bẹ̀rẹ̀ sí ń dáná oúnjẹ tẹ́ jẹ àbí.
2: ó ṣe ẹ̀dúró lórí ọ̀hún ọ̀sùn díẹ̀
0: tó
2: ìgbà tó yá ló lọ kọ gbọ́ ló wá ṣe ṣe dáná.
0: wọn wá ṣẹ̀ṣẹ̀ dáná ìgbà tán dáná ìgbà wọn náà parí iná dídá.
2: nǹkan bíi 7:30 náà ni nítorí pé oúnjẹ tó ṣe pọ̀
0: oúnjẹ tán sí
2: ọkọ ìràwọ̀ ọmọbìnrin
0: ọ ti dá ọ sì dáná. ibi tí mo fẹ́ fà jáde ẹ ti fẹ́ jáde díẹ̀ ìyàwó yín jáde wọ́n dé láti ibi tán lọ wọ́n ló rẹ àwọn díẹ̀ ìyàwó yín jáde bàbá ẹ ní káàdì tó pọ̀ lórí fóònù wọn ẹ ní káàdì kò jẹ́ kí n ráyè gba nọ́mbà ìyàwó yín o. sẹ́rí tá a bá fẹ́ mọ ohun tí ń ṣẹlẹ̀ wọ́n ní amúkun ẹrù rẹ̀ wọ òkè là ń wọ àwòsàlẹ̀ ẹrù ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn tẹ́ ẹ mọ́ ń bá àwọn èèyàn parí tàbí tẹ́ ẹ mọ́ ń dá sọ̀rọ̀ ẹ mọ́ ń béèrè nǹkan kẹ tó mọ bi tẹ́ ẹ dá sí. ẹni tí ò lọ bí iṣẹ́ ó lọ òde ó lọ ọ̀ta wọ́n wá dé láti ibi tí wọ́n lọ wọ́n ló rẹ àwọn.
1: ìyá bàbá tó.
0: ẹ mọ̀ bóyá owó mọ́tò ibi tó fẹ́ lọ bóyá ìdajì ló fi fẹsẹ̀ rìn tó wọ mọ́tò ìyókù.
1: kọ́lọ́hún lè fo.
0: bóyá kò jọrí.
1: inú mi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún.
0: bọ́ngbà tó dé ẹni ló rẹ àwọn.
1: mo wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi jí.
0: ó sùn díẹ̀ ńgbà tó tún jí ó tún dáná. o wa aya in to ti rẹ to sun diẹ bo se rẹun ka ni normal ni ko yoo ṣiṣẹ kankan
1: ninu ẹsẹ
0: ka ni pe ara yin pe ni daadaa pe ni accident ni o yẹ kẹ help ẹ ni o ti rẹ ọmọ ṣiṣẹ jẹ njoko jẹ bo ṣe n to fẹ ṣe ṣugbọn ori po ni responsibilities lati ṣe o si dana o wa dana to wa sun ẹ tu wa ji pẹpẹpẹ pe o wo bi o wa ni rara pe ẹ fo n lẹ o rẹ oun
1: ránṣẹ́ lónìí
0: ẹ̀bínú
1: tẹ́ ẹ gbé lọ sórí ta
0: ó dìjà e mo boya ma fi nkan rora wa wo ka to mo ija to sele hello hello e karo
2: ako sina e nti mo pe e ka number yin fa ko ni sa
0: eyin te mo number yawo yin lori che ti mo bayi
2: ka je npe
0: e duro e duro e duro ki le ti e so le kan na baba yawo yin keru lo te na keru lo fine fine e ti call e bayi e duro mo fe ye ke pe eni

order mo ti gbo number un eyin le ti pe te fun aloko to si dishan e duro ba won ti call ti o e duro ba lori phone e won ti call ti so eyin le wo mo gege bi en to je pe boya ntan se o se e ro boya ntan se o da ni pe se le ko se ntan se ti o da Ọgbẹ́ bí ṣe bí wọ́n bí sí ìbá. Ẹ̀dìdì ẹja gbìyànjú ẹ̀ lẹ́ẹ̀kan sí kápẹ́ ìwọ̀n lẹ́ẹ̀kan sí. Wọ́n bá bí sí ìbí ṣe kò sí ń ta fẹ́ ṣe. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹni tí ń ṣiṣẹ́ ara máa kan àwọn obìnrin ní ìgbà míì. Pẹ́pẹ́ àwọn náà ń ṣe gbogbo iṣẹ́ yẹn ara máa kan wọ́n. Ẹ̀yin tó ń tọ́jú ló yẹ kẹ́ mọ́ ní àmúmọ́ra díẹ̀ díẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin tán wá tí wọ́n á ń tọ́jú gan lẹ tí wọ́n máa ń kanra tí ò sì yọ orí bẹ́ẹ̀. Wọ́n èèyàn lè bu yín ẹlẹ́ran ara lẹ̀yìn náà. Àrò mọ nǹkan ẹ̀yìn náà pé ká ní wọn ò gbé lẹ́ẹ̀mejì ẹjá fi wọ́n lẹ̀ máa ń pè wọ́n lẹ́yìn ètò ṣe ti gbọ́ bàbá. Ṣé ẹ gbàgbé káàṣì ẹ̀? Mo ti sọ fún yín. Ó yẹ tó já wẹ lòmíì. Ẹ̀yin wo nílé ò dùn. Láàrin àtọkọ yín àbáyọ àtìyàwó.

0: pe ti yin melo gbogbo eyan bada ta gbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa dada dada ni ṣugbọn ni gbata daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara o oju lo bara idi pataki re ti ajo charity year foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity year eye care foundation anfani la gba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese la yewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe la yewo fun gbogbo en to ba fe ma bi oro ku si ni pa oro oju rorun gbogbo olukopa to ni ipenija oju lati sagbe kale charity year eye care foundation nigba to tun wa gba bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ragara ko ma dani ti won nfa ni tete phone loju popo la fi ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop nitosi olowo tin fo sanu shopping complex iworo ibadan lojoju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 090-5444-8444 oju lo bara oni din do mo wa lagbari
1: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
2: Ni Reliance Future Football Academy, siṣetọju ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
1: With expert and professional coaching, comprehensive football training, academic excellence, and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
2: Bá a ṣe mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́ tó wọn.
1: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
2: Reliance Future Football Academy. Ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.
3: Lagilu FM 96.7.
4: Ẹ̀yin ará ilé ẹ̀ka àbò padà látòjú ọjà.
5: Ẹ jẹ́ ká sọ̀rọ̀ ìdílé.
4: Ebe ti ri bi baba to pe tan yin ti so pe ese iyawo yin un to ma nje kopolopo wuwa ti o senu pe tori pe e mo pe ni backup tin ba ti setan tin ba ti lo baya re iya re ba ti ba toro bayi yo change mind e
5: je ka so
4: tin ba ti lo ba pastor re ti pastor re ba ti ba soro bayi ko ni se nkankan instead to ye ke se daada si yawo yin awon aburo re awon iya re awon egbon re awon te mo pe won o ba yin bebe te ba sele mo se daada si awon ile mo nice si dami amo be ko le work
5: baba ti gbe
4: igba te pe mi te ni ba yin bayan soro ta si ba yin e wa remorseful pe boya n te se o da yawo te n gun aya re ni gbangba gbangba le ti ye ye e lo na o lohun ta ri abi ni o fi kuro nun le fun ye to lo ban bi to wa e lo na nbe le meji ojo meji e ye ye n gboro en kuro le nti yin e lo bi ise yin mo pe n pada bo nu le en duro de wa pe wa ka ba yin be lo to emi mo ni e pe e ba ti e wa sope ni pe nkan te se regret mo tin ba yin so ele regret ele ota yin ti fe ni stroke e fe ma mu le fe mi ai se yin ka
5: atawon kegbere
4: won na ni mu aya ni mu le nbi mule fe mi e tun so pe kini kan ti ni kini kan ti ni bp ti fe ni stroke se yin gba ba te na yan tan wa n ba yin soro pe se ti gbo eyan so fun yin po ohun ti gbegbe se ni ka be ni bo ba fe gbo bi o ba te tun fe gbo ko mo wori se bo se ye sonu se mu to ye jade lenu yin nu hello e kaaro sir
6: Bragbinga
4: yes sir
6: ẹgbẹ́ àkùn torí ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ ní sùúrù díẹ̀ ìdí ni wípé ogun kan tó ja ọkùnrin yẹn tàbí tó ja bàbá ọkùnrin ń ló ti dìde sí ọkùnrin wo bí ogun yóò bá sì ṣẹ́ lónìí yóò tàn lórí ọmọ ẹja abẹ ìyá ṣe bóyá bàbá ń ló pè ẹ̀mí ọlọ́run ló kó sí nínú tó fi pè ṣùgbọ́n ẹ̀mí tí ń bẹ nínú ìdílé wọn tó gbọdọ̀ ṣiṣẹ́ ń ló dìde takò ó.
4: dádì ṣé wòlíì ni yín
6: sáà
4: ṣé wòlíì ni yín sáà
6: jákìyà
4: ní ilẹ̀. Tó bá ǹdé mi fẹ́ sọ ni tó bá pé wòlíì nìyí èmi ó sẹ́ndì nọ́mbà arákùnrin ìsìn ẹ kọ́kọ́ bá ṣẹ́ ogun iná bógun yóò bá ṣe alẹ́ bẹ̀yàwó yìí torí bá bẹ̀yàwó yìí bó bá lọ bẹ̀ yóò tún náà yá yìí kò arákùnrin yìí kò fi kò ṣe bẹ́ẹ̀ ni pé ohun tóun ṣe ò dáa ìjọ téèyàn bá ti mọ̀ ìjọ téèyàn bá ti mọ̀ pé nǹkan tóun ṣe ò dáa á wà bá bẹ̀bẹ̀ ẹ mọ̀ jò dàbẹ̀ ni pé ó yàtọ̀ ló sì bẹ̀bẹ̀ o nǹkan míì tún lọ ṣẹlẹ̀ ẹ mọ̀ jò dàbẹ̀ tó bá jẹ́ wòlíì nìyín á pè á fún yín nọ́mbà rẹ̀ ẹ bá ṣẹ́gun bẹ́ bá ti ṣẹ́gun rẹ̀ fún àmọ̀ ń ta ṣe fún ẹ ṣeun sà ẹ ṣeun.

0: lọ taja jari.
1: My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me well.
2: Why you dey worry like that? Just use iRecharge.
1: iRecharge? How that one take work?
2: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instantly. You can also dial *6606*1# on your phone.
1: Sharp like that.
2: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
3: iRecharge. Convenience. Accessibility.
4: Hey, I'm going to go. 72 hours of God June edition.
5: Oh, my God.
6: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akron Avenue, Ikeja. In Ibadan, at White House, at Dewumi Street, Felele. Or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
7: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
8: SELARRIE salary
7: ah boda mi espelli espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
9: TURMERIC turmeric
7: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
8: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo.
10: Lagilu FM 96.7.
0: Eka bo pada latojo oje yen ara le ka se mu fe mele keji bayi. Mo to wu mi kin tun mu 25,000 naira mi. To ba je mi ni o tete mo ye phone re wo. Iwo to fe play titi sare lo be bayi. Star 347*1004*2#. To ba je wo ni mi ni o ni o. Ohun ta nje lo lowo. Sherry, you want too much sininka. Too much of salt, o man bo beje ni. Ona po ti eyan fi le na obirin lai si owo soke na. Si owo soke na obirin si okunrin iwo okunrin gan to nsi owo soke na o le je ni to je pe sweet man ni o. O le je okunrin to je pe o ntoju le o nse gbogbo eyawo e like awon omo like e. Ijo to ba ti le si owo soke na obirin o ti wa useless. Iwo gan funra re yo ma dun o. Eye wo ka kiri. Wipe o ni n to fi le absorb ibinu itan. Mo so kankan ni last week pe mi o le bu okunrin pe okunrin enu mi o gba lati so fun o wipe ki lo de to lo nfe obirin mi nta. Se ba bere lowo okunrin mi yo ni wala iyawo n ti fe poju ni. Awon obirin mi awon iyawo le mi ti won o mo gauge igba to yan stop ti won o moju. wọn ti sún ọkùnrin míì sí ntí wọn ò fẹ ṣe.
5: Àtàwọn akẹgbẹ́ rẹ̀ ọ̀ ẹ ṣe.
0: Òmòye sọ pé mi ò ní gbogbo oyún, ẹ já fi gbogbo oyún lẹ̀. Ẹ bá ṣe ti ń jẹ lọ ẹnu mi ò gbá àti sọ pé ara rárá mọ́ ṣe bẹ́ẹ̀. Torí àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé ó pè jù pé kẹ́ ẹ nàyàn lọ. Torí ibi tẹ́ ẹ ti ń nàyàn yìí àwọn tí wọ́n jáná sí. Wojú ẹ ọkùnrin lè pa yan. Òyò kan pa oúnjọ kan ni. Tó bá pa oúnjọ kan gbogbo àwọn tí ń gbé káàkiri ń gbòòrò àwọn yìí náà àwọn yìí ni ó mọ̀ gbé káàkiri ó kàn rí kọ́lọ́mọ jẹ́ yóò ṣòfò. Ọkùnrin sì rè á sì sùn nú ilé. A bá sùn tán kò sí nǹkan kan. A kàn sùn náà ni àásùn á sì máa hanrun. Àásùn a ní tilẹ̀kùn lẹ́yìn. Àjọ ń lo dìse ń bẹ di ní. Obìnrin tó ti nà èrò ọkàn wọn bí flash ni nǹkan bá fẹ́ ro nǹkan burúkú flash ni. Ṣèbí iléeṣẹ́ ìlà ti kàǹgbà náà. Ọkùnrin tó lọ fún yìí ó lọ fóbìnrin míì lóyún ta. Abéòkúta àbékòtì ẹ̀ ni wọ́n lárákùnrin yìí wà ó lọ fọ òtẹ́lẹ̀ àní olóòtẹ́ẹ̀lì gbajúgbajà ni ó lọ fóbìnrin míì lóyún. Ó sì mọ̀ pé ìyàwó òun sì burú. Kó lè rẹ̀ wọ́n lójú ó gbéyàwó gbé lọ Dubai. Wọ́n lọ lọlùdé ń Dubai ọ̀tà tòun àtàwọn ọmọ. Sínú obìnrin dùn tí ń ya fọ́tò tí ń pe àwọn ọmọ ẹ̀ tó ṣe shopping fún tó pọ̀. Ó sì dé pé tó òun ti rẹ̀ o. Ó ti ṣe nǹkan tó pọ̀ fún ọ ìyàwó mi dákun mọ́ bínú sì dọ̀bálẹ̀. Òun ti ṣàṣìṣe o. Nǹkan báyìí ni òun ti lọ fẹ́ lòmíì lóyún dákun mọ́ bínú o. Àwọn parọ́ pé ó ṣe èyí tán. Ojú ara rẹ̀ mo kú ti ṣe nǹkan tó dáa fún mo ti ṣe mo ẹ̀ṣẹ̀ tripu ẹ̀ tán ni. Lọkọ bá sùn. Ọlọ́mọjà gbójú orun dojú ikú. Ọlọ́mọjà gbójú ọlọ́kàtì ẹ̀mọ́gbà ibì kankan dojú ikú àtọjọ́. Èmi nígbà tọkọ ẹ̀ sùn ayọ̀nù gbígbóná tó gbóná gan. Ìyàwó yìí tó lọ gbélé níbi ibi ha àti ẹ̀. Ó sì kú. A ti rí obìnrin tó yẹ pé nǹkan ọmọkùnrin ọkọ rẹ̀. Òtílẹ̀ méjì ó ge tán ni. Wọn ò ní ro nǹkan kan ẹ̀yìn wá tó wá ṣe tiyín ẹ̀ tó wá fi kò wọ́n lójú. Pé kí ló fẹ́ ṣe? Láìláìlá o. Mo ń dúró sólùbá sálàlá wà lé wa sálà. Ẹ mọ̀ bẹ̀rù Ọlọ́run. Takula. Bí a ò bá fẹ́ mú ọ bínú gbé má sọ rẹ. In fact, mo kàn mí ò mọ̀ bóyá ó lè wọ́ọ̀kì mọ́ súnlé. Bá ṣe wòye torí bẹ́ẹ̀ lọ́mọ sùn dákẹ́ ní mo ní ẹ mọ́ súnlé. Èmi kàn sọ tèmi ni èmi ṣe pòfẹ́sọ̀ ẹ̀má rèjì pé mọ́ súnlé. Hello, ta ní bẹ́ẹ̀. Ọ̀gá mi àgbàwédé ẹ bá dá sọ̀rọ̀ yìí ta à ń sọ̀rọ̀ nípa obìnrin ìbínú tàbí kọkùnrin mọ́ lè láwọn ara ṣé gbogbo obìnrin ni.
9: Hello. Ọ̀rọ̀ tẹ sọ tẹ ni ó fi Ayọ̀nù gún ọkọ ẹ̀ lẹ́yìn yẹn. Sango ló ti ṣẹlẹ̀.
0: Ṣé Sango ni ẹ ṣeun bàbá mi ìrántí mọ́ ni.
9: Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ọkùnrin tẹ́ ń sọ yẹn tẹ́ ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú kò ní sùúrù èmi tí mò ń bá yẹn sọ̀rọ̀ mi ìríran rárá o. Ọdún kejìlá ó ti sún sẹ́yìn tí nǹkan ẹ ti ṣẹlẹ̀. Ìyàwó tí mo fẹ́ níṣu lọ́ọ̀kà nínú ìjọ security ló ń bá sùn ó dẹ̀ bí mo fún security yẹn. A tún lọ sunlé ọkùnrin yẹn fún bí ìjọ mẹ́ta á dẹ̀ tún dé á tún ṣe gbogbo ẹ̀ ní nítorí ẹ̀ fọwọ́ kàn. Múra rẹ̀ ló lọ fẹjọ́ sùn nínú ìjọ pé ọkọ olóòórùn ni gbáà ni àwo ni kókó ni kí wọ́n tó tíráàkì síìmù ẹ̀. Ìgbà ọ̀tọ̀ àkísí ìmọ̀ ẹ̀gbọ́n yẹn gbé fóònù bí ó gbé lọ ìjókòó nọmba 3 Adébẹ́jọ́
0: Church. Ẹ mọ̀ dárúkọ àdúgbò bàbá ẹ mọ̀ dámọ̀ ò ń dùn yín
9: èrò ẹ mọ̀ dárúkọ. Ibẹ̀ ló gbé ti lọ bímọ fún.
0: Ó dùn yín bàbá ó dùn yín ni story bitter experience
9: rẹ sọ yìí. Bàbá nǹkan bẹ.
0: Bẹ́ẹ̀ ni o ń bẹ o kọ́lọ́ láwùyí kọ́lọ́ bá a fọ̀run kẹ.
10: Ọ̀gá mi tàwọn òjíṣẹ́ ọlọ́run gan tí àwọn ìránṣẹ́ ọlọ́run tó lọ́run rán bí àmì muhammed sallallahu alaihi wasallam àtàwọn tó ṣáájú àwọn náà kojú ìṣòro lórí ọ̀rọ̀ lóbìnrin
0: jẹ́
10: àríjọ́ kan tí wọ́n sọ fún wa pé àmì muhammed sallallahu alaihi wasallam pé ó àwọn ìyàwó ẹ̀gbọ́n jẹ kalẹ̀ ìkọ́lẹ̀ fi ìbínú fọ́ àwo ẹnì kejì ẹ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run nìyẹn tó lọ́run rán gangan direct so àwa ọkùnrin la ní láti ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù
0: àti àpárá. Hello. Yes,
11: bẹ́ẹ̀ni
0: sọ. Ṣé ẹ ti jẹrí?
11: Mo ti jẹrí.
0: Ìgbà tí mo tún wá já yín sí bí ẹ tún ṣe play ilé ẹ tún jágbọ́n ẹ.
11: Bẹ́ẹ̀ni o.
0: 25,000 naira elekeje owo yin lo bo si bayi
11: e se ga o
0: e be se gba yin na le se gba e seun e seun ami olohun ami olohun oga mi mo gbo yin jare
10: na fi kolorun ma ko wa e suru to po lawo okunrin need tori ko si ba se fe se bolorun se dawon obirin niyan bolorun se dawon niyan
0: baba baba ni ato pabo baba ni mo beere un ti ya ise e ri pe o possible ko je pe
10: o ti ni arakunrin yen lara
0: o ti ni lara
10: sugbon labe akoso bo ti le wo ko ri okunrin si gbodo ni suru
0: manager ni e manage
10: won awon agbalagba won je ko yo wa pe gbogbo to borin ba se laye to ba da o se mistake ni o bere o kin ti astafula mo e ma binu eyin obirin o eyin na le biwa o sugbon won e sa ba ti nkan to da lasiko to ye kan se
0: ki okunrin ni lokan wi pe yo se mi
10: gbogbo won o farada gbogbo to ba ti wa lati be yo
0: baba
10: da gun to ati wala ti be
0: baba mi eyin te ba fe pe mi leyin eto number mi te fi pe mi papa julo lori lowo so
10: ki se lokoloko gba ri pe ati nso nipa electrical agbodo ma je ka mo to ro mo mechanical to ro mo stability control oni kini kan ti oyinbo pe ni stabilizer linkage ni ara moto ohun lo ma n gbe moto duro ni apa otun ataposi nigbati sokasoka ba ti duro tan ohun ni o ma support stability opolopo mo ma ra moto kan to ma wa tawon to ni a so pe awon to ba won se so pe ko necessary ki yen wa nbe ha ru awon nkan won yi mo ko opolopo lo ma mo to nje stabilizer linkage linkage yen o se pataki wa ni ese awon moto won yi because nigbati electronic stability control moto ba nsise ti ko ba si stabilizer to ma gbe duro ta ba wo ruko yen a ri pe won pe ni stabilizer ohun lo ma balance stability yen bi ti lo ko sa so ba da to ti ko ba ti si stabilizer linkage nbe ko si nkan ti sway bar to je flat bar to ngbe mejeji dani to ma je ki stability moto yen ko duro ko si nkan to ma mu dani so to ba ti wa nbe ohun lo ma je pe apa otun ti moto yen ko ni gaju apa osin lo ta ba je fe negotiate bend boya fe wo corner bi nkan stabilizer linkage ohun lo ma koko mu stability dani ki control mode to control stability yen ko to le control as dede nkan to fe but nigba ti o ba ti si stabilizer linkage nbe tabi rubber to mu sway bar yen dani ti ko ti dro dada o di ki stability moto yen ko daru ki moto ko ma fi to ba negotiate bend so ani lati mo pe alati mo irimo ta nlo meanwhile awon stabilizer linkage won ko orisirisi an ko je pe rubber lasan ni oyinbo fi se linkage yen an ko je pe won ti se to je ko ni oni bi ball joint kekere ni oke ati isale awon yen ma tete wear so a de gboro ma check e lore kore ti linkage moto wa ba da o ma pe ki soka soba to baje ta ba ti ra linkage a gboro ma check e ita ta ba di service moto wa la gbodo ma check so a le ma mo pe kini yi o ti ni aye tabi ko ni to ba la aye to ba pe nsoro e ka tun se a ma tun se
0: bi igba wo lo si ya mo check e
10: o pe tan osu meta ko ka julo oro ona ta nlo lorile de wa yi osu meta a gbodo ma check linkage wa ka ma wo condition to wa so that ko le affect the stability moto wa ta ba wa ni highway ta ba ti le negotiate the bend ka ni ona ta agbari akan gbabe lojiji akan te break so moto won le tori gbogbo ko le le skid tabi ko ki moto yen bend abi awa fi egbelele oro mi je ka rero e
0: ami olohun e ba fi number yin ta
10: number ti e ma pe Waheed Ayodeji ti leyin eto yi o na ni 081
0: yes sir
10: 6830451
0: yes
10: le kan si 081 6830451 lagba olohun o tun di ojo mejo
0: ojo ni ti
12: Olumuyiwa Adeyeye loruko titi mi o dabo
13: Adeosun Oluwa Kayode loruko mi o dabo
0: e se gan anti wa Titilaya Akinsola won tin be lori eto
14: Titilaya Akinsola loruko titi o dijo mejo
0: bo o ni sise ewo to gba ise ba bi jare Martini Salawu na na nbe o nbe ni e wa ka iroyin
15: se bo lo ni ki gugu a ma daruko wa
10: oto
15: eyin wo
10: oto laye tin
15: emi na si sare daruko mi
10: iro oto laye
15: tin o ya wo na daruko e
16: atini salam oba loko temi
15: number ijo mejo
16: ijo mejo
10: o ti go o ti go yin ijo mejo to so check I whatsapp re check I whatsapp re
15: ki le office be bo se mo paro bo se mo paro fun mi nu bo se mo paro fun mi nu so o se ni ni mo check aye ati gbe yan gogogo yan mara osi ni isin mo
10: eyin ara le
15: wa site eni
10: eyin ara le te ba gbo pe keyan ri yan ki yan si mo dun pe iwo Olorun ti mi ba ise lage lomi ni mo titi e lo wo titi lori Facebook ni isin e wo to march to gbo e wa titi to ba jan lo ko ma won mo IT o ro boya Gen Z si ni ni o pe
15: mo le ti ko mo won na tele
10: o ti tan ko si wahala
16: won se tip
15: ah
10: won se
15: won se rara
16: give me your number
15: what is it
10: well

0: Akinyika bọ̀ padà sí ìkànnì Lágelú 96.7 FM òkè gádùkì lórí gúdúgbà ìròyìn eléyìí ẹ̀fẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti máa gbọ́ ní àsìkò tá a wà yìí o. Ìròyìn ọ̀hún ti bẹ̀rẹ̀ náà ni o, kò ṣeé dúró wò rárá bíi ti wù kó mọ̀. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ló ti fi ìdí rẹ̀ múlẹ̀ o lórí ikú eléyìí tó pa ẹnìkan tó jẹ́ òṣìṣẹ́ ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà ní ibi tí wọ́n ti ń wa yanrìn tí gbogbo èèyàn máa ń pè ní Magbon Etídò nídọ̀ ní Mòwe sí Ìbàfò ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Òwúdé. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn DSP Olúṣèyí Babáṣèyí ó ṣàlàyé ọ̀rọ̀ di mímọ̀ fún ikú oníròyìn lọ́jọ́ Ajé Monday lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ alágbára yìí tó wáyé o. Wọ́n ní àwọn afurasí agbébọn òun náà ni wọ́n ya wọ ibi tí wọ́n ti ń wa yanrìn ọ̀hún o tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn takuntakun láti dí àwọn tí wọ́n wà níbi iṣẹ́ yìí láti dí wọn gbé. Àmọ́ àwọn òṣìṣẹ́ ọmọ ológun tí wọ́n ń ṣọ́ wọn lágbègbè náà kojú ìbọn sí wọn lọ́rọ́ bá di bó lọ́kọ ìyà fún mi lọ́nà ló di takuntakun. Wọ́n ní ọkàn lára ọmọ ológun eléyìí tó wà ńbẹ̀ òun náà ni ìbọn bá tó sì jẹ́ pé ó sùn nínú àgbàrá ẹ̀jẹ̀. Wọ́n ní iléeṣẹ́ ọmọ ológun àti àwọn tó kù ni wọ́n sá àsálà fún ẹ̀mí wọn. Àmọ́ òṣìṣẹ́ ọmọ ológun tí ọta ìbọn bá yìí wọ́n ní téèyàn bá rí aṣọ rẹ̀ ó kún fọ́fọ́ ni fún ẹ̀jẹ̀ eléyìí tí àwọn èèyàn sọ pé irú kí leléyìí. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé yìí wáyé ní agbègbè yìí tó sì jẹ́ pé àwọn ọmọ ológun ni wọ́n ń ṣọ́ àwọn èèyàn tí ń bẹ́ńbẹ́ o. Àwọn ọmọ ológun tó kù tí ọta ìbọn bá èyí tí wọ́n sá àsálà fún ẹ̀mí wọn la gbọ́ pé wọ́n ti wà nílé ìwòsàn èyí tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ti wá ké sí àwọn ará àdúgbò tó wà ní agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ pé kí wọ́n má káyà sókè o torí àwọn òṣìṣẹ́ elétò ààbò wọn ti kúnbẹ̀ fọfọ́fọ́.
1: Ọlọ́run kò ṣàánú wa.
0: Àmì o, àmì o.
1: Ìpínlẹ̀ ti Zamfara òun náà ló tún jẹ́ pé ìròyìn tó ń bẹ lọ́wọ́ mi báyìí òun náà ló jẹ́ pé ó ti di gudugbẹ tó sì jẹ́ pé gudugbẹ ọ̀hún òun náà ni wọ́n ń ṣe lálàyé báyìí síta. Ìpínlẹ̀ iṣẹ́ ọlọ́pàá ni ọwọ́ wọn ti ba àwọn afurasí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan eléyìí tí wọ́n jẹ́ ajínigbé eléyìí tó jẹ́ pé wọ́n ń dààmú agbègbè ìjọba ìbílẹ̀ ti Tààlátà Màfàrà ní ìpínlẹ̀ ti Zamfara. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí wọ́n sọ jáde láti ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún ẹni tí í ṣe DSP Yazi Abdullahi òun náà ló sọ̀rọ̀ ọ̀hún síta. Ó ní ní àwọn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó ń rí sí ìwà ọ̀daràn àti àwọn ìwà míì eléyìí tí ó rọ̀ mọ́ òun náà ló jẹ́ pé tó ń bẹ lábẹ́ ẹni tí í ṣe kọmíṣánná ti ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún ẹni tí í ṣe Ahmed Mohammed Bello òun náà ló jẹ́ pé wọ́n ń bẹ lábẹ́ rẹ̀. Ó ní pẹ̀lú àwọn àkànṣe iṣẹ́ eléyìí tí wọ́n gùn lé tó ṣe pé ní àwọn agbègbè ti Taza Wuya àti Guram òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìtọpinpin ọ̀hún kó tó di pé ọwọ́ wọn ba àwọn afurasí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀hún eléyìí tí wọ́n ń ṣe lálàyé pé wọ́n jẹ́ ajínigbé ni wọ́n gangan. Wọ́n nígbà tí wọ́n débẹ̀ wọ́n ni wọ́n kàn wọ́n kú báyìí pẹ̀lú àwọn ìbọn tó ń gbé kọ́pa bíi àwọn ìbọn eléyìí tá a mọ̀ ń wò nù sinimá ọ̀hún eléyìí ni wọ́n rí àwọn ajínigbé ọ̀hún ni wọ́n gbé kọ́pa dìgàndìgàn. Wọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ làwọn ọlọ́pàá náà yín ìbọn làwọn náà ń dá padà ni wọ́n yín ìbọn làwọn ọlọ́pàá ní ẹ̀yìn ẹ̀ ní dúró sẹ́ àwa akọ́ṣẹ́ ni a sì mọ̀ ọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn òun náà ni ọwọ́ àwọn ọlọ́pàá ló padà borí tiwọn tí wọ́n sì padà mú wọn ṣíkún. Wọ́n ní báyìí wọ́n ti wá ń bẹ ní àkàtà iléeṣẹ́ ọlọ́pàá báyìí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wọ́n sì ti wá ṣe lálàyé báyìí pé inú gbọ́ ọ̀hún àwọn ò tún wọ ọbẹ̀ lọ́sẹ̀ torí wọ́n tún kù ń bẹ̀ tí wọ́n ń lo dáúlà.
0: Àfi sùúrù ṣá
1: sùúrù ni o
0: kí Ọlọ́run ọba kó yọ orílẹ̀-èdè Nàìjíríà
1: kó yọ wá
0: kó má sọ wa lẹ́nu
1: àmì
0: torí pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń lo ara wọn láti pé wọ́n jí wọn gbé àwọn tó wà láti ilẹ̀ òkèèrè tó wá sórílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún lo orúkọ orílẹ̀-èdè Nàìjíríà fún ìjínigbé. Lodífá fún ìròyìn èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ti ń ṣe lálàyé pé kò dín ní àwọn mẹ́jọ tó dé àtọ̀húnrìn wá wá sí orílẹ̀-èdè Nàìjíríà èyí tí ọwọ́ ti tẹ̀ báyìí o látàrí pé wọ́n fi ìkéde síta pé wọ́n ti dí àwọn gbé o ní ibì kan tí wọ́n ń pè ní abúlé Adìyan ní Àgbàdo nípínlẹ̀ Ògùn lọ́hùn-ún ọjọ́ Ajé Monday òun náà ni àná ni agbẹnusọ fun ile ise ọlọpa oluseyi baba seyi lo yọju oro sita fun iko niroyin wipe ni kete ti awon gbọ sori isele yi wipe won ti di awon ti won wa lati ile okere ohun wa o ni ile ise ọlọpa ti bere lati ma sise takutaku pelu ise iwaji won won ni won fe lo gbese ohun lati fi gba owo lowo awon molebi won to wa ni ile okere ni ki won le tun ni owo pupo si awon afurasi ohun ni eni odun merin le ni ogbon Zakaria Zawandogo won ni Burkina Faso lohun ti wa ikan omo odun meta le ni ogun Cheikh Almendi won ni Mauritania lohun ti wa ntie omo edun medogbon kan Surenita Ivory Coast lohun ti wa edun meji merin din ni ogochi Kofi Brainu Ivory Coast ni ohun na ti wa awon to ku natiri ni odun meji le ni ogbon kan Kondo Tresor Ivory Coast ni ilu ti e na odun meta din ni ogbon Kuriji Ezekiel ile Bene ni ohun ti wa si orilede Nigeria Konga Sidon Ivory Coast ni ohun na ti wa bakan na ni eni ogbon odun kan Emwe Blinsi Cote d'Ivoire na ohun na ti wa won ni owo te awon eyan yi ninu abule ajiyan ni agbado nipinle ogun oni leyin ti awon ti won ni won nile okere ti won ti kan si orilede Nigeria wipe awon eyan awon to wa si orilede yi o fun ise aje won ti ji won gbe o loju ese na ni ijoba orilede ti ke si ile ise olopa ti ile ise olopa si gbe eka otelemuye dide lati tofpinpin ohun to sele gan ni pato won ni nigba won bere si ni sise iwadi ni won wa ri pe ha irogba lo wa nbe o enikan ele ti o wa lara won Mauritania na ni oru Sheikh Elmadi to wa lati Mauritania o ni awon molebi re ni won kan pada si orilede Nigeria ninu osu karun odun 2026 ipe won ji eyan won gbe orilede Nigeria won si tin bere fun owo itusile won ni bakan na ni oro se ri fun ti Zakaria Zawandogo awon eyan re na won ti ko orilede Nigeria bipe awon ti won ji eyan won gbe won tin bere fun owo itusile to si ye ki ile ise olopa se iwadi lori re won ni bi ile ise olopa se bere ise iwadi re o lori awon eyan ohun won nigba won lo re ko won jade nibi won ni won ji won gbe si ko se ni kankan to ji won gbe fura ara won na ni won ji ara won gbe ti won si lo re ko ra won pamo to wa nbere fun owo itusile won da won de me bi won da won ti sori lede Nigeria lemu nbo je pe iwa iji ni gbe won lo gogo lori lede ogbon wa na la won le da lati ri owo kun owo to wa lowo
1: awon lori lede bi ti won ti mo ji won ni awon ijiyan gbe nbe hun
0: mo se puronu o owo ti te won
1: owo ti te o te da ba won da ba won alele bayi ipinle ti Kano o na lo je pe iroyin eleyi to je pe iwe iroyin punch na ni o kosita o na lo je pe o gbe mi bagẹ ti mo si balẹ sibe oni ile ise olopa ti ipinle ohun o na ni won so sita bayi ipe owo awon ti ba awon afurasi kan eleyi to ti ojile ni odurun o le marun eleyi to je pe awon esun ototo na ni won fi ko won lorun gẹgẹ bi n to wa je komisanna olopa ti ipinle ohun ti se Ibrahim Bakuri o na lo ṣalaye ọrọ ohun sita o ni ni ọjọ aje Monday nigba ti awọn fẹ ba awọn oniroyin sọrọ na ni wọn ko wọn lọwọ ọwọ ti wọn si ko wọn le wọn lẹbi ata wọn pe ni parade pe e ma woju wọn oju ọdaran re oju ọdaran ni wọn woju wọn kọrin fun wọn ni wọn ko wọn lẹ ni wọn ko awọn ìbọn bukubuku to n fẹ ibo wọn ko si wọn gbaju ọlọ awọn kan ada àwọn kan ọta àwọn kan sangbe náà ni wọn tún so mápá so mọdì àwọn ondeun náà ni wọn kó sí wọn níwájú wọn ni ẹ máa yà wọn ẹyin oníròyìn títí wọn bá wa yà wọn máa yà wọn wọn ni.
0: níbo ni ó ti ṣẹlẹ̀.
1: ìpínlẹ̀ Kano.
0: orí mi lọ́nà ọbẹ̀.
1: ngbọ́ bá ó ṣí lẹ́ẹ̀kan ṣe.
0: mi èyí dán ebi oṣù ẹ̀sọ́ fún ẹ kó n fẹ́ lọ ni.
1: ṣàǹgbọ́ bá ó ṣí
0: yàtọ̀ sí Kano ọ̀nà kan náà kọ ọ̀nà bí lọ́nà bá ṣe ọ̀nà bí lọ́nà Kano.
1: òkè ọya gbogbo ẹ̀
0: ọ̀sẹ̀ kan yára sókè ọya ni bá ó ṣí náà.
1: àárín gbogbo ni.
0: àárín gbogbo náà ni mò ń lọ.
1: nígbà tí wọ́n débẹ̀ tí wọ́n kó wọn ni wọ́n ń wò pa ikó ni wọ́n ní kọmíṣánná ní ẹ̀wò àwọn tẹ̀ ń wò yìí tẹ̀ ṣe ń wò wọ́n ọ̀daràn ni wọ́n wọn ni pẹ̀lú àwọn iṣẹ́ ilé ìtàn wọn gùn lé ní ìjọba àbílẹ̀ mẹ́rìnlélógójì eléyìí tí ó ń bẹ ni ti butoro ipinle ohun o na ni awon ti sa awon jo awon sa awon jo ni keje pe oju kan awon sa awon gba teyan ba sa awon awon akube hun won ba sa awon la awon ti sa awon o ni se ri awon ile awon apa ile ibon la mo fi rent ti won won ni okay awon ile nko won ni awon ile ogun oloro buku buku ti ori yan le bi to le bi yi na ni awon tun ta won ni ara ogun oloro ta won gba lowo won won na pe kan ni cannabis sativa ugbo ile ti mo fa sori fe ona su ba kan lowo won ti won pe ni extor oni won ba lowo won o tun wa ni kan ti won pe ni sock and die pe ton ba ti fa iyun bayi won ni ina lala juni won ni biki o gbe won lo si ohun nu ona apadi yo gbe won lo bo wa se o le da pada so sanu oni awon esun ile ton ja fi ko won lorun nu o ti wa nse lalaye bayi pe ise ri awon ise ite ita won se ni awon apa ti ipinle ti kano yi awon oni teti o to bi pe gbogbo awon ni wahala bi bayi la won sajo to awon o si ba sikun
0: to won ni ile ise olopo eka ti ipinle delta ni owo osikun won tutite awon afurasi eyan merin ile ti won gbe ogbe ibon sa lo pelu ota ibon ni ibi kan ti won pe ni efun nijoba ibile owi nipinle delta agbenuso ile ise olopo ipinle ohun yemi oyeniyi to soro fun ko niru iroyin nilu asaba lo salaye pe ile ise olopa bere ise iwadi lori oro awon eyan ohun ni bayesa ati ipinle imo won ni owo te enikan se gbagbe lori oro osebon osebon eni to ran mi ibi to wa ni officer mo pa mi if so fun obi ti gbogbo nkan wa iyan ni efun lohun so si de bi pe loju ese ni olopa ohun lo se kupa eni yi won ni oro ibon o ti yoju sita o eni to ran won ibi ti won ti ribon ati eni ti won fe gbe fun won ni ngba won mu olopa to yinbon pa yan asiri ti bere si ni tu eni akoko o na ni imale chuku emeka owo te ohun ni ipinle bayesa ni ojo kerin osu karun odun 2026 ta wa yin pelu eni ti won jo n gbe inu ile to je pe ero ibara eni soro re lo fi ma n pe awon eyan lori bi won se n gba ibon lowo enikan mo se n to da ibon pada lowo enikan ile ise olopa se lalaye wi pe chuku emeka o ra ibon lowo amadi prince will ni owo kan to di die ni egberun lona odun naira 290,000 no ra ibon won ni lowo enikan ti oruko re Desmond won ni Desmond o ti gbero o ti sadan o ti sa yama yama won ti ri ohun bayi CPO yi ni tesi waju wi pe eni ti won gbe ibo fun ti won ni ko lo re gba ton ni kelomi lo re gba yen ni papako ni efuru lohun won ni ele to fi bo si owo ogbenemini ogidi to gbagbe so ranti ti ogidi fi so pe eni to pe ohun sapele lo wa
1: to ni sapele bi kan mo yin ban
0: omo eh Desmond you ni ohun ni o ra ibon lowo eni to yinbon oro yi
1: o ra ibon
0: lowo eni ti o yinbon ya da ibon pada fun lo se ni ki ogbenemi ogidi ko lo re gba ni papako ngba yun wa debe to gba ibon se mo lawon to awon lo awon loko ni won ri pe n to wa nbe ko tu lo ba dibon olopa to wa pe pe ko wa mu ogidi o ti mo bi oro ibon se je
1: lo ti gbe ibon fun oro yi ti o ti tan ka
0: no wa ti wa wo pe won fe bo amo ti olorun ba se tan lati muyan ko si n te le se asiri onitohun otu ni won ni owo ti amadi prince will nipinle imo lojo kedogun osu karun odun 2026 ta wa ninu re yi o ni won ni afurasi eleyi ti emi amadi felix chibuike owo to te ohun na ni ojo 16 osu karun odun 2026 ta wa yi se mo bi pe atowodowo yi n ta bon o fun lagbaja n bon o n gba bon lowo tamedun won ni bi gogo e se sara jonu won ti bere ise iwadi lati gba ti oro isele ti ogidi ti won pa ti o ti sele iyen ninu osu karun odun 2026 ta wa yin owo satete awon merin to lowo ninu oro ibon ni ipinle ni ipinle delta lori isele to sele to lo mo bayesa ati ipinle imo ninu
1: alele bayi iroyin ti punch yi lo gbe mi lo si orilede ti United Kingdom lohun nibi to je pe iroyin ohun na lo nse lalaye sita bayi pe isele ile to sele ni orilede ohun na lo je isele ile ti ogbomije loju eni to si ti di iroyin gudugbe le tanka sita losan ti tuni o iwe iroyin punch na lo nse lalaye sita pe ile ise olopa ti orilede ohun to pe ni police metropolitan ona no ti se lalaye bayi pe owo awon ti ba awon afurasi meta ototo kan eleyi to ni se pelu iku kan eleyi to pa mo orilede wa Nigeria sugbon to de pe ngbe ni orilede ti United Kingdom lohun to won pe ni Mark Rabi yi won ni isele ohun na lo sele ni agbegbe ti Real High nibi ti awon kan ti won ni won ti gun arakunrin ohun ti won si salo ni ojo eti ngba ta won olopa debe gege bi ise olopa won ni won ba Mark ninu ipon eleyi ti o po lara re won ni won gbe won si gbe sinu oko eleyi to je oko pajawiri lati gbe lo si ile iwosan lati fun ni itoju eleyi to peye won ni won sa gugu pa won won sugbon nigba ti won gbe ile iwosan won na ile iwosan ni ile ite muwa yo ti lo brought in dead ni nigba ti won gbe debe na de pe o ti dagbere fun aye yi mark je ni odun 35 gege bi won se so won ni nigba ti sele won sele ti awon mo le bi mark gbo won ni won faraya won si nsuku lopolopo tori ki won ni mark je arakunrin kan to je pe o ni fi awon eyan to si je leyin ju anu to je pe te ba bere kan bayi ki a o ti fun o je n to je pe o ko eyan mara oni awon mo de bi re so pe awon o le igbagbe mark o tori pe ipa eleyi to ti fi sina ebi awon o po gan ju ki o kan lo baun lojiji lo oni nigba ti oro won jade o na ni ile ise olopa ni won bere si ni se ise iwadi orin kini ni lati mo irufe isele to sele gan eleyi ti mark orabi yi ti fi dagbede fun aye yi oni be na ni won won ti ba awon afurasi kan bi meta ototo kan eleyi ti won si fi oro wa lenu wo ona ra won na ni arabirin kan be nbe won da ko re won ni odun 35 ni oni kan na tun wa arakunrin kan na tun be lara won ti won mu won foko ti e na si oni ni odun 24 ni oni kan na tun wa ni odun 27 won ti wa se lalaye bayi lati ni to je oga agba fun eka iwadi nipa isele ohun ti se Jonah Yolk o ti salaye bayi pe laipe laijina isele on gangan awon o ri eni to wuwa labi ohun ti awon yo si fi oju re han fun araye
0: e da lo se eka ipolowo oja wa han parabo laipe
2: Lagilu FM 96.7
3: bọ̀sùn ṣé ò sí o ò ṣiṣẹ́ ni. ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ ọ̀nà ló ti daṣẹ́ lẹ̀ yìí a sì rówó tún ṣe. mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún ìyànlówó gidi.
4: ẹ ṣé bẹ́ẹ̀ ká wà nìwọ ni àbí apprentice ti ń kágolo.
3: ẹ agba be kale wo e lo bere mi mu sile ko bi gbogbo nkan mo se ri lomo je mo sise okada a je po ba ri wo le ise better life bakery nu o ilu mo ka le ise bread ti won pariwo pa won nilo beka to danto to si le dari ope eyan lenu ise lati se bread to tabi akara jade ka wa ni pagba beka ni on to to owo to kere ju ti won san ni better life bakery fabda beka to le daje mu bakery se to da ni 150000 losu bakan na won si nilo awon abile ko tabi omi dan to jafa fati eti ju ise to si mo si roja ranpe to le ba wa tele moto bread ba wa taja fa won ni bara owo to ni tumo lawon na gba won tun nilo marketa eyin alamojuto oja ete ma lo better life bakery to wa ni malete nbadan ni kawoshi ko lo gbase eniyan ara logun gbe o number yi ni e pe si 08039308173 le kan si 08039308173
4: Javis PL I Care Foundation lo nlo gun tatata wi pe ti yin melo gbogbo eyan bada tagbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa dada dada ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagu ara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo Charity PL Foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity PL I Care Foundation anfani la gba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofe se layewo oju Reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku sinipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju lati sagbe kale Charity PL I Care Foundation nigba to tun wa gbo bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo la fe ni o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite Unity Bank Charity Council Building yana agbala bus stop ni to si olowo din fo sanu shopping complex iworo ibadan lojo ojuma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 090544 8444 oju lo bara oni din do mo wa lagbari
2: lagilu wa fe

0: opada sorry kudugba iroyin fun tosan toni ikoni lagelo 96.7 fm okigaduke ni won pe isa wa yi o eje agbera ton won ni awon olugbe ibi kan ti won pe ni eben ohafia ni joba ibile ohafia ni pinle abia lojo aje monday ana ohun na ni won sase deji sinu isoro ati wahala to nti pa yin keke latari idamba oko meji to sele lototo e to mu emi awon omo ilu ohun lo lojiji eni akoko ni won poruko re ni ogbeni topsin kalu ati uma hochi role ojo esimi sunday ati urokuto ajo aje monday tano ohun na ni awon mejeji dagbere faye pe odigbo se won ni sele akoko ile to sele lasale lojo esimi sunday ohun na ni o se kupa topsin kalu ile to wa ni ori okada ti oko a oko akeru to si lori kolu won ni oju ese won ni ori re fo na lo dagbere faye pe odigbo se won ni korula won le gbe de ile iwosan ko to ri pe won gbe de be won ni emi ti bo lara re ye ni keji noruko re je oma hoji gbugbo awon eyan ma pe ni o ma hegu won ni ohun padanu iyawo re ni kutu ajo aji monday lori isele ijambo oko na ni o won lo lori rolu oko akeru ni on loju ese ohun na ni o jabo to si je pe o dagbere fun aye pe odigbo se won ni gbogbo ilu imo kan gbogbo won ni ti kalukun so pe se wa anoni lagbaja ku eni na ni wo na tun sele ki lo wa de bayi ta la won se ladugbo ohun yen ti gbogbo won bere si ni po won ekun ire ekun won ni awon ajo eso oju popo ati ile ise olopa won ti le so nkokon fun ara ilu lori bi isele ohun se je gan ni pato ama awon ti sele soju won no salaye lori ikolu ohun to mu ijambo oko waye ti awon mejeji ton fi dagbere fun aye ipojibo se omo ilu ohun gangan si ni awon mejeji agbonuso fun ile ise olopa ebem ohafia o salaye nfi ayi okale o salaye pelu ikaanu gidigan lori isele yi o e to ti so awon eyan ti nbe ni agbegbe yi sinu ironu ati ipayin keke tori ko si enikan to le re eni keji won ni ekun asungba ohun na ni oro won je ni agbegbe ti isele alagbara ti isele yi o gbogbo molo bi lo wa ninu ila ilo ti won si npo mu riri ekun lori isele mejeji to de ba won lojiji
1: ipinle ti ekiti lohun lo je pe iroyin to nbe lowo mi bayi o ona lo je iroyin ile ti nko ha bo gan lo se je bo lo se sele bo lo se sele na lo je pe ajo amuni moda ti EFCC lo je pe owo won ti ba ko ti yawo kan ile ti won fi ra won pe ti won je won ni babalawo ni awon to je pe awon si gbo fa awon si gbo opele won ni awon mejeji na ni oruko won na ni olorun bukunmi taiwo ati aya re awolegan omolola omotola won ni won ko won lo waju ile ejo giga lele ti nbe ni ado ekiti lohun latari owo kan ele itoto bilionu kan o le pese pese owo naira and bili tun ni bayi won ni ah na ni awon eyan ko bo lo se sele won ni esun ti won fi ko won lorun na ni esun mefa ni ile ejo won lati en to je onidajo Abubakar Usman to fi esun mefa ko won lorun ara re na ni pe won porogbowo won so papapo lati gbowo won tun logbon alumokoro yi lati gbowo lowo eyan to si fi mefa gbako ngba ti ajamuni moda ti EFCC ti won ko won na ni won gba ewe esun lati owo Anazia Konina Ikechukwu ile to je pe o je opo ti o si je giwa ile eko kan to je ti ile eko alakobere ni ipile ti Delta oni nigba ti won pade Taiwo ati iyawo re omo lola o na ni oro un jade ti won ni ise ri ta wa se wa yi o ni awon ise kan ile ti ijoba apile ti Delta ti won fun wa bi kan ma down won na ati wan down won na yen lo o wa ni awon owo kan ile itan ni pe ka ko san na sugbon owo yen la ri kete ta ba ti sanwo yen ta ba ti bere ise bayi owo ma jade billion yen ilu ni bi 1 billion a ma fun yin lowo kan o na ni oro ile ti won fi gbe Konina Amara ti o na si sanwo oni sanwo si na asun ti access bank ti taiwo en ti se oko oni na asun oni kan san si asun oni kan san si oni ngba ti won san sibe oni nibe ni won ti be si ngba owo ohun to fi pe billion kan owo naira lowo eniyan leni oniyan loniyan owo ohun lo ni owo tulu tulu ni oni nigba ti won gbe won lo ni ejo ni won salaye pe lati ojo kini osu kini odun 2024 iti de osu kokanla odun 2025 na ni owo ohun fi nlo lo nwole sele sele sele nse sinu asun won eleti won fi le fun arabirin Anesia Colina lati fi sanwo ohun oni ogban lumokoro yi ohun na na fi gba nigba ton wa salaye oro sita ni ile ejo na ni en ti o je olupejo ti ajo amunimoda ti EFCC en ti se sesan ola na lo ro ile ejo ba wi pe kan jo kan dakun ki won ri pe won tan na wa de gbogbo n to n sele gangan tori pe awon eyan yi oni wahala bi ni won oni nigba ti won ka session session soko ati yawo n leti ni won ni a oluwa mi awo je bi gbogbo esun ti e fi kan wa yi pelu alaye oni ni onidajo ni oke n da se ri ẹni àwọn ẹ̀rí lọ́wọ́ lára wọn ní àwọn ẹ̀rí ẹ̀sìn ìpínlẹ̀ ẹjọ́ tí wọn bá ti rí ẹ̀rí wọn gbé ìgbẹ́jọ́ kalẹ̀ ni wọ́n ní ìgbẹ́jọ́ ọ̀hún rèé wọ́n sún ìgbẹ́jọ́ ìtìtì di ọjọ́ kọkànlá oṣù kẹfà ọdún tá a wà yìí ó gbọ́ ẹ̀rí tẹ́lẹ̀ ní ẹ kò bẹ̀ wá sílé ẹjọ́ kóhun tó wá tó mọ tó wọn ṣe gbé ìgbẹ́jọ́.
0: 0912370875 náà ni ojú òpó tí ẹ fi bá wa dá sí àwọn ìròyìn tẹ́ ẹ sì gbọ́ látẹnuwa lọ́sàn-án náà ni kẹ lórí ọ̀fẹ́ láti dá sí tó bá tún ti yẹ lórí ìròyìn ọ̀hún àjẹkù tún ti di nǹkan mìíràn àwọn òsè ní fi ààyè gbá
2: ní tí wọn ta ló wà lẹ.
0: À ń gbọ́ yín o.
2: Màtíkí Sàláwọ̀ ọmọ bá.
0: Akínyìn o.
2: Ẹ̀tẹ̀lẹ̀ ẹ̀fúnfẹ́.
1: Akínyìn.
2: Bàbá Àdìfà.
0: Akínyìn.
2: Ẹ̀mí.
0: Ọkà
2: sàn. Gàníyàn àfisùn ní láti ọ̀yọ́ aláàfin.
0: Ẹ kú òun di rédíò yín.
2: Mo ti tún kúrò mẹ́, mo ti jáde ní à. Fẹ́ rí ti àwọn tó fi bọ́ rẹ́ǹtì yẹn, òní mo fẹ́ dá sí. Gbogbo wọn náà àṣírí wọn mọ̀ tì mí, àṣírí wọn ò ní bò. Ẹ pé ètò.
0: Ẹ ṣeun. Ẹ̀dí àtúgbà mi.
3: Hello.
0: Hello.
3: Ẹ ká tàn án lábẹ́ sọ láti agbẹ́rẹ́gbẹ́ o. Àwọn bá ti àwọn tó ń fi àwọn pin fún ọ̀jẹ́ ni o.
0: Kí lẹ̀ kú?
3: Àwọn lábẹ́dá sí o.
1: Ó yà ń gbọ́. Mo
3: láwọn pàtì àwọ̀ tí wọ́n fi ya àwọn pin kí wọ́n jẹ.
2: Hello.
0: Hello.
2: Mo kààrọ̀ àti títí ẹ kú iṣẹ́ o.
0: Ẹ ṣeun.
2: Àtẹ̀kọ́ ni mo ti ń pè yín o. Láti bí ọdún kẹta náà ni mo ti ń sọ fún yẹn. Sọ fáwọn èèyàn akọ́ padà sọ́dọ̀ Ọlọ́run eléyìí pàpọ̀ ju ìránṣẹ́ Ọlọ́run lẹ́yìn lẹ́ bá wa pariwo fún wọn ní rédíò yín. Kí orílẹ̀-èdè tó bá ti kọ Ọlọ́run sílẹ̀ ìyọnu ni o. A ò ní wí ìyọnu o. Ẹ pọ fún wọn. Ẹ bá mi kí lè bá ti lè pa. Ẹ bá mi kí gbogbo wọn. Ìpè ẹ kú ìbòdì mú wọn àti títí. Ẹ̀gbọ́n ẹ dì mú ẹ pariwo fún wọn o. Ẹ pariwo fún wọn.
0: Hello.
3: Hello. Ṣé o gbàgbọ́ láti kàkà láti ọ̀run sókòló sọ̀rọ̀?
0: À ń gbọ́ yín báyìí. O ti wá.
3: Ẹ Ọlọ́run jẹ́ àti gbogbo ìdílé wa àti gbogbo ẹgbẹ́ wa jàǹbá òní máa ń sẹ́yìn kò ìjà àjálù kò ní máa ń sẹ́yìn tẹ̀lé àwọn nínú ni ẹnìkan kú lánàá ẹnìkan fún jọ́kẹ́ ilé jọ́kẹ́ jù ọ̀rọ̀ lágbára o jàǹbá òní ṣe wá o fún ìgbàlá ọlẹ́ àti akẹ́kẹ́ lọ́sọ̀kọ́ tó.
0: Ẹ ṣeun. Hello.
2: Hello ẹ káàsán.
0: Ẹ ṣeun.
2: Ìyá títí.
0: À ń gbọ́ yín
2: o. Ẹni tó da ọmọ Nàìjíríà tó ń pọ ọmọ Nàìjíríà lórí ilé-èdè tí èso orílẹ̀-èdè ni. Ó tún wá débi láì sọkùnrin. Ẹni pé kọ́lọ́wọ́ sàánú wá ní ìgbésí ayé tá à ń lò lọ yìí. Ọlọ́mọdé àkọ́wọ́ ká mọ̀ bọ̀wọ́ ká mọ̀ bọ̀ wá tọmọtọmọ. Àmì Ọlọ́run yìí fi yín lẹ̀ o. Títí pé bìkà. Àlàájá àdìgí sálà láti gbòdì ìlú.
0: Ẹ ṣeun adúpẹ́ o.
3: Ẹ̀lọ́ ẹ
0: káàsán.
3: Ẹ rama nípa dísẹ̀yà ni látàpàtà. Ẹ kú ẹ̀mí tẹnugbóbi ọ̀wọ̀. Inú mi dùn pẹ̀lú máàn tí wọ́n náà mú Mr. Desmond Abike tí wọ́n pa ọmọ ọlọ́mọ ní Jọ́sí. Tó ní wọ́n ràn wọ́n níṣẹ́ ẹnìkan jẹ́ bóun mú wọn lọ sí Èwèrè.
0: Àṣírí wọn ti tú.
3: Ìdájọ́ òdodo Ọlọ́run á jẹ́ kí wọ́n rí kí wọ́n gbẹ̀tọ́ ìyá oníyà fún o.
0: Ní tó mọ̀ ń pa ẹ̀. Ẹ mọ̀ pé àwọn èèyàn sọ náà pé ó mọ̀ ń pa ẹ̀ ni. Ó mọ̀ ń pa ẹ̀ ni. Tó kò jẹ́bi tí a rí mọ fún ti ọ̀sán tòní ẹ má gbàgbé pé ẹ dọ́kí ìròyìn tẹ̀síwájú lóòrọ̀ ọ̀la laarin ago meje si ago mesan koja iseju medogun la se lutu mare gurugbe royin losan na ni lago meje la ti si layo akisola won oruko temi e ma ya sewo
1: kese ta ba ti kuro lori royin bayi na ni kilari gbo you ma go there pelu abeke ati
0: alani
1: martini salao loko temi ese tengbo wa
4: fún ìwọ tí o ní àǹfààní láti mọ ọgbọ́n mi ní dédé àkókò yìí fi ọwọ́ gba orí rẹ mú kó kíra rẹ kú oríire torí pé ìròyìn tí ó ṣe ọ́ láǹfààní ọ̀rọ̀ tí ó mọ tẹ̀síwájú lórí ìṣúná rẹ ìnimọ̀mọ́tọ̀ wá iléeṣẹ́ income multiplier system ló gbé mi wá sórí ètò àǹfààní tí a sì mú wá ó wà fún ọkùnrin ó wà fún obìnrin torí pé kí ni ètò ìṣúná wa ó ṣe pàtàkì ó ṣe kókó ṣùgbọ́n nǹkan tá a mú wá kì í ṣe fún ẹni tí ò lè kóra rẹ̀ ní ìjánu kì í ṣe fún ẹni tó ń ròyìn pé bí wọ́n bá ti bá mi sọ̀rọ̀ lónìí owó mi ń rí gbà lọ́la tí wọ́n bá ti bá mi sọ̀rọ̀ lónìí láàrin ọjọ́ méje máa rí gbà ọ̀rọ̀ àti sóríire àwọn tá a ti mọ̀ tí wọ́n ṣe dáadáa lórí ètò ìrìn àjò ayé wọn wọ́n níjọ́ tá a bá gùn kọ́là ń kọrun iná ni ọ̀rọ̀ yìí it is system tí yóò ṣe èmi àti ẹ ní àǹfààní ìwọ tí ò ń ṣiṣẹ́ ìjọba àbí ìwọ tó ń ṣiṣẹ́ oṣù tó sì ní lọ́kàn láti ṣe dáadáa sí nípa ọ̀rọ̀ ètò ìṣúná rẹ ìwọ gangan ni à ń bá wí èmi nìkan kọ́ mo sì wà ní orí ètò ẹni tí ó jẹ́ aṣojú iléeṣẹ́ income multiplier system àwọn gangan wà pẹ̀lú mi níbí for those of you that believe that you cannot actually base on your salary that you are earning every month this particular program is for you because you cannot actually live a life of having one particular income system that's why this company income multiplier system is here to help us it's for those people that believe that they cannot just invest their money now and just sit in the next 24 hours life is a system so that's why we are here eba mi daruko yin ke si so ile ise te soju gan nisan
5: oruko mi ni mr folonso lati ile ise income multiplier system
4: tori anfani awon to ngbo wa kini idi te fi da ile ise gangan sile gan
5: nkan ti agba lero ni pe a ri pe opolopo won sise karakara ni inu economy ta wa opolopo won sise ntoto to ba pe ki a sise ni nipa ti ise nigerians won keti nipa ise sise bo imo to wa nbe ni pe opolopo won sise eto at the end of the month at the end of the day a lot of responsibility ti ma ko wo ilo lapo won bo o wa ni eto yi agbe kale lati le rin opolopo lowo lati le manage income wa lati le build financial status wa so ile ni o je ka le build e ta wa nu de fi le ni anto anise ku
4: kan temi wa tun fe bere nitori emi wo pe an to ba ti nsisi osu abeni to nsisi owo so di ni lo pe kan tun wa owo mi ati pe age wo gangan la won ti e nfe lati se program yi
5: gaga bi nkan ti o nlo ni igboro ti gugu abemo alamodaju ni pe gbogbo ise to erin bari ko ma se ti o ba ti ni ona miran ti o fi kun owo kan gberu de ori bayi nkan to sele niyan then awon to ma wa nbi eto yi ko si fun omo ike rara o ma bere lati ogun odun lo si oke idi ta fun mu ogun odun ni pe awon pe at that age opolopo omo gbulo ti ni irori pe ba won na se gbegbe si aye won ti gbe si aye won fi ni tumo to fi wa dori agbalagba awon wo de la nso awon working class especially the working class business owner ati awon serious minded people boya won nise lowo abi won nise lobo ti won wa serious minded ti won de setan ati mujuto ètò ìṣúná wọn.
4: Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹ ń sọ gẹ́gẹ́ bí ẹni pé àwọn tí wọ́n ní òye ẹ̀kọ́ ló ń dàbẹ̀ ni pé ẹ̀ ń bá ṣé àwọn ìyá wa tán tata tí wọ́n tẹ̀lùbọ́ ta ráìsì kan sáwọn náà lè jàǹfààní kinní yìí.
5: Ìdí ni pé eléyìí ò sí everybody ó yẹ káwọn ìyá lè bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa lónìí owó instant gratification wọn máa ń wá
4: owó ojú ẹsẹ̀
5: ayé sì ti yí kò ń bá ṣe wà tẹ́lẹ̀ wọn máa ń bìdì ọ̀rọ̀ nísìnyí a rí pé gbogbo àwọn tó ṣàṣeyọrí lórílẹ̀‐èdè wa lónìí wọn bìdì ọ̀rọ̀ wọn step by step ni so ìdí nìyẹn tí ò fi sí fún gbogbo ènìyàn la fi sílẹ̀tì àwọn serious minded people.
4: Àwọn serious minded people tá a wá ń sọ yìí báwo gan ni wọ́n ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí.
5: Ibi wọ́n ṣe darapọ̀ mọ́ ni pé nípa sísẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí orí nọ́mbà tí a pè báyìí àwọn aṣojú iléeṣẹ́ wa wà ń kalẹ̀ láti yànnẹ́ náà fún wọn lẹ́kùnrẹ́rẹ́.
4: Ẹ bá mi pe àwọn nọ́mbà yẹn.
5: 08157617956
4: ṣé ètò tẹ́ ń sọ yìí ṣé ìjọba lọ́wọ́ sí.
5: Eléyìí nǹkan tí ìjọba ń lọ́wọ́ sí tààrà ni tí ó bá òfin orílẹ̀-èdè yìí mu ẹlẹ́ẹ̀kejì ni pé ó tún bá òfin ọlọ́run bá mu ìdí nìyẹn tí ó fi jẹ́ pé ó fi wá lọ́kàn balẹ̀ nǹkan tí ó sì ti change ètò sínú ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ni bọ̀ tí máa ṣe mí lè mọ̀ ni pé àwọn kan máa kọ́ nǹkan tó bá yẹ pé ó da àwọn kò ní ìdí ọkọ̀ ṣe máa pariwo ẹ̀ fáwọn yẹn nǹkan tó ba orílẹ̀-èdè jẹ́ nìyẹn pé tí àwọn yẹn bá rí ọ̀nà la tààrà tí wọ́n lè fi help àwọn yẹn wọ́n fi hàn lómi àti wá wà nù mindset yẹn ti pẹ́ ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi didi lati ran awon eyan lowo
4: o na le ti gbo yeyin eyan wa nile eh ke to lo e ba mi daruko ile ise nile kan si ati number ti won te oruko won ati adugbo won si
5: income multiplier system phone number ti awon eyan de send di atejise oruko won ati agbegbe ti won gbe si ni 08157617956 08157617956
4: Ona le ti gbo lenu alejo wa lori eto yin. This program is strictly for serious people. Awon to je pe won ti ready ti won ti setan lati ku onu ya ati nu se. E le kan si number ti e te oruko yin ati agbegbe yin te n gbe si ni
5: 08157617956

0: dájókè.
1: Ẹ káàbọ̀ sórí ètò òkè làrígbọ́ níkànnì Lagelu FM 96.7.
2: Olómi jọwọ́ ó jẹ́ ká jọ máa gbádùn.
1: Kè làrígbọ́ ètò tó ń tolé tòlú tó ń tún àwùjọ lẹ̀ yìí ṣe.
3: Àgbà kí ń wá lọ́jà.
1: Níbi gan-an, lẹ́lẹ́dùnmarè sọ ọgbọ́n, ìmọ̀ àti òye kalẹ̀ sí. Ẹ kú kalẹ̀.

0: ọgbọ́n.
1: Akabala tó jẹ́ kí n máa bòrí gágbá.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láìsí ìdádúró.

0: kí n kàbọ̀ sórí àkànṣe ètò èyí tí iṣẹ́ ìránṣẹ́ God of White Calling for All Souls Ministry tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ àwọn àlejò wa wọ́n bẹ́ ń bì pẹ̀lú mi tẹ́ ẹ bá ti gbọ́ wa nírú àkókò báyìí ẹ tún mọ̀ pé àṣẹ àṣẹ tó ń darí gbogbo àgbáyé òun lágbére bàbá bá ń kí àwọn ará ilé.
1: Ní àkọ́kọ́ ó ní ẹ jẹ́ kí adijú fún àdúrà ọlọ́run àṣẹ náà ìwọ bàbá àgbà arúgbó ọjọ́ kàyábà ṣíríbọ̀kù bàṣàtáyà màkáìlìbò mo yìn ọ́ torí pé ní ìgbà gbogbo ló ń gbọ́ tèmi olúwa gba ọpẹ́ wa ìwọ ọlọ́run pé fún níní olúwa gba ẹ̀yìn wa jẹ́ gbogbo ọkàn tó ti dúró láti gbọ́ ọ̀rọ̀ rẹ wọ̀nyí àti láti pè wọ́n síbi ìsọjí náà olúwa gba ọkàn wọn
0: amí
1: àlàáfíà ọyá kọ jọba nípínlẹ̀ yìí
0: ògùn
1: ọlọ́run kò fara hàn jésù olúwa wa.
0: Bàbá ẹ káàbọ̀
1: yes sir
0: orúkọ yín.
1: Orúkọ tèmi ni Eria Apostle Adioye Simeon láti inú ìjọ ìpè funfun níní God of White Calling Religion.
0: Ìpè funfun níní.
1: Ìpè funfun níní.
0: Bàbá kan tó diri pé a tiẹ̀ lọ síbi àṣẹ tó ń darí gbogbo àgbáyé yẹn ìpàdé alágbára yìí bàbá kí ni àṣẹ tó fi àṣẹ pé gbogbo àgbáyé ló ń darí tá láṣẹ tá làgbáyé ti ń darí.
1: Ọlọ́run gangan ni àṣẹ. Àṣẹ kan ò sí ó ní ẹ bọ̀wọ̀ fún àṣẹ tó ga jù. Àṣẹ tó ga jù ni àṣẹ ọlọ́run pè fún níní torí òun ló dá gbogbo ẹ̀ dá òun là ń pè ní funfun ní ohun aláìmọ́ kan kò lè dọ́dọ̀ bàbá ẹni tí ò bá ti mọ́ kò lè ní lójú ọ̀nà sí ìjọba ọlọ́run ìdí yẹn tó fi jẹ́ funfun níní àìlábàwọ̀n ẹni tí ò bá sì sin yóò sin nínú ìwà mímọ́.
0: Ẹni tí ó bá sin
1: yóò sin nínú ìwà mímọ́ yóò sá fún ẹsẹ̀.
0: Bàbá mo ń bọ̀ wá rí ibẹ̀ yẹn o àṣẹ tó ń darí gbogbo àgbáyé mo ń bọ̀ wá lórí ibẹ̀ yẹn ṣùgbọ́n kí ló bí God of White Calling ìpè iṣẹ́ ìránṣẹ́ funfun nẹ́nẹ́ bẹ́ẹ̀ bá àwọn aláṣọ ara ńkọ́ àwọn aláṣọ yòókù ńkọ́ kí ló bí tiyín tó fi jẹ́ ìpè iṣẹ́ ìránṣẹ́ funfun nẹ́nẹ́.
1: Ohun tó bí ni wípé ohun tó fi lé wa lọ́wọ́ ni pé ká lọ sí gbogbo ayé ó ní ká fi orúkọ hàn àti pé ẹni tí ó bá sin ọlọ́run kò lè sa ìmọ̀ pó ń bẹ́ àti pé nísinsìnyí ọlọ́run èèyàn ọ̀sà fún ẹsẹ̀ ìpè tó sá fún ẹsẹ̀ òun ni wọ́n ń pè ní ìpè funfun níní tí kò gbọ́kàn lé wí àtẹ̀bò tàbí ká máa lo àdábọwọ́ ká máa gbẹ́bọ ká máa lo òróró tó ti ní kinínú òróró tó ti ní àdàlù àṣẹ pọ́nbélé oníbẹ̀ nínú pé yìí.
0: Àṣẹ pọ́nbélé níbẹ̀ nínú pé yìí ẹjẹ́ ti bí bẹ̀rẹ̀ ẹ yá bó àbí igun bo lẹ tò sí abá ti ń gbọ́ funfun nẹnẹ aláṣọ funfun pọ̀ ẹ̀yìn lè máa fẹ́ dákọ pé bóyá ṣẹlẹ̀ nìyí ni o bóyá ọ̀sọ́fàlẹ̀ tẹ̀lé bóyá kérúbù ni bóyá cac ohun funfun zìtún ni igun bó níṣẹ́ ìránṣẹ́ ti yín wà.
1: A wà káàkiri gbogbo àgbáyé bẹ́ẹ̀ ni olúyẹ àjọ yìí ó ń bẹ ní ìlú Èkó ní Ìkọ̀tún.
0: Èmi tẹ̀ ń béèrè pé ṣé ọlọ́run Ayọ̀ Babalọ́lá lẹ gbà fún ni àbí ọlọ́run Bílé wu ọ̀sọ́fà àbọ̀ ọlọ́run Mósè Orímọládé.
1: Àwọ̀ ọ̀gbọ́n ọlọ́run ẹnì kankan gbọ́ o ọlọ́run tó pe àwa tọ́ran wa níṣẹ́ òun lọ ọlọ́run gbogbo àgbáyé ọlọ́run gbogbo ìgbà ọlọ́run gbogbo àsìkò ọba tó ti ń bẹ kó tó di 1930 ó ti ń ṣiṣẹ́ àmàtiṣẹ́ ìyanu kó tó di 1930-1902 kò sí jẹ́ ọlọ́run nẹ́tí kinní kan ọlọ́run gbogbo àgbáyé ẹni tó ni èmi nú gbogbo ènìyàn òun ló ni ìpè yìí
0: òun ló ni ìpè
1: yìí kò síbi tí ìpè yìí kò síbi tí ò sí torí náà ni ìsọjí lolúwa gbé kalẹ̀ nílùú ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń pe gbogbo ènìyàn ẹ sì pé fún ní àṣẹ tí gbé àṣẹ mì àṣẹ tí pa àṣẹ jẹ.
0: Bàbá àṣẹ tí ń gbé àṣẹ mì àṣẹ tí ń pa àṣẹ jẹ ọjọ́ mélòó ni ìsọjí yóò fi wáyé.
1: Ọjọ́ mẹ́ta ni ọjọ́ mẹ́ta yóò sì bẹ̀rẹ̀ ní ọjọ́ ọ̀la ẹ ti ń gbọ́ jíngù láti ìgbà ìwọ́ ti tó oṣù kan báyìí tẹ ti ń gbọ́ jíngù nípa ìsọjí alágbára yìí ìpè funfun níní rè ti ń gbé ọlọ́run mìíràn mí oúnjẹ ọlọ́run ẹnìkan oúnjẹ ẹnìkan níṣe oúnjẹ ẹnìkan ọlọ́run ti ń gbé ọlọ́run mì òun ni ọlọ́run gbogbo àgbáyé àṣẹ tí gbé àṣẹ mì àṣẹ tí darí gbogbo àgbáyé òun ni ọlọ́run gbé wá sí ìlú ìbàdàn láti wá tú àwọn tán wà nínú ìdè sílẹ̀ gbogbo ẹ̀yin ẹni tẹ́ wà nínú ìdè jésù ń pe gbogbo yín ẹ máa bọ̀ ní pápá àsọjí
0: ẹ máa bọ̀ níbo ní pápá àsọjí ṣé bí oba kinyele ta ti n gbo ina ni o ti waye
1: be ni oba kinyele
0: memorial,
1: memorial school
0: ni alugba ni batorun baba
1: ori papa yi ni o ti waye gbogbo eniyan patala pe atokunrin atobirin gbogbogun aye ma gbe bo ma toro bara mo olorun pe fini ma so yan do mi nira ni ko sogun to gbe wa to olorun pe yo ni se be ba lokun le ma gbe bo ase tin dari aye ni ase tin dari aye olorun tin gbe olorun kan mi ohun olorun pe fun ni ni esin to yato ni fun fun ni ni ki bi fun fun ni ni ki se aso wiwo bi ko se igbe aye teniyan gbe fun fun ni ki se nipa white e pe o n gbe garment sorun no ipe fun fun ni ni yato nipa iwa ti se nipa bi fi agba olorun adaju agbara panbele ro agbara olorun nipa si oro beni gbogbo eniyan lape e ma bo witi witi koda iwo to iwo e gbogbo eyan ni sowo iwo ti ise ri o lo dede mo ma gbe gbogbo ni se yin e ma ko ni se yin
0: bo
1: e ma ko ni se bo beni eh ko si ogun to le gbe wa e ma wu le gbe eyan pamole ko sogun yen boyo olorun o ni ogun to ndowo bo ba ninu le eh tu si aso loju ogun ma gbe bo ni ori papa soji olorun pe fun ni o nji oku dide ama yoku lo ti jinide se bose la fe so ni abomo lara abi eh were to to wosan ni ilu oyo nbi eh kini ola ofe loruko ara ara kunrin yi oluwa wosan ninu were iwo na igba lati e na ti de ma fi dola isoji eleyi ki se isoji eyi ti won gbe kale ta fi n pa owo ise jeri okan ni o ijo yi igbowo soke ipe fun ni igbo soke o ki ta yan jeun ase jesu ni ase jesu o seta to ya na lo se npo ta ti mu igbagbo re lowo ko si to bayi ti nbo mezo po ge ti omi omi ti o di ibu ejodu agutan tori e je kristi la wa lo ninu pe yi be ni ma gbe ogun aye re bo baba setan lati tu o sile o setan lati tu o sile mo se se ye meji wa ye savu awon iranse olorun eke ti won to olorun jeun won to olorun je won tanki won tori si disi kan a da bowo ni won ko le dogba ase ni kristi fi lo fi se ma se yanu ba ti mo wi pe oni jesu omo david sanu fun mi leze kese be ni jesu ti o duro oni ga ke mi o se fun oni mo fe kin riran leze kese lo riran ase ni ase panbele ni gbe ninu pe yi ase ti gbe ase mi olorun ti gbe olorun kan mi oni ipe fufun nini o ti de isojo leta ni ilu ibadan gbogbo yin la pe e ma bo witi witi
0: isojo ojo meta ni ilu ibadan
1: e
0: baba tori a si ojo opo le de gbadua fawon eyan se inu isojo nikan ni ase wa iyun ni eni ikeji ni pe kini se ranse yin olorun ipe fufun nene kilo fi yato si awon eya ijo yoku
1: ohun ta fi yato po ohun ta fi yato ni pe agbara oro panbele ti si ase ti o tenu olorun jade wa ohun la wa nlo
0: nle yin lo
1: be ni awa e si ita jesu jeun
0: e ita jesu jeun
1: ipe to pe wa o pe wa
0: bo le yan se ita jesu jeun
1: ti ita jesu ni pe ko gbadura fun yan ko gbowo lowo e nisin be ise tu sile yan gbowo fun ise tu sile e ma gbowo fun ise tu sile e te na ma ni o ba le ge asi re tori ofe la bi fun wa ofe la n fi fun ni e ofe la fun wa be la fun ni in to fi yato niyan e si pe fun ni ase ni ko si oro kan to jade tabi awon ta so jade ninu pe fun ni ti o wa si muse ipe yi ohun lo gbe ale tin be ni be bayi lo gbe sori po ase ni ase ni ase ti gbe ase mi ohun la fi yato atayo gbogbo won ni gbogbo agbaye
0: baba emi ni bere ti mo fe bi ipade to ma waye yi awon to ba fe wa iru awon eyan wo se gbogbo alaisan nikan na le nreti nbe awon to logun awon to ni damu awon to ni wahala sawon le nreti ni abi
1: gbogbo eniyan patara pe o ko si ru ogun re ma to jesu bo olorun ipe fun ni duro ni ikale lati tu gbogbo eniyan sile gbogbo eniyan patapata ohun la pe
0: gbogbo eniyan
1: gbogbo eniyan patapata
0: ton ba wa nbo kini kan mo lowo
1: te ba ti nbo mu irinse re iwo ti se re o lo dede mu irinse re ko je pe teacher ni mu bere re lowo ohun to le je irinse re ma mu bo Jesu yo si gbo lowo re olope fun ni gbo lowo eniyan o tun ma o ma so yan di ominira ni ki di kun eru aye eniyan ku oni bi ta tin di kun eru aye re o ti sian sian sian aye ri o yi pada
2: ye pe olorun ni olorun gba kan olorun la mo rin olorun kan lo da o olorun gbogbo agbaye o ni o nbe ninu pe o duro digbi ase to kari aye ni ase tin dari gbogbo agbaye o nbe nbe o npe gbe ni to ba ti nbo wo e mu omi lowo
3: ko gbe
2: omi ko gbe mi lowo ase o wonu re lo yo si di eje yo di bu eje krisi
3: ago merin le de pe
2: ago merin ni o bere ni ola bayi
3: ola ina ni
2: ola ni o bere
3: ni basorun ni oba kinle memorial high school
2: be ni be
3: baba kin to si oju opo le tori awon eyan o pe yin e gbadua fa awon eyan aseun se le lo die na nbe bayi
2: itowo nbe bi
3: dowo nbe nbe
2: ase krisi n sise ni bi gbogbo ni
3: tori eti ni a ma pe olorun enikankan
2: olorun lo da yin
3: ki
2: se pe gbadua to npo olorun la mo ni e mo orisun agbara re ameyan to gbagba olowo okokun tan fi kola sorun a si ma poruko Jesu

Attorney General ati Remy Additional Big Man Presenter. Eléyìí ló yẹ ládùn. Entertainment to super. Focus. Lẹ̀tọ̀ ṣọwọ́ ń yá. Ẹ má gbégbó ẹ̀. Ètò bábá ètò ní sà. Pẹ̀lú àwọn àràbàdà Boys Ọlọ́run tí ò ní ronú. Remy àti Remy. A new entertainment program with excellent vibes. Ẹ̀rí kéèké lórí ètò. Kò ṣe má gbọ́ ètò ní. Ṣọwọ́ ń yá. Ẹ̀yin náà máa darapọ̀. Ní gbogbo aago mẹ́ta ọ̀sán sí aago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ Tuesday àti Wednesday lórí ìkànnì yìí Lagelu 96.7 FM.

0: omi tuntun,
1: ìdúró tuntun,
0: ìsúnṣẹ̀ tuntun,
1: bàtẹ́sẹ̀yọ ọmọ tuntun,
0: àbúwẹ̀ tuntun,
1: ìwẹ́rí ọmọ tuntun,
0: láfi pàdé ọmọ tuntun,
1: dáke
0: dáke
1: ọ̀sẹ̀ tí ó ṣẹ oṣù mọ́mọ́ jí ó ṣùnà
0: pàrírí pàmọ́lẹ̀
1: ẹgbọ́ ọmọ sókòrú ẹ̀yìn kẹyìn ọmọ
0: pàmọ́lẹ̀
1: àwọn tí ń gbọ́mọ wájú ẹbí ayé kọyọnu sí i tẹ́ ń gbọ́mọ síwájú yàtọ̀ sí ẹ̀yìn elimo soto ya gbọ
0: kakare popo se keti ara ma sata
1: bi won pe se bi e se pon ni se ba se pon yin niyan
0: ola fatia
1: ne kene ama tan ba wi o je ki won gbo
0: won ti gbo fi won le
1: ni an gbo ma saya
0: o aye ti jo
1: o goru eyin ko
0: ma gbo
1: ti n ba ba o pade leni wi e
0: de derin ni
1: e to gbo ma si aya
0: gbo sori gbogbo nkan lo ma jaro oko e loju
1: ejo country wo le lori
0: sori aye ta
1: wo e wo bi sa
0: ibi aye ba yi
1: sori e lo

0: ṣáájú.
1: Ta ló ń kọrin yìí?
0: The lady evangelist worldwide.
1: Dr. Mrs. Prophetess.
0: The prophetess to the core.
1: Fumi.
0: Fumi.
1: Kunyi Fumi.
0: Ọpẹ Dice.
1: Noma. Bodunrin.
0: Orupasa.
1: Ẹja poluwo ọja.
0: Ọba Lẹsikun.
1: À ń bọ̀.
2: Àpapọ̀ iṣẹ́ àbáyé tó ti kọ̀. 72 hours of God June edition.
3: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
2: Gbogbo ẹ̀yà tí ẹ dẹ̀. Ó yẹ ní Mẹ́síkà. The CAC Covenant of Mercy. Májẹ̀mú àánú. Lákọjọ́ Friday 12. Saturday 30. Àti Sunday 14th June 2026. Àkòrí tí wọ́n fún olú ẹ̀ mẹ́ta. Ìwọ ojú bọ̀dá sọ ní orí afẹ́fẹ́. Àwùrẹ́ bí i the Vora Fire State. Ẹ̀mí yóò sì bá kòkòrò ajẹ́rú wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni bá fara. Wọ́n ò ní iṣẹ́ àṣẹ dànù mọ́. Nípa sẹ̀fì olórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́. Àtàwọn ọ̀rọ̀ olórí ẹ̀mí já sí. Bí wòlíì ẹ mẹ́ta ìwọ ojú bàbá sọ ní orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13. Wákàtí àdúrà bẹ́ sí láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June. Aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Láàbọ̀ kan pàdé pẹ̀lú ìṣòro rẹ kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣe orí ọ̀fẹ́. Láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ ìjẹ́ ni kẹ́ máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Lẹ́dín yẹn. Nípasẹ̀ àánú a máa lé ẹ̀mí ẹja nínú jáde.
4: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
5: S-E-L-A-R-R-I-E. Sálárì.
4: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
6: T-U-R-M-E-R-I-C turmeric.
4: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.

ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ lera lera lóní back to back abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní gbogbo ayé workersday cashport yẹn gan lọ fàfà ká má wàá tí sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ kọ́ ẹ̀ kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn o máa sẹ́ẹ̀tì yẹn ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí slash fm tẹ́ *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004*2#. Tàbí lórí website wa.

0: Cashier.
1: Dije que quiere un lala.
2: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹ̀yin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
2: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
2: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Bọ̀sùn ṣé ò sí? O ò ṣiṣẹ́ ni.
8: Ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀ yìí. A sì rówó tún ṣe. Mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọn èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
7: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá níwọ ni àbí apprentice ti ń kágolo?
8: Ẹ agbábẹ́kàlẹ̀ wò yìí. Ẹ lọ bèrè mímú sílé kò. Ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ.

0: tó bá kantan
1: pọ́mọ̀
0: tó bá kantan nù tiẹ̀
1: àràn tiẹ̀
0: ìwọ mọ pilé orin olólùfẹ́ èèyàn rẹ aláàánú olé rẹ
1: orin èwo ni a ṣe tiẹ
0: ìwọ lò 2 minutes kó gbórí kó gbójú mẹ
1: ṣé a ní rẹkọọdù táwọn olóò ni
0: wo fimi lẹjọ
1: àwọ ọdarẹ
0: fimila jẹ gbẹngbẹ
1: sókè
0: jẹ fimila gbẹ
1: tí wá yé wa
0: ṣé ọmọ tí màá ti fi gbé sókè dọlápọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi dọ̀lì pí ọlọ́wọ́ bọ́tìn
1: ó ní àfẹ́sọ́nà àwọn ṣe rẹ́kọ́ọ̀dù
0: kan ìrọ̀ o
1: kí á ní
0: èyí lọ́jọ́ ìbí ẹ̀
1: ọmọ mi
0: ó yà dìde nílẹ̀ dìde sáré jójú ọpẹ́ sórin
1: ọmọ ìgbésẹ̀ tilẹ̀. ọmọ pé gbogbo ọmọ tó ṣe ọjọ́ ìbí
0: àwa tí wọ́n bí ta wáyé nínú oṣù june oṣù kẹfà
1: oṣù kẹfà yìí
0: àwọn alápọ̀jù níléeṣẹ́
1: yìí irọ́ ni
0: ọlọ́run
1: ka márùn
0: kí n ka márùn
1: márùn
0: túnde ọláwúwo
1: good of you já pàtẹ́wọ́ ẹni kọ́kọ́ dákọ̀ ọ̀hún ẹ̀mí rí ogún ọ̀gá wa actor lórí
0: fíìmù ọláwálé hamzat okon joseph
1: tó ń pè
0: okon
1: ọmọ bolo
0: nàìjíríà mọ́mọ́
1: mọ́mọ́ rán létí èmi èkán pàtẹ́wọ́ lásán
0: mọ́mọ́ kánà ń bá ẹni lónìí
1: àní ọjẹ́ mọ́
0: okon joseph
1: ókè okon joseph ti máa ń translate èbó sí yorùbá
0: olóko dáná
1: ọmọ olóríire ni okon joseph
0: abdulkadir adérọgbà rẹmi adésínà fẹ́ràn mi babalọla
1: rọ́bì odédú nkọ́kọ́ fi gáàbù sínú dákọ́ tó
0: rí rẹ òfin
1: dákọ́
0: adérónkẹ́ sunshine
1: àwa mọ àwọn
0: jẹ́ ìtùnú dixon
1: mọ kàlọ́ mọ kọ́kọ́ dúró ná ọjọ́ bí
0: àkàrà
1: irọ́ o ti fi àwọn okun kókó kan bọ̀ látòrí rẹ dáná débi pé ó fún ọ ní tí wọn ó fi mọ̀ pọ̀ sọjọ́
0: bí ọlọ́run ṣe wá ń bẹ tẹ́lẹ̀ wa thursday ni tọdún ìbọn sí ni june 25
1: ṣe tiẹ̀
0: torí ẹ̀sùn tó fi kàn gbé mi kì í dáná yẹn
1: ọ̀dáná rí
0: kìkòkò kì í ṣe rọ
1: o ṣì hàǹkẹ́ náà kẹtí ló ń gòrí
0: kì í ṣe rọ
1: ìyá ẹ̀dẹ̀ ti sọ fún mi ìdí tọ́rọ̀ rẹ fi rí bẹ́ẹ̀
0: dídìrín nísùúrù
1: màmá gáàbẹ̀wẹ̀ ìrántí bẹ́ẹ̀dẹ̀ rẹ
0: pa rọ́ṣẹ́ mi
1: jíjọ kí lọ ṣẹlẹ̀
0: ṣùgbọ́n sórí ọdún yìí
1: níbi ni o
0: ṣòro níbi
1: má da
0: sórí lọ́dún yìí
1: má dàbí
0: tí sórí lọ́dún yìí níbi
1: má sì fi inú odò torí mo lè wòràwọ̀ torí ẹ
0: antoni bodurin
1: ní kíni
0: akins
1: uk
0: abẹ́ yaliyali ìyá fàṣọrọ mama victoria ogunbíyì ìyá salem wọn ti ní má wọrí tó fi mọ abdulkabir jala ruru
1: ẹ pàtẹ́wọ́ fún bàbá tó dá kọ
0: jala ruru so wọn ti sọ pé àwọn ò bá mi jọ ẹ lójú
1: torí pé ò ní bàbá
0: ní ìjìyàn
1: wọn dúró fún ọbí bàbá
0: bẹẹni
1: ìyáwa victoria ogunbíyì mama salem
0: ìyá fàṣọrọ
1: àtìyá wòlíì tí ó jáde lára wòlíì
0: ìyẹ mama prophetess doctor dorcas mayowa jp
1: ẹ pàtẹwọ fáwọn tá à ń dákọ yìí o lè yàn
0: náà o gidi mọmọ lẹyìn pa
1: ọbọ
0: mọmọ lẹnu gan
1: o ti tẹ ń bẹrun wà láìkọ sẹńtì ọdọ rẹ torí
0: orí rẹ ò pé sórí iná tó sọ pé kò kì í yan yẹn èmi ò jiyàn tó bá ti wá di thursday june 25
1: sóṣù tá ń bọ àbẹ
0: oṣù yìí má bọ ní ọgbà
1: yìí ok ṣé yọ tẹǹtì
0: tó gbórúkọ àwọn tí mo kà sílẹ ni
1: ṣé ìyàwó lè rí ọ tẹlẹ àbọ rẹ ń ti obìnrin lọ ni ṣèrọ fi lọkàn balẹ torí ìyàwó ẹ
0: o lè mọ máa gbọ
1: ẹni tí máa pọn mi lé bíi bàbá ni
0: o lè mọ forí bẹ
1: excuse me
0: o lè mọ forí bẹ
1: ṣe títí ni ọ tẹlẹ ọ àbí títí
0: àlórí rẹ ò pè rárá
1: ṣe
0: yẹ gidi wà
1: báyìí ṣe títí
0: ẹni tó máa tẹ̀lé mi kò ní ìdí wọ́n máa wòrí èmi mò ń ṣọjọ́ ọ̀bì
1: torí
0: thursday ní ọjọ́ iṣẹ́ ni
1: mọ́mi lè wà ní
0: a ti wà níbi iṣẹ́ so máa wòrí èmi nìkan mò ń bọ̀
1: ẹ̀yin wọn lẹ́sẹ̀ gbogbo eléyìí
0: èmi nìkan má wọrí ṣe àbí dídè rìn ní ẹni ṣe bí mi mò ń ṣọjọ́ ọ̀bì
1: abájọ tí yẹ fi lóhùn lè tẹ̀lé lọ́bẹ̀ àti sọ́lá ní àná
0: àdójú
1: ti ní ọmọdé
0: ṣé yàn gidi o
1: àdójú ti ní

0: Oluwatosin Stone Cold láti Dublin. Òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀, kọ́kọ́ ṣíde.
1: Ó ṣíde.
0: Ẹ̀bùn ọjọ́ ìbí ní ìlú kọ́kọ́ fi sí. Èni ló drop.
1: Ló drop.
0: Pé big man fọ́jọ́ ìbí ẹ o, kọ́kọ́ gba fóònù tuntun yìí. Handset.
1: Ó fún wọn fóònù. Ń wá dà.
0: Tosin.
1: Kò tó bẹ́ẹ̀ kọ́ mọ́ràn ti bàbẹ̀.
0: Oluwatosin Dublin.
1: Yọ dọ̀ fún fóònù.
0: Nǹkan ò ní ṣe ẹ̀, nǹkan ò ní ṣe ẹ̀ mí.
1: Yọ dọ̀ fún fóònù. Tosin ọ̀jẹ́ ṣe bẹ́ẹ̀. Ìmí tí mo gòkè
0: kọ́ 21. Ẹ ṣe bẹ́ẹ̀ bí ni birthday mi ní
1: oṣù. Bẹ́ẹ̀ wo ló ń ṣe.
0: Ìwọ náà ò kúkú mọ máa ti tàn bí ọ. Ìwọ náà sọ ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ kọ́ ló fún wọn ní nǹkan bẹ́ẹ̀dẹ̀. Kọ́ lè fún wọn náà. Ṣé bá ò mọ bẹ́ ò mọ mọ́ǹtì yẹn náà.
1: Ọ̀lẹ́ bíi bí n bá ti jẹ́ wọn ọ̀rọ̀
0: ọ̀pá. Yóò dúró dúró de time ẹ.
1: Kò le tó bá
0: wọn. Wait for your time.
1: Aago kan ọ̀sán òun torú ní kọ́ wá dọ̀bà lẹ́wájú yẹ kọ́ gbé ọwọ́ lé ọ lórí kọ́ wá pé ọkọ pé dádì
0: ẹ wá fàṣẹsì
1: inú ń bí mi tó sì ọ̀jẹ̀ fún ọ̀sẹ̀tì kò tó bẹ́ẹ̀ rí ìbátúyà.
0: Ṣé ayé ẹ̀ mo wá ni ṣe bó wáyé tẹ mo wáyé
1: ni. Alókòwò sọmọ ló kọ́ lẹ̀ abóró pé gbá bàbá kú ni mo tó jáde bí ọkọ̀
0: ọmọ tó ṣẹlẹ̀
1: kí lọ ṣẹlẹ̀
0: ṣé kí n bẹ́ẹ̀ mú mọ́ǹtì kan kọ́ máa lò torí ò mọ mọ́ǹtì tàn bí ẹ tẹ́lẹ̀ ọ̀rẹ́dí o sọjọ́ ìbí lórí rédíò yìí kò sẹ́ni tó kí ọpọ́jọ́ ìbí lórí rédíò yìí rí
1: èrò sírò ẹ̀
0: má
1: tiẹ̀ kọ́ máa gbà tí wọn bá yọ sí ọ lójú oorun sẹẹtì wọn kò lè lọ báyìí tí wọn padà rú lérí tí wọn.
0: Ẹja mọ lọ
1: sọbo
0: ẹja lọ polówó ọjà.
1: Ayé ti dé.
2: Agilu FM 96.7. I'm in love.
3: Mo si yóò fẹ́ o. Sonia tomato sachet. O sọ ni o. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ̀ dòdò, o ki, o dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
4: Ìrìn àjò umra láti ṣàlékún imani kálíbà jèrè ayé jèrè àlìkíá mọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá ṣe umra oṣù keje tá lọ ní July 21 tá padà dé ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umra maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umra December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Navada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ìbàdàn kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 àwa lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels ìfọ̀kànbalẹ̀ ní umra lílọ.
5: Javis PL iCare Foundation ló ń lọ́gun tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo ohun tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgọ́ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL iCare Foundation àǹfààní ńlá gbàlè yìí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL iCare Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 0905444-8444 ojúlọ́ba ara òní dín dúró mọ́ wa lágbárí.
6: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
7: Hello, people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
8: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
9: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
10: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
11: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
12: S E L E R R I E salary
11: ah boda mi espelli espelli no di salary oya lopin gbianju espelli turmeric
13: T U R M E R I C turmeric
11: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin
14: ohun se be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
2: on Lagilu FM 96.7.

0: kúrọ̀lẹ́. Èyí ni ìròyìn àgbáyé tó ń dé sétí ìgbòyìn láti ìkànnì Lágelo 96.7 FM. Òkè gàjòkè lè ta kalẹ̀ sílé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Ṣeun Àríbíkọ́lá ló kọ́ mi. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ìjọba àpapọ̀ ni wọ́n ti sọ̀rọ̀ kò tẹ́ wọn lọ́rùn látàrí bí orílẹ̀-èdè South Africa kò ṣe sọ̀rọ̀ pẹ̀lú ìwà ipá tí wọ́n ní ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè ọ̀hún. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ ìpàdé láti tún ọ̀rọ̀ owó oṣù òṣìṣẹ́ sọ nínú oṣù keje. Adarí ẹ̀sìn nílẹ̀ òkèrè lọ́hùn ló ti balẹ̀ sílùú ti Barcelona ní orílẹ̀-èdè Spain fún ìrìn àjò láti jẹ́ kí ìwòye wà lórí ìgbésẹ̀ lórí ogun àti ìwọ orílẹ̀-èdè kan sí mi. Akọ́nimọ̀ọ́gbà ni Jose Mourinho ló ti balẹ̀ sílẹ̀ ti Spain láti tọ́ bọ̀wé àdéhùn iṣẹ́ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti Real Madrid. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kúnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ló ti kéde wípé àwọn ò faramọ́ ìgbésẹ̀ ìjọba ilẹ̀ ti South Africa níbi wọn ò ṣe fèsì tàbí gbé ìgbésẹ̀ kankan látàrí ìkọlù tí wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún wù sáwọn àrètí ń bẹ ní orílẹ̀-èdè wọn. Ẹni tí ó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè nílẹ̀ yìí tó sì tún jẹ́ aṣojú ilẹ̀ Nàìjíríà, ìyún Bianca Odumegwu Ojukwu, ìní ń bá àwọn akọ̀ròyìn ilé ìjọba àti ń bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé tó ní pẹ̀lú ààrẹ ilẹ̀ yìí Bola Ahmed Tinubu ilé ààrẹ ti ń bẹ̀ Làbújá. Bẹ́ẹ̀ lọ ṣàlàyé pé ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ń lọ kọ ìgbésẹ̀ tàbí àìsọ̀rọ̀ tí wọ́n ní àwọn aláṣẹ ilẹ̀ ti South Africa tí wọ́n sì fi ọ̀rọ̀ ọ̀hún ṣe kọ̀ kàn wọ́n lásìkò tí wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè náà ni wọ́n ń ṣe ìkọlù sí àwọn àrètí ń bẹ̀ ní orílẹ̀-èdè wọn. Pàápàá jùlọ wọ́n ní àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tí wọ́n ń ṣe ìkọlù sí ń lọ jẹ́ àwọn arìnrìn-àjò tí wọ́n wá sí orílẹ̀-èdè náà lọ́nà tí kò tọ́. Ẹni tí ó jẹ́ aṣojú ilẹ̀ Nàìjíríà òun lọ ṣàlàyé wípé irọ́ tó jìnà sóòótọ́ ni ìgbésẹ̀ tí wọ́n sọ bóde náà pé àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ti ń bẹ ní orílẹ̀-èdè South Africa ni wọ́n ní ìwé ìrìnnà wọn lọ́wọ́ tó sì jẹ́ wípé wọ́n ní ibùsọ̀ tí wọ́n ti ń ta àwọn ọjà wọn tí wọ́n sì ní àwọn ọmọ ilẹ̀ ti South Africa ni wọ́n ń jẹ́ àwọn ọjà wọn tí wọ́n sì ń dáná sun. Bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn ọmọ tí ń bẹ nílé ẹ̀kọ́ ni wọ́n kojú fìtínátì. Alákòóso náà lọ́wọ́ alágógó ìkìlọ̀ wípé ilẹ̀ Nàìjíríà ni kò ní kọsẹ̀ láti gbé ìgbésẹ̀ ti ìdáhùn padà pẹ̀lú ìgbésẹ̀ náà tí wọ́n ó sì ṣe àtúngbéyẹ̀wò ìbáṣepọ̀ ti ń bẹ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì àti àǹfààní tí wọ́n ò ní sí ilẹ̀ Nàìjíríà. Alákòóso náà ló tún pa bìyàbìdàn nígbà tó fi ìtàn balẹ̀ wípé ilẹ̀ Nàìjíríà ń lọ ṣe gudugudu méje àti yàyà mẹ́fà nínú ìgbòmìnira ilẹ̀ ti South Africa tí wọ́n sì wípé ìfinirúbọ ilé ìtílẹ̀ Nàìjíríà ṣe tí wọ́n sì fi ran ilẹ̀ South Africa lọ́wọ́ ni ilẹ̀ South Africa kò dá padà pẹ̀lú ìwà tí wọ́n ń wò sí àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ti ń bẹ̀ ní orílẹ̀-èdè náà. Àwọn olùgbé ti ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti túyáyá túyáyà bóde tí wọ́n sì ṣe ìfẹ̀hónúhàn fún ìbéèrè gbígba àwọn tí ń bẹ lákàtà ìjínigbé padà. Ìyún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó lé níbi 40 àti àwọn olùkọ́ ti ilé ẹ̀kọ́ ti Baptist Northern Primary School ti ń bẹ lágbègbè ti ẹ̀sílẹ̀ níjọba ìbílẹ̀ ti oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbàámu pẹ̀lú ìròyìn, àwọn olùgbé ọ̀hún lógún lọ́gbọ̀n ni wọ́n kó àwọn nǹkan dáná ojú òpópónà ti ìjọba àpapọ̀ àti ti ìjọba ìpínlẹ̀. Ilé tí wọ́n ní ó sì fa súnkẹrẹ ọkọ̀ lẹ́yìn ìgbésẹ̀ tó wáyé ọ̀hún ni wọ́n ní ìgbésẹ̀ kan ọ̀rọ̀ tó ti àkàtà àwọn ajínigbé ọ̀hún tí wọ́n sì lu ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fúnlé ẹ̀kọ́ náà abilékọ Rachel Alamu níbi tó ti ń rọ àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà láti má jẹ́ kí ìjọba pajá lọ́bọ fún wọn yíká àgbáńlá ayé tí wọ́n sì sọ pé àwọn agbésùmọ̀mí ọ̀hún tàbáwọn agbébọn ni kò béèrè wípé kí wọ́n fi òfin ti ṣẹ̀ríà sínú òfin ilẹ̀ Nàìjíríà. Abilékọ Alamu ni ó sọ̀rọ̀ nínú fọ́nrán eléyìí tí ogbomijé lójú èèyàn tó sì ti ń kàn kálẹ̀ káàkiri láti ọjọ́ ajé àná eléyìí tí ó fi ń ṣe àfọ̀mọ́ rẹ̀ wípé àwọn ajínigbé náà ni wọ́n ń béèrè pé kí wọ́n ṣe ìtúsílẹ̀ àwọn èèyàn wọn kan ti ń bẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n tilẹ̀ yé bẹ́ẹ̀ lọ tẹ̀síwájú wípé àwọn ajínigbé ọ̀hún ni wọn ò tí ì fipá mú àwọn láti máa jọ́sìn nílànà ti mùsùlùmí látìgbà tí àwọn ti wà ń bẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn tí ó bẹ́ẹ̀ ni ìwọ́de oníwọ́rọ́wọ́ ìsì ń lọ ní jákèjádò ilẹ̀ nàìjíríà láti ọ̀sẹ̀ tó kọjá. Àgbáríjọpọ̀ ikọ̀ ti ẹgbẹ́ òṣìṣẹ́ kan eléyìí tó ní àkóónú ti àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ nàìjíríà àti àgbáríjọpọ̀ ti ẹgbẹ́ okòwò nílẹ̀ yìí ni wọ́n ti kéde ẹ̀ báyìí pé àwọn ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ohun ìpàdé nígbọ̀njẹ̀ àti jẹ́ kí wọ́n ṣe ìdúnàdúrà fún owó oṣù òṣìṣẹ́ tó kéré jù yíká ilẹ̀ nàìjíríà láti oṣù keje ọdún 2026 àwọn tí ó jẹ́ adarí fún ikọ̀ náà ni wọ́n ṣe ìpàdé alágbára eléyìí tó wáyé níbi àyájọ́ ti àpérò òṣìṣẹ́ ti eléyìí tó lé ní 114 lárú ẹ̀ tó sì wáyé nílùú ti Geneva ní orílẹ̀-èdè ti Switzerland. Àwọn tó jẹ́ aṣojú fún òṣìṣẹ́ ni wọ́n ṣàlàyé pé àwọn ní ìwòye pé àwọn gómìnà ní tìbútòrò ni wọ́n ti gbà wípé owó tí í ṣe 80,000 naira ni wọ́n ti gbà láti máa san gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tí ó kéré jù ṣùgbọ́n pẹ̀lú nǹkan ti ń bẹ lóde wọ́n mọ̀ wípé owó oṣù ọ̀hún ni kò tó gbọ́ nǹkan kan pẹ̀lú àwọn òṣìṣẹ́ nígbà tí wọ́n wá ṣàlàyé wọ́n ní àwọn rọ àwọn gómìnà láti má ṣe ní ìpàdé lójúpọ̀nà àti jẹ́ kí wọ́n ṣètò owó oṣù tuntun ọ̀tàn pé kí wọ́n dúró bí àsìkò ilé ti àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ yóò bẹ̀rẹ̀ ìpàdé alágbára tí wọ́n ó sì máa béèrè fún ìdúnàdúrà owó oṣù ọ̀tàn fún àwọn òṣìṣẹ́. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ti Kano tí ó sì jẹ́ adarí fún ìpín ti Kwankwasia ìhùn sẹ́nẹ́tọ̀ Rabiu Musa Kwankwaso ìhùn ló ti kéde ẹ̀ báyìí wípé òun ní lọ́kàn àti foríjì gómìnà Abba Yusuf kí wọ́n sì pàdé papọ̀ láì tiẹ̀ náà ni ẹgbẹ́ òṣèlú tí kó wá wà tí ò jọra wọn nígbà tí ń sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan Kwankwaso ìhùn ló ṣàlàyé wípé ilẹ̀kùn ló ṣí sílẹ̀ gbaragada fún ìpẹ̀ tùsáwọ̀ tó sì wípé gómìnà yusuf ló ti jẹ́ ìkàn tí òun ti kọ́ yàn gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ ẹni tí ó wà nínú igun tòun níbàmú pẹ̀lú ọ̀rọ̀ náà wọ́n ṣàlàyé wípé ìbáṣepọ̀ ti ń bẹ̀ láàrin àwọn méjèèjì lóṣùyọ̀ nígbàtí gómìnà Abba Yusuf tó kù nínú ẹgbẹ́ òṣèlú ti Nigeria People's Party New Nigeria People's Party NNPP nínú ẹgbẹ́ òṣèlú tó gbé wọlé sọ gẹ́gẹ́ bí gómìnà lọ́dún 2023 tó sì lọ sínú ẹgbẹ́ eléyìí tí ó jẹ́ ẹgbẹ́ tí olóṣùṣọ́ wọ̀nyún All Progressives Congress APC wọ́n ní látìgbà náà ní oníkálukú wọn ti dúró lọ́tọ̀ọ̀tọ̀ Kwankwaso ló wá ṣàlàyé wípé lákòókò tí wọ́n gbé Abba Yusuf jáde ni wọ́n fi ń ṣe àyẹ̀wò bí jọ̀bọ̀jọ̀bọ̀ apá eléyìí tí ẹgbẹ́ òṣèlú ti NNPP àti igun ti Kwankwasia bó ṣe tó ní ìgbọ́njẹ ìpínlẹ̀ náà eléyìí tí ó sì gbé gómìnà ọ̀hún wọlé lọ́dún 2023. Ròyìn láti ilẹ̀ òkèrè lọ́hún adarí ẹ̀sìn kan ìhùn Pope Leo lónìí ló ti balẹ̀ sílùú ti Barcelona fún ìdúró ẹlẹ́ẹ̀kejì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìrìn àjò ẹlẹ́sẹ̀ kan eléyìí tó rìn sí orílẹ̀-èdè ti Spain níbàmú pẹ̀lú bí nǹkan ṣe ń bọ́ sọ́wọ́ sórí tí ogun sì ń le koko yíká àgbáńlá ayé gbà tí ń bá àwọn tó jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ní orílẹ̀-èdè ti Spain ti ń bá wọn ní gbólóhùn bẹ́ẹ̀ ló ti ṣàlàyé wípé nǹkan ní ń túbọ̀ le sí i tó sì jẹ́ wípé ogun ìdàrúdàpọ̀ pákáńleke ni ó ń súyọ lẹ́ka àgbáńlá ayé adarí ẹ̀sìn ọ̀hún ló tún wá sọ̀rọ̀ nínú ohun tí ó tún lágbára wípé kí wọ́n gbé ìgbésẹ̀ yíká àgbáńlá ayé láti jẹ́ pé wàhálà àti gbódùn rúṣọ tí ń ṣẹlẹ̀ pàápàá jùlọ lẹ́kùn ti Europe lọ́hùn-ún ni ó jẹrodò lọ́rẹ̀ẹ́ mumi bẹ́ẹ̀ lọ ṣàlàyé wípé kí wọ́n yóò wá pa sí àwọn tó jẹ́ arìnrìn àjò lákòókò tó ń sọ̀rọ̀ ọ̀hún kò tún ṣàìpẹ̀ kẹlu ìgbésẹ̀ ìfipá bánilò kan tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn tí wọ́n ní àwọn mẹ́fà kan ni wọ́n fi kan àwọn tó jẹ́ adarí ẹ̀sìn nínú ìjọ náà tí ó sì ṣàlàyé wípé àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbésẹ̀ tàbí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ó pẹ̀ kẹlu tí wọ́n sì wá ojútùú sí tí kò ní jẹ́ wípé yóò ba àwọn ìjọ ti ọmọlẹ́yìn ti kristi ti ń bẹ̀ lágbègbè jẹ́ lábala ti aré ìdárayá akọ́nimọ̀ọ́gbájo smurio ló ti balẹ̀ sílẹ̀ ti spain báyìí láti parí ìdúnàádúrà àdéhùn ti ń bẹ̀ láàrin ẹ̀ àti ikọ̀ agbábọ́ọ̀lù ti real madrid ẹni ọdún 63 ni yóò ní àdéhùn papọ̀ pẹ̀lú ẹni tí ó jẹ́ ààrẹ tilẹ̀ ti ikọ̀ agbábọ́ọ̀lù madrid ihò florentino perez nígbà tí wọ́n ṣàlàyé wípé arákùnrin ọ̀hún lọ jáwé olúborí sínú ipò ààrẹ ní ọ̀sẹ̀ tó kọjá tí wọ́n sì ní ìgbésẹ̀ náà ló fi jáwé olúborí tó sì tayọ síwájú akẹgbẹ́ rẹ̀ ihò enrique riquelme eléyìí tí ó fi ìdí ẹ̀ múlẹ̀ wípé mourinho ń lo ṣe tán báyìí láti padà sínú ipò agbábọ́ọ̀lù náà lẹ́yìn ọdún 13 níbàámu pẹ̀lú ìròyìn mourinho ni wọ́n ní yóò máa tọ́bọ̀ wí àdéhùn ọlọ́dún mẹ́ta tí kò tó di wípé wọ́n wàá fi ojú ẹ̀ hàn dé fáwọn oníròyìn lẹ́yìn tí ó balẹ̀ sí orílẹ̀-èdè náà ni ikọ̀ ti real madrid ó ti gbé àwọn agbábọ́ọ̀lù tí ń gba lọ́wọ́ ẹ̀yìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ihò ibrahim konate àti denzel dumfries láti inú ikọ̀ ti liverpool àti ikọ̀ ti inter milan kí n tó parí ìròyìn yìí ẹgbẹ́ àwọn kókó tó ṣíyọ nínú ẹ̀ lẹ́ẹ̀kan sí ìjọba àpapọ̀ ni wọ́n ti fi ẹ̀dùnnú wọn hàn látàrí wípé orílẹ̀-èdè ti south africa ló ti kùnà láti fèsì sí ìwà ipá tí wọ́n ń wò sáwọn àrè ní orílẹ̀-èdè náà ikọ̀ àgbáríjọpọ̀ ti ẹgbẹ́ òṣìṣẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ láti ṣe ìpàdé ìdúnàádúrà fún owó oṣù òṣìṣẹ́ tó kéré jù inú oṣù keje adarí ẹ̀sìn ihò pope leo ló ti balẹ̀ sí ìlú ti barcelona ní orílẹ̀-èdè ti spain fún àyẹ̀wò tí ọlẹ́sẹ̀ kan ti ń ṣe lọ́wọ́ lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ogun àti ìkúrò lórí ìkúrò ní orílẹ̀-èdè kan bọ́ sí orílẹ̀-èdè míì lábala ti aré ìdárayá láti mú wá fún yín pé ẹni tí ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá nìyún jose mourinho ló ti balẹ̀ sí orílẹ̀-èdè ti spain láti tọ́wọ́bọ̀ wí àdéhùn pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti real madrid fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtàn www.lagelufm.com èyí ló pin ìròyìn tó ń dé sí ti gbọ́ yín láti ìkànnì lágelu 96.7 ẹ lè tẹ̀lé wa lórí àtẹ ti x pẹ̀lú ìtàn lágelu fm 967 tàbí kí ẹ fẹ́ràn wa lórí àtẹ ti ìbánidọ́rẹ̀ẹ́ yín facebook lójú ewé lágelu fm 96.7 túnde ọláwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ babatunde moronkeji ṣeun àríbìkọ́lá ń ló ti ń ròyìn ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ máa yáṣẹ́ òní ó sàn wá síre.
1: Lágelu FM jàgàbá gbogbo rétíò máa rún wọn jù.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jà ní mo wà níta báyìí.

0: le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si o ya espeli celery
1: S E L E R R I E celery
0: ah boda mi espeli so celery no di celery o ya lo pin gbianju espeli turmeric
2: T U R M E R I C turmeric
0: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin
3: ohun se be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
4: Ni West Midlands Open University amuki eko wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2500 naira fun abala eko kokan course unit ni ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management bi o sese pari ilewe girama direct entry abi o fe yípadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Agbadu Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ at WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ Ore di memuse
5: Arina jina silemi Alola wa jina silemi
6: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù, owó gan-an lọ́ba ọgbọ́n.
7: Akábala tó jẹ́ kí n máa bòrí dágbà.
6: Ó yá wá jẹ́ kí n já ẹ̀ sí i, já ẹ̀ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan láti ní yíya cashport sí valentine cashport easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport ilé tó gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì pẹ̀lú òótọ́ ọnú tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June owó tó lé ní mílíọ̀nù lọ́nà 50 náírà wà fún jíjẹ àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan má ṣe fà sẹ́yìn má jọra rẹ lẹ́nu gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà bó o ṣe ń ta tó o tún ta sí i bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí i Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347 *1004 *1# lórí ìlàjẹ̀lú fm *347 *1004 *2# bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng mídíẹ̀ cashport ní jù àkókò ìyípadà rere rẹ ti dé o ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀
8: Owó ni Monday mi wá bá.
9: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
10: Lagelu apata maja pato jamakuta. Lagelu FM akaba faratile faratile adun badu opo makamuso Lagelu FM kakaki ile ise agbon safefe tin farere idunnu fun gbogbo loja to nta imule gugu ni so wonyan wonyan sekere tin midungbe owo fun gbogbo en to loye to damo se beyin na ngbo se ben rise re nigboro afai ba won dowo ko lai ro burukawo Mad out there, Lagelu FM 97. Bagbo gbaju gbaja gbaje oko. Won ti gba yera bata nle yi. Bawujo le se to npun safefe. To mo ja se ko lo oja ti o ta. Gbera nle, dara po ko ja wa. Gbogbo ara Lagelu FM 97. Iki wallahi ya lubarika. Ko lo oja nbe, kerin ope ke.
0: Emi omo yin na ni o, jali jani. Mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si. Oya espeli celery.
1: S E L E R R I E. Celery.
0: Ah, boda mi. Espeso espeli no di celery. Oya, lo pin gbianju. Espeli turmeric.
2: T U R M E R I C turmeric.
0: E kare, pali ohun ise be Maggi chicken flavor kan fun yin.
3: Ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa, celery ati atale pupa. Oluyi pada ayo. Oh.

kí n káàbọ̀ sórí àkọ́tún ètò tòní. So búmọ́. Bó bá ti di aago mẹ́rin kọjá díẹ̀ tá a gbọ́ ròyìn tán ni ètò yìí máa ń gbìnà yá. Ètò tó ní ṣe pẹ̀lú àwọn èèyàn tí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ mọ̀ nípa àṣà ìṣe. Ìròyìn àyíká ìròyìn ti ń ṣẹlẹ̀ láwùjọ. Àtàwọn nǹkan mèremère tó ti ṣẹlẹ̀ rí tá a ti gbàgbé. Màá gbé yín débẹ̀ dáadáa lónìí. Lórúkọ olóòtú ètò ọ̀gá wa Kébùgì. Àti lórúkọ gbogbo ikọ̀ ètò Sóòbùmọ̀ pátápátá. Bẹ̀rẹ̀ látorí Tóbilọ́ba Ajayi. Ọmọ ìyá àfẹ́. Tóbi kan bàbá oníbèrè tí ń bẹ wájú mi gbágbágbá. Ọlámilékan láwùwọ̀ Infinity. Orí ètò yìí nìkan ni mo ti máa ń lo studio manager méjì. Àṣìṣe Adéwọlá gẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni Dọlá pọ̀ ọmọ líle gangan. Ó ń bẹ pẹ̀lú mi báyìí, amojú ẹ̀rọ ni wọ́n. Ó yà. Ẹjẹ́ ń kọ́kọ́ kí àwọn èjìká tí ò jẹ́ ká so yẹ̀ lọ́rùn kí n tó lórí káṣí ẹ̀. Mo kí màmá mi Fọlákẹ́mi Fádùgbàgbé. Ó gba àwọn ẹ̀bùn tá à ń fún yín lórí ètò yìí. Àwọn màmá tó fún wa nu Fọlákẹ́mi Fádùgbàgbé. Mọ́mí ẹ̀ ní tàtán, ẹ̀ ní ràtán. Ohun gbogbo tẹ́ ẹ bá lù yóò dùn, ohun gbogbo tẹ́ ẹ bá fà yóò fà. Ẹ ṣé o. Anthony Bọ́dúnrin Akinyin. Bàbá Abẹ̀. Ọkọ Queen. Abiola Yari Yari. Bàbá Àlùbáríkà. Ẹ mà ṣe gbogbo ògbà. Mọ́mí Ronke Fọlọ́runṣọ́. Mọ̀mọ́ dáadáa ìyá wọn ní gbókùnrin wálé o. Mọ̀mọ́ Ayọ̀ Délé Togun Fine. Ayọ̀ Délé Togun Fine. Ìyá dáadáa ẹ̀yin mọ̀mọ́ mọ̀mọ́ yìí ẹ̀yin lẹ́ ń fún wọn alẹ́bùn tá ń fáwọn èèyàn. Ebi bí ó ti mọ̀ ni ó mọ ọkọ yàwó yóò kúkú ṣe lọ́dí.

0: wo baba n bere je nsi bere le on ti si wa le daada loni hello hello
1: hello e ka san
0: e mo ka san ya mi
1: e ku eto sarun
0: olorun lo leto melo lara ti wa se bu mo ni abe fe ki wa
1: mo bu mo ni
0: kini nje mo ta lo ko yin gan ta fi mo peyin ni
1: imalade
0: imalade lebu
1: imani malade
0: e ki loruko yin
1: oruko mi ni abileko yeronke lati ilu awe
0: mama abileko yeronke lati ilu awe
1: be ni sa
0: e ku ojo meta o
1: ojo kan pelu
0: iya
1: sa
0: se fe ki wa ni abe fe mu bere e ko la nkan
1: o fe mu bere
0: e fe mu ibere
1: be ni sa
0: oya baba n bere na ti tun o ti tun gbongbo re se e mu bere
2: Ibere keji
0: din ni ogun. Ibere keji din ni ogun.
2: 18. Ah, anyway, ara wa na lawon na ni badan because ibere te mu yi o je mo ibere Ibadan.
0: Mo mo mo Ibadan na ni won. N kan gbo yo ni oyo won ti lo loko.
2: Se wa pelu mi ma.
1: O wa nbe.
2: Won ni ninu ilana oye Olubadan. Won ni akaba akaba ke lo ni laguna. Ati mayewa
0: maye ati laguna
1: yo kin se badan mi o mo
0: ah won te fi se ya ina si da fun won mi ah won te ti lo ori awon mama e won gbegbo eto iri
3: ololufe wa gidi
0: ile so
2: ololufe wa gidi gidi
0: won te ti jebun lai
1: hello
0: Hello. Hello ma.
1: O fa mo bere ni.
0: Eh da ko yin adugbo obo le tin pe wa.
1: Iya fi ero nke lati asipa Ibadan.
0: Ero nke lati awe. Abe yin na le pe pada ni.
1: Asipa asipa.
0: Eh ero mama to pe tan le kan lati awe lodo won ero nke na si na.
1: Eh ero nke eleyi lati asipa.
2: Asipa. Okay.
0: Oya.
2: Ibere ti mama akoko mu yen ibere kejidinlogun yen se le ba wa dan re
1: mo
2: oya mu bere ti oya mu bere ti
1: ibere karun
2: ibere karun won ni orisirisi adado iyen dams ni o wa ni orilede wa Nigeria won ni Kanji dams wa ni Niger Jeba wa ni Kwara Oyan ni ti ipile Ogun won ni dams yi na ikan na wa ni ipinle Oyo won ni nibo lo wa ni ipinle Oyo
1: Saki
2: ki loruko re
1: o wa ni Saki
2: ki ni oruko re
1: Saki dam na ni mo okay
2: ikere ikere ikere
1: ikere
2: oya ti gba oya mu bere mi
1: ikere
2: Ibere kerin won ni se mo pe owe Yoruba ko si asilo ni be o kan jo pe baba se tu eni ti o ba gbo owe dada to ba tu a se bi won kan pa la lenu ni baba wo oye si awon owe yi o fe dagba pe o takora won mo amo o ni akoko ti won ma nlo e gbo mi da fun apere nsin Yoruba ma ni bi ori ba pe nile adire awon na wa tun ma so pe ireti pipe a ma so kan laare won ni ba oku ise otan Yoruba tun ma ni iku ya jesin lo won ni ke fun mi ni apere meji miran bi mo se loyi to je pe owe ni loju ti wa igba pe o takora won lo ti to ko takora won because o la koko ti won lo ama ta ba foju ka ba wo ni service pipe a ma wo pe igba pe o takora won mo ti so yen tele bori ba pe nile adire won tun ni ireti pipe a ma so kan laare won ni ba oku e mo ti so yen na le kan ba oku ise otan won tun ni ikun tu ya jesin lo se pe Yoruba lo so aya kini keji to wa legbe
4: wọn ni ojú ẹni là máa fún sí ẹni.
2: Kíni kejì tó wà lẹ́gbẹ̀ẹ́? Ṣẹ̀pẹ̀ méjì méjì mò ń gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn tó dàbí ìgbà pẹ́ ni pé ó takora wọn àmọ́ kò takora wọn ó lákòókò tí wọ́n ń lò ó.
4: Wọ́n ní ká kú lọ́mọdé kó yẹ ni ó kàn kú ká dàgbà sí
2: i. Ìwo la máa gbé sẹ́gbẹ̀ẹ́?
4: Ṣé pé
2: ẹ gbẹ́sẹ̀gbẹ́ ara wọn ẹ fi fún lápẹẹrẹ kan sínsìn wọn ní ojú ní rí ojú sàánú Yorùbá ló ti sọ pé oore níwọ̀n.
0: Ṣó ti yé yín?
2: Yorùbá máa ní ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre ìṣẹ́ àwọn náà wá ti sọ pé iṣẹ́ kọ́ lowó. Ó ti dàrú kò dàrú ó dá ẹ̀dá rúkọ ẹyọ kan gbà náà ẹ̀sọ̀kan. Ok
0: ẹjẹ́ wọn ni ká ẹ̀sọ̀kan.
2: Ok gbà náà ẹjẹ́ kí n sọ ẹyọ kan báyìí ẹ̀ mọ̀ wá fún mi nìkan tá a lè fi sẹ́gbẹ̀ tí wọ́n bá sọ pé bánú sọ má béèyàn sọ.
4: Èèyàn
2: ò kúrò láàyè. Kò tiẹ̀ lọ rárá kò bọ́ sẹ́gbẹ̀ẹ́. Ẹ má wòrí ẹ tiẹ̀ gbìyànjú tí wọ́n ní bánú sọ má béèyàn sọ wọ́n á tún sọ pé bó bá dákẹ́ tàrí ẹ tún máa bẹ́ẹ̀ dákẹ́. Ẹ má bá wa bọ̀ mà.
0: Àwọn ìbéèrè yẹn kò yé yín dáadáa à ń bọ̀ lórí ẹ̀. 0912370865 nọmba tó fi ń pè wá wọlé nìyẹn ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ẹjẹ́ rí èèyàn bíi mẹ́rin sí mẹ́wàá tí nọmba wọn ò sáré jáde ní káàṣì ẹ̀tẹ́mì kan lè bù wọn ní recharge card tí ń bá rí nìkan ní ṣẹ́yìn tó mọ̀ àmọ́ tó lè fún wọn ₦500 recharge card bye bye ẹ̀ ń so ń bẹ̀ lórí ti káàṣì ẹ̀ nìyẹn o. Jẹ́ nkọ́kọ́ tún lórí Facebook Lágelú 96.7 FM ṣùgbọ́n ti káàṣì ẹ̀ kóòdì ẹ̀yẹn nìyẹn ẹgbọ́ dáadáa o *347*100*2# ẹ̀yẹn sẹ́ǹdì ẹ̀ agbe yín bá sì pèlè mí pé mélòó lẹ fẹ́ ta bẹ́ẹ̀ bá tún ti wá sẹ́ǹdì ẹ̀ a tún bí pé bó lẹ ṣe fẹ́ ṣe owó ṣe bank transfer lẹ fẹ́ lò ní àbí USSD ẹ̀yẹn mú kanú rẹ̀ lẹ́yìn rẹ̀ àkáǹt nọ́mbà ló máa gbé wá àkáǹt nọ́mbà tó bá gbé wá yẹn gangan ibẹ̀ ní kẹ́ ẹ ṣe owó sí. Wọ́n ó padà kí yín pé ẹ kú oríire lórí fóònù yín ẹ jẹ́ fún ìṣẹ́jú díẹ̀ sí kí n tó lórí cash ẹ ₦25,000 àkọ́kọ́. Hello.
5: Ẹ̀rọ ẹ kúrò ọ̀lẹ́ sá.
0: Ẹ mọ̀ kúrò ọ̀lẹ́ ìyá wa.
5: Orúkọ mi ni Adébẹ̀kọ̀ Àlímọ̀ látọ̀yọ̀.
0: Wọ́n á sanwó àárọ̀ Ọ̀yọ́ báyìí. Ṣé fẹ́ kí wa ni àbẹ̀ fẹ́ mú béèrè?
5: Mo fẹ́ mú béèrè ni
2: o. Ọ̀ya ìbéèrè kelo.
5: Mo ń béèrè kejì.
2: Ìbéèrè kejì. Wọ́n nínú kàlẹ́ndà olóyìnbó ìyẹn Gregorian calendar wọ́n ní àpapọ̀ ọjọ́ mélòó ló wà nínú oṣù kẹta March oṣù kẹjọ September pẹ̀lú oṣù kẹwàá October wọ́n ní tá a bá ro àwọn ọjọ́ tó wà nínú àwọn oṣù wọ̀nyí papọ̀ ọjọ́ mélòó ló máa fún wa.
5: Ó fún wa ní 92 méjìléláàádọ́rùn-ún.
2: Méjìléláàádọ́rùn-ún. Ẹgbà ọyẹ mú bèrè mi.
5: Ó ń bèrè kẹjọ.
2: Ìbéèrè kẹjọ àlọ́ o.
5: Àlọ́.
2: Wọ́n fi lọ́mọ ènìyàn inú ẹ̀ dùn ó bú sẹ́rìn wọ́n fi lọ́mọ ẹranko ó máa riwo bẹnu kí ni o.
5: Wọ́n fi lọ́mọ ènìyàn
2: inú ẹ̀ dùn ó bú sẹ́rìn ó fò sókè wọ́n wá fi lọ mẹranko ó má riwo bẹnu.
0: Ẹ mọ̀. Hello. won ti sa lo. Hello.
6: E ba so. E ku so.
0: Yes ma. Mummy oruko yin ma.
6: Labo.
0: Oruko yin.
6: Ti ga yin o.
2: A gbo yin
0: dada. A gbo yin
2: dada.
0: Dola pa o ja o. Mrs. Bello lati Labo. E ma wa ba soro ke ka le gbo yin o. Dola pa o ja ni.
2: Lati Labo.
6: Oya mo tunbo.
2: Ibere keji di logun wa nle se le ba wa dan re o je mo badan o ye ke le mo. Okun ni okay. Ani bere keji di logun wa nle se le ba wa dan re.
6: Sebo na ni si mo dan.
2: Ibere kejo niyan.
0: Se ti petele ni.
6: Ibere keji di logun e jeun.
2: Ibere keji.
6: Mo
2: ti petele. Ibere ti eni en dan lo la won fi dan si. Ibere keji di logun yen so pe ninu ilana oye Olubadan. Won ni akaba kelo ni laguna ati mayewa.
6: La pani ya so mi bere kini.
2: Mo ya mu bere tin mo.
6: E fun mi ni elekeje.
2: Ibere elekeje. Won ni Ekiti feran iyan. Ibara feran amala ti gbegiri. Won ni ke daruko onje meta ninu oba onje Ijebu.
6: Itapare.
2: Ekini.
6: Ikeji itapare. Gari.
2: Gari ya, gari. Gari, gari mo.
6: Ay, gari mo mo ni. Gari Ijebu.
0: No. So, you go want se gari. Kosi bi want ti se gari. Ikokore, won mo pe Ijebu lo ni ikokore.
2: Ebiripo di meji.
0: O di meji ba.
6: Se meta le ni tin da ko.
2: Be ni ma.
6: Ebiripo le ni ebiripo.
2: Eje ki fi
6: eje nro ni kege o da pede
2: edu te ba ni gari mi fe gba lowo fun mi fe gba wole lowo fun gari lasan ni te ba so pe eba
6: gari je fun gari egba
2: eba ti egusi won feran egbon
6: ibe ni egusi ti o le we be kan
2: ehe egusi oloboro ti o si
6: we be kan
2: Oh, yeah,
6: we'll be
2: a lake jilla. You better like a jilla. You better like a jilla, love. Oh, what? Go long, you're back on so we have you on your seno and run your booty. Have you carfok my wa, cafe at jewa, lolly moony debut you go. Oh, what in no go long ye? Kinny a booty, kinny or pa, kiddeny a jay.
6: Ebute ni ibi ki opoju omi ma ni je to ti ma de duro ti ta ni bi bo so bi opoju omi
2: ibudo destination ibi ta nlo kun ka ku ti ma duro
6: ati won tin wa opo oju omi aje ni opa hello
0: wa pelu yin wa pelu yin ma
6: Aje ni ti won fi n wa oko oju omi opa abi se bi opa na ni keta sa
2: be ni sa abi be ni ma
6: opa ni won ti mo ki won bi ma won ma fi ki ti o ma fi je ki oko oju omi lo
2: ki na fa je se kini yato to wa laarin opa ati aje
0: ti aje
6: aje na ni
2: ma
0: aje na ni
6: opa yo pa yen oyin ni awon to wa mo wa ni opo ti omi mo oni won ma ndimu
2: aje nko
6: aje ni eni tan to ku le n wa ko ju omi o ki yo na wa lori na ri ni o mo lo aje
2: eje kin rin
0: eje aran yin lowo
2: eje kin rin yin lowo a ma fin lo re fe ati mu bere keta lati gba imu yin be je kin rin yin lowo sere aje yen oni o ma n fe lenu bayi to je pe to n ti ko ju omi lo ma fi gba omi sapatu sapasi
6: ki awon oni bread mo fin gbe
2: e ti gba opa yen lele to ma awon to ba duro seyin se mo pe ba se ni awon oko ero ta ni oko aladani se n pe eke no na ti ero wa ta aladani wa to ba je pe ti commercial ni tan fi n keru to je pe o kero to po se n pe nikan ma wa leyin to ma mu opa to gun bayi oni o mo fi fa omi sapatun sapati o yato si ti aje n to mu lo ni waju so ti yin ma
7: oye mi
2: oye mu bere keta yin
0: eko la nko
2: ikeji di logun
0: o ti lo
2: o ti o wa nle bo e so pe e mo o ye mo bere
0: en kan ti mu won down
2: ibere ogun
0: ogun
2: won ni gege bi akosile itan yoruba oba wo ni won kokko kini kabiyesi
7: oba ti won kokko kini kabiyesi
2: mm.
0: Ni le Yoruba ben ma abi ni nile Yoruba won e se kabiyesi nile Hausa ede Hausa won e pe todo won
7: odudu wa ni
2: odudu wa ke
0: mo me ma betobo
2: e je ka mu number yin sile won ti e gbianju
7: e se
0: ma eh je 5000 o eh o ka di
7: ese
0: ave mariri e lati da pada ni
7: ni baje fun yin e mo te
0: ni baje feyin na oruko yin
7: ni gbele lati labo
0: lati labo
2: aba fun ni o kadi yin pada
0: labo ese o
7: be
0: ni
7: labo ni
0: iya se ti ta cash e
7: bo ti man ta ke
0: je ah se wa relent ni
7: ah ewo a ta ya le kokan
0: ojo te ba lo shop te ba ta
7: acha
0: se ti tori re ko se nle ni
7: o to ni na
0: eyan fi o kan kun eji ni e mojo owo lo mojo ku eh le fi wa relent
7: a to ma giyan
0: se n baba yin so ba ise le gbo ti baba yin so ba ise le gbo
7: wa gbo olo eni ya meni talon pa
0: se se ni 500 ni abi 1000 se ni 1000 ni la county e lo taka si e bayi code e ni star 347 star 1004 star 2 hash code e star 347 star 1004 star 2 hash eyan send e agbe n ba si ipele mi o du ku seju meji mo fe yi 25000 naira koko to ba ti gbe nbo si ipele mi abi npe melo le veta 500 naira le yo kan iye te ba wa mu e wa ship by 500 pe yin ba mu mewa 5000 naira no o le se mu mewa leri iru program yo je ni sa mo mu kan ko mo e ba mu mewa to tun double re fun kia be yin ba ti mu meta ti wo double double laarin be bayi eh odowo water be star 347 star 1004 star 2 at e ba ti send e agbe yin ba si pe melo le veta ba ti gbe yin ba si pe melo le veta e mu ye te veta e send e abi n pe bo le ti fe sanwo se bank transfer le fe lo abi ussd e ba tun ti wa se eyan tun mu nte ba fe lo e tun send e awa gbe yin bo si bi account account to ba fun yin yen eyin le ni laarin 40 minutes le mo pada bere pe se lagelu le nlo ni abi splash abi e mu kan tu niyan tu ni lagelu den fun iseju bi marun si kin to yi mo fe da duo da won kan en ti o je sese fe ta ni mama e yodo yin wo infinity o ti se siyin oda to idan odarun edori odo mi ki dabalu e thanks so much infinity di se owo siyin o se ti ri ko te yo se cash gan si won card la se o e won pe ti edijo mejo ni e ba fun lo opportunity elomi ni e ba de fi sowo bi oju 1000 2000 lo ma fi jeun
7: sir
0: hello
7: yes sir iya fi alimo na ni mo pe latoyo
0: se beyin le pe tan laipe
7: beyin network lo pot mi
0: aduwa yonda yin adu yonda yin mo da number ni kankan mo mo na ti lo mama ta lati lo lekan yen ni won tun pe pada
8: 0912370 8675 ẹlòmí ẹ̀ máa rò pé bò lẹ́nìkan ṣe ń pè lẹ́ẹ̀mẹwàá àwọn olè dá nọ́mbà ẹnìkan kan mọ́ ó ẹ bá ti pè fóònù ní mọ́
9: sí
8: ẹ̀ló
9: ẹ̀gbọ́n ọ̀lẹ́ o
8: ẹ̀mọ̀ kúrò ọ̀lẹ́ bàbá mi
9: ẹ̀gbọ́n tó
8: yẹ́sà
9: bàbá yẹ̀ pọ̀ yẹ fún láti ilé ìṣẹ́
8: yìí. ó yá ṣẹ́yìn orò ọmọ ẹbẹ dímọ́kọ́ ṣẹ́bẹ́ kí wá ni.
9: abẹ́ mú bèrè ni.
8: ó yẹ máa mú ẹ sọ̀rọ̀.
2: ó yẹ
9: mú bèrè ẹlẹ́ẹ̀kẹwàá.
2: ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá.
8: ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá.
2: ìbéèrè tẹ mú yìí ó ní òfin nínú o tí mo bá ti ka ìbéèrè yín tán lẹ máa fún mi ní ìdáhùn.
9: mo ń gbọ́ yín.
2: tí mo bá ti ka ìbéèrè yín tán ni kẹ́ ẹ fún mi ní ìdáhùn lójú ẹ bá ti pẹ́ lórí ẹ ẹ ti ó ti lọ nìyẹn o. wọ́n ní nínú alfábẹ́ẹ̀tì èdè yorùbá ipò kélo ni pí wà.
8: pí.
9: pí.
2: ẹ ti tún pè báyìí o.
9: ó wà nọmba 20 lọ wá.
2: nọmba 20 ẹ má bá wa bọ̀.
8: irisi ti wi wi. ẹ jẹ́ ń ṣe báyìí lórí facebook lagelu 96.7 fm. kí ni mo lè ṣe láti múná àwọn tó wà lórí.

0: ẹ̀dá ọlọ́gbọ́n nù owó gan lọ́ba ọgbọ́n ọgbọ́n
1: akabalaso jẹ́ kí n máa bò dágbà
0: ó yá wá jẹ́ kí n já ẹ sí ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan láti ní yíya cashport sí valentine cashport easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport ilé tó gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì pẹ̀lú òótọ́ ọnú tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June owó tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan má ṣe fà sẹ́yìn má jọra rẹ lẹ́nu gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà bó ṣe ń ta tó tún ta sí bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí Wednesday 24th of June yóò ju ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347 *1004 *1# lórí ìlàjẹ̀lú fm *347 *1004 *2# bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng mid-year cashport ní June àkókò ìyípadà rere rẹ ti dé o ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀
2: Lágẹ̀lú apata mọ̀jà pàtó jàmákùtà Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀ agun bado opo makamuso Lágẹ̀lú FM kakaki ileṣẹ agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà ìmùlẹ̀ ògúngún nìsọ wọnyanwọnyan sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀ owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwòpọ̀ láìró burúkáwò mad out there Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagi oko wọn ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòòrùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wà láyé àlùbáríkà polówó ọjà ń bẹ̀ kẹrin ọpẹ kẹ.
3: Lágẹ̀lú FM 96.7
4: akìyìn láti ẹ̀ka ìpolówó ọjà akìyìn ẹ̀ka àbọ̀ padà ètò ń tẹ̀síwájú ò dídẹ̀rẹ́ ìyàtọ̀ pínpín ẹ̀yìn tó wà lórí ìkànnì facebook mórí yìí ń bẹ̀ẹ́ tí ń sáré ka kọ́mẹ́ǹtì yín ná ọládé púpọ̀ ládẹ̀jọ́ sólà láti toronto ó mà tó jọ mẹ́ta ẹ̀yìn adésínà ókè jẹ́ ń ka kọ́mẹ́ǹtì sólà dìná wọ́n ní nigeria need reorientation there are a lot of issues on ground that need serious attention. Oluwa Toyin Ogunsakin one thing they should stop all those agents if anyone need house they should write the landlord number out at least this is how they do it in the olden days Anna Adegboyega Agboola awon ki wa won ya kuse Abayomi Oyedamola won la won se kan di oro ti abileko Oluwa Toyin ti won so Maruf Abiola ẹyìn wọn kíwà ń tiwọn ni olúfúnkẹ olúṣẹgun adéfẹnwá àwọn náà ń kíwà adékúnlé ọlábísí afúyẹ alhaji ajénifújà abbas akíẹyìn náà lórí ìkànnì facebook láǹfààní àti drop comment yín a sì ká bákan náà gbogbo èèyàn kan ní láǹfààní àti pè wọlé torí èrò pọ̀ lójú òpó ọ̀hún nígbà tá à ń jẹyìn lẹ́nu tá àti ìjà kúná tán dáadáa àkókò tá a wà yìí ló pé ọdún mẹ́rin gbáko tí ṣẹ̀lẹ̀ alágbára wáyé nílùú ọ̀wọ̀ táwọn bandits lọ rèé ya bolé ìjọsìn níbi tí wọ́n ti ń jọ́sìn lọ́wọ́ tán sì ṣínà bọ́bọ̀lẹ̀ ṣe bẹ́ẹ̀ gbàgbé ẹ̀yin tẹ̀ ń fọkàn bá wa bọ̀ lórí ètò yìí ara àwọn tó rí kó yọ nígbà náà bó tiẹ̀ jẹ́ pé kò lẹ́sẹ̀ méjèèjì mọ́ ojú kan nínú ojú méjèèjì tó gbé wáyé ìkan ti lọ èṣe tá à ń ṣera wa báyìí náà wọ́n wá bọ́ ta tẹkún wọ́n sì sọ̀rọ̀ pé látọdún mẹ́rin wọ́n ẹ̀ṣẹ̀ dájọ́ wọn ni o wọ́n dájọ́ àwọn afurasí tí ọwọ́ tẹ̀ ọlọ́run nìkan náà lọ́wọ́ àtúnkílé ẹ̀ka tẹ̀dá ẹ̀ka àdájọ́ náà a kí àwọn náà lù wọ́n lọ́gọ ẹnu ẹja gbálàyé àwọn èèyàn torí mú tí orí kó yọ lodun merin seyin awon to ku e o ko ni kere mi o opolopo emi lo basele awon lo koda awon to pada wa soro gan e te je agbo e ku kale eyan ara le
5: isele yi ti se meje ti ba lo oju mi o si na o ba lo te be se nwo mi bayi ah artificial eye ni mo fi sibe o ma nyo ti mo ma nfi se pada
6: e pa bro mi ji e pa mo mi oko ki lo de ki ni mo se fun mo
5: lati gba yen na mo ti wa o mo se wa odun kerin ni
6: but lati gba yen sin condition ti mo wa o ti gba ti ma lo mi ti o ba ji won ni ro ni ro ni de mo ojo ti ro mi fe tan ninu ara lati 4 years now
4: ebeyin na gbo bi omi se nkan lojo won to ele egbo ni e fe foju ri abi oya e ma bori kan ni facebook o njo mo tin rin emi o mo pe bi mo se science to boya nsi focus si apa abe one eyin mo ti en ma nyo eyin bayi pe nti yen ba ka baba accident ti o yo artificial eyin in tun mo pe oju le ara mi si ko giri ngba tarabirun yo oju e bo le bayi tosi artificial oju o yo bole ku ninu eyin oju bayi kabi ese re lodumare o ya ba n gbe foran si opodun merin gbako ba n gbe foran si papa ko si ja lanfani ati lo audio ese mejeje ti lo ha
5: te be se wo mi bayi
4: oju lo yo bole yi o
5: mo fi sibe o ma nyo ti mo ma nfi se pada
6: Ah,
4: oju te nwo to gurege ke soju gidi afukan ni BBC ni credit fun audio eleyi ati foran
5: lati gba yen na mo ti wa o mo se wa odun kerin ni
4: oju keji won ori nkankan o
6: condition ti mo wa ko si gba ti ma lo mi ti o n baji won ni ro ni ro ni de mo ojo ti ro mi fe tan ninu ara lati 4 years now Your brother mi kan pa mo marun lo wa ni o marun to wa le ni yawo e kan so boya onise kan lowo to nse mo ti so le kan wi pe pesa kan bere ni mo ko be ni pe ninu egbe ni to ti jina o le to mu lori egbo to ti jina o le egbu de lati 4 years e o ti be condition to wa ti e mo e si wa n soro ni ba pe pa yan kan o pa yan pe papa para yin ni yo ko se ni
5: so gba tan dajo pe won ni kan yegi fun won o da be nitori pe number 1 awon to ti ku emi won gan a le sinmi
4: ewo
5: ori eje gbogbo won don pariwo fun idajo latojo yi ati pelowo olohun pe at last bo ti e pe idajo ododo ko pada wa saye ma be awon ijoba wa pe eto abo orile ede nigeria kan ba wa mu lokun kudu
7: o nipa ni okan awon ti oro kan papa julo awon ebi won ijo ti isele si awujo christiani lapapo ni owo ni ipinle ondo ni nigeria ati ni agbaye o mu itura die wa bo tile je pe awon emi to ti sonu a le da pada mi mama mi o na ni pe ki ijoba ki won ma se play politics pelu emi awon araalu tori pe aba wo bo nkan se nlo ni nigeria a mo pe awon kan gbe soke awon kan gbe sile ko si afenuko laarin awon oloselu o de se le laanu pe opolopo nta nri yi tori pa fe dogun afe dogbon awon to je oloselu won yi
4: en to je paito kan ni soro yi o
7: ati awon eniyan ni lati ni wipe awon aladari awon to lawon fe dupo aladari ka wo won daada iru eyan wo ni won je nibe ko ogun ti won ko ti wa yi ko ni dawo duro
8: awon ti ile ejo dajo fun leni o le ma ja awon nikan lo wa nidi nkan to sele yen awon bi merin yen o le da nikan se bo se ri won lati lawon kan baba ngbejo atawon to tun mo si na ileise dss won si gbegbe ise na boya won si ra awon mi to lowo si
4: Kabi esire olodumare.
5: ninu isele yin ese mejeji ba lo oju mi osi na o ba lo te be se nwo mi bayi artificial eye ni mo fi sibe o ma nyo ti mo ma nfi se pada
6: e pa bro mi ji e pa mo mi oko ki lo de ki ni mo se fun mo
5: lati gba yen na mo ti wa o mo se wa odun kerin ni
6: but lati gba yen sin condition ti mo wa ko se ba ti ma lo mi ti o n baje won ni ro ni ro ni ro ni de mo ojo ti ro mi fe tan ninu ara lati 4 years now
4: ko si gba to mi oni bo loju eyan bi eyan ba n gboro nkan baye nto komo temi ma n ri ni se ani bi eyan en to ba boye yen ka ni o abo accident mo ti ri teyan yo eyin bayi lenu to fe le awon artificial eyin ebe era bi n to yo oju bo le artificial oju trauma ye njo ni o to njo lo ma to ko lara re lori kan ni Facebook awon eyan da si lotun lo si ajo kesi joba na ni o ajo kesi joba na ni mo ki o dada Abiola yale yale lati Hamburg ni Germany gbogbo gba ni ma gbo wa gbogbo Germany nko o Olorun ni je ki ogun de odo ti yin odo ti wa na ti si n se rabaraba Eledumare o ka kuro nle yo ka kuro nle o lati bi odun merin won sese dajo awon afurasi ti won ni wa je merin egbo nkan to loye so oloye ni a ko le jawon merin na ni nse si ohun won o tun ni baba ngbejo bo ba jawon merin na ni kini won o tun ti yo ti cancel nle die sugbon awon agba agba o so pe ma riwo le ri ere gungun egungun si igbenu igba le fo won ni ngba te ba wa megungun to je pe mariwo le mu a je pe kini ohun etan le ni o ara orun o si ma fo won lati nu igbale to wa ka bi se le Olodumare ha mo la ba ya raja ni duniya ta gbe wa ye mo la ba ya raja mo la se mbara wa lo jẹ lanfani ati comrade egbalade bayo odo yin lokan bayi hello
9: sir
4: e ma kuro le o koyin ati bi te ti npe oyo alaafin
9: hello
4: o koyin
9: mami laide latoyo
4: oya papa iseju kan
9: ti ari nti njo emi loju nbe ni pe awon oloselu wa second term ni won didadun ko si nkan kan ti se won ko di second term lo eyi ya mistress yoga suku ebe egbon to so oto ni to wi oto ni ti won wi oto ni tawon joba wa nso fun wa olorun ba laanu yo sanu wa nigeria o
4: amen
9: awon meni ti won pa gan olorun ba ko saforijin fun wa ko le je pa won ti an sise gangan awon baba n sale won o ti beli won jade o je pa won ti won mo won ti won mese ni won pa
4: Amen, amen. Eshom to epete dasi. Comrade, yemi falade, oro dele. Oya.
10: Eku atoto no lataro atokun. Gege bawo eyan ti ti npe kedu lataro. Lakoko ani ye gbadua na. A ma gbadua. Ne afikun, gege bawo eyan se so na, a tun kesi ijoba wa na. Iru idajo ati odun merin ti won ti da ewu arabinrin yi bo se rewa to ewu ropo to wa bayi
4: oju kan ti lo ese mejeje ti lo
10: lai gbe lai ji ewu ropo
4: to lai kowo ijoba je
10: kowo ijoba je ha e wa wo na ara ti tun fa gege ba won se so awon oloselu wa na ni won ko wa siru iru wa
4: iru lasigbo ta ti bara wa yi
10: nigba ti an ba mu eni to se kan ti an ti mole o ngbo ba da koko ti eto oselu mi ba nbo awon elomi to ba gbajoba won wo na ti yo ton sile ko le ba sise fun won ese to ti se won ti gbagbe re nu nitori po darapo mo won ohun ti ijoba le mo se ni pe ki won ma a le so pe dajo oju ese amo ki won ma gbe igbejo padawiri jade ni ko je special court
4: lori awon special cases
10: lori awon special cases ko ma je pe ejo ti won ma fa ti won ma fa bi bi igba te yan fa obe la ko je special court ko je special judges lo ma wa nidi re to je pe tan ba ti pari iwadi an won mo se iwadi o kete tan ba ti pari iwadi ki won se dajo to ba ye foni ton bi be ko bi rufe ni be ba tun ele bo ni gbekun to tun bo si gboro oka re o bi mole yo gboro ni o bi o ti eje omo to binu ara re o nu otun lawon omo leyin ti o ti ma fase le an lowo e wa so fun mi bo ni ru wa be bo ni o si ni tesi waju
4: e ja tun fa won ara ilu anfani hello alafia fẹni ti n pe
11: omo ọba gbẹgbẹjúmọ lati ilẹ ẹrẹ ibadan
4: oya
11: ẹkú iṣẹ ọpọlọ ẹ màmá ṣe ẹni iṣẹ lọsọ ẹni ṣètò ṣe o
4: àmì àtẹyìn náà
11: àtikọ́ la ń gbà wá lóòótọ́ la ń kọ ọlọ́run bọ́mọ pé ń bò bá yá ọlọ́run gbé àánú dìde fún orílẹ̀-èdè nàìjíríà àwọn tó láàánú wa lójú ọlọ́run fi hàn dìde fún wa àwọn tó wà bẹ́ẹ̀ náà wọ́n ń gbìyànjú àná gbìyànjú bẹ́ẹ̀ omi pọ̀ jọ kalọ ṣùgbọ́n ká túbọ̀ máa gbìyànjú ṣùgbọ́n ká àwọn lè wọ́n ní káàdì kú iṣẹ́ ní mo rí oníṣẹ́ yá àti pàápàá ìlú tá a wà yìí òfin ti ń bẹ́ẹ̀ ń bẹ̀ ó mọ̀ gba sùúrù tẹ́ pé àwọn àti ilẹ̀ bá wá ká ni mọ́lé wọn sì pa ni mọ́lé wọn sì lọ bá wá ká ni mọ́lé tá a bá wá pa wọ́n a dọ̀ràn sí ni lọ́rùn tẹ́lẹ̀ pé òfin wa ó yẹ kán mójútó kán ṣe àyípadà òfin tó gbé olówó dè kó gbé mẹ̀kúnnú dè kó sì gbé àwọn olówó náà dè ẹ rí i pé nàìjíríà padà dọ̀tun nàìjíríà ò ní bàjẹ́ o àlàáfíà fún rédíò.
4: ẹ ṣeun tẹ ẹ pé tẹ ẹ dá sí. hello.
12: mo ti máa jọ èmi lójú ni wípé ẹn tá a rí báyìí tá a fojú rí ẹ wá sùn sọ wípé ẹ ń ṣe ìwádìí irú ìwádìí wo kí ni wọ́n tún ń ṣe ẹn tá a rí báyìí gbogbo orú àwọn tí wọ́n lọ ká mọ́lé pẹ̀lú àbúrò pẹ̀ńkẹ́lẹ́ tó bá jẹ́ wípé àwọn tí wọ́n ní ọ̀rọ̀ gangan ni wọ́n lọ lù wọ́n pa ni iṣẹ́ wọ́n sọ ni wípé kọ̀ ọ́ yẹ kí wọ́n mú wọn láàyè ni ọlọ́pàá tí ò mú wọn láàyè tí wọ́n fi fìmọ́ rẹ́ wọ́n bọ́ ẹ bó lè bá wa káyàn mọ́lé ọ̀ràn ẹ̀yìn ọ̀gbọ́dọ̀ pa olè àmọ́ lè lè pa ara lé ẹrọ́fin nàìjíríà kálíkà lòfin mú òfin èémó lówó ọlọ́run ṣàánú wa.
4: ọ̀rẹ́ aṣọ mi tẹ́ ẹ pé tẹ́ ẹ dá sí. hello.
11: ilé màá pé sọlá balẹ̀ àṣìṣe láti orílẹ̀-èdè amẹ́ríkà rẹ̀.
4: ọ̀yà.
11: ẹni tó kù bẹ́ẹ̀ ni pé káwọn gómìnà yẹn kí wọ́n yẹ ti fáìn kí wọ́n lọ pa àwọn bíbù yẹn. torí pé àwọn tí wọ́n rán wọn ń sẹ́ ọ̀nà bí wọ́n ṣe gbà wọ́n lẹ̀ ni wọ́n mọ̀ ọ́n sán. àìtètè lọ pa wọ́n yẹn yóò tún máa fọ́ lókùn sí ni o. ẹ kú ètò.
4: gbogbo ẹ̀ lágbára. ibi àti ń sọ yìí ń lọ́wọ́ gbogbo ẹ̀ tiẹ̀ wá rí kádìí bí ẹ̀rù kínní kan ẹja bọ́ sẹ́ka ètò ẹ̀kọ́ náà ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pínú lásìkò pé ètò ààbò ń ṣòjòjò yìí àwọn ọmọ tí ń kọ wáyẹ̀ kí ń kọ wáyẹ̀ kí dago mẹ́wàá lálẹ́ ọlọ́run ṣàánú ilẹ̀ yìí jágbálàyé àwọn ọmọ ọ̀hún àtàwọn olùkọ́ wọn ẹ̀ kú kalẹ̀.
13: Tilẹ̀kùn school báyìí o because so a ní láti move àwọn ọmọ wa síta because ó ti ń ṣú báyìí ó ní pẹ̀lú la wà nínú gbólọ́nù ibà so we need to move the students down to another center to write the exam because as at now this is 6:30 exam question go till the custody answer this time. So I don't even know the time they are going to start the afternoon paper. This is 6:30 in the evening. And this place is dark. For the security of these students, we have to move them down to so that they can do their exam in that place. And moreover, there is no light here.
14: The students are outside under the solar lamp writing their Agric Practical WAEC question. So the question was brought very, very late, but thank God we have a backup plan. So they are here enjoying themselves. All right. They want to say shout out. All right. All the best.
13: Hello. A fi moto ka won mo wa ni o ati principal ati gbogbo awon mo wa. A lo fi moto ka won mo wa se mo. Awon mi na tun bo batch by batch. Gbogbo awon mo re a lo fi moto ru won wa re ni le ti show principal re o. Supervisor re o. Toju wa re o lata ro. Ah.
15: Ẹ duro
13: ko lo ka won second ba won batch so won to ti pokada nkan won tun tin ton pada won fe lo ka won batch mi wa ki le ti shu wa so ti gbo yen awon mo na dere oyo ye so kale so kale
15: ibodi
13: sala pe won wa school yen da
15: wa lo bo le lawon yen fun
13: won ti lo wa gba won mi wa o ah jesus oye lo pa won to ku wa mo nana wa
15: oye lo ba wa pe won ko ma mo mi
13: oya
15: an tele duro si gbangba feed ko mo ko
4: se gba laye ti a so keyin pe won le duro si gbangba field kan ma ko se bi won wa ni mo didi yo awon oruko le oko un kuro nbi atagbegbe mo yo ko asin lo foran won a ni lo tori video na nbe lowo wa sugba ni lo tori security ti nbe lo de sugbon fe kin ara ilu mo wi pe ngba tomo ba nko esamu laago mesan lale ha Comrade Falade e ti figba kan je oga agba ile eko grammar ti lopolopo iri topo lenu se ti sa bo lo ro se ri bayi bo la jasi bo la se debi leka eto eko bo la jasi yi
10: bi emi na ba so pe bi bayi la jasi ro mo pa
4: agba oje leyin nu ise oluko
10: tori ko ye mi na
4: wa ek la go mesan lale
10: bo ba je danwo neko ti nigeria ni a ni joba nigeria ni idanwo wa ye ke se joba nigeria
4: west africa
10: ni on to joni loju ni atokun eje ran leti ni odun to leru na ma tsele
4: na be ni a so lori program yi na
10: on lo tun wa sele lodun yi ati edupe lowo Olorun looto a ma gbegbe bi ti awon esele yi ti waye ko ma lo je pe boya gbegbe bi ti awon gidigan ku to tin sose ni
4: ikan ti e wa to sumo na bi ton ti sose kan laipe yi
10: ki la ba tun ma wi o atokun mo ro bi kan to e pe ngba to di ago meje lo gbokada lo lohun won ma hun lo
4: lale
10: o gi ogan boya mo to kiri lo ni mo lero lo ba leyin gege bi olukori pe omo ohun mo lo se dawo ko mo ti de
4: abo ti gba bo mi lo ni
10: bo
4: ba ti ejo mo bi
10: mo ni bo mi
4: yo da bo ti yale boyfriend ko ni mo pe
10: mo ni bo mi lo gba lonu a fi gba todo wo alale ti wa npe mi kemi no to mo re lori foran bi pe won to se danwo wa ye ki wa go mesa go mokala
4: se standard e sam gan so peregede bayi
10: ko si standardization kankan ninu eleyun mo idanwo ti mo tan abela ti tan phone se iyun ti ko ni standard
4: ya ba won awon to je ti sa na won sa won e sa konte ko ejira yin wo papa ka to ka ma lo le
10: ko du be lo se oju le no ti ni ma ka oluko to ti wa mela ta ro oju le o ti ma ka ona boyo foko abaya ba mo we bo fi won le le to no si gbodo ma moju to ise re bi igba ti an fi emi omo wa kolo mo je ki emi omo wo bo so wewu kolo mo je ke mi awa oluko bo so wewu mo bi gba ti an fi emi oluko ati eyin
4: akeko
10: sinu ewu ni to sele
4: e gba ajo wa ekini e gba won lamoran gege bi retired principal
10: to bi awon ajo wa ekini ba ngbo wa
4: won ngbo wa
10: eyin ko si n to buru ninu kaka su paper tabi ka postpone paper o ni bi ta ba ri pe paper o le de ibi to ye lakoko e ja kasu re ka dajo mi ki won se paper njo mi o yato si pe won wa se paper loru papa julo niru ipo ti a wa ni Nigeria lode oni to pe asun ka fi ori ka fori leju ka mo so biru re ba waye njo mi ajo wa yeki eya sun waju ni o
4: na ko ti nbo na
10: awon na gbodo
4: ko aroko re o
10: na ko na gbodo keko ninu to sele yi bi be ko o ko awon to je giwa won olorun ni joko wo baje o bi an ba lo gbe omo lo lasiko gba na en to je giwa idare eko o ko re oni kuro nu we tan o
4: ko
10: ni kuro nu we tan olodun ba wa lo ko je o
4: ha en tan gbo wa nle be ba wojo agbo re pojo won ti lo lori kanin Facebook o Adeni Amos Adetutu Olayemi Olasko ati be ati be ati be be lo akara ali akara oko asi kiro ona akeyin ti en gbo wa nle yi ma ya bi odun lati ma ya to jo meta o elegant lati lan lati ayo mi do moto alajo layin ka ya Yusuf ati bi ati be be lo sola la Toronto Mr. Wale Shote lati US ambale asisi efeson kankan papa
10: edakun mo fe gbadura fa won oluko atawon mo wa to wa ninu igbekun ni o pe ko lo ndakun ko lo ba wa fun won ko ba wa run lagbara bi kibi tan wa o ko lo si tun sile pelu ayo atalafia
4: e pade wa ni kan ni keji lojobo Thursday a tu pere pere nipa oro ajinegbe tori re mu ki o daada nbe na lati Germany lohun Abiola yari yari lati Germany e seun gbogbo gba Hama abio beni beshua telese asi bena wu. Number to jazo sodo miri 070-3626-8688. 070-3626-8688. Hama abio beni beshua telese asi bena wu. Anlo luni hatu pada wanja mejo. Mbada ma debayi, ilani debanli. Shewari bikola, nanjo giliosa. Inaguri lefe jitoto.
3: Lagilu FM 96.7. La Gelu FM, Jagaba Gogo Radio, Ma

Ni bi ti o

sọ̀rọ̀ ṣe wájú ẹ̀. Ọmọ mi jáde lásàlẹ̀. Ó fẹ́ sọ̀rọ̀ tiẹ̀ náà ìdíyanu máa bọ̀. Òun ló fọwọ́ agbára lànà níbi tí ó sá náà. Orí rẹ̀ ló ti fẹ́ ṣe ìyanu níwọ̀n ìsí ọ̀sẹ̀ yìí o. Látàgùn mẹ́sàn-án sí mọ́kànlá. 9 AM to 11 AM. Ìwọ náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà tí èdè kájọ gbóhùn àdúrà sókè yíyanu fara. Lábẹ́ ìfàmì òròyìn ọ̀gbọ̀n ṣọ́rọ̀ àtàwọn olóyè.

0: ètò agbára ọ̀rọ̀ yìí ń wáyé láti inú ìjọ CSC Power and Authority níbi tó lùwá tí ń lo wòlíì Olúdàdé Adédèjì àyànfẹ́ tá a fi ṣe àkókò yìí rán láti fi agbára ọ̀rọ̀ sọ gbogbo lórí búkúdo lórí ire níbi tí àgágbé ń dọlọ́mọ tí arúgbó ọjọ́ sì ń sọ gbogbo ọ̀pọ̀ ẹni ẹ̀yìn dẹni iwájú àkókò òsì rèé o Wednesday aago mẹ́sàn-án sí aago méjìlá wákàtí ọ̀nà àbáyọ Solution Hour a lè rí wòlíì láago méje sí mẹ́sàn-án kí sì tó bẹ̀rẹ̀ tàbí aago méjìlá sí méjì lẹ́yìn ìsìn Thursday ìsọjí ìrọ̀lẹ́ aago mẹ́fà sí mẹ́jọ Sunday aago mẹ́wàá sí aago méjìlá àbọ̀ àkànṣe ètò àtoríṣe ọjọ́ mẹ́ta tó parí oṣù kọ̀ọ̀kan òru agbára Friday tó kẹ́yìn oṣù kọ̀ọ̀kan ó yá wa gbéra ńlẹ̀ kó wa gbàre lẹ́sẹ̀ Jésù pẹ̀lú agbára ọ̀rọ̀ nínú ìjọ Christ Apostolic Church Power and Authority number 2 Soyombo Street off Kola Road Àpáta Ìbàdàn pé wòlíì sórí aago 0059152504 àti 0032592001 àkókò tó ó yá dìde wa gba ìṣẹ́lógo nínú agbára ọ̀rọ̀ tí gbogbo wa yóò ṣe é ṣe o.
1: Ògo ni fún Olúwa ní òkè ọrún. Mo tún wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Olódùmarè. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ǹjẹ́ ọba àwọn ọba àti Olúwa àwọn Olúwa aláṣẹ lọ́run àti láyé ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ọlọ́run nínú ọ̀rọ̀ rẹ lónìí bá wa pàdé. Tọ́ ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ sí àyà wa. Dá ìrètí wa padà. Jésù Olúwa wa. Àmì. Àwa kan omi. Mo fẹ́ kó o lọ pèdè náà sí etí ènìyàn méjì tàbí mẹ́ta. Lọ sọ fún pé èmi kan omi. Nítorí pé bí o bá ti sọ ni. O ń sọ tẹ́lẹ̀ sí ayé ara rẹ. Máa rántí pé bí o bá ti wí ní ẹnu rẹ ni Olúwa yóò ṣe nípa rẹ. Gbọ́ràn sí àṣẹ náà. Èyí ni èdè tí àwọn ọmọ Isaaki pè lọ́jọ́ kan. Wọ́n kọjú sí Olúwa wọn. Wọ́n wí fún pé àwa kan omi. Kí ni ìtumọ̀ rẹ̀? Àwọn tó kan omi ló jèrè iṣẹ́. Kìí ṣe gbogbo ènìyàn tó ṣiṣẹ́ ló jèrè iṣẹ́. Ẹlòmíràn ṣe làálàá lásán. Wọ́n fi gbogbo àkókò wọn sìn. Bẹ́ẹ̀ ni a kò sìn wọ́n padà. Wọ́n fi gbogbo ọjọ́ ayé wọn tọ́jú ọmọ. Àwọn ọmọ ẹlòmíràn yè wọ́n di ńlá. Ṣùgbọ́n wọ́n tún ń jìyà ní ọjọ́ alẹ́. Gbogbo làálàá tí ẹlòmíràn ṣe lórí ọmọ. Aṣálẹ̀ ni gbogbo rẹ̀ já sí. Kò ní èrè lórí rẹ̀ ní ọjọ́ alẹ́. Ṣùgbọ́n ẹni Olúwa Jehova kígbe nínú mi. Láti bí ọjọ́ mẹ́ta báyìí. Ọ̀rọ̀ náà ni mo gbé padà wá sí ọ̀dọ̀ rẹ pé àwa kan omi. Bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, mo rí onídìrí kan. Màá ń di orí fún obìnrin kan. Irun náà wọ́n kó gbogbo rẹ̀ pọ̀ sí ojú kan. Ó wá gùn sẹ́yìn púpọ̀. Mo bẹ̀rẹ̀ pé kí ni ìtumọ̀ rẹ? Ẹ̀mí Olúwa Jehova sọ fún mi pé a tún ìpín rẹ ṣe lónìí. A tún ìṣẹ̀dá rẹ ṣe. A gbà ọ lọ́wọ́ ẹrù ayé. A gbé ẹrù àwọn àgbà kúrò lórí rẹ. A gbá àyànmọ́ rẹ lọ́wọ́ atúnidá. Olúwa Jehova fúnra rẹ̀. Ó ti tún àyànmọ́ rẹ ṣe. Níbo ni gbólóhùn yìí ti jáde wá? Nínú ìwé Genesis. Orí ìkẹrìndínlọ́gbọ̀n ni ọ̀rọ̀ náà ti jáde. Nígbà tí Abraham kú. Gbogbo ọlá rẹ̀ tó fi sílẹ̀. Èyí ni àwọn kànga omi tó ní. Èyí tí ó jẹ́ orísun ọ̀rọ̀ fún Isaaki ọmọ rẹ̀. Máa kíyèsí ní ayé ìgbàanì nítorí ilẹ̀ tí wọ́n ń gbé. Ilẹ̀ aṣálẹ̀. Ilẹ̀ òkúta. Níbi tí kò sí omi. Òun ni a ṣe ń pè ní desert. Ẹni tó bá ti kan omi nínú wọn. Ó ti ní nǹkan ọrọ̀. Ó ti ní nǹkan ọlá. Nítorí iṣẹ́ wọn nígbà náà. Iṣẹ́ àgbẹ̀. Iṣẹ́ darandaran. Òtítọ́ ni wípé irúgbìn yóò lo omi. Àwọn ẹranko yóò mu omi. Ẹnikẹ́ni tó bá ti lè kan kànga omi. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn yóò máa pọn omi lọ́dọ̀ rẹ̀. Ó máa ń jẹ́ owó ọ̀rọ̀ fún àwọn tó bá ní. Ẹni tí kò bá ní, wọn yóò máa tọrọ tàbí láti máa fi owó ra omi kí wọ́n tó mu omi. ṣùgbọ́n ọlọ́run rán Abrahamu lọ́wọ́ ní ìgbà rẹ̀ ó gbé kànga ó kan omi ṣùgbọ́n lẹ́yìn ikú Abrahamu kinní kan ṣẹlẹ̀ jẹ́ kí ẹnìkan máa gbọ́ mi báyìí ọ̀pọ̀lọpọ̀ ni àbá pè ní Bọ́lá ńlé ọ̀pọ̀lọpọ̀ ni à ń pè ní Bọ́lá ńlé ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ sí Bọ́lá ńlé ọ̀tá ti gba ọlá tó wà lọ́wọ́ rẹ̀ ọ̀tá ti gba ọlá tó wà nílé Bọ́lá ńlé dàgbà tán ó ń wá ọlá jẹun ó ń wá ọlá kiri nítorí ayé ti gba ọlá lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n a fún mi ní ìròyìn ayọ̀ fún ọ nítorí wípé a fẹ́ dá ọlá rẹ padà nítorí wípé ẹni tó fún ọlá tòkè wá olúwa ni orúkọ rẹ̀ a máa dá ìkó lọ padà kò sí ohun tí ọlọ́run kò lè ṣe mo tún wí lẹ́ẹ̀kan sí pé kò sí ohun tí ọlọ́run kò lè ṣe bá mi lọ sínú ìwé Genesis ní orí ìkẹrìndínlọ́gbọ̀n rẹ̀ jẹ́ kájọ wò ó ní ẹsẹ̀ ìkárùndínlógún kí ni ọ̀rọ̀ ọlọ́run ti wí nítorí gbogbo kànga tí àwọn ọmọ ọ̀dọ́ bàbá rẹ̀ ti wà ní ọjọ́ Abrahamu bàbá rẹ̀ àwọn ará Filistia ti dí wọn wọ́n sì fi erùpẹ̀ dí wọn nítorí inú ni bí ni nítorí ìṣọ̀tá ayé a máa pa ọrọ̀ ẹni rẹ̀ ayé a máa gba ọlá lọ́wọ́ ọlọ́lá gbogbo kànga omi èyí tí Abrahamu wà ní ọjọ́ rẹ̀ kí a tó bí Isaaki ni àwọn Filistini ti wá nítorí inú ni bí ni nítorí ìṣọ̀tá láti dí kànga náà kìí ṣe iṣẹ́ kékeré láti fi erùpẹ̀ dí kànga tó jì tó èyí ni kí o lè rí bí àwọn ènìyàn ti ń ṣe tó láti ba ti ẹnìkan jẹ́ wọ́n kó òkúta jọ wọ́n fi ọwọ́ wọn gbá erùpẹ̀ jọ títí wọ́n fi dí kànga wọn ni kìí ṣe ẹyọ kan kìí ṣe méjì gbọ́ ọ̀rọ̀ olúwa o ẹ mú ọwọ́ yín le ni bíbélì wí nítorí iṣẹ́ yín yóò ní èrè ẹ má ṣe dẹ ọwọ́ yín nítorí iṣẹ́ yín yóò ní èrè ẹni tí ò lè ṣe rere lẹni tó gbà pé òun ò lè ṣe rere tó dáwọ́ ìṣe rere dúró gbọ́ owó olúwa yìí bí o bá ti dáwọ́ ìṣe rere dúró tí òun gbé ìgbésẹ̀ ìṣe rere ọwọ́ agbára kan bẹ́ ọwọ́ olúwa ọlọ́run olódùmarè ni ó ń ṣiṣẹ́ bíi ti àtijọ́ ó ń bẹ ní ọ̀dọ̀ rẹ bí o ti ń gbọ́ mi yìí ó ń bẹ ní inú ọkàn rẹ gbé ìgbésẹ̀ alágbára gbá ara rẹ nínú ìgbèkùn àwọn ìkà gbá ara rẹ nínú ète búburú tí wọ́n pa sílẹ̀ nítorí rẹ wọ́n ti rò wípé àwọn ti dí kànga náà Isaaki kò lè ṣe rere mọ́ ṣùgbọ́n ní orí ìkarùndínlógún gbogbo kànga tí bàbá rẹ̀ ti wà wọ́n ti fi erùpẹ̀ dí kí ló ṣẹlẹ̀ sí ní orí kan náà ẹsẹ̀ ìkejìdínlógún bíbélì wípé Isaaki sì tún wá kànga omi tí wọ́n ti wà ní ọjọ́ Abrahamu bàbá rẹ̀ nítorí tí àwọn Filistini ti dí wọn lẹ́yìn ikú Abrahamu ó sì pe orúkọ wọn gẹ́gẹ́ bí orúkọ tí bàbá rẹ̀ ti sọ wọ́n gbọ́ kinní kan àwọn ènìyàn kan bẹ nínú ayé wọn a máa dá ògo ìdílé padà bẹ́ẹ̀ ni Isaaki jẹ́ ọ̀kan nínú wọn gbogbo ọlá bàbá rẹ̀ èyí tí àwọn ọ̀tá ti dí agbé Isaaki dìde láti dá ògo náà padà máa gbọ́ mi lálẹ́ yìí bí ìbẹ̀rẹ̀ rẹ tilẹ̀ kéré kò sọ pé òpin rẹ yóò kéré ìbẹ̀rẹ̀ gbogbo ènìyàn máa ń kéré ṣùgbọ́n a máa ń sọ òpin rẹ di ńlá bí o bá ti dẹ ọwọ́ rẹ bí o bá ti dáwọ́ dúró tí o ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run tí o sì ń rìn pẹ̀lú àṣẹ rẹ̀ dandan ni kí ìbẹ̀rẹ̀ rẹ tó kéré ni kò di ńlá ọ̀rọ̀ rẹ wípé kí agbo kékeré má ṣe kọ omi nú o nítorí ìfẹ́ bàbá ni lati fun won ni ijoba emi ri enikan o gbe oko dani o nko ile o ntu ile kini itumo re ibere to kere ni o ngbiyanju lati ni ise logo emi awon woli so fun mi pe a o bu si ise owo re egbo owo oluwa emi awon woli so fun mi pe a o so di nla gidigidi o ti rentu ti Isaiah wi a o pe oruko won ni awon alatunko ibi aoru atijo won ni come on now o to ni pe awon ibi aoru ti po ni awon iran kan sugbon ninu iran na a o gbe awon omo alagbara dide o ti oluwa wi ni pe a o gbe omo kan dide ninu omo re a o pe oruko re ni Isaki nitori pe yo tu ibi aoru ojo won ni yo tu oko be ni yo gba awon ile oro ni pada yo gba awon ile ola ni pada yo tu oruko re se eyi ti awon ota ti temo re omo kan be ninu omo re iwo na yo bi omo kan a o pe oruko re ni olumu pada bo sipo ogbo to ti sonu awon alatunko ibi aoru atijo won ni ma gbo o ireti ko ti to nitori pe ako ninu oro re pe emi ni oluwa olorun gbogbo erara o ka wa ti o soro fun mi bi o ba ntele oro yi Isaki wa kan ga won ni pada o si kan omi o pe oruko re ni oruko ti baba re ti pe lati jo gbogbo lo nkan iwo ni eni na ti oluwa so nipa re iwo yo da ogo iran na pada iwo yo da ola iran na pada nitori abi oluwa Jehova ti nbe lara ti re bayi o ti fi ami ororo yan lati se awon ise ijanu won ni lati kede odun itewo gba oluwa lati meka da won ni pada ki o se kan omi ki se lati gba iwo nikan lati gba awon omo re lati gba awon to wa ni ajika re lati gba orile ede re nipa emi re ki se be nikan Isaki tesiwaju bi o ti tesiwaju ki lo sele ba mi lo si ese ikokandinlogun awon omo odo Isaki si wale le afonifoji ni won si kankan ga iso omi nibe awon darandaran Gerari si n ba awon darandaran Isaki ja wipe ti wale omi naa o si so oruko kankan naa ni Eseki nitori ti won ba aja ma gbo o leyin ti Isaki ti gba kanga baba re pada o ti gba ola baba re pada o tẹ̀síwájú láti fi ọlá kún ọlá ó tún wá kànga mìíràn bí ó ti wá kànga mìíràn olúwa ràn án lọ́wọ́ ó kan omi bí ó ti ń kan omi èyí fi àtẹ̀rẹ kan lélẹ̀ fún ọ o má ṣe dẹ ọwọ́ rẹ bíbélì mi wípé ẹ má ṣe dẹ ọwọ́ yín nítorí iṣẹ́ yín yóò ní èrè bẹ́ẹ̀ ni bí o bá ti di ọwọ́ rẹ ọ̀rọ̀ rẹ wípé ọwọ́ alápọ̀n ni a ó mú sọ́ra hallelujah bí o ti ń wa kànga mìíràn bẹ́ẹ̀ ló kan omi àwọn ọ̀tá rẹ tó padà dé wọ́n gba kànga náà lọ́wọ́ rẹ nígbà tí wọ́n gba kànga náà lọ́wọ́ rẹ Isaki fi kànga náà sílẹ̀ ó pe orúkọ rẹ̀ ní Eseki kànga ìjà gbọ́ kinní kan kò sí ohun tí o lè ṣe lábẹ́ ọ̀run yìí tí gbogbo ènìyàn yóò gbà tirẹ̀ o kò sí ohun tí o ṣe láyé yìí tí o ní ní alátakò nínú ayé èmi ò mọ ọ̀nà tí o fẹ́ gbà nínú ayé tí o ní ní àwọn ọ̀tá èmi ò mọ ọ̀nà tí o fẹ́ gbà nínú ayé tí gbogbo ènìyàn yóò fi jẹ́ ọ̀rẹ́ rẹ bí Isaki ti wa kànga náà àwọn ọ̀tá tún ti dé wọ́n gba kànga lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n Isaki fi kànga náà sílẹ̀ o kuro nibe eko meji eko akoko otambe ni ajika re won wo won ma gbara to wa ninu re ṣugbọn ki le o ti ota re lepa won fe ko sun o won fe ko jawo won o fe ko lepa nso ki won le bori re ni o isaki ko lati jawo o gbe kanga miran bi o ti gbe kanga na o tun ka omi nigba ti won gba lowo re ko tori re taku pe won o ni sise rere mo egbo o bi o ba dawo ati se rere duro iwo lo jara re kule agbara tutun be ninu re ori ofe nbe fun o ma gbogbo lo oluwa yi ibi ki bi ti akoni bade akoni ni nitori okuta to nbe ni sale omi ina nbe ninu re ojo kojo ti e ba mu jade yo fi ina re han ohun ti ota re nlepa ohun ni lati frustrate lati mu ko sun o lati mu ki emi ri re ko de si o ṣugbọn isaki ko lati dawo iṣirere duro number 2 oniruru igba ti akoko lo wa ninu aye igba lati fi ile ko lo igba lati gba pada maja masa la ma kekanju ma gbọ mi o ki se gbogbo igba leyan sa fun ija ki se gbogbo igba ni eniyan ja ṣugbọn mi akoko yi isaki ni lati fi ile kini idi re to fi gba lati fi ile number 1 isaki mo wipe bi o ba ko lati fi ile won o ni je ko se rere miran won le da lowo duro o yonda re ma gbo o awon ilebo kan so pe eyan mo yonda eja kekere fo lodo ki olodo le fun ni eja nla iwo na le fi kekere le ma ru ara re pin eyi ti won da oduro tori re ni bi o ba fi ile wa rona koja lo ogo nla nbe leyin re number 2 isaki yonda re nitori o mo ori ofe olorun lara re isaki yonda re o mo agbara olorun ninu aye re o tesiwaju nitori ti o mo wipe eni to n gbe inu mi oju eni to n gbe inu aye lo bi o ti tesiwaju o gbe kanga miran leyin naa o to kan omi bá mi tẹ̀síwájú jẹ́ kí a lọ sí ẹsẹ̀ ìkọkànlélógún wọ́n sì tún wa kànga mìíràn kẹ̀yìn sílẹ̀ wọ́n sì tún jà nítorí èyí náà pẹ̀lú ó sì sọ orúkọ rẹ̀ ní sitna má kíyèsí wọ́n ti dí kànga tí bàbá rẹ̀ wà ó tún bẹ́ ó kan omi ó wa kànga tuntun tirẹ̀ wọ́n jà nítorí rẹ̀ wọ́n gbà á lọ́wọ́ rẹ̀ ó pè é ní omi ìjà ó wa kànga mìíràn ó tún kan omi níbẹ̀ wọ́n tún jà nítorí rẹ̀ ó pè ní sitna omi ìṣọ̀tá kí ló dé tí ọ̀tá fi ń gbà á lọ́wọ́ rẹ̀ nítorí wọ́n mọ̀ pé alágbára ni ohun tí wọn ò fẹ́ kó ṣẹlẹ̀ ló padà ṣẹlẹ̀ yorùbá máa pèdè kan pé ẹni tí a ń tì kúrò lójú ọ̀nà sínú ìgbẹ́ tó ń dára rẹ̀ padà sójú ọ̀nà ọmọ ọlọ́run lónìí bí wọ́n ti ń pa á lára tó bẹ́ẹ̀ náà ló ń di alágbára sí i má de ọwọ́ rẹ̀ nítorí iṣẹ́ rẹ yóò ní èrè máa rántí ẹni tó ń gbé inú rẹ kì í ṣe ipá rẹ bẹ́ẹ̀ ni kì í ṣe agbára rẹ isaki gbé kànga mìíràn ó tún ka omi èmi ò mọ ìgbà tó ti ń ṣe làálàá láyé ṣùgbọ́n olúwa jehovah wípé àkókò rẹ ti dé láti ṣe kíní láti ka omi ó yọ̀ǹda rẹ̀ ó tún tẹ̀síwájú bá mi lọ sí ẹsẹ̀ ìkejìlélógún ó sì ṣí kúrò níbẹ̀ ó sì wa kànga mìíràn wọn kò sì jà nítorí rẹ̀ ó sì pe orúkọ rẹ̀ ní ehobooti ó sì wípé ǹjẹ́ nígbà yìí ni olúwa tó fi ààyè fún wa àwa ó sì máa bí sí ní ilẹ̀ yìí ohun tí wọn ò fẹ́ kó ṣẹlẹ̀ wọ́n ti gba kànga bàbá rẹ̀ ó ti gbé àkọ́kọ́ won ti gba estate lowo re o ti gbe ekeji won ti gba sitla lowo re sugbon o tun gbe kanga miran bo kini kan bi won ba ti ri pe ala pon ni o wa fi o sile nitori won ma pe won o le da oduro there is a stage in life when your opponent would believe in you. There is a stage in life when those who hate you will let you be, because they see that the Lord is with you and there is nothing they can do to stop you anymore. Isaac in Bethlehem got one down the water. Shubani batu one down titi. What you will go live there will be no more. Shubani batu in Bethlehem got one down. My key is see. Do what you got no water. Bad don't be over. But in bad don't call me. But in call me. Ni oju ti awo ta re eni kan gba mi loni ni oruko Oluwa iwo na yo kan mi la la re o ni gbe lori omo wa kan mi awon omo re yo kan isu mi ile re yo kan mi la eyi ti okan re yo bale nitori re nitori wipe iwo yo doju ti awon olufisun re iwo yo doju ti awon ta re ni oruko Oluwa o gbe kan ga miran o kan omi kilo pe oruko re Rehoboti kini tumo re Oluwa fi aye gba mi aye la ko si bi ti Oluwa ko ti le fi aye gba omo re ibi ti Oluwa ba gbe fi aye gba o nibe na ni ile re Oluwa fi aye gba ni Gerari ni ile onile o di eni nla o di olokiki nitori pe o n kan iso omi sibe lẹyin eyi ni awon to korira re to gba ohun gbogbo lọwọ re wa ba pe awa kiyesi pe Oluwa n be pelu re enikan si n gbọ ohun mi o ifarahan ninu aye re ti awon ota re yo teriba niwaju re pe nitooto Oluwa n be ninu aye re ko farahan fun o ìfarahàn Oluwa nínú ayé àwọn ọmọ rẹ tí àwọn tó kórira ọmọ rẹ yóò tẹríba níwájú Oluwa pé àwa ti rí ọwọ́ Oluwa lára rẹ àwa rí i pé a kò lè dá ọ dúró mo wí pé ìfarahàn náà kó farahàn nínú ayé rẹ àti Abimeleki àti Gerari ní Gerari àti Fikoli olórí ogun Abimeleki wọ́n wá síwájú Isaac láti bẹ̀bẹ̀ àdéhùn pẹ̀lú rẹ̀ àwa rí pé Oluwa ń bẹ pẹ̀lú rẹ ní tòótọ́ wọ́n ń gbà fún un there's always a time your opponent will believe in you your adversaries will believe in you because of the mighty hand of God in your life. Did you remember Daniel? There was this time in his life his enemies believed in his God because they see the hand of God in his life. Did you remember the three Hebrew? Shadrach, Meshach, and Abednego. There came a time in their life. The opponents bow in their lives. Because the mighty hand of God is visible in their hand, in their lives. Amen. Nimbo ni mo nte siwaju si. Bami lo si ori ikeri di logbo kana. Mo fe ka ese ikeji le logbo. Kini oro re ti wi. Lẹ́yìn ti Abimeleki àti Fikoli kúrò lọ́dọ̀ rẹ̀ ó sì ṣe lé ọjọ́ kan náà lé àwọn ọmọ ọ̀dọ̀ Isaaki wá wọ́n sì rò fún un ní ti kànga tí wọ́n wà wọ́n sì wí fún un pé àwa kan omi Emma Zahile Katolia àwọn ọmọ ọ̀dọ̀ Isaaki wá wọ́n wá rò fún ní ti kànga tí wọ́n wà chapter 26 verse 32 wọ́n sọ fún pé àwa kan omi bí ẹ kó pẹ́ di alẹ́ kan ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ ẹ má de ọwọ́ yín o ẹ mú ọwọ́ yín kó lè nítorí iṣẹ́ yín yóò ní èrè àwọn ọmọ Isaaki wí fún pé àwa kan omi lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ làálàá wọ́n tún kan omi láàrin ìgbèkùn àti ìgbógun ọ̀tá Isaac ṣà ń kan omi ní tirẹ̀ ẹ̀mí Oluwa ni kí n sọ fún ìwọ náà kí n sọ tẹ́lẹ̀ sí ayé rẹ pé ìwọ náà lọ́kàn omi ṣùgbọ́n kò kíyèsí àwọn nǹkan wọ̀nyí ohun àkọ́kọ́ mú ọwọ́ rẹ kó le ẹ má ṣe dẹ ọwọ́ yín ẹ jẹ́ alágbára that's number one number two ẹ má ṣe dẹ ọwọ́ yín oníwàásù kọkànlá bí o bá ti ń fúrúgbì kan tó fúrúgbì mìíràn tó fún irúgbì mìíràn ẹ jẹ́ alápọ̀n ẹjẹ́ alápọ̀n nítorí iṣẹ́ yín yóò ní èrè number three kíyèsí gbólóhùn yìí dáadáa kìí ṣe gbogbo ìgbà ní ènìyàn jà ìgbà kan wà tí a máa ń fi ilẹ̀ lọ you can let go so that you can get more if you don't let go of some things you cannot get more of it you must let go of your seed so you cannot plentiful harvest you must let go of your offering so you can have the blessings of God when you let go of something you have much more in return that is the word of God number four ṣùgbọ́n máa gbọ́ o ìgbà kan wà tí orí láti dìde láti jà it is not cowardice sometimes when you let go but it becomes a coward in your life when at all time you let go until you become very poor there are times to defend your territory there are times to stand for your right there are times to stand for your children there are times to stand for what you believe in there are times to stand for your land remember everybody will not agree with you to succeed more people will be against you but remember he who is in you is mightier than he than who is in the world your God is in you and is helping you to succeed in life oh but the dear war eh? Nítorí tí a kọ́ wípé ẹ má ṣe dẹ ọwọ́ yín nítorí iṣẹ́ yín yóò ní èrè àwọn ọmọ isaaki wípé àwa ka omi àdúrà tó fẹ́ gbà lónìí nìyí olúwa jẹ́ kí èmi náà ka omi fún mi ní agbára sọ bẹ́ẹ̀ fún mi ní oore ọ̀fẹ́ kémi náà gbẹ́kànga èmi ka omi ọ̀pọ̀lọpọ̀ gbẹ́kànga láyé wọn ò ka omi bí ó ti ń kúrò níbìkan ló ń bọ́ sí ibòmíràn ó ń bà tètè ṣùgbọ́n kò kan omi àwọn wo ló kan omi àwọn tó ṣiṣẹ́ gba ọrọ̀ ẹni tó gbéyàwó wọ́n gbé kànga wọn kan omi ó iṣẹ́ rẹ̀ mọ́ èrè èrè wá fún ohun gbogbo tó bá ń ṣe ṣe déédé gẹ́gẹ́ bí sam one ti sọ nípa rẹ̀ àwọn èyí ló kan omi dìde lórí ẹsẹ̀ rẹ̀ wà á máa sọ tẹ́lẹ̀ olúwa ràn mí lọ́wọ́ jẹ́ kémi náà kan omi ran àwọn ọmọ mi lọ́wọ́ kí àwọn ọmọ mi kan omi mo súre fún ọ ní orúkọ olúwa bí o ti ń gbọ́ òyí lọ kan omi kànga omi tí ayé dí mọ́ ọ lọ́wọ́ bí o ti ń gbẹ padà wà á kan omi bí o ti ń gbé àwọn kànga mìíràn wà á kan omi ọlọ́run mi ọlọ́run bàbá mi yóò tì ọ́ lẹ́yìn ìwọ náà yóò kan omi àwọn ọmọ rẹ yóò kan omi ọ̀la rẹ yóò sì dára jésù olúwa wa àmì.
0: Wo bó o bá lò rántí òkè òye tí babalọla ti jọ aráyé lójú bó o bá sì gbàgbé òkè bọ́là tó lu agbẹ́lu ọ̀rẹ́ kọ̀yà tó fi jí òkú àbẹ̀ o aboyún ọjọ́ mẹ́rin dìde àkókò bẹ̀wò olúwa mi ló tún dé yìí o wòlíì olúdarí adédèjì àyẹ̀fẹ́ tá a fi ṣe àkókò yìí rán nínú ìjọ cac power and authority ní kú ọlá àpáta ìbàdàn wá pàdé ọlọ́run tí ń ṣe agbára ọ̀rọ̀ fúnra rẹ̀ àkókò sì wá rèé wednesday aago mẹ́sàn-án sí méjìlá wákàtí ọ̀nà àbáyọ solution hour o lè rí wòlíì aago méje sí mẹ́sàn-án tí sì tó bẹ̀rẹ̀ tàbí aago méjìlá sí méjì lẹ́yìn ìsìn thursday ìsọjí ìrọ̀lẹ́ aago mẹ́fà sí mẹ́jọ sunday aago mẹ́wàá sí aago méjìlá àbọ̀ àkànṣe ètò àtoríṣe ọjọ́ mẹ́ta tó parí oṣù kọ̀ọ̀kan òru agbára friday tó kẹ́yìn oṣù kọ̀ọ̀kan wá pàdé ọlọ́run tó ń fi agbára ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ bí ìtàtijọ́ ní Christ Apostolic Church Power and Authority number 2 Toyombo Street Ofkola Road Apata Ibadan pé wòlíì sórí aago 0059152504 àti 0032592001 bí ìwọ bá gbọ́ ohun rẹ̀ má ṣe sí àyà rẹ lè agbára ọ̀rọ̀ ó ṣe tán tó fẹ́ bẹ ayé rẹ wò.
2: On Agbelewa FM 96.7. Lagelu FM Jagaba Gbogbo Radio
3: Koko jojo kirakita ojojumo ohun ironu igbese aye to da lojo waju a ma mu kokon po ruru tabi kaya o ma bale ta npe ni stress le de gese to le yori si airorunsun ke eyan ma gbagbe nkan to ba wa ri be Royal Rest Herbal Capsule ni ko yan layo egbogi ashwagandha to je okan lara eroja Indian Ayurvedic medicine ni won fi se ajo dabda ki si fontelu ma je ki aibale aya da ogule ma je ko sakoba fulera ati agbara re Royal Rest Herbal Capsule ni ko ma lo kara o ji pepe tokunrin tobirin lo nlo ile ise Vital Royal Integrated Services Limited. To wa ni number 7 Obafemi Awolowo Ikeja nipinle Eko lo nse o si wa lawon ile itaja ogun Oyinbo jake jado orilede yi awon number ero ibanisoro won ni 0806 655-5103 tabi 0703-039-8601 Royal Rest Herbal Capsule egbogi tara nfe
4: enle nbe yen yin ara ile je alafia ni mo ba yin ewo oro ilera gangan logun mi wa adura mi lasiko yi ni pe ki eleduwa fi ilera to peye jinki wa ama iwa gbo o se koko ka mu awon kan ti eleduwa ti fi sisakani wa lo nitori e ni ile ise kan ti oro ilera je logun se ni ka mu eto yi wa fun yin ile ise yi la npe ni Vital Royal Services Integrated Limited ise ti won ni ka fi egbogi ti awon eyan ti nlo latodumo du pelu eri ka fi se awon ogun to n gba awon eniyan sile lowo ipenija nipa oro ilera awon egbogi ile India ti a mo si Ayurvedic herbs ni a fi se awon ogun yi lati le ran awon eyan lowo lati gbe igbe aye pelu okun agbara ati ilera ti o peye iti ma koko ba yin soro nipa re ni Royal Rest Herbal Capsule Royal Rest Herbal Capsule ashwagandha la fi se yin egbogi ashwagandha yi ni a mo fun bi o se ma ba ni kapa iporuru okan eleyi ti awon oloyinbo mo si stress ki aye yan ma lu pipipi o ma ba ni kapa tawon oloyinbo n pe ni heart palpitation o ma n fun ni ni ifokan bale o si ma n je ki okunrin o le se dede ninu ile o tun ma n je ki ilera obirin se regi to fi je pe ole ayo o le ma so ninu iyawo ile o wa fun okunrin ati obirin Royal Rest yi a ma fun ni okun a ma fun ni ifokan bale latara egbogi ki n to bo sori ikeje boye fe bere bere ni abe fe ra awon ogun yi tabi fun ohun te ba fe mo nipa awon egbogi yi e pe 0806-861-5751 tabi ki e pe 0806-655-5103 ikeje ti mo tun fe ba yin soro nipa re la pe ni Royal Guard egbogi neem extract la fi se egbogi yi o ma n fo ede mo o ma n wo ya ja pelu awon arun to n yo si ni lara bi irore isaka ati ita o ma n mara jolo o ma n je keyan dun wo loju o si tun sise bi ajidewe amarugbo takebe ni o beyan ba n lo ki je keyan o tete gbo loju ka to bo sori eleketa e je ki n fi to yin leti pe awon ogun wa ti ni onte NAFDAC leyi to n fi han pe o dara fun lilo ije yin ti e n wo pe awon bole ti le ri awon ogun yin ra e le rira ni Danax Pharmacy to wa ni adojuko Adamasigba nilu Ibadan o tun wa ni Kunle Ara Pharmacy ni adojuko UCH ni Ibadan o wa ni Westland Pharmacy legbe Kunle Ara ni adojuko UCH ni Ibadan na bakan na o tun wa ni Misgar Pharmacy to wa legbe Sabo Central Mosque ni Sabo Mokola ni Ibadan o wa ni Merike Pharmacy ni Ibadan e tun le rira ni Real Crown Pharmacy ni Challenge ni Ibadan o tun wa ni Ayola Pharmacy Iwo Road ogun wa eleketa ti mo fe ba yin so on la pe ni Royal Intact eleyi ti a se pelu ashwagandha maca root ati shilajit ogun ajebi idani o ma n je ki okunrin o le se dede ninu ile o n fun okunrin ni okun ati agbara ti okunrin o fi ni idaniloju ninu ise ti eleduwa pe ni tire ki n to tesiwaju ile ise Vital Royal Services Integrated Limited to n se awon egbogi yi wa ni number 7 Obafemi Awolowo Way Ikeja ni ipinle Eko fun alaye siwaju si tabi lati ra awon egbogi yi e le pe 0806-861-5751 tabi ki e pe 0806-655-5103 egbogi elekerin ti mo fe bayin soro nipa re ni a pe ni Royal Insucap Royal Insucap eleyi ti a se lati ara Guinness Investor eleyi ma koju arun ti a mo si atogbe egbogi yi la ma nlo lati je ki suga enu eje ki o wa bo si ye ko wa o ma n je ki ara o sise daradara nipa jije ki ounje sokale nipa yiyo awon anfani to wa ninu ounje o si n ranni lowo lati gbe igbe aye alafia ki eyan o si gbadun igbe aye eni e ma gbagbe o NAFDAC ti fi ounje lu awon ogun wa yi awon egbogi Indian Ayurvedic la fi se ẹ sì lè rí àwọn oògùn yìí rà ní Danax Pharmacy, Kunlera Pharmacy, Westland Pharmacy, Misga Pharmacy, Mirike Pharmacy, Real Crown Pharmacy, Ayola Pharmacy. Ẹ pè wá sórí 0806-861-5751. Vital Royal Services Integrated Limited ló ní ìlera wa kò ní dá wa gúnlẹ̀ o.
2: On Lagilu FM 96.7. Lagilu FM, Jagaba Gbogbo Radio, Maarun Wanjo.
5: Lagilu FM 96.7. Lagilu, Baba Abadan. Ibadan, to gbonile to gbalejo. Ìlú akíkanjú, ìlú àwọn jagunjagun. Ará Àbàdàn ló lomi agbada gbùdù. Ògùn pa lomi àwa Àbàdàn. Togun bá fẹ́ pàbàdàn. Kúdẹ̀tì agbè wọ́n. Ikú àdẹ̀tì nílé ọmọ láyípo. Ikú ọ̀dẹ̀tì nílé àwa. Àrọ̀ ọ̀dẹ̀tì nílé ẹ̀yìn. Ti kúta àrọ̀ ọ̀dẹ̀tì. Lórí kó wa gbogbo wa o.

0: ọkọ bàbá ogbetí tó ń gbọ́ mi lákòókò yìí mo kí ọkùnrin mo kí obìnrin àìsàn tí ó gbóògùn ọlọ́run níbi iṣẹ́ nìkankan yín o orúkọ tèmi ni bàbá eégún
1: tí mo wá láti àjàṣe ẹkú tọnu tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú liberty stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ̀kọ́lẹ̀ star number 12 ni bàbá eégún wà olójú
0: ọlọ́run ọba ò ní gba ojúlọ́wọ́ gbogbo wa o tí wọ́n bá ní ojú ń yọ̀yàn lẹ́nu nǹkan kan ló ń fà á bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò mẹ́rin ní ara tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ìfúnpá gíga nírú ara rẹ ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà bóyá àwa máa rí bíi kurukuru àbí kó máa rí bíi èéfín bíi èéfín àbí kó máa rí bíi ọyẹ́ bíi ọyẹ́ o ò rírà àtẹlẹwọ́ rẹ o ò dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira ẹlòmíì ò lè rìn lálẹ́ nínú ẹ mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀ bó ṣe ń já sí kòtò ni wọ́n máa já sí gegelete ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́ ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àsílágbájá àṣewọ̀ ni o ò dá òsánmọ́ yàtọ̀ fún alẹ́ ọmọ ló ń fa ẹlòmíì káàkiri níṣẹ́ ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọ̀ta gàgá síbi ìrìnà tẹlòmíì tẹlòmíì ọ máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀ ẹlòmíì tiẹ̀ wá lajú rẹ̀ kalẹ̀ kò fi rí nǹkan kan mọ́ rárá ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ́ ẹlòmíì ò rí nẹ́rí nǹkan tó fẹ́ jẹ ẹ mà ní jẹ́ńjẹ́ ọ̀tá yín ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ẹ mà ní rógun ẹkún bẹ́ẹ̀ yẹn bá ń sun ẹkún àṣunjù a máa ṣàkóbá fún ìrìnà wa ìfúnpá gíga

ẹkú lé ní gbogbo bí tẹ ti ń gbọ wa níbi kíbi tẹ bá ti ń gbọ ìkànnì yìí ìkànnì lágelo fm 96.7 òkè gajòkè èyí tà ń bẹ nílé funfun báláwo fẹlẹlẹ nílùú ìbàdàn mo ń kí gbogbo wa káàbọ̀ sórí àkọ̀tun ètò ojútáyé fún tálẹ́ yìí ètò tó ní ṣe pẹ̀lú kárakáta lórúkọ olóòtú ètò yìí ni mo ń kí wa káàbọ̀ ọ̀gá wa kenneth gwejẹ lórúkọ gbẹ̀ngà òyàtọ̀ ọláyíwọlá àti lórúkọ azeez adémọlá àmójú ẹ̀rọ fún tálẹ́ yìí olúmúyíwá adéyẹyẹ lórúkọ ti tèmi tí gbogbo yín mọ̀ sí rédíò àpọ́stọ̀ lákọ̀ọ́kọ́ náà ẹ̀yin èèyàn wa ẹ̀tẹ́ tí kẹ́ ẹ gbọ́ lé yìí àwọn onínúure kan náà rí ọmọ kékeré kan lójú títì tán sì mú wá ilé iṣẹ́ wa orúkọ ọmọ yìí a máa jẹ́ kórèdé hawal ó ní agbègbè bodè nílẹ̀ ìbàdàn bí làwọn òbí òun gbé ọmọ tá à ń sọ yìí ó wo aṣọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ orúkọ ilé ẹ̀kọ́ yìí ni Rock of Salvation Group of School ọmọ tá à ń sọ yìí ń bẹ níléeṣẹ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ tàbí tẹ́ ẹ mọ òbí ẹ̀ ẹ máa bọ̀ níléeṣẹ́ wa ìyẹn ò ní lágelo fm 96.7 òkè gajòkè tá à ń bẹ ní fẹ́lẹ̀lẹ̀ ilé funfun báláwo

ètò lálẹ́ yìí a ka àwọn messages ti ń bẹ nílẹ̀ ní àwọn messages tá a gbà láàrin ọ̀sẹ̀ tí a lò tán yìí bákan náà gẹ́gẹ́ bí ìṣe wa a tún fààyè gba ìpè láti lẹ̀

0: ìpè lákan ti dé láti ọ̀dọ̀ ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni ilé ìwé ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọnu Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti bá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, aláìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé wá síbi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Brírì, Ìgbàrẹ́ ti dé. Ó wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run dúró dé ọ́.
1: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
6: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírálẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 08071124000.
6: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: wípé ti yin melo gbogbo eyan abada ta bebe e ja ma nra wa leti pe gbogbo to lu wa dada dada ni sugbon ni gbata daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugbon ninu gbogbo eya ara o oju lo bara idi pataki re ti ajo charity year foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity year eye care foundation anfani la gba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese la yewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe la yewo fun gbogbo en to ba fe ma bi oro ku si ni pa oro oju rorun gbogbo olukopa to ni pe nija oju lati sagbe kale charity year eye care foundation nigba to tun wa gba bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma dani ti won nfa ni tete phone loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop nitosi olowo din fo sanu shopping complex iworo ibadan lojojuma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 09054448444 oju lo bara oni din do mo wa lagbari
1: bọ̀sùn ṣé ò sí o ṣiṣẹ́ ni ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀ a sì rówó tún ṣe mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
2: ẹ ṣé bẹ́ẹ̀ kà wá nìwọ ni àbí apprentice ti ń kágolo.
1: ẹ agba bẹ́ẹ̀ kà lẹ́ ń wò yìí ẹ lọ bèrè mímú sílé kò ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹ́ mọ̀ ṣiṣẹ́ ọ̀kadà.
2: àjẹpọ̀ bariwo iléeṣẹ́ Better Life Bakery nu o ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n pariwo pa wọ́n nílò bẹ́ẹ̀kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde káwa nípa gba bẹ́ẹ̀kà ní ọ́n tó tọ́ owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́ẹ̀kà tó lè dájẹ̀ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù bákan náà wọ́n sì nílò àwọn abileko tàbí omi dan tó já fáfá tí etí jú iṣẹ́ tó sì mọ̀ sí ru ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà owó tó nítumọ̀ làwọn náà ń gbà wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà tètè máa lọ Better Life Bakery tó wà ní Malete Mbàdàn ní káwọ̀ọ̀sì kó o lọ gbaṣẹ́ ẹni yára lògùn ń gbé o nọ́mbà yìí ni ẹ pè sí 08039308173 lẹ́ẹ̀kan sí 08039308173
3: ó balẹ̀ gbàgẹ̀ ó wọlé pẹ̀lú steeze gbogbo pítàdì ó bí àwọn 50 peters jatulabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àyà 50 peters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal run 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal david ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o tẹ́pọ̀ pẹ̀lú 50 peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 peters NAFDAC Ijolote.
4: ẹ káàbọ̀ padà látọjú ọjà ètò ojú táìlẹ̀ ń gbọ́ láti iléeṣẹ́ lágilú fm 96.7 òkè gajòkè ètò tó ní ṣe pẹ̀lú káràkátà ilẹ̀ ilé àti mọ́tò a sì ń retí àwọn òbí tàbí ẹni tó bá mọ ọmọdékùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ kórede hawal tí ń gbé ní agbègbè bodè nílùú ìbàdàn orúkọ ilé ẹ̀kọ́ tọmọ yìí ń lọ ní rock of salvation group of school àwọn nínú rí ọmọ nàìjíríà kan náà mú ọmọ yìí wá iléeṣẹ́ wa ni àwọn rí níbi tí ń ti rìn rigbèrègbè bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ yìí ń bẹ́ẹ̀ iléeṣẹ́ wa báyìí

0: O ṣeun ọ̀rọ̀ labi, o ṣeun lai, Legilu FM 96.7 ìròyìn tó pójú owó, orin táyé ń fẹ́, ètò tó gbámúṣé, tó ń ti orin tó bá ìgbà múlẹ̀, kò di ìgbà tí àkókò bá tó fẹnu sọgi, ká tó mọ̀ pé yẹ ń bẹ lóko. Ẹ̀yin náà fi ìlì ẹ̀ Legilu FM 96.7 nìbàdàn la wà tá a ti ń ṣe bẹ́ẹ̀.
1: Akọni ìgbà ìwọ́ṣẹ̀ ní Lágelú FM 96.7 pẹ̀lú Ògúndúgba. Ògúndúgba lóògùn àkàwọ́ mágàjí atọ́kùn ètò akọni ìgbà ìwọ́ṣẹ̀ olódùn Mario Màṣẹ́hun lórí ẹ̀bùkà bẹ̀tẹ̀ kàǹkà tó yọ̀ǹda fún Ògúndúgba lóògùn àkàwọ́ iṣẹ́ ọpọlọ tó yanrantí àtẹ̀dẹ̀ àsìkò tó ki pápá bí ọbẹ̀ àpọ̀n létí gbogbo olùgbọ́. Ògúndúgba lóògùn àkàwọ́ atọ́kùn ètò akọni ìgbà ìwọ́ṣẹ̀ atọ́kùn tí kì í rojú láti ṣèwádìí ohun ìṣẹ̀ǹbáyé gbogbo tó ń tọpa ọ̀rọ̀ kan dún àṣà àti ṣe dórí gbogbo àwọn akọni tó ti lọ mọ́mọdé ọba bàtàn yóò bá rọ̀bá o àrọ́bá bàbá àtàn yẹtuyẹtu èdè lẹ́nu Ògúndúgba lóògùn àkàwọ́ lórí ètò akọni ìgbà ìwọ́ṣẹ̀ ní gbogbo ọjọ́ Ṣẹ́gun Tuesday láago mẹ́sàn-án alẹ́ títí láago mẹ́wàá alẹ́ bẹ̀rẹ̀ ní Lágelú òkè gajòkè níbi tẹ́ ti máa gbọ́ tuntun ara ètò lórí àwọn akọni tó tẹbi ṣàṣàrò ibo ni a ti ṣẹ̀ wá ẹ máa gbọ́ tàn lẹ́nu àwọn tó tó tàn sọ bí ọba mágàjí baálẹ̀ àtàtọ́ bá tún sojú wọn yọ ká kọ́ni òṣèré oníṣòwò oníṣẹ́ ọwọ́ tó ti lọ ètò akọni ìgbà ìwọ́ṣẹ̀ gbọ̀ngàn kan sí ìpàdé dalẹ̀ Tuesday pẹ̀lú Ògúndúgba lóògùn àkàwọ́ àgbádárì gèdè.
2: Àkàwọ́ ti dé o. Ògúndúgba ti dé o. Àkàwọ́ ti dé o. Ògúndúgba ti dé o. Ẹni bá ti sun kẹ́tẹ̀tẹ̀ jí wọn o. Ẹ sọ fálára o. Pògúndúgba ti dé o. Ẹ sọ fájèrò pé mo ti dóde o. Àkànó ti dé o. Akọni ọmọ ti dé o. Àkànó ti dé o. Ẹni ẹwí tún ti dé o. Ẹni bá ti sun kẹ́tẹ̀tẹ̀.

0: So, ori eto yin eto wa eto akoni igba wase ohun na lawa. Ibi ati sodun lasa maja, a ma sodun mu lawa nbe o. Ni owo lowo ti a nba yin soro yi. Onene didun olore kan. Won ba ni ri omo kan won si mu wa. Bi le si suto yi. E ba ni da ko yin alagba. E ba ni da ko yin.
1: Tiri.
0: Tiri kini.
1: Tiri Abbas.
0: Omo ti e gbe lo yi. Lati inu le agbara. E je ki won ori oju omo yi daada. E dakun ejo. E je won oju omo yi. Lati inu le agbara e je ki won ori oju e. Tiri mi si yu kile pe.
1: Tiri si Abbas.
0: Bo le si romo yi.
1: Ya re mo koja ni waju sobu mi mo ki mi. Ti mo koja. So wa di ni ale mo wa gbe agasi ita mo tin se security. Wa to wa koja. Ko se koja ba mo. Ya re da. Olohun ori ya won. Pe lati school lo tin bo.
0: Ah.
1: Pe lati school lo tin bo pa. O da joku nbe yen. Pa se ko joku nbe yen
0: ni ba. E ta wa ni social media. E da kun ejo. E ja ki won roju omo yi o. E ja ki won ori oju omo yi. Abe si nbe ni. E ja won roju mo ngbadun yin.
1: So bi mo lo pe a mo lo tin bo ni pe ohun ori ya won pe at school ni won tin bo mi so omo le yin lo won mo le awon. So ba se koko mo lo do bi awon motekun ni. O da awon motekun da mo lo mo la won le gba si sodo. Pe awon pe se bi le tawa pe awon le gba si ko le gbo nu station awon.
0: Wọ́n ní òde wọn.
1: Fáwọn mo lọ station ọlọ́pàá àgbà sí Flash FM wà wíwà yìí.
0: Ìrẹsì wá sí Splash Lágelú FM láwà yìí.
1: Lágelú FM lágbà
0: yìí. Kí ló kọ ọmọ yìí? Kí ló kọ rẹ?
1: Kóredé Àwálì.
0: Kóredé Àwálì ló pe ó kọ ara rẹ o. Ẹ̀yin tí ẹ bá ń wò wá níbo lọ́dọ́ yín?
2: Bòdè.
0: Ẹ̀yin tí ẹ bá mọ Kóredé Àwà ní Bòdè, ọmọ òkú ara ẹ̀, ọmọ tó dá ń tọ́ ni. Ó sì mú kọ agboolé wọn. Ó ní ilé ìwé
3: Rock of Salvation
0: Group of School ẹni ọlọ́wọ́. Ẹ̀yin tẹ́ ẹ bá ti máa lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, ọ wà nílé iṣẹ́ rédíò ti Lágelú. Ẹ máa bọ̀ wá bá wa báyìí. Tí a bá wá rí yín tí a fi parí ètò, a jẹ́ pé lè ṣe ọlọ́pàá lẹ́ẹ̀tì lọ gbà o. Bó ṣe rí nù. Adúpẹ́ lọ́wọ́ yín alàgbà. Ọmọ ti yín náà ò ní sọnù.
1: Ẹ
0: ṣe àdúpẹ́ o. Ojú ò ní tiwa. To ibi tí ọmọ láàrin nù. Ẹ ṣeun.

0: Cashe.
1: Dije que quiere un lala.
2: Bọ̀sùn
3: ṣé o sí?
2: O ṣiṣẹ́ ni.
3: Ẹ wo, ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀ yìí. A sì rówó tún ṣe. Mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín. Tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́, tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
2: Ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ kà wá ní ìwọ ni àbí apprentice ti ń kágolo.
3: Ẹ́ agbá bẹ́ẹ̀ kà lẹ́ wọ̀nyí. Ẹ lọ bèrè mímú sí Lẹ́kọ̀ọ́. Ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹun mọ̀ ṣiṣẹ́ ọ̀kadà.
2: A jẹ́ pé òbáriwo iléeṣẹ́ Better Life Bakery ni o. Ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́ẹ̀kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwa ní pẹ́ gba bẹ́ẹ̀kà ni ó ń tó tọ́. Owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fàgbà bẹ́ẹ̀kà tó lè bàjẹ́ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omi dan tó já fáfá tí ètí jú iṣẹ́ tó sì mọ̀ sí ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó nítumọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. Ètè máa lọ Better Life Bakery tó wà ní Malete Ìbàdàn ní Káwọ̀ọ̀sì. Kó o lọ gbaṣẹ́ ẹni yára lògùn gbé o. Nọ́mbà yìí ni ẹ pè sí 0803-930-8173. Lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ló ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
5: Àpapọ̀ iṣẹ́ ọba ayẹyẹ ti kò 72 hours of God June edition.
6: Ọba ayẹyẹ ni ẹ máa wà lẹ̀ lọ.
5: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Májẹ̀mú àánú. Lápọ̀jọ́ Friday 12, Saturday 13, àti Sunday 14th June 2026. Àkòrí ti rọ́ fún òní ẹ̀mẹ́ta. Ìwé ojú bá ránṣẹ́ ní orí afẹ́fẹ́. Àwùrẹ́ bí ní Bavaria Fire Sale. Ẹ̀mí yóò sì bá kòkòrò ajẹrun wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ kú gbogbo ẹni bá fara hàn. Wọn ò ní iṣẹ́ àṣẹdànù mọ́ o. Ìmọ̀ọ̀sẹ̀ fi ọlọ́run orí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́ àtàwọn ọ̀ràwọ̀ olórí ẹ̀mí Jásù. Bí wòlíì ẹgbẹ́ta ìwé ojúmọ́ bá fọ́jú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13 wákàtí àdúrà mi sí láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú iṣẹ́ òru. Ọjọ́ Sunday 14th June aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Láàbọ̀ kan pàdé pẹ̀lú iṣẹ́ òru rẹ kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣe orí ọ̀fẹ́ láti Ìbàdàn. Tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀sẹ̀ ìjẹ́ ni ká máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Lady yẹn. Nípasẹ̀ àánú, a máa lé ẹ̀mí ẹja nínú jáde.
7: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
8: Ní Reliance Future Football Academy, ṣíṣètọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpa mọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
7: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
8: Bá a ṣe mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́ tó wọn.
7: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call

0: akọ́dá ayé mojúbà o aṣẹ̀dá ayé mojúbà o mojúbà orí adé kádé ó pẹ́ lórí o kí bá tó pẹ́ lẹ́sẹ̀ kí ẹ̀sìn ọba kó di oko ọba pẹ́ kánrin ké sí i aboyún ilé òun mọ̀ bí wẹ́rẹ́ ẹni tó ti bí ò níyàn kú àgọ́ tọwọ́ àlàbò sùn àjíǹde arọ́ mọ̀ jẹ́ o ìrùkẹ̀rẹ̀ ó dokẹni mo kí gbogbo àwọn oníṣẹ́ǹṣe lápapọ̀ ìṣẹ̀ǹṣe ò ní bàjẹ́ o ọyọ́ state ò ní bàjẹ́ o gbogbo nàìjíríà ò ní bàjẹ́ lápapọ̀ ewé ń jẹ́ adégoróyè ìgè àdùbí agbéfagorí ìtẹ́ lórúkọ tèmi olóyè ọ̀tún olúwawo jẹ́nẹ́rà fún gbogbo tìbútòrò ilẹ̀ ìbàdàn lápapọ̀ mọ́gàjì ilé olúòjé ọ̀fọ̀jẹ́ ìbàdàn land.
1: ẹyin baba n ta fẹ bere lónìí ọkùnrin kan ló ní ọ̀nà dímọ̀ òun ta kòtó òun lùkọ̀yọ gbogbo gbìyànjú òun pátá pàbó lọ́já sí àwa rò títí ń yọkan lọ́ba mokùn olóhùn fẹ́ lọ pokùnso ètí rí bàbá kú ìsẹ́ ọ̀tọ́ ní kílà nfààní wú àlàyé tó ń wà láyé gbogbo ohun tó ń nawọ́ sí kò sí kankan tí bá mú sótún lè rọ́nà àbáyọ bàbá èmi sọ fún omi ní ọ̀gbọ́dọ̀ pokùnso.
0: ọ̀nà àbáyọ wà lọ́dọ̀ olódùmarè bàbá kú ìsẹ́ ọ̀tọ́ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ṣẹ́dá àlàyé gbogbo ẹ̀ lọ́wọ́ nínú odufa 256 ní péjì ifá ikọ̀ kan ló dúró fún òsùn àgbèsè ayé ẹnì kọ̀ọ̀kan ẹni tó kọ́kọ́ dá odufa yìí nígbà tí wà ṣẹ̀ kí ni tó ní tí ń ṣe tọ́rọ̀ rẹ fi tùbà tó fi tùṣẹ́ gbogbo ẹ̀ lọ́wọ́ nínú odufa kọ̀ọ̀kan.
1: ẹ sá wo.
0: ẹ jẹ́ ká wo ifá òdì méjì ẹ máa bá mi ká lọ. ifá ni babaláwo orí lódífá fún orí níjọ́ tó rí ń bẹ lógbèrè òun nìkan ṣoṣo gírógíró orí ni kò ń lé lọ́lọ́pọ̀ ẹni ló ń dá fásí wọn ní ọ̀kárálẹ̀ ẹ̀bọ ni kọ́ wá ṣe ọgbọ́n ríru ẹ̀bọ orú ogbèrú ó tèrú ẹ wá wo rúru ẹ̀bọ bí ṣe ń gbé ni àrúdà rẹ̀ á sì máa gbè nìyàn ojú ló ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ojú bá orí dúró pìrí ń tólú àgọ́ ala imú ló ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ imú bá orí dúró pìrí ń tólú àgọ́ ala kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọrùn kọ̀sà ìdẹ́lẹ́ni pìrí ń tólú àgọ́ ala kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ oore gbogbo wá bá orí dúró bẹ́ẹ̀ ni babaláwo orí ló dífá fún orí orí ń tọ̀run bọ̀ alẹ́ ayé orí dágbede méjì ayé òun ọ̀run ọwọ́ tó wó sí orí ọ̀rẹ́ nìkan kan orí wa mú kan kéje ọgbàlẹ́ aláwo lọ òun lè dọlọ́pọ̀ ẹni ní dáfá sí wàjà tí babaláwo ọ̀dáfá fún orí tọ́pọ́nsán tọ́yẹ̀ ńlá òdì méjì lòdù tó kù lójú ọpọ́n wọ́n bá ní kó rí orúbọ ikú méjì abìrú wéré ẹja méjì abìyọ̀ gbàdà ẹyẹ abìyẹ kí àjíǹde ara kò lè máa jẹ́ ti orí orí rúbọ tán ojú ló ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ibẹ̀ lójú ti bá orí dúró imú ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ imú bá orí dúró kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọrùn kọ̀sà ìdẹ́lẹ́ni kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ oore gbogbo wa bá orí dúró orí wa wá dẹni àgbéká orí wa wá dẹni àjífọ̀rọ̀ rere lọ àwárò ṣàkóso ṣàkàntì dání gbè láìsórí ẹni orí wa ń jó orí wa ń yọ̀ orí wa ń yin babaláwo babaláwo náà wá ń fọn rere ifá ifá náà wá ń yin olódùmarè ọba lọ́rùn nígbà tí oore gbogbo bá orí dúró tán ní bá ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni babaláwo mi sẹ́nu eré kífá babaláwo orí ló dífá fún orí níjọ́ tó rí ń bẹ lógbèrè òun nìkan ṣoṣo gírógíró orí ní kò ń lé dọ́lọ́pọ̀ ẹni ló ń dáfá sí wọn ní ọ̀kára ńlẹ̀ ẹ̀bọ ni kọ́ wá ṣe ọgbọ́n ríru ẹ̀bọ orú ogbèrú ó tèrú ẹ wá wo rúru ẹ̀bọ bí ṣe ń gbé ni àrúdà rẹ̀ á sì máa gbè nìyàn ojú ló ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ojú bá orí dúró pìrí ń tólú àgọ́ ala imú ló ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ imú bá orí dúró pìrí ń tólú àgọ́ ala kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọrùn kọ̀sà ìdẹ́lẹ́ni pìrí ń tólú àgọ́ ala kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ oore gbogbo wa bá orí dúró bẹ́ẹ̀ ni arákùnrin ìmọ̀sọ̀rẹ̀ tìǹbù oore gbogbo òbórí tiẹ̀ náà dù nígbà tó náà dímọ̀ orí ń gbọ́ orí ń tì kọ́lé ọ̀run bọ̀ wá sílé ayé ó ní nǹkan tó rí ṣe ìdí ní táwa babaláwo bá sọ pé kéèyàn lọ rèé bọ orí rẹ kọ́nà ó lè bá a là fún ni ọ̀nà ó là fún orí rẹ ni kọ́ lọ bọ. adégoróyè ìgè àdùbí agbéfagorí ìtẹ́ lórúkọ tèmi olóyè ọ̀tún olúwawo jẹ́nẹ́rà fún gbogbo tìbútòrò ilẹ̀ ìbàdàn lápapọ̀ mọ́gàjì ilé olúòjé ọ̀fọ̀jẹ́ ìbàdàn land. òdì méjì lodò fatima mú wá sí etígbọ̀ yín lásàálẹ̀ yìí o ẹ̀ làbọ̀ rú o ẹ̀ làbọ̀ yè ẹ̀ làbọ̀ ṣiṣẹ́ ogbó atọ́ àsúre ìwòriwò fún.
1: bẹ́ẹ̀ bá fẹ́ rí bàbá olóyè ewéńjì àdùbí
2: tọ́jẹ́ ọ̀tún olúwawo ilẹ̀ ìbàdàn general
1: àdúgbò òkè ọ̀fà bàbá àṣàlẹ̀ ní àwà o ẹ̀yẹ gbìyànjú ẹ̀ dóje níbi ọ̀dọ̀ àwọn ẹlẹ́nìún ibẹ̀ ní kẹ́ ti gun ọ̀kadà tàbí kẹ̀kẹ́ mọ́rúwá ibẹ̀ náà ò jìnà ẹ̀ẹ́kan ṣọ́ọ̀ṣì kan ibi ṣọ́ọ̀ṣì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ pẹ́ ń béèrè olóyè ewéńjì àdùbí wọn ó sì mú débẹ̀ tàbí kẹ́ kúkú fẹ̀ kan pè wọ́n sórí àwọn nọ́mbà wọ̀nyí 080 36 01 41 at 080 53 45 92 23 títí ìgbà míì tá a tún láǹfààní àti pàdé ìyọ̀wà ò ní bọ́ omi.
3: bàbá pẹ̀lú ọkọ ní àwọ̀. ti si na ni adekoro ye gigi adubi nke yo anuma bi eye oku o olohun fe nikan se je nikan lo otun oluwa wo le ibadan oloye ewe nje adekoro ye gigi adubi agbe fe gori ite omo dido wa mo gun mo te onisu lo niyan ke yo mo se se ni ko ma je nbi eyin ri oja tegbe re nta ni wo gbe kale lota o so wo gbe yawo orere nbe igbiyeju re ni eto wa mo ru ori to gbe waye ma ba lode ewe nje adubi otun oluwa wo le ibadan ni baba sele loju ona oje nbadan lati oje eleni egun okada baba sele oju source ni e ti so kale e ti ri eko mo na wo gbagada gbagada ewe nje adubi nbe tabi ka pe won sori 08033260141 oloye ewe nje adubi otun oluwa wo le ibadan lo ni irorun la ba nigba ta daye
4: oyin adubi wa fe

0: baba oba isan ara loruko mi o ti pe temi ati yin tin da papo ko sija ko saso nitori o to nu oruko wa iwadi imojinle wa o so wa dore yin o yi so wa di dokita yin lona ti ibile baba nso nipa iwosan ibile awon baba wa ti se laye atijo awon bi kudie kudie to kudie ka to si la wa si tun se nipa bawo ni ogun ibile yo se ni odiwon bawo la se mele to ba awon eyan lara mu pa ba n bari e wa ni ona ayewo lona irinse igbalode eleyi ta ti bo inu ise isegun ibile o wa je ko ta awon yo patapata gba ni iwosan lona ti ibile ewe ati egbo ponbele ni se wa o se gbagbe wipe office wa wa ni opposite people's girls grammar school leyin ile baba adedibu malete ni badan egbo ero bani soro yin na 0701821111 abi 08033881008 la won number te fi le pe wa e je kin sare so bi meji meta ninu awon aisan to saba ma ndoju ko awon eyan le africa alakoko ni gbogbo wahala to le mu ki isan ara ko di lojiji ko ma si je ki eje oraye koja sawon ibi to ye ko koja si elekeji ni pe ki isan o ti fa ko ti na koja bo se ye ko na nitori awon san ara wa yen o ni iwon ba bo se ye ko gun to ati bo se ye ko sunki mo to ba sunki popo ju isoro ni to ba na popo ju ijagbon ni ki lo le ma mu ko ri be o ni awon aisan aromo ninu egun abi awon ona ta gba lu ara wa nigbe iwe abi awon nkan mi to ye ka ma je ta o je nitori telomin ti daye ko mo pataki eso ko mo pataki fo ewebe ko si mo pataki omi ati re daraya lara rara be yen ba wa nse gbun ti mo so yin na nitori pe a o ma dagba lojojumo isan wa nilo amojuto ti eje to nkoja ninu isan ofin ni di pe ko raaye san mo ti san o fi bere si wu nibe le ma ti gbo awoka le ma gbo lakuro egbe le ma gbo ewo nla le ma ma gbo eyin romi ibadi ejika orunkun ati orun ese gbogbo nkan won won o ni se pelu igba ti isan o ba ti raaye gbe eje lo bo se ko gbe mo eje a ma dudu yo si ma ni kokoro ninu nigba mi kokoro lo wonu wa latara nkan ta je tabi bi ta ti seyo tabi bi ile igbonse ta lo tabi awon nkan to gun wa lese ta afokan si ti kokoro ba wo be a di aisan kokoro nu eje ko si ni ja ninu eje lai je po fowo ba isan ara wa da ge bi waya na to ma ngbe ina lati bi kan lo si bi keji to ba taku sona yo je isoro to ba debi to lo ti ori eje gbe debe yo di isoro baba ibaruba oba isan ara ko ni ise meji koja ka toju awon eniyan lopolopo gba nigbati san o baraye sise de inu opolo wa yo di ki apa kan ori ma foyan o si le pada wa fowo ba yan loju nigba to baya a ma fowo ba elomin leti o ti won ma ba so ti o si ni ma gbo daada mo nigba mi wa ti o di pe owo ati ese kan eda kan bere si kuriri leyin to ba n kuriri yo ma gbon ni o to ba n gbon o ti n di nkan mi niyan ta ni fe daruko lori afefe awon eyan ka ma so wi pe aye awon lu pipipipipi ni gbogbo gba won o gba owo elele won o gba owo masun masun won o jeyan lowo won o si daran si bi kan sugbon won ki ni ifokanbale ninu okan won okan tin sise eleyi to n se sodi sodi asi gbodo kiyesi nigba mi wa elomi a ma so pe ati rorun sun gan dise to ba sun laago mesan ale to ba ma ji pada o ma ji laago mejila ko si ni sun mo ti le o fi mo elomi sire ara riro aro dabo o ma nda won laamu nigba mi wa telomi ba rin o ma da be ni pe won fe ti subu elomi ki si mo yato igba to wo bata ati igba ti o wo bata eyoju si wa nile ise wa to wa ni opposite people's girls grammar school leyin ile baba adedibu ni malete ni badan 08033881008 ati 0701821111 alafi ara o ni gbadanu bu bi elubo ati kadide nile ka se logan ko ma de pe o ma fa wa wo moto gbe wa bole ba wa gbese ba wa gbe apa gbogbo n to wa lara eda eyan kokan lo nilo amojuto ewe ati egbo ta si fi n toju yin lati igba iwa na la fi toju yin te ba dodo wa te gba kaadi tan a kokko se ayewo ofe fun yin na ka to wa tesiwaju nipa itoju yin n to ise lara ataye o le yato si ti kayinde tori e lo fi nilo ka se ayewo daada baba ibaruba oba isan ara wa nibadan gbogbo bi te ba ti n gbo mi na le le ti wa te ba ti debe ele so pe n lo si malete opposite people's girls grammar school leyin ile baba adedibo nibadan 08033881008 ati 0701821111 aisan koni ka oroko bi awon gangan koni tewa oroko bi opa ilu alaafi ara wa koni gbadanu bu bi elubo
1: on Radio FM 96.7 tọ ẹyin ara ilé wa mo kí yín níbi kíbi tẹ bá wà lálẹ ìyá dúpẹ lọwọ elédùmarè ọba àjíkí pé àwa la wá a sì dúpẹ pé ẹyin la bá a tètè bá ṣe ń dé ìyá chikito àti ìyá togo a tètè dé lálẹ yìí a dẹ dúpẹ pé àwa la wá ẹyin la bá mo fẹ́ fọ kókó yìí dúpẹ lọwọ gbogbo yín tẹ ń pè tẹ ní a ogun ìyá togo ó ṣe gbidibidi lára yín o pé ẹ dúpẹ lọwọ wọn ẹ olúwa ṣeun ìyá togo tó ti wà nínú kúlu wa lálẹ ìyá togo ẹ jẹ kí àwọn èèyàn mọ ẹni tó wà nínú ibi lẹ
2: mo kí ibi tẹ ti ń gbọ mi dédé àsìkò yìí pé a nífẹ̀ẹ́ àìsàn ló gba àìsàn nífẹ̀ẹ́ ara wa ṣe bùgbé o
1: àmì bẹ́ẹ̀ ti kí wọn
2: ẹ ṣe orúkọ mi ni màmá togo odú ni mímì kì í ṣe àìmọ̀ fún olóko ẹ máa ń gbọ́rọ̀ mi dáadáa lórí ètò síkítò ní every wednesday àti tún délé ni
1: ìyá togo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin lọ pè lórí ọ̀rọ̀ toko tó kéré oko tí ó sá wọlé oko tí ò ṣiṣẹ́ igbá kan àwo kan a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwọn tó mú oko wọn lọ́gán oko wọn ti padà sí wọn lọ́wọ́ ó dá kílẹ̀ gbé wa fún wa lálẹ́ yìí
2: ẹ ṣe olóòtú lẹ́ni báyìí nísìnyí àkọ́kọ́ sọ̀rọ̀ nípa àrùn kan tí wọ́n pè ní sangun sangun tàbí romatisin tàbí àwọ̀ká ọ̀pọ̀lọpọ̀ àrùn tá à ń sọ máa ń dààmú àwọn bàbá wa àbáwọn ọmọ wa àwọn àgbàlagbà ló máa ń ṣe láti bí 50 years lọ ló máa ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn
1: ni arthritis
2: romatisin romatisin arthritis báwo ló ṣe máa ń ṣèyàn ni mo fẹ́ ṣàlàyé fún yín fún ẹ̀yin tẹ bá wà létẹ bá ń gbọ́ mi nísìn nǹkan tó bá pọ̀ ní àìsàn tá à ń pè ní romatisin yìí wà á rí pé orúkọ ẹsẹ̀ méjèèjì a máa ru ẹ́ wà á máa complex pé orúkún yẹn ń ru ẹ́ o ò lè rìn láti ibìkan síbì kan tó máa rìn láti òpó náà kan sí kan wà á máa jókòó torí pé egungun ẹsẹ̀ yẹn ń ru ẹ́ tẹlẹmíì tiẹ̀ máa bẹ̀rẹ̀ láti ẹ̀yìn
1: báyìí
2: tẹlẹmíì ti máa ń bẹ̀rẹ̀ ẹlòmíì ò lè gbé ẹsẹ̀ yẹn mọ́ rárá tí kì í ṣe pé ó last dent tí kì í ṣe pé ó ní àìsàn kan tá à ń pè ní rọpálọrọ lápárọ lẹ́sẹ̀ ṣùgbọ́n kò lè gbé ẹsẹ̀ yẹn mọ́ tàbí ẹlòmíì wà tó ní arthritis a rí pé ìsan ẹsẹ̀ yẹn máa ń fa òun a máa complain san ẹsẹ̀ yẹn ó máa ń fa òun ní gbogbo ìgbà ẹ̀yin tẹ bá rìn pé ní àwọn àìsàn yìí torí pé àrùn sọ pé tí mi síta kí n fi ẹ́ sílẹ̀ bó mi mọ́ra kí n pa ẹ́ láìsàn sọ o tẹ bá pẹ́ ní àwọn àìsàn yìí ẹ kàn sí wa nílé iṣẹ́ wa mo ní ilé iṣẹ́ ọ́fíìsì màmá togo wà ní akademi olómi tí ẹ bá ti dé akademi olómi bí ẹ bá ń bọ̀ láti ìwó road tẹ bá dé akademi olómi ẹ bọ́lẹ̀ ẹ má sọ da express o ẹgún bridge kékeré yẹn sọ kalẹ̀ padà ni o kí ẹ wá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ màmá togo 08035888101030 kẹ́ mo ṣe ń ṣe àlàyé lọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tún wà tá à ń pe àìsàn kan ní àìsàn ìtọ̀ àtọ́jú o láàrin alẹ́ sí àárọ̀ ẹlòmíì lè tọ̀ ní 7 times five times omi tẹ̀ mú gan ò ní dúró sára yín irú ẹni bí wàá máa complain pé ó ń rù ó ń gbẹ tírù kan báyìí bá ti ń ṣẹlẹ̀ òṣùwọ̀n pé ìtọ̀ àtọ́jú tó ń tọ̀ yìí o òun ló fa bó ṣe ń rù bó ṣe ń gbẹ kì í ṣe pé o ti lọ kó àìsàn kò gbóògùn o ṣùgbọ́n nígbà tó yẹ pé omi tó mu kò dúró sára ẹ ẹlòmíì dẹ̀ ni ó ti ní àìsàn kan tá à ń pè ní àìsàn ìtọ̀ ṣúgà ẹlòmíì dẹ̀ ni ó ti ní àìsàn kan tá à ń pè ní prostate enlargement ẹlòmíì ni prostate cancer tó jẹ́ pé tó bá fẹ́ tọ̀ bá ìtọ̀ yóò ní jáde tó bá fẹ́ tọ̀ ìtọ̀ yóò ní jáde a try ìtọ̀ yóò ní jáde ọ̀pọ̀lọpọ̀ àgbà tá a ti ń polówó yìí náà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n believe wọ́n ti wá wọ́n sì ti ń dúpẹ́ wọ́n ti rìtù sílẹ̀ ẹ̀yin tẹ́ bá pẹ́ ní àwọn àìsàn yẹn kan sílé sẹ́wọ̀n mọ́tògò pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ dẹ̀ dúpẹ́ fún ọlọ́run ọba délé tó tún tẹ̀lé ni ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè ṣe déédé ṣe kan sun lọ.
1: 1 minute no do.
2: Tí ọkùnrin bá kọ́lé fún obìnrin tí ọkùnrin bá ara sọ fún obìnrin tó bá ara mọ́tò fún obìnrin tí ò bá ṣe ẹ̀tọ́ ẹ̀ déédé obìnrin ò ní láìkí
1: rẹ̀ níbẹ̀ o tó bá fún nípokípokì tó ṣe pàtàkì
2: ọkùnrin ò ní láìkí rẹ̀ níbẹ̀ o nítorí pé ẹ̀ ń sọ pé àwọn obìnrin máa ń sọ pé àjókò tẹrù wa pàtàkì ẹrù ta àjókò tì náà nìyẹn tí ò bá ti sí ẹrù yẹn ń bẹ̀ mọ kò sọ̀rọ̀
1: wọ́n
2: tó bá pé o ò lè ṣe déédé àti dáadáa o ò lè ṣe ẹ̀tọ́ ẹ̀ fún ìyàwó ẹ̀ nílé kàn sí màmá togo mo ti ní ewé àti egbò tẹ máa lò tẹ̀ dẹ̀ máa dúpẹ́ fún ọlọ́run ọba.
1: Ó dà màmá togo ṣe rí ọ̀rọ̀ pé wọ́n ń tọ àtọ̀gbẹ yìí kí lẹ rò pé ó ń fà á.
2: Ẹ ṣe olóòtú ṣe rí nǹkan tó máa ń fa ìtọ̀ yìí ó pọ̀ àkọ́kọ́ náà àìsàn kan máa ń pè ní àtọ̀sí ìyẹn ni ó máa ń jẹ́ kéèyàn tọ̀ séré séré séré láàrin 5 minutes àti lọ́tọ̀ míì tí olóyìnbó ń pè ní infection ó lè fà á. Ìmù gan ìṣètọ̀ yìí náà téèyàn ò rí tọ̀tọ̀ yìí gan infection lè fà á staphylococcus lè fà á àwọn àrùn tá a lè kó látara tá a máa ń kó látara ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin ó máa ń fa kéèyàn má rí tọ̀tọ̀ déédé mọ́ ẹlòmídẹ̀ ni
1: sífílìsì
2: staphylococcus infection bẹ́ẹ̀ bacterial infection lóríṣiríṣi bẹ́ẹ̀ ó lè fà á kí ibi títọ̀ ti ń jáde kí tọ̀ yẹn má lè ọkùnrin dẹ̀ ni prostrate enlargement yen ma nse
1: okay ise
2: obirin okunrin nikan lo ma nse to ba tin se le a di pe kuro enibe ma ma ri toto dede tabi okunrin to ti e wa je pe yala boya yawo e ku ni o be an kan se le ni o o wa ni afani laarin bi odun marun odun mefa lati meet obirin mo pe o tin collector si prostrate o
1: so o se pataki okunrin ma dogo
2: o se pataki
1: so that nkan to jo mo pe ah o prostrate de o kini ko kini
2: oni le sele si ro okunrin be
1: oni le sele si
2: so olorun ran wa lowo nkan to le fa niyan olotu
1: o da awon to ba wa ni kini ton ton le mewa yi to ba ti kan si mama togo en so pe olorun a gbogbo
2: be ni olotu
1: awon na a le ri
2: be ni
1: o da e je ka wa wo ile ite kokko so ngba te wole nipa yi ti ti egun mama son won egun mama ro won to ma wa lati ibadi eyin lo si sale se ko nse je kuje lo nfa kini abi je di
2: be ni olotu se ri elomi like nkan to dun gidi gan te ba de si like nkan to dun iwo lori minerals lo mu iwo lori pa lo je iwo lori awon kan to dun elomi like e gan to ba de tin mu nkan to dun pupo ju o di pe kiro enibe ni aisan kan ta npe ni jedijedi elomi de ni ko ti e mu nkan to dun to dun sugbon ni kaluku ni aisan ti olorun ko mo latoje orun to ma ma baja elomi o mu to dun be to ni aisan jedijedi ti enu die gan ti yo to je pe o ti to ba ti lo toilet bayi a ma fowo ti sinu ni
1: uru awon ni eya togo se ona bayo wa lodo yin
2: ona bayo wa
1: mo ranti ni si pe o ni enikan ko si meji to ti so pe ka o ba se ga bayi kini to wa ni enu ibi ta won tin yagbe akojade sita ta ba wa se ton awon ese wa fowo ti wo iwosan wa fun uru awon ni beyen lodo yin
2: olo ti iwosan wa fun se ri ewe ati go ta baba wa nlo yi ti won lo lati jo si wa bakan na o lo te yin le mu mi ran ti ise kan ti baba mi ti fun mi ti pepe pipe ti e ba ni enu odi to yo seri o ga o opolopo yen ti so ogun nu ni ogun wa
1: ogun
2: ta ba jo ise itan awon ko ni ke ko lo bu si iga te ba to ba su e bu si iga fun ojo meta abi elemi de le se o le su ga le meta lojumo try ko bu si nu guy fun e meta leyin e wa bere si ma fi foko mu kini ya wole Ben mo so fun yin olotu
1: ya togo
2: a wole
1: won ko bu kini e
2: won ba ba mi
1: se ga won da
2: si
1: bo tun se ga won da si
2: won bu si won flush e
1: won bu si won flush e
2: leyin
1: to ba
2: meta
1: to ba ti pojo meta yen
2: to nko
1: won ma bu kini e sinu eko
2: ben ma
1: won ma mu eko yen
2: nko
1: ta nso yi to jade a wole pada
2: ben
1: e ri pa ti so nkan nu laye yi gbogbo awon nkan bayi ta awon baba baba wa gbe le eyin iya wa lowo kọlọn je ko kan awa na
2: amen
1: oda iya togo mu ti e gbo pe kini yen to ma n yo yen o ma n je ki kini omo okunrin saida ko suki abi ko ma le gberi dada abi kokunrin e ma se ko to gun ori obirin o ba da towo ele
2: be ni olotu
1: ona wo lo
2: le seri awon aisan opolopo aisan mi ma n fa isoki fun okunrin ke bi awon oro ta ti so siwaju pe awon aisan ta le ko latara balopo to ba ti pe lara eyan ti o tete ri nkan to ma fi flush e danu o ma n fa kini ma suki tabi jerije na o le fa ko ma sunki to ba de tin sunki e ti mo yi pe kini yen o ba ti kere ju obi ni o ni like e
1: ah ko le kon le gan
2: so a ni awon kan te ma lo fun yen na e to sunki yen a jade pada tori pe ko si nkan ti ologun afi ti eda o ba mo ogun e loku ogun iku nikan ni o si
1: ogun
2: pe ko be ni ko so ogun iku gbogbo apata
1: aju lọlọrun ni
2: gbogbo nkan ti olorun da o da to je pe o da ko pe ko dogba elomi alowo elomi abimo elomi akole elomi oni nikankan sugbon iku yi
1: o pin dogba
2: atolowo
1: ati talaka
2: o la fin ni eje ka se daada
1: ka ma ja di ti pa mo
2: ku won le ma so ti wa na ni daada
1: so apart from pe o ko nsuki opolopo awon okunrin lo npe mi anti sikito oko mi kere kini ma se iyawo mi o gbadun e girlfriend mi complain kini ko awon to ko won ba kere ati awon to je pe to ba de ode eyan kan soso ni oko won le dide to ba dodo elomi oko a ma sere kidi ni
2: e se olotu awon ti oko won kere elomi ba se bi niyan oko e kere lato sugbon nkan to mu wa to je pe ta ba bi omo to won ba kere ju ani awon ago ta le ma lo fomo yin to mo fi ma sanra ko si nkan to ba ri lati lo fun kini na fi sanra be ni ani awon ago to ma ni e ma fi kan ori o e ma fi kan ori o ta ba nto omo to mo ba kere ta ba se bi mo baby won ni eya e ma lo awon ago ifun to mo ma to 2 months omo ya ti a ti put on weight gan so a ni awon kan te ma lo fun kini
1: se kini na le se o le je koko na put on weight
2: be ni o
1: koko na tobi
2: be ni
1: that means ireti nbe ati pe ona nbe fun awon okunrin to je pe oko won kere
2: be ni
1: ti won ba kan si odo mama togo
2: be ni olotu
1: so ru nkan yen te ba lo fun won oko won a se kini
2: a dupe fọlọ
1: e to ku e de nsuki nko
2: nkan na ni atotuki to suki to wole ko le jade yi to kere ko na le sanra si ni to ba ti to size ti won fe won ni lo kini yen mo because ba tun lo kini yen tun ma to bi si to ba ti tun to bi ju problem ni fobirin
1: hey ko ti sele inu mo mo pe gbogbo awon okunrin to ko won kere lale yi o inu won a dun gan won a de se kini won ma ko si mama togo e je ka pe number yin ka to tun to tun bere awon ibere kankan si
2: e se olotu ero ba ni soro mi ni 080 35 88 1030
1: lekosi
2: 080 080 35 88 88 1010 1030
1: ya togo awon to wa ni ilu oyinbo nko sa anfani wa fun won lori gbogbo nkan te nse fa awon to wa ni nigeria mi
2: be ni olotu awon to ba pe wa ma ba won send ogun won en to ba fe pe mi lati ilu oyinbo
1: okay ma ba won send you beni
2: beni
1: to ba ti so bo se nse won e ma wa we bill ogun won fun wa bi e ma ship e fun won
2: no a ma we bill e
1: e ma we bill e okay to ba fe pe yin nko
2: te ba fe pe mi lati ilu oyinbo +234
1: okay
2: 80
1: +234 80 80 35 35 88 88 10 10 30 0 okay number te ma fi get iya togo niye eyin yo wa ti gbogbo nkan ti iya togo nso won ni ko si arun ti o ni ogun ninu aye ta wa ninu eyi afi ti eyan o ba mo to ku e ba kere oku e kere ni yoju si mama togo iwo to fe koko e to langbalangba yoju si mama togo wa ri pe oku a se kini a to bi a de to wa de raye lati te kole fo obirin yen gbogbon iwo to ku e ba nsuki se kini yoju si mama togo iwo to ba de ni eyi ta awon ibo npe ni arthritis abi rheumatism egungun mama san e gbogbo ara mama ru e yoju si mama togo iwo to ba tun wa se kini awon to n wa omo npe mi iya togo pe se le eto fun awon ta awon woju oluwa fun mo ni
2: a ni eto fun awon to n woju oluwa a ma so pe yala awo obirin to ti mari lojo to ti pe to to n sunkun airigbejo to ba kan si awon arun kan lo le fa idaduro to lohun o ki se ka awon aisan kan do ma fa idaduro ta ba toju yin lagbara lo e si finu so yin e fe yin gbomopon opolopo okunrin mi nado e wa to je pe agan lo fun ra e idi ni pe nigba ti nkan omo nkan to ma n do to ma n produce omo
1: lataro
2: okunrin ato si obirin eleyi o ti dabi omi tabi ki eyin yen ko ma pe ti ele ba sele iru okunrin be ko le pregnancy obirin
1: okay
2: ko te ba n pe eyin okunrin te ba n pe niru kan bayi boyo ni watery sperm low sperm count e kan si ilese mama togo pelu ogun olohun e dupe fọlọ a de ma n tọjọ ọkọ ati iyawo ni ilese wa to ra ma bere be lọwọ ọkọ abe lọwọ iyawo ka le meni ti o ni fọta ma tọju ti everything fi ma wa okay
1: oda oda iya togo to ba wa sọdọ ise le ṣayẹwo fun won
2: bẹẹni a n ṣayẹwo
1: oda e tu wa pe number ile ko si ka to dide nle tori arojo musolokun
2: 080 080 35 35 88 88 1010 30 30
1: le ko
2: 080 080 35 35 88 1010 30
1: ami e se te n gbo wa ni papa e le ma pe number mama togo lati gba gbogbo awon amoran ati lati lo ri won fun itoju ara yin olohun oba mi a wa pelu wa alaafia ara wa ko ni gbọn danu ni ara wa alaafia to peye la ma fi ma lu ojo e se o da
3: on Radio FM 96.7 la gelu FM jagaba gbogbo retio ma ro won
4: Ibadan nile oluya le ma jagbin yo ama fi kaya mfarimu Ibadan ajo osun ilu lagelu baba badan ama gbe te deyan se tapo ada edaro gunbani
3: o seun ro labi o seun lai lagelu fm 96.7 iroyin to poju owo orin taye nfe eto to gbamuse to nti orin to ba igba mule kode igba ti akoko ba to fenu sogi ka to mo pe ye nbe loko eyin na fi ile ye lagelu fm 96.7 ni badan lawa ta ti se bebe
5: eyin ti ni o tun ya ẹ jẹ́ ká jọ gbádùn ètò lóyin ládùn lóyin ládùn pẹ̀lú Coladex International. Coladex International lóyin gbádùn dé lóyin ládùn lẹ́tọ̀. Little.

0: kò lò tó ètò yìí olú aṣínà aláyò ògùn èdè ọ̀fọ́ máa lè ṣọ́fà a sì sọ ní tẹ́gbìnrà tẹ́ fi láǹfààní àti gbádùn ẹ̀ dáadáa. Ó dúró tì mí gbágbágbá. Olú aṣẹ́hun ọbálànà tó ń ti Israel oyè bàǹjí lójú òpó Facebook. Ó yẹ la máa wò lójú òpó Facebook ẹ mọ̀ rí wa wò kètèkètè ń bẹ̀ o.
1: Ìyá aládi kò sílé, àtọ́bí aládi sùn lọ́dẹ̀, mo sì ní dìpìlìpìtì, ọmọ ń dùn wìrìwìrì, àṣẹyìnlá.
0: Lọ́kọ̀ àwọn atọ́kùn.
1: Ìlà fi bí Babilonia rìn lọ́la.
0: Àbí àwọn kò ètò ìjàre, àjọ ṣẹ́ tí gbogbo ò fi dùn tí gbogbo ò fi kọ́ sí.
1: Láti
0: ìkẹ́ wàhálà rẹ̀ pọ̀ jù, wàhálà rẹ̀ ń pọ̀ jù.
1: Àwa tí a jẹ́.
0: Ìkẹ́ òkè Tọ́lá.
1: Bẹ́ẹ̀ ló la wá. Àwa tí a jẹ́.
0: Olúwa tó sì ẹ̀dùn.

0: ìlú òjò.
1: kóòdì tí ẹwà fi tárè *347*1004*2#. *347*1004*2#. *347*1004*2#. *347*1004*2#. Tàbí kẹ́ ẹ tá lórí website www.cashier.ng.
2: Àdọ́ni mi nílé olúyọlé o.
1: www.cashier.ng. ẹ lọ máa ta lójú òpó yẹn tàbí kẹ lọ lo kóòdù yẹn. Torí pé
2: ìlú àkànmú dá o dá.
1: Alẹ́ yìí ó tún máa pẹpẹrẹ rẹ̀ dáadáa.
2: Báwa fọrun kẹ. Ìlú àdílé yàn ká.
1: Abala àkọ́kọ́ ńlábala gbé wa débẹ̀ tá a ti máa ń wọnú lúngù láti já àwọn yín sáwọn nǹkan tó ń lọ.
2: A bá wa rántí ẹ̀ tó ti kú.
1: Àwọn nǹkan kan bẹ tó yẹ pé ó ti ṣẹlẹ̀ sí wa rígbà tá a kéré tá a ti máa já yín sí.
2: Àyìnlá kára sí.
1: Nígbà tá à ń dàgbà bọ̀ tá a ti máa já yín sí.
2: Mọ̀lá ẹ̀ rí.
1: Ìtàn lọ́lọ́kan ọ̀jọ̀kọ inú agbára.

kẹta lórí ètò ìníṣẹ́ ẹgbẹ́ Yorùbá. Gbé abala yìí sílẹ̀ fún àṣà àtiṣe Yorùbá kò sì kú ní parúngbà kankan. Ẹ má gbàgbé abala orin ìjẹmù kí àgbà náà lórí ètò yìí. Ọgbọ́bọ́wọ́ aago méjìlá bá ti lù wá aago kan. Má láǹfààní àti gbádùn àwọn orin dípọ̀ sódìípọ̀. Èmi àti lórí ètò yìí. Àgbàdo ara wa.

0: aje lo soro oluwa to se edot bo ni gbogbo nkan to se
1: adupe
0: o wa
1: o adupe lo odo
0: bongo bongo bo ni se loni
1: ka sa ma adupe lo olohun ile dumare
0: okay ya ja gbo latodo re
1: awon ndo temi bi on ko won te po sele ngba yin ri to je pe o ma je ki awon bi gan ma lose trust in eniyan mo se pogo mo na mo ran ti gba ti mo wa ni secondary school temi e bo si abosi jesus 1 secondary school ti mo lo ngba in primary school ni so awon e no wa post mo wa si ba se pa no ma pa ma 5 wa post wa si public school ko so ba ta wa wo school yi no ma mo to brilliant tele so ba se wo school yen o wa ni eko so wo sa post wa si JSS 1H o fi mi si
0: okay
1: so emi ti won ba won se exam ti ba won se test ni inu school bo a se JSS 1D ni won tin pe register mi won de ni ki gbo akoruko oruko ti won ko ye na fi gbo ko mi na ni JSS 1H a sha n ko gbo e moran but result ma jade won ba ni ka repeat ibe ni koma yen ti n waye die o wa di pe a le sunday pa repeat araye wo class da de bebe mo o wa di pe o san class ni o san class se die nu kin to ba di pe awon ti se ba ti fe wole atun ma sa die a le so nile se ba to ma para mo won o le na yan gan won o le na mi ngba to
0: bo won se mo
1: ngba to ri pe awon igbe mi oku tin o ye ki mi se fe ma so ko mo fe se wa ek you know wa ek mi ò dábàá nkankan lé mi sọ pé owó kìnìkan kan pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ níbì kan o nǹkan tó tún wá fà á jù ó ní pé ṣe rí má nǹkan wà ó máa ń na ọmọ bíi tíjà ni ó máa ń na ọmọ gan tó bá ti di àsìkò ìgbà iná ń kọ́ wa ní simultaneous equation ó gàgà ní bí abi ìwé fọ́múlà kan lásán bó ṣe máa ń na èèyàn èmi dẹ́lẹ̀ mo bẹ̀rù ẹgbà
0: kò sí student náà tó fẹ́rẹ̀ gbà
1: tó bá ti wọnú class báyìí àwa ti mú bí tá máa gbà ẹyin window ní fíw píw a lè sọ fún wọn dé so àwọn experience kan wà tó pé yẹn ti ní tẹ́ pé yìí ní sunday ìmọ̀ pé dájú náà tó ti ń gbọ́ báyìí wọ́n pè so bó ṣe ń ṣe eléyìí so adúpẹ́ ọlọ́run àwa náà eléyìí sì graduate.
0: Olúwa ṣeun olúwa ṣeun ó túbọ̀ sí pé kò sọmọ tí ò burú wọn bá a bá wí kékèké táwọn òbí ń bá wa wí yẹn ó ṣiṣẹ́ eléyìí tó pọ̀ jù

0: balẹ̀ kó gbọ́ mi dáadáa tó bá ṣe ń darapọ̀ mọ́ wa ó túbọ̀ sí pé a máa kí ọ káàbọ̀ sórí ètò tá a pè ní lóyin ládùn lápá bí o. ẹ bá gbàgbé pé mo sọ pé ẹ tún láǹfààní àti gbẹnu sí káàṣẹ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan *347*1004*2#*347*1004*2#* òun ni kóòdì káàṣẹ www.kaase.ng ẹ fi ta lórí wẹ́bsáìtì ẹ lọ máa rẹ̀ sí N500 péré lẹ́ fi ta. ẹ jẹ́ lọ sọ́dọ̀ àṣìṣò àṣìṣò bó ni gbogbo nǹkan àkúṣe látàárọ̀.
1: Gbogbo ilé ẹ kulé ẹ kábọ̀ sórí ètò lóyin ládùn. eléyìí tí tó jẹ́ tó strange sí mi jù tó jẹ́ méjì ni ṣùgbọ́n èyí tó jẹ́ pabambarí ẹ̀ ohun gangan ni máa sọ. Ìgbà tí mo wà ní secondary school ìgbà yẹn mo lọ sí school kan ẹ má jẹ́ ní dakọ̀ school yẹn ó wà níbi ojú odò mbẹ́ academy so mo ní láti ṣe exam lọ sí school kan tó ń pè ní Wesley College so ìgbà tá a débẹ̀ ṣe dẹ̀ mọ̀ pé school public tó wà ní ojú odò tí mò ń sọ yìí I'm proud of it. I'm proud of the school. So ngba ti mo de sibe yen, a ma wole SS1 la ma wole si. Tori junior wa ki la fi ma wole si Wesley College. So ngba ti mo de Wesley College, a ta se exam, a se first term, a se second term. O se di third term ni, mo sha ri pe ah! Emi gi wo gan to ba tin se exam wa ti mo pe o exam mo be yen, o yato si. E tan set ni ibi tí mo sọ yẹn so gbogbo ya mo repeat gbogbo ṣe promotion ta ṣe promotion exam ọ̀rẹ́ mi kan wá wà nígbà yẹn ọ̀rẹ́ mi yẹn ó lè máa gbọ́ mi bóyá wà ìbàdàn máa ń sàn bó ti wà lẹ́kọ̀ọ́ mi ìdí sọ but ó wálé ó wá sí ìbàdàn láti wá ṣọdún iléyà so àjọ repeat class so ìgbà tá a repeat class yẹn so wọ́n á pín wa pẹ̀lú àwọn new one tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ so ti ma sọ fun yin pe mi ati ọrẹ mi yẹn emi ati ẹ la dagba ju class yẹn ta jẹ ta tun ga ju ta tun dagba ju ninu class ngba yẹn mo wa wo pe ọrẹ mi yẹn ma sọ pe ez ṣe mi o ni ko class yi bayi o le ko class ṣe owo to bi fi ran wa wa si school ni abi a ma buckle up ni aṣajọ ma advise even nkan ta ba jọ n lọ ajọ ma rin sẹ ni lati ile ajọ rin ti sẹde school yẹn so ta ba ti de class emi ati ẹnikan lajọ ma n joko a ki mingu pẹ lawọn atahan sọ pe wa bi wọn ṣe colleague wa
0: ọmọkuloko yọ so
1: ati bẹ ati bẹ lọ a ṣe arun mọrunmọrunmọ a ṣe promotion exam ti next time a kan pass ẹ ni ba ṣe mo fi ṣotiri mo ti dako iwọ lọ mo ni ṣotiri bayi ati bọmbẹ niyẹn so o jẹ nkan tiju to ye pe eyan o fẹ mu yan quit school nígbà yẹn but along the line adúpẹ́ pé alájà pẹ̀lú pé a fi tijú kún so jẹ́ nǹkan tó jẹ́ strange things sẹ́mi

0: ń gbádùn wa láwọ̀ rí lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan kò sẹ́ni tí wọ́n á bi tí ò ní rí wí
1: ṣẹ́dọ́ mr music
0: ó mú mi rántí ọ̀rẹ́ wa kan nígbà tá a wà ń poli ọ̀fà
1: tó bá ti dé níbi kíbi
0: wọn. Ẹ wà yìí àwọn òbí ẹ̀ mọ̀ ń fún lówó dáadáa
1: ó
0: sì fẹ́ràn obìnrin
1: alamọkọ
0: lo ta kọsọ ni o ba fọmọ kan loyun
1: o jẹrẹ ni pe won sọ pe mi le mi
0: won obi yen wa ni pe ako wa sile o ba wa o so fun awon ore wa kan na won jo lo
1: leti
0: alo ni o lo n lo ni o da loju be oni e
1: tori
0: le igba wo la won wa mu awon obi re mejeje o la won obi o mejeje ti ko
1: atani tun ede
0: ko ni kan lo n da wa so

0: ìwọ̀n bá ti ń gbà náà ní fi ń tọ́jú ìyàwó tó fún lóyún sọ fáwọn òbí ẹ̀ ń lépò ohun ti fún obìnrin lóyún
1: school
0: wọ́n bímọ àwọn àǹtí àdúgbò tó yẹ pé wọ́n jọ wá láti inú ìbàdàn bí wá pè lọ́jọ́ kan pé awe ṣé bó ṣe mọ bá láìfọ ẹ lọ lílé ṣé o ti ń ṣe báyìí láti gbà ẹ wá bó ṣe mọ bá lọ lílé àsìkò tó lọ láwọn tó lọ sọ fáwọn òbí rẹ pé o ti bímọ o àǹtí yẹn ló wá lọ sọ fún ìyá rẹ̀ ń bàdàn pé ọmọ yín ti bímọ ó sì ń bẹ̀rù àti sọ ni òjò lè sọ láti ìjọ àìmọye ìwọ lóríṣiríṣi bẹ́ẹ̀ táwọn èèyàn fẹ́ káwọn èèyàn gbọ́ pé àwọn wù tó yẹ pé tán bá gbọ́ bóyá bẹ̀rù ti wà lọ́kàn ni pé àwọn òbí mi ń kàn lọ́mọ ni o ẹ já sáré lọ tájà náà tá a bá ti padà dé ètò yín ètò wa lóye ládùn tẹ iwájú ẹ lẹ́bẹ̀ẹ́ kù kalẹ̀.
2: Ó balẹ̀ bàgẹ̀, ó wọlé pẹ̀lú Steez, gbogbo Peter àti ọkùnkùn bí àwọn 50 Peters, jàtúlàbí ọkùnrin ogun, gentleman on the body system, ògbóǹtarìgì, àkànṣe Peters, tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà. 50 Peters bẹ̀sí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀, ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra. 50 Peters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 Peters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán. Níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 Peters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Peters, NAFDAC Ijolote.
3: Jẹ́ ẹ ti gbọ́.
4: Mikini.
3: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra token.
4: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
3: Pẹ̀lú ìlànà iRecharge. Lójú ẹsẹ̀ ni o.
4: Báwo la ṣe lè máa lo iRecharge?
3: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
4: Lẹ́gba IBEDC token yín. Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
5: iRecharge, sanwó iná ní rọrùn.
6: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fanilápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ àyípadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
7: Ibadan, get ready, heaven is about to touch the city of Ibadan. Lord of White Calling for All Souls Ministries present Ibadan Mega Crusade. Theme: Authority That Leads the Whole World. The city of Ibadan shall experience a 3 days prophetic house of power, deliverance, and the moment of signs and wonders, where the lame will walk, the blind will see, the sick will be healed, hope shall be restored, breakthrough and words of prophecy. Come and experience the miracle working power of God as the servant of God, Prophet Odedoyin Olaumi Ezekiel, will be live in the city of Ibadan on Wednesday 10th June to Friday 12th of June 2026. Venue: Oba Akinyele Memorial High School, Anlubua, Basorun Road, Idiape, Ibadan. Ministry is Prophet Odedoyin Olaumi Ezekiel. There will be a free buses for all from Iwolu, Mokola, Challenge, Ojo, Egbeda, Brewery. Come and experience the authority of God that transforms life, restores destiny, and reveals purpose. For inquiries, call 080-3280-3045 or 090-5713-7367. Follow us on all social platforms at Prophet Odedoyin Olaumi Ezekiel. Ipadon, your moment has come. Don't miss this mega crusade. Heaven is calling. Will you answer? Answer.
8: Charity PR I Care Foundation lo nlogun tatatan wi pe ti yin me lo gbogbo eyan badan ta gbegbe e ja ma nra wa leti pe gbogbo to luwa daadaa ni sugbon nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugbon ninu gbogbo eya ara o oju lo bara idi pataki re ti ajo Charity PR Foundation se npe akiesi gbogbo eyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju tun lo lowo lowo ni Charity PR I Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun munira dani 1000 naira pere lowo card ofese layewo oju o reading glasses lo fe fun gbogbo ma nilo e anise ofe layewo fun gbogbo to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe nija oju la se sagbe kale Charity PR I Care Foundation nigba to tun wa gba bi to ti ra anugba lai si nira owo ke lo tun duro se ori ran gara ko ma dani ti won fa ni tete phone loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity consult building yana agbala bus stop ni to se olowo tin fo sanu shopping complex iworo ibadan lojoju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 09054448444 ojulo bara oni dindo mo wa lagbari

0: bọ̀ padà láti ojú ọjà tẹ bá ṣẹ̀ darapọ̀ mọ́ wa. Ètò yí ètò wa lóyin ládùn tẹ̀ wájú lápá bí ìgbà yẹmí rè látọwọ́ bàbá tìmí dúdú yẹmí láti Atlanta Georgia lọ́hùn. Ó ti pẹ́ tẹ̀ tí ń gbádùn track ilé ṣùgbọ́n fún lábọ̀mù yẹn gọ́gọ́. Ó ti wà lórí All Music Streaming Platform láti máa gbádùn ẹ̀ dáadáa báyìí. Full album fi ìgbà yẹmí gangan. Ó ti wà online báyìí láti jẹ gbádùn ẹ̀ dáadáa. Ẹ má gbàgbé pé láti lọ máa rẹ́ káàṣì ẹ̀ sí torí pé kiri 25,000. Ẹnì kan ó tún fi ṣe fàjẹ. Yẹ́lò mọ̀ pé wọ́n gangan lẹni náà. Wà á mọ̀ gbọ́ mi dáadáa o. Tó bá wá dàbí ẹni pé tíkẹ́ẹ̀tì rẹ̀ wà lálẹ́ yìí, wọ́n lè pè ọ́ láàárọ̀ lápò ọtí. Ọtí gbọpẹ́ o. Ẹ mọ̀ pé bàbá ọlọ́pẹ́ gangan ni káàṣì ẹ̀ tí ń fáwọn ọmọ ọlọ́pẹ́lọ́pẹ́. Ẹ lọ máa rẹ̀ sí báyìí pẹ̀lú *347*1004*2#. *347*1004*2#. *347*1004*2#. Tàbí www.kaase.ng. Ẹ jẹ́ mú ìpè yìí. Hello.
1: Hello, ẹ kú ètò.
0: Yes.
1: Ẹ kalẹ̀.
0: Yes, ẹ káàbọ̀ sórí ètò yìí, sà.
1: Yes.
0: Oye, ẹ já gbọ́ látọ̀dọ̀ yín, ẹ já gbọ́.
1: Orúkọ mi ni Adeniyi Ọmọdé Tátàtipẹ́. Inú mi dùn gan fún fúgàmù tẹ́gbẹ́ wa lálẹ́.
0: Ẹ ṣeun o.
1: Ẹ jẹ́ kí n rántí ìgbà tá a wà ní kékeré. Ìgbà tí mo wà ní kékeré ní ọ̀dọ̀ wa, ó tó àti dijọ́ Sátọ̀dé tí a lọ sí skul, a wà kóra wa jọ, àwa tá a jẹ́ bọ́ọ̀sì ní ọ̀dọ̀ wa. So tá a bá ti kóra wa jọ, a ti kọ̀wé sí àwọn agolé tó bá súnmọ́ ọ̀dọ̀ wa wípé à ń bọ̀ wá báyìí ń dagun o. So ogun
0: bá fi ń
1: ta pankẹrẹ, pankẹrẹ la mọ́ ń lò.
0: Ẹ kọ̀wé sí agolé tó bá súnmọ́ yín pẹ̀ ẹ fẹ́ wá jagun.
1: Ta fẹ́ bá jagun. So a kọ̀wé sí wọn. So pankẹrẹ la wà mú. À ń pẹ nìkan ní àlàdé lọ́dọ̀ wa, ẹnìyẹn ò dín ní. But ẹnìyẹn burú gan débi pé itọ́ ẹnu ẹ̀ tó bá ti itọ́ mọ̀ mọ́ sábà tu, wọ́n sì fẹ́ kítọ́ rẹ̀ ọkàn wọn tí wọ́n máa ń wọ́n fún. A wà máa kó ẹgbà bò wọn. So ń gbọ́ tí wọ́n wà kọ́ wa lọ́gbọ́n. A ti kọ̀wé sáwọn yẹn wípé à ń bọ̀ wá báyìí ń jagun. So àtẹ̀ náà ti múra wá lẹ̀. Bó ṣe ní tá a yọ báyìí, àlàdé tó síwájú wa tẹ́ pé wọ́n máa ń sá fún, oko náà fi pàdé wa. Oko tí wọ́n lẹ̀ báyìí, ẹ̀jẹ̀ tọ́ wọn ajú ẹ̀ ni. Ṣé ní bàtà délé wọn na dàgbà dàgbà sí àlá. Àtìwá náà báyìí, má ti stop ẹ̀ láti ṣe bẹ́ẹ̀ mọ̀.
0: Ẹ ṣeun. Agbádùn yín dáadáa. Láwọn ọ̀wà ilé tó yẹ pé ẹwù tó yẹ pé táwọn òbí àwọn òmọ̀ sí lásìkò yẹn, ṣùgbọ́n ẹ lè sọ báyìí. Ṣùgbọ́n gbà tẹ́ ẹ bá sọ, ó lè jẹ́ pé ọmọ yìí ó yẹ ká dì sóhun ẹ̀ àbí yóò fẹ́ ẹ̀ fà lọ̀bọ̀lọ̀bọ̀ dání. Lórí ọwọ́ yẹn, ẹ jẹ́ kí n máa kíyàá wa dáadáa. Ilé ìtàn ṣọjọ́ òbí lónìí.

0: òfin abọ́láńlé àwẹ́ aya bí ò bá kú ẹbọ ni bí alága tó gbá ski alága tó bọ̀ bó ṣe ń lọ international alága ńlẹ̀ ìbàdàn agbáládùá pé ni yóò ṣe púpọ̀ ọdún láyé ẹgùn lẹ́mí ẹ mọ pọ̀ sínú owó pẹ̀lú dẹ̀ra ni bẹ́ẹ̀ bá rà báyìí kẹ́ ẹ mọ́ rọpọ̀ bẹ́ẹ̀ bá ń tà báyìí kẹ́ ẹ mọ́ tọ̀ wọ́n gógó gbogbo ara lẹ́ẹ̀fì mọ́ ṣajẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún akíyín kọ ayẹyẹ oríkádún ṣìkẹ́ òkè tọ́lá ọmọ yín tó tanná
1: takataka ooo
0: lórí àmọ́ kíyín bẹ́ẹ̀
1: takataka takataka ooo.
0: Àmì èmi náà tàka òsì dànù mú tàka ìyá dànù.
1: Takataka o.
0: Ṣùgbọ́n ẹ mọ̀ já lọ fọyẹ fọwọ́ wa fa. Irú eléyìí ẹlẹ́fà ẹ̀ kọ̀ wípé ẹ fẹ́ wá bá wọn jagun. Fa fúnra èèyàn lèèyàn lọ fọwọ́ ara èèyàn fa ìyà fúnra ẹ̀.
2: Ṣèbíre lójú owó orí láyé.
0: Ṣìkẹ́ òkè tọ́lá bó ri gbogbo nǹkan jẹ́ ń gbọ́ látọ̀dọ̀ rẹ̀. Mo mọ̀ pé wọn ó ti láwọn wà lóríṣiríṣi jẹ́ ń gbọ́.
3: O mọ̀ pé abẹ́ lélẹ̀ mi dàgbà sí. O mọ̀ pé abẹ́ lélẹ̀ mi dàgbà sí mi ò rí ní ìfi bẹ́ẹ̀ ni wọ́n bàjẹ́. Ìtí mo kàn lè rò pé mo ṣe ṣùgbọ́n ijọ́ tó máa yíwọ́. Èmi náà mọ̀ pé nǹkan ṣe mí. Torí ta bá ti lọ sí skúl. Normally gẹ́gẹ́ bí ọmọ tíṣà ó yẹ kó ní ti lọ skúl kó ní ti padà ni. Mo wá ti wá ń lọlé so wá lọ́gbọ́n tí mo ń dáńgbà yẹn máa wọ sọ́ọ̀sì méjì torí wọn bí mi dá kí n yọ lọ́ọ̀kan kí mọ̀ mi wá rí pé sọ́ọ̀sì tí mo wọ̀ lọ yẹn ó bu dé àbí yúnífọ́ọ̀mù mi bu. Kódà ó débi pé èmi nífẹ̀ẹ́ sí kí n máa fọṣọ skúl mi lójoojúmọ́ torí mo kì yóò dọ̀tí kò sí tí mo lè ṣe sí. So ó dé stage tó yẹ pé wọ́n ní wọn ò ní fún mi lóyún ọṣẹ tí màá fi máa fọ lójoojúmọ́ mọ́. So mo gbúdọ̀ mọ́dé nítumọ̀ ẹ̀. Tó wá rí ní skúl mo mọ́ ń gun kẹ̀kẹ́ mọ́ mi ò sì mọ́ ilé.
0: Ṣé ìwọ ò bá débi pé o mọ́ jó ogun kẹ̀kẹ́?
3: Ẹ ń gbé àbá náà tí wọ́n fún wa tó jójú owó náà bí káàkiri ọjà káyọ̀. Àtajà fún kọ́sítọ́mà ní ṣọ́ọ̀bù káyọ̀ tẹ́jú sàpò àṣàrùn mọ́ ní ìlọbẹ̀ yẹn lálẹ́ yìí. Ṣé wá rí kẹ̀kẹ́ tí mo mọ́ ń gùn yẹn ṣé wọn kó wọn ọmọ ilé. Ní skúl olórí àwọn agun kẹ̀kẹ́ ni mí. Bí ẹ ti máa ń kọjá báyìí ọmọ skúl tù máa fi mí han ọmọ skúl wọn pé gẹ́ yẹn nìyẹn tó máa ń gun kẹ̀kẹ́. Ọjọ́ tí mo máa yíwọ́ mo mọ kẹ̀kẹ́ gùn mo lè gọ̀ kadà gan. Ibẹ̀ ń kọ́ mo wá ń lọ. Ṣé wá rí ngbà mo dé skúl ọjọ́ kan ọjọ́ jímọ̀ ni skúl wa Azaruddin High School Ṣákí ẹni tó bá mọ̀ dáadáa skúl Central Mosque wà nínú skúl wa. So gbogbo àwọn ará ọjà Sango ní Ṣákí wọn máa ń wá sínú skúl wa wá kírun jímọ̀. Ọ̀rẹ́ mi kan wá wà skúl wọn lòun wà èmi wà skúl 3. So skúl wọn yẹn á wà ṣeré lọbẹ̀ láti skúl 3 tí everybody bá ti lọ kírun àti close for that day nìyẹn láti máa lọlé. A wà ní lọlé a wà jókòó síbẹ̀. Ṣé wá rí níbẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ kan wá ní ladies bike yìí ti gbọ́kadà rí n tí mo mọ̀ tí mo mọ́ ń gùn ní kẹ̀kẹ́. So ẹ̀gbọ́n yẹn wá lọ kírun jímọ̀ wọ́n ṣàgbé kẹ̀kẹ́ yẹn sílẹ̀ ẹ̀ ń gbé ọ̀kadà yẹn sílẹ̀ àwa ṣà ń gun kẹ̀kẹ́. Ọmọ yẹn bá ní kálóhùn dẹ̀ mọ ọ̀kadà gùn ni wípé òun ò bá dẹ̀ gun ọ̀kadà bọ̀dá òun díẹ̀ kí wọ́n tó kírun tán bá ní kí ni wá ń bẹ́nu ọ̀kadà ẹ bá ń gun kẹ̀kẹ́ bí mo ṣe ní kó mú ọ̀kadà wá nù mo bá jókòó sórí ẹ̀. Ẹ̀gbọ́n mi wà lórí láìfù lọ́wọ́lọ́wọ́ ìwò mi tí bá ń parọ́ òun ló lè gbà mí. Mo bá kìkẹ̀ ṣe rí mo lè kọ́kọ́ kìkẹ̀ báyìí tí mo rèsì ẹ̀ tí mo yí tọ́tù báyìí gbogbo wọn wọ́n ní àwọn ti sọ bẹ́ẹ̀ kó mọ̀ ọgùn ó tẹ àwọn kú lóko yìí ọgbẹ́ lé. Mo yá yìí ìran ọmọ mo bá fi jí àsí first time mo fi jí àsí ọwọ́ mi sì dúró bíi pé mo ń gun kẹ̀kẹ́. So mo dẹ̀ ti mọ̀ pé tọ́tù lọ fi ń rèsì ẹ̀ so tó bá ṣe rèsì ẹ̀ sí ni ó ṣe lọ. Mo ṣá ń lọ́ọ̀bù gbogbo wọn ń rọ́ tẹ̀lé mi lẹ́yìn wọ́n ń pariwo ó mọ̀ gùn ó ṣe dáadáa. Wọ́n ń kọ́ ẹ̀gbọ́n mi ń gbé ẹ má wẹ̀rí àmọ̀sọ yòókù lé. Mo ṣe bá ṣe hó yẹn mo wá débi building kan tí wọ́n ń kọ́ lọ́wọ́ nínú skúl wa ó kù bí ń ṣe tán ṣe bó yẹ kí n yọwọ́ lórí tọ́tù kí n rìlíìsì ẹ̀ mbẹ mo ho mo mo sa yi orun okada ko yi seri nti mo momo nu e ohun ti mo gbe leti mi oju pe ah omo school kan la ngbe lo yen eje de ti bobo yo ti ku mo yaju bayi theater mo yaju si ojo na mo mi mo ko mo ngun keke ni school ojo ah e mo ki omo abiamo won ti ri mi won si nke diri tan ma ri mi lan fi wuti e yi ota kiru e ma tu sele si mi
4: sike
3: eke to bayi
4: ogbo ko lato ni lo sike oni keke songo to sin sike on keke
3: like eke mi to merin ele ni bi ti mo ti fe ke gba on je stay orichirisi pe boya eke ti ge boya egun kan ti run sinu boya ti ibi ata abade le ri teke mi dele ni to opolopo nkan igba mi o le ma po sugbe yo kan yen mu mo pe mo se o yi mi lo
4: o ti da
5: laye mo wa
4: ani iwa yen o si tun ma won agbalagba kan to sin ki sere o la titi do ni te pe awon yawo won le won gbodo mo iwa tan wo nta bi nkan kan ba wa sele boyo o bu won lowo bi ti si ke bi ti eke wu ba yen dele won ni so pe bi ta won lo ni nkan ti fun bi apere bi kan lo kan yawo yawo mo le ko je pe oko re yin wa ka won wa je iya won se won ni so pe won na won ni accident ni loju opo Facebook ori oye wale ope mi ba wa si gona won ni sister Sike oni keke opa yemi pictures awon kan rerin ni ona ki wa ku role ara gambale asi bo lojo bi happy birthday in Aries. Agbalado ape. Todun to nbo nu owo pelu dera ni. Awon comments oju opo Facebook pe. Won ko iwe si, won ko iwe ogun asi awon bandit ti wa ti pe.
5: Ota ko
4: lori tititi.
5: Ogun gogo ni bi ise. Ogun alaro giri.
4: Ogun ru awon bandit kekeke ba ke kole we si si ke pe si ke o ama ja mo ipe die ko to di pe a lo si abala keji lori eto yi 0912370875 0912370875 lati le okere +234 8142 49106 +234 8142 49106 Hello.
6: Hello, Ekwinto.
4: Yes, sir.
6: Alagbade mo lo nsoro lati Ibadan.
4: Lati Ibadan, bo Ibadan, sir.
6: Ladugbo UI.
4: Ladugbo UI, ka bo sori eto.
6: Kweto e pataro.
4: Yes.
6: Agbade eto yin o.
4: Yes, sir.
6: Àwọn náà fẹ́ ṣe experience kékeré. Àwọn tí gbà kan. Wọ́n burú tó jẹ́ pé wọ́n láìkí láti mọ fíìlì ọmọléèwé. Ọlọ́run sì ní káwà ní díẹ̀ díẹ̀ lọ́pọ̀lọ́ díẹ̀ ńgbà náà.
4: Kí lẹ ní lọ́pọ̀lọ́? Ṣé ìwé mímọ̀ ni àbí ẹ mọ̀ káwọn student kan wà tó yẹ pé pátá ni wọ́n mọ̀ ná tíṣà? Ṣé òun lẹ ní lọ́pọ̀lọ́ ti?
6: Àwọn ìṣe pàtà, àwọn ìṣe yìí. So, àwọn ìwé díẹ̀ wà lọ́pọ̀lọ́ ńgbà náà. So, wọ́n láyé pé wọ́n wá rò pé a máa fi sakọ ni. Nígbà dé SS2, káfẹ́ bọ́ sí SS3 rẹ̀ báyìí. Àwọn èèyàn tó ti mọ̀ pé first round, second term, ó pàṣẹ. Ṣé mọ̀ pé kò yẹ kí third term kó já láyà mọ̀. Ti rí result ara rẹ̀ fún ara rẹ̀ gan. Wọ́n sọ pé nígbà táwọn di third term báyìí 27 ni wọ́n fi sí mass and english wọ́n ṣe já ọ̀tá ara wọn ní láti wọ ss3 nìyẹn o ló bá dojú tì sí wa lára pé àwa ara best student wò láti wà lọ rẹ̀ repeat ss2 sáàtà bí ọgbọ́n wàhálà sì di pé àrè bá ẹgbẹ́ wa parí nígbà tó yẹ ká parí nù. O experience táwa rí nígbà táwa secondary school nìyẹn.
4: Ẹ ṣeun ẹ kò tẹ́.

0: Hello.
1: Ẹ ká lẹ́ sà, ó kọ́ ibi lẹ̀ sí ń pè.
2: Orúkọ mi ni Kamoru Mimi Olami.
1: Láti bó sà?
2: Láti ní garaji.
1: Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jẹ́ wá bá ń gbóhùn yín sókè dáadáa sà káwọn èèyàn lè gbádùn yín.
2: Nígbà táwa wà kékeré.
1: Ókè sà.
2: A máa gun kẹ̀kẹ́. A wà lọ sí òpó yí ọ̀sà. A wà gbé kẹ̀kẹ́ lọ òkè Sápátì. Ẹn bá ti mọ kẹ̀kẹ́ gùn. A wà jọ gbé lọ sí òkè Sápátì.
1: Hello. Ìjà tintin ẹ̀jẹ̀ mú ìpè lè ẹ̀jẹ̀ mú ìpè yìí. Hello.
3: Ẹ lọ́wọ́ pé ètò.
1: Yes sir. Ẹ káàbọ̀ sórí ètò sà. Yes sir. Àmì sà. Yóò gbọ́ yín dáadáa sà o, ojú òpó yín ò tọ́ o. Yes sir. Hello.
4: Ẹ káàlẹ̀.
1: Yes sir.
4: Orúkọ mi ni Arúgbó Ìṣáká Ṣọ́lá mi láti wò.
1: Yes sir.
4: Àpọ̀mọ́ kí àbọ̀ lọ́jọ́ bí. Aláìní Ambalẹ́ Azeez wà àdàgbà o. Wà á rówó sáyé. Wà á rí mọ̀ nílùú ìgbà. Wà á fọwọ́ gbáwó. Àwọn ọmọ rẹ náà wà dàgbà. Wọ́n á ti kékeré ìṣeun rere.
1: Ó dà ẹ ṣeun pápápá sà.
4: Àwọn aṣèkíndẹ̀lẹ̀ mọ́tò wà lẹ́hùn.
1: Yes sir.
4: God bless you. Bàbá láàánú gbogbo wa nìyẹn. Ẹ pẹ́ láyé fún wa o.
1: Àmì.
4: Ojú rẹ̀ ní tíì. Kẹ̀kẹ́ láwa náà wọ́n gbọ́ gbà wọ́n kéke. Wọ́n gbọ́ kẹ̀kẹ́ láti wù lọ́lé igbó. Tí máa pa àdé báyìí. Ní ti kọjá dẹ́hùn bí agbódé wò bí wọ́n wà sí ti ṣòkòtò òṣùkú ń dì mí. Ṣòkòtò jẹ́ wáyé jẹ̀rà. Lọ́wọ́ àwọn ìbèrè pé ṣòkòtò rẹ̀ ń kọ́ ìrìnmọ́ tí ń dì mọ́. Wọ́n sì bẹ̀rẹ̀ ọ̀bàdù fà yí kọ́ lọ́wọ́ fọ̀ràn fún wọn. Ẹ pé ètò tó yẹ lómi.
1: Ẹ ṣeun.
4: Bàbá ẹ pẹ́ o.
1: Hello.
5: Hello.
1: Yes sir.
5: Ṣẹ́rí mo ṣe ń balẹ̀ ẹ̀kí mo kí arówó lò ohun yóò ní àárọ̀.
1: Àmì.
5: Ṣẹ́rí mo ṣe ń kan. Mo ní àwọn ọ̀rẹ́ mẹ́ta lájọ́ mọ́ rìn. Aláǹ gbọ́ ni mo ṣe ń bá ẹ̀ kọ́ lọ́ba àforíjì ṣèkà wa yẹn. Ṣùgbọ́n ètò jẹ́ close friend mi gangan. Sunday Gbenga. Ṣé ọmọ gbọ́ tí mo wí? Ilé-ìwé mi kúrò ní àdúgbò tí mo wà. But mi change dé ìwé àdúgbò ni mo change. Nígbà tí wàá wọ SS1 làwọn gbà yẹn. Bákan bẹ ilé ó lé bí ikú. Tó bá dáàtọ̀ ogun alágbélú ló máa mọ̀ alágbélú ló máa súnmọ́ lọ èdè dáàtọ̀ wọn. So iṣẹ́ ọmọ ilé mọ́ wa gan. Káwọn kò kí ni a lè ṣe oòrùn àìpẹ́ ìṣẹ́ lẹ́tọ̀ yẹn. Olóṣìbẹ̀rẹ̀ ṣe láago mẹ́sàn-án. A dẹ̀ ní báàgì kan tá a máa ń gbé kiri nígbà náà tá a máa ń gbé kọ́rùn. Àmọ́ ń pọn ni. Ọmọ olówó rẹ̀ ni ga. Òun á ti gbé báàgì ẹ̀ pọ̀n. Láti ilé, ìnáwó ó gbé jẹ́ àrídá ní. Bọ́lá mo ń gbówó ẹlẹ́ta. Yẹmi ń gbé ògbérè bí ọ̀sán. Àwọn alẹ́kọ́kọ́ ti tẹ́ fi rí kíṣe lọ́wọ́. Ọbẹ̀ tí wọ́n ti ṣe ní olé. Ìwé ògbéga àrí àlọ́fẹ́bà á ti tẹ̀. Tí wà á rè láti lágbélúgba máa sùn lọ sógbére di ọ̀sán. Látọ̀ gbére di ọ̀sán ìpọ̀ ṣe pààrà ní ewé. Láti pààrà ní ewé ìgbésẹ̀ wàá rìnṣẹ́ padà lọ sẹ́lẹ́ta. Bí ṣe wá rẹ̀ pa bí ọjọ́ márùn-ún nìyẹn. Ṣẹ̀rẹ̀ ọmọ ilé ká. Sunday Gbenga. Ambalẹ́ Azeez. Wòyá Kílásìlú. Yẹ́rú ọmọ fólú. Wòyá Kílásìlú. Àwọn ọmọ ní ilẹ̀ wòlé lẹ́yìn o. So bí a títà ẹ̀ ti táàgì wa ní 9/11 nígbà náà nìyẹn. Ṣé wàá sọ fúnpọ̀ pé mo lọ kílẹ̀ mo lọ sí ago mẹ́sàn-án mo kó mi lágbo wọ́n kà láàárọ̀.
1: Kò sí sọ.
5: Ẹ pé tó.
1: Ẹ ṣeun.
6: A
1: ẹṣẹ ẹkú tẹtí sí wa ẹkú tẹtí sí wa ẹ já ṣe ní àlàfíbọ ẹjẹ lọ sọdọ ṣùkẹ òkè tọlá ṣùgbọn kí n tó lọ ẹ mọ gbàgbé pé àsìkò ṣì wà láti lọ tàka àṣẹ ẹ torí pé kíni ọgbọn tí n bá ṣe ń dé ẹ kò ní pẹ pátápátá tí màá fi lọ yí koto fún kàṣẹ kóòdù tẹsí fi tárè *347*1004*2# *347*1004*2# pẹ̀lú ₦500 àpò méjì àbọ̀ *347*1004*2# *347*1004*2# tàbí kẹ́ ẹ tá lórí website www.cashier.ng www.cashier.ng ẹ kú tẹ́tí sí wa ṣìkẹ́ bò ni ewo lo tun to ko to fe se bayi tori olohun
0: olohun
1: olohun olohun to ba ti rowo bayi
0: orisirisi
1: lo tun o pe kola ja tun je nkan bayi kola ja ma mu fo je han mi le mo na
0: o e ba nje nkan kan na sa ko ni pe su e
1: o da
0: ngba ta ba tun yi ti bi ta yi sohun o ko iyen gangan le mi fi ma gun
1: o si wa la
0: o se mo ke mo so fun o pe emi
1: sa se ko po tori to sin to nwo njeun o le je le o
0: ose ti ose to koja yen mu ti n foju wo won pe alejo ta gba yi
1: wo la to sin njeun o
0: tori ko ti eye mi
1: to sin njeun
0: o serve one plate akoko
1: o wa sakesi pe bi se nje to
0: o tun gba si
1: o ri pe ko
0: awon na ko ipele be ma je won o
1: to si bolo bolo nje si
3: mo se nje o ni bi to
0: ibo le n supply
3: si
1: tó ń tilẹ̀ sí
3: fún torí ọjọ́ iwájú
1: kò sí wàhálà
0: aláìkọlá àti ṣàlejò gbọ́ ẹ yára ilé káàbọ̀ èmo bí kì í káàbọ̀ sábàlá tá a pè ní ṣọ́ọ́kọ́ yọ̀kọ̀tọ̀ ẹ ti mọ̀ pọ̀ lọ́bẹ̀ lọ́lọ́kọ́ lábala bí ṣìkẹ́ lónìí kọ́lá bí n bá ti rówó gbà lọ́wọ́ ọkọ tèmi báyìí ṣíṣe òun sísọ ìní mo mọ fi ṣe àwọ̀ sílẹ́gbẹ́ raṣọ kò yọ láwọ̀ ẹ àwọ̀ mi ò ṣá o kẹ má lọ máa ronú nǹkan mi ṣùgbọ́n bọ́kọ̀ mi ò ṣe jẹ tí ó mu tí gbogbo lè wa tá jẹun tá yò tá àwọ̀ owó mọ dán ẹni tó jẹ èmi lógún lábala bínú mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí orúkọ mi ò ìpadà ṣíkẹ́mi òkètọ́lá olèmí jẹ́ èmi alẹ́mi lọmọ baba lókè ogun yẹ̀rú ọ̀kín ni mi ọmọ lọ́fà àmọ́jọ ọmọ abisujo kọ ìjà kátàkìtì báyìí ẹ ti mọ̀ pọ́ ń lóró ó tọ̀fà èmi apẹ́mi lọmọ baba lókè ogun òkè ogun mo ti wá so bọ́bá sì ń dákọ lé ọ babẹ ni orí ẹni ò mọ owú náà ni fúndí èyí òun ló jẹ́ ń kíra mi abala bí bó bá jẹ́ gbà àkọ́kọ́ lè tẹ̀yìn gbọ́ abala yìí lórí ètò olóyin ládùn abala yìí láti máa ń kọ́ra wa bá a ṣe lè ṣètò àwọn oúnjẹ tó jẹ́ pé kò ní jẹ́ pé oúnjẹ kan náà ṣááláà ń jẹ a tún wá máa ń fún àwọn èèyàn láǹfààní lábala yìí bóyá ó ní oúnjẹ kan tẹ́yìn ti jẹ tó jẹ́ pé ó ti pẹ́tẹ́ ti jẹ́ gan ṣùgbọ́n mọ bẹ́ẹ̀ ṣe lè máa ṣe ètò ẹ̀ tẹ́ẹ̀tún fi máa rí jẹ bóyá grandma yín àbí great grandma yín kan ló fún yín jẹ ńgbà yẹn ó ti wá pẹ́ ṣe bá dárúkọ oúnjẹ náà fún wa àábà yín mu wá sórí ibi báyìí á dẹ̀ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè to igbá àti àwo papọ̀ tí gbogbo ẹ̀ ó ṣe kíni tí ó fi di oúnjẹ yẹn fún yín tẹ́ẹ̀dẹ̀ máa rí jẹ yàtọ̀ sí yẹn àwọn oúnjẹ kan wà tó jẹ́ pé kò ní lọ́dọ̀ lójú wa kò ní oúnjẹ tuntun ṣùgbọ́n a máa tún ṣètò báwo la ṣe lè sọ nǹkan di oúnjẹ tuntun ẹlòmíì bí lè pe ráìsì ká ṣàṣe ká wọ́n yọ̀lẹ̀ òun náà ní ṣíṣe tiẹ̀ rárá o ẹ lè ṣe ìrẹsì lóríṣiríṣi ọ̀nà ẹ lè fi ìrẹsì yín jẹ oríṣiríṣi nǹkan tó dẹ̀ jẹ́ pé kíni a ṣe ara lóore kò dẹ̀ ní gbòdì lára wa lálẹ́ òní nǹkan kan ni mo mú wá ẹnìkan ló dẹ̀ ní kí n bá wọn mú wá àǹtí kan ló contact mi láti United Kingdom wọ́n ní onígbà kan táwọn wà ní ilé ẹ̀kọ́ wọ́n ní táwọn bá fẹ́ tẹ́ra àwọn sí fàájì ẹ̀mọ́ as student pé ó ní rice kan táwọn máa ń jẹ́ gbà yẹn wọ́n wà pé ní concussion coconut rice ẹ̀yìn náà tún wò pé ibo lọ́ tún fàágùn lọ lálẹ́ ìbáyìí so ẹ má rò pé bí concussion alátagúngún nìkan ní bẹ̀ àwọn concussion kan tún wà tó yẹ pé àwọn concussion gbé mi débẹ̀ àwọn concussion pé ó kọjá múnúkún àwọn oúnjẹ kan wà tó jẹ́ pé ẹ̀yin gan jẹ́ ẹ mọ̀ pé kí ni ó ṣàkàn rí nǹkan dìmú ni ṣùgbọ́n lọ́dọ̀ àwọn concussion eléyìí concussion tó yẹ pé èèyàn máa jẹ́ tíyàn á tún bèrè sí òun ni kí làwọn nǹkan tẹ́ẹ̀ nílò fún concussion coconut rice yìí nǹkan àkọ́kọ́ ni àgbọn ṣe wá rí àgbọn yìí ṣe mọ́ tá a bá lọ ra àgbọn lọ́jà báwọn mọ́mí wa ṣe máa ń mi omi ẹ̀ tí wọ́n á máa fetí gbọ́ pé mélòó ni sókún bẹ́ẹ̀ ṣó wà ńbẹ́ tó pọ̀ dáadáa ẹ̀ nílò àwọn àgbọn tó lomi inú dáadáa bí apá yín bá ṣe ká sí òun ni ṣùgbọ́n flavour omi àgbọn yẹn gangan òun ni ó ma jẹ́ kí rice wá kúrò ní ordinary rice tó ma sọ di coconut rice ẹ nílò asẹ́ ẹ sì nílò ṣeré asẹ́ tẹ ma nílò yìí ẹyin tẹ bá ní aṣọ tó fi ń ṣẹ́gi ẹ lè lò eléyìí tí ojú ẹ di dáadáa tó ma lè tètè bá yín yọ ìdọ̀tí kúrò nínú nǹkan tí ẹ ń ṣètò ẹ ma nílò ẹ ẹ ma nílò ìrẹsì yín nígbà tó jẹ pé rice náà la pè so ẹ nílò ìrẹsì tẹ fẹ́ sè ẹ nílò ata tẹ ti wẹ́ ṣe wá rí ata yìí ẹ lè bu ata kó pọ̀ tó yẹ pé tòmẹ́tò méjì péré ilẹ̀ fi sí ṣe wá rí tòmẹ́tò méjì yìí a kò ní jẹ́ nǹkan tí ó tóbi jù torí tí tòmẹ́tò bá ti pọ̀ jù mbẹ̀ kò ní fún yín ní result tẹ fẹ́ dáadáa ṣùgbọ́n àwọn míì tó yẹ pé ìlera ara wọn kò gbé pé kán máa jẹ ata púpọ̀ jù ẹ lè fi tòmẹ́tò sí as much as bẹ́yìn bá ṣe fẹ́ ṣùgbọ́n ẹ mọ̀ pé concussion ata yẹ́rí náà la fẹ́ gbádùn bẹ́ so fún di èyí ẹ̀yin náà ẹ lè ṣètò measurement tọ̀dọ̀ yín lọ́dọ̀ ara yín bí kò ṣe ní ṣe atakò fún ìlera ara yín lẹ́yìn ata ẹ máa nílò àlùbọ́sà lọ́pọ̀ yanturu ẹ máa nílò ìsebẹ̀ yín lóní bẹ́yìn ṣe ń jẹ́ ṣùgbọ́n àwọn ìsebẹ̀ mẹ́ta kan àwọn ìsebẹ̀ méjì kan ó ṣe pàtàkì nínú ẹ̀ ẹ lè lo curry àti thyme ẹ lè lo gankan ẹ jẹ́ kó wà ń bẹ́ẹ̀ ni kó bà lè fún yín ní flavour eléyìí tí ẹ nílò ṣe wá rí eléyìí ó wà optional ṣùgbọ́n bẹ́mi ó bá ṣe ìrẹsì oní coconut tèmi tó jẹ́ kọ̀ǹkọ̀ sàn yìí èmi ó make sure pé ẹ̀dùn ẹran tí wọ́n ti dín tó ti gbẹ tó ti oh my god tẹ́rí tó pẹ́ wà ń bí lọ́wọ́lọ́wọ́ báyìí ní ẹ ti aroma ẹ̀dọ̀ yẹn gan lásán fúnra ẹ̀ ó wà lọ́tọ̀ ṣe wá rí àwọn nǹkan tí mo tún fẹ́ dárúkọ yìí náà ó wà optional ṣùgbọ́n tẹ bá ní àǹfààní láti ríra ládùúgbò ọ̀dọ̀ tí yín ó dáa gan àwọn bíi àwọn green beans bíi corn ẹ ti mọ àwọn nǹkan tá a máa ń dà sínú rice wa tó máa fi ń ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èròjà tẹ nílò fún concussion coconut rice yín ó máa tún wá fara pẹ́ àwọn èròjà tẹ ń lò fún fried rice ṣùgbọ́n ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé gbogbo àwọn seasoning tó ń fún fried rice ní kọ́lọ̀ míì tó bá wa sọ di green yẹn ẹ ní nílò ẹ nínú concussion rice eléyìí tá a fẹ́ sè lálẹ́ ẹ jẹ́ ká wọnú sísè lọ ṣe rí àgbọn yín yẹn ẹ fọ ẹ̀dá omi ẹ̀ sínú ibìkan ẹ lú ni torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá fọ àgbọn mọ́lẹ̀ omi inú ẹ̀gún ó ti dànù tá a tó rágbọn he ẹ̀ fún di èyí ẹ lè mú ojú mẹ́ta làgbọn máa ní ṣùgbọ́n ẹyọ kan wà ńbẹ̀ tó soft jù so tẹ bá ti notice ẹ̀ ẹ kàn kí ìṣó tàbí kọ́kọ́rọ́ àbí ní tó bá ṣáà ṣáàpù lẹ́nu ẹ kì í bọ̀ kẹ fi rin dáadáa kó fi lè gba ojú ibi tómi máa gbà jáde ẹ wà

0: ẹ káàbọ̀ padà látọ̀dọ̀ ṣìkẹ́ òkè tọ́lá. Ètò ń tẹ̀ wájú lápá bí ẹyẹ máa sáré yẹ fi kí ọ̀rọ̀ iṣẹ́ ọlọ́run alààyè. Wọ́n tún jẹ́ òǹkọrin ẹ̀mí. Pastor Femi Sose fún ayẹyẹ oríkádún. Agbáládùn àpè ẹ̀mí ò ṣojú yínú owó pẹ̀lú dẹ̀ra. Bẹ́ẹ̀ni pọdún jẹ́ ń gbà kọ̀ọ̀kan. Happy birthday to you, sir.
1: Ayọ̀ ní tèmi èmi ò ní bànújẹ́. Ìwé ni mo yàn.
0: Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ẹ jẹ́ kí n máa kí ìlérí.
1: So are you ready?
0: Fún ayẹyẹ oríkádún.
1: Ó ti yá.
0: Ọmọ bà mi tì.

0: Fábìnú pé mo padà wá o.
1: Yes.
0: Mo padà wá láti wá kí Alhaji Ambale Aziz. Mo kú ọdún o.
1: Yes.
0: Gbogbo ọdún kan ni o.
1: Àwọn náà ń gbọ́ yín kẹ́tẹ́kẹ́tẹ́.
0: Wọ́n kí gbogbo ẹ̀yin òṣìṣẹ́ Lágelú.
1: Ẹ ṣeun.
0: Ẹ̀gbọ́n mo gbúrú. Ní àsìkò yìí, mo kí gbogbo yín o.
1: Ẹ ṣeun.
0: Àtẹ̀sẹ̀ mi o.
1: Ẹ ṣeun.
0: Àgbẹ̀tọ̀bọ̀.
1: Ẹ ṣeun.

0: Party.
1: Ilé ní Àbáyọ̀mí Arọ́láwà.
0: Ìwà ni ká.
1: Láti Richmond, Texas, lórílẹ̀-èdè Amẹ́ríkà lọ́hùn.
0: Ìtọ́ làwọn tó ń ṣe.
1: Ẹ kú dédé àsìkò yìí o. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ketekete.

0: lọ́wọ́.
1: Nǹkan tí Yorùbá ń pè ní ìdàrọ.
0: Mo wá ń sọ pé máa bójú ẹ̀kẹ́ ti máa
1: tún. Ìrúnrún irin alágbẹ̀dẹ.
0: Lọ́wọ́ ni.
1: Ó ní ìdàrọ.
0: Tọ́mọ́jọ́lá ẹ̀tọ́jú.
1: Ìyá sọ pé òun gbìyànjú ṣùgbọ́n tí mo fẹ́ kọ́ sọ òun ò sọ. Ẹ ṣeun o. Ẹ kú tẹ́tí sí wa. A tì í lágbọ́n yìí.
0: Ọ̀rọ̀ máa wọ́n tán.
1: A tún pàdé tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀. Lẹ́yìn bá wá ṣe ń darapọ̀ mọ́ wa, ká máa kí i káàbọ̀ sórí ètò tá a pè ní. Lóyìn ládùn lápá bí. Lẹ́yìn pò dùn mọ̀ràn ìmọ̀ràn yìí. N tí ṣìkẹ́ ń ṣe òyìá àbò tí ń sásẹ́ ni. Ọ̀sán sọwọ́ bínrin tọ̀rọ̀ rẹ́rìn-ín músẹ́.

0: ẹ káàbọ̀ ságbọ́ tọrọ ọmọràn wọ́n ní wí fún ọ pé pẹ̀lẹ́kùtù la fi tulẹ̀ ayé o. ó wá ní ìbèrè lọ́wọ́ rẹ pé kí ló dé tó ń kánjú.
1: béèyàn bá lọ́mọ lórí kò lọ fún mi.
0: wọ́n ní kí n bèrè lọ́wọ́ rẹ pé kí ló dé tó ń kánjú kí ló dé tó ń sáré.
1: àlùwàyà
0: béèyàn bá sáré mọ́tò èèyàn ó kàn kọlu kẹ̀kẹ́ ni o.

0: ọ̀rẹ́ rẹ kan tẹ́ ẹjọ́ ṣe nǹkan kan náà ó ṣe nǹkan kan báyìí wà á máa sáré kẹ́ ẹ tí ẹ̀ mọ́jọ ṣe nǹkan kan náà gan wà á ti máa sáré pé ah lágbájá ti ṣe ara rẹ ò ní balẹ̀ mọ́ ọ wà á mọ́ sáré sọ́tún ọ mọ́ sáré sósì ní n tó tó. Tí èèyàn bá tó lè yàn tó èyàn ò dẹ̀ gbọ́dọ̀ ṣéjú rá ẹ lọ. Ẹgbẹ́ mi sọ èmi náà fẹ́ só ó túmọ̀ sí pé irú ẹni bẹ́ẹ̀ fẹ́ surẹ́dá. Èyàn ò gbọ́dọ̀ ṣéjú rá ẹ lọ o. Kẹ̀lẹ́kẹ̀lẹ́ ni ilé ayé jẹ́jẹ́ láyé gbà. Torí pé orí èèyàn kan tí ó rọra ń lo ilé ayé rẹ̀ ní wẹ̀lẹ̀mù tó ẹ́pọ́ lọ́run ló gbà fún o ti àrò pé ha ni tó bá gbà láàjọ fún o. Àìmọ̀s lówó ní dandan o. Àìmọ̀s débẹ̀ ní dandan. Òkè àgbà tó wà yẹn èmi gan gbọ́dọ̀ débẹ̀. Bó ń ṣe débẹ̀ kọ́ yẹn tó o bá pè é jókòó tó o bá bí.
1: Bàbá mi mọ gbàdúrà fún gbogbo wa.
0: Ṣíṣẹ́ ń tẹ̀lé lọ̀rọ̀ ilé ayé yìí básìkò oníkálùkù bá tó bí idán ló ṣe máa ń rí. Ìyẹn ò wá sọ pé ọmọ sáré burúkú burúkú bó o bá sáré mọ́tò kankan lu kẹ̀kẹ́ ni o. Mo mọ sáré láláì nídìí kankan.
1: Bàbá wa kọ́ mi torí kò mọ̀ ọmọdé ni mo jẹ́.
0: Ìṣẹ́ni bọ́ sọ rèé ní alẹ́ yìí.

ìwọ náà mọ bó ṣe ń sáré sọ́tún tó ṣe ń sáré sósì. Ó wò ó pé àwọn tẹ́ ẹ jọ jẹ́ irọ́ níbi iṣẹ́ kan náà. Àwọn yẹn ti ga jù ẹ lọ láwọn ibì kọ̀ọ̀kan. Àsìkò tí ẹ sì ń bọ̀ rẹ wà ní sùúrù o. Torí pé kí ni gbogbo a lè jọ dé bus stop lásìkò kan náà, ṣùgbọ́n a lè jọ wọkọ̀ lásìkò kan náà. Bá a bá ti ẹ̀jọ́ wá wọkọ̀ lásìkò kan náà, ibi oníkálukú ò ti bọ́lẹ̀, ó yàtọ̀ síra wọn. Mọ̀ di ọ̀rọ̀ mi dáadáa o, pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ mi ẹ̀ ń bá tabako lọ rèé túnbẹ̀ ṣe. Lọ́pọ̀lọpọ̀ ọgbà ọ̀rọ̀ lè bá sọ̀rọ̀ sọ̀rọ̀ wí.

ẹlòmíì ti sáré aláyé orí arábìnrin kan lánàá. Arábìnrin yìí mọ́tò tiẹ̀ takú, ó wá yá bátìrì tó fẹ́ fi ta start mọ́tò ẹ̀. Ẹnìkan wá drive kọjá gbọ̀n, bẹ́ẹ̀ ni ẹ ṣe drive kọjá, ó ní ẹni yìí ní lọ yìí mọ́tò méjì ló rà lọ́jọ́ kan ṣo, kó dẹ̀ jẹ́ mi ló fẹ́. Ó ti ń nífẹ̀ẹ́ tí ò yẹ kó nífẹ̀ẹ́. Ilé ọkọ̀ ló wà, ó túmọ̀ sí pé lásìkò yẹn bí irú obìnrin bẹ́ẹ̀ bá bí irú máa yẹn bá kọnu sí pé òun fẹ́ fẹ́ yóò bójú ẹni tó wà nílé ẹ̀ jẹ́. Kí là ń wá káàkiri, irú ayé wo là ń wá, irú eré wo là ń sá? Tí ò tó ń bọ̀ wá ṣẹ́kù ọ̀nà tó ní kálùkù fi gbà á ń ṣo ń kálùkù lóore, ó yàtọ̀ síra wọn. Ẹjẹ́ àti bí ẹ̀bùn tó lọ́run fún wa ká ti fi wò ó. Ẹ̀bùn tèmi òjọ́ mọ́ ti ṣìkẹ́, bábà sì jọ ṣètò àjọ ṣe gbogbo, ó sì fi dùn náà ni. Ohun tèmi ò wí ó yàtọ̀ sí titi ẹ̀, yóò yàtọ̀ sí ti Olúwa tó sin Edward. Bọ́lá ń ṣe fi gbogbo wa lórí ìkànnì yìí tẹ́ ẹ ṣe ń gbádùn pé alágbájá mo gbádùn ẹ̀ dáadáa, tàmọ̀dò mo gbádùn ẹ̀ dáadáa, lágbájá mo fẹ́ràn ẹ̀ dáadáa. Bọ́lá ń ṣe nìyẹn, tó ṣe tò nìyẹn. Ìwá ṣe pé alágbájá yẹn rárá o, kéèyàn wá mọ sáré mọ́tò kó mọ kọlu kẹ̀kọ́, mo gbọ́dọ̀ tó lágbájá. Ìwọ̀nba tó rọra nìyẹn tó bá roko mọ́ díẹ̀. Ǹjẹ́ ló mọ̀ pé lágbájá tó ń jowú gan, o tún lè ṣe dáadáa jùlọ. Kò ní jù báyìí lọ jàre lágbọ́n tọrọ mọ̀ràn. Kútu ọ̀sẹ̀ yìí á tó láǹfààní àti pàdé. Lórí ètò yìí tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ gbádùn ẹ àbí? Ẹ̀lẹ́mẹ̀ẹ́ kù kalẹ̀ ẹ kù tẹ̀tí sí wa.

0: ọjọ́rú Wednesday. Mo gbàládùá pé eré ayọ̀ eré owó eré ìdùnnú.
1: Kẹ́kẹ́rẹ́ wọlé mi o.
0: Yóò wọnú ilé mi àti yín. Amọ̀ra jẹjẹ, amọ̀ra jẹmu. A ní gbọ́ludú owó ń gbà kọ̀ọ̀kan.
1: Kẹ́kẹ́rẹ́ wọlé mi o, gbà mí. Kẹ́kẹ́rẹ́ wọlé mi o.
0: Lójú òpó Facebook, mo rí àwọn èèyàn tó ti fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ bẹ́ẹ̀.
1: Ọmọ tuntun wọn.
0: Princess Tower Kali ìtàdá ńlá.
1: Owó ọmọ pẹ̀lú àlàfíà.
0: Wọ́n ń gbọ́ wa ketekete. Wọ́n ní lóyin ládùn lètò láti ìkànnì àlùbáríkà lágelo FM 96.7. Òkè gájú òkè fẹ́lẹ̀lẹ̀ ń bàdàn.
1: Kẹ́kẹ́rẹ́ wọlé mi.
0: Ẹ̀kú ètò. Akínwálé Fábùmí, wọ́n ní ẹ̀kú ètò à ń gbádùn yín ètò yín o. Alàgbà Ambali Assis, wọ́n ní. Bíi ti àwa ọkùnrin tí a lọ sí The Polytechnic kọ́ o, a lè ṣe ọbẹ̀ ju ṣìkẹ́ oníkẹ̀kẹ́ lọ. Bẹ́ẹ̀ni àwọn student kan wà tán jẹ́ ọkùnrin. Bí ẹ̀rọ tí ìgbà mo wà ń poli, àwọn obìnrin kan máa bá mi sọ̀rẹ́ torí pé mo mọ̀nà dá. Àmọ́ ń ṣe oúnjẹ mo mú oúnjẹ wá. Amos Adébárí mọ̀ lé mú kí mo ń ṣe oúnjẹ. Tó ká ní ìgbà yẹn, àjọ poli kan náà lájọ lọ ni, ó mú mi lọ́rẹ̀ẹ́. Àyìn mọ nǹkan tí mò ń sọkọ. Ẹ kú ètò láti ìmọ̀ba òkè ihò. Amos Adébárí. Ilé ẹ máa bọ̀ lójú òpó Facebook. Omi dípọ̀ ṣodi pọ̀ pop. Òun náà láàfin láǹfààní àti gbádùn orin ìjẹmọ̀kẹ́ àgbà.

tẹ́ ẹ bá ṣe ń gba orin ìdìpọ̀ ṣòdìpọ̀ ní nǹkan tó máa ń wá sí yín ní ọkàn. Lásìkò táwọn orin wọ̀nyí ń jáde, níbo lẹ wà láwọn àsìkò wọ̀nyí rojọ́ wò lẹ́jọ́ ṣe? Ẹ̀rí bó ṣe lọ á ń lọ ní jẹ̀lẹ́ńkẹ́. One man band. Àti wípé orin ìdìpọ̀ ṣòdìpọ̀ ò lẹ̀ fẹ́ kálò fún yín láàjìn yìí, ẹ fi jẹ́ mùkẹ́.

0: Yes, sir. Yes, sir.
1: Yes, sir.
0: Yes, sir.

0: equal should equal. Hope. Agba Kayode Oloye Edewoni died August 19, 2000 at the age of 46. Bẹ́ẹ̀ gẹ́lẹ́, Agba Ambali Azeez ń tọ́ sọ fún mi náà lábẹ́ aṣọ náà nù ni. Orin dípò ṣòdì ipò la fi ń jẹ mọ̀ kí àgbà láàjẹ yìí. Lẹ́yìn tẹ́yìn bá fẹ́ káyà tẹ̀sí létí.
1: Ìwúra ọ̀la bàjẹ́.
0: Lásìkò táwọn orin wọ̀nyí ń jáde.
1: Ìjọba bá kú.
0: Ó lẹ wà láwọn àsìkò wọ̀nyí. Báwo lẹ ṣe ń jó? Ẹ pè wọlé. Ojú òpó 09123708675. 09123708675. Láti ilẹ̀ òkèrè +23482142491006. Hello, Akwaje, ó kọ yín bọ̀lẹ̀ tí ń pè yí.
2: Akwaje, ẹ kàárọ̀.
0: Yes.
2: Ẹ kú ètò.
0: Yes.
2: Orúkọ mi ni Trinity Owóyẹ láti ẹ̀yà láàrin.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
2: Yípo sódì ipò ní nǹkan bíi ara 1999. Ó ṣe mo jáwé gbígbé ayé ẹ máa tẹ̀lé yẹn bámbámbámbá ṣé o ni mo fẹ́ kẹ bá mi lé èmi gan ṣé o ń gbòdì ya 2000 là ń gbọ́ pé o ti kú ní age of 46. So táìmù ọgbà ìmọ̀ wà ní ibi iṣẹ́ ní sọ́ọ̀bù ìlọ́yọ̀ so mo lè ṣe kí n má gbọ́ rẹ̀ pàtó di ya 2000 là ń gbọ́ pé o ti kú. Ọ̀ṣọ́ wáyé mìíràn lẹ́nu láàrin àárọ̀ ìpẹ̀tọ̀ wọ́n ní kí ìkú.
0: Òun lẹ ti gbọ́ yẹn.
2: Kódà wọ́n ti
0: wọ́n. Òun lẹ ti gbọ́. Àwọn tó ń jẹ́ àwọn èèyàn wọn, wọ́n ti padà sọ pé wọ́n ti kú.
2: Ọlọ́run lọ ra bàbá yìí o.
0: Àmì. Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan báyìí tó yẹ pé wọ́n ti pẹ́. Ẹ wo ọjọ́ tí

0: yanjú mi.
1: Lójú òpó Facebook.
0: Ìyá mi ò ṣe.
1: Ìyá àfin arọ àbúkì Emes Bello.
0: Mi. Ìbá máa ṣe pé.
1: Wọ́n ní inú àwọn dùn sí orin eléyìí tí àwọn ń gbọ́ yẹn wọ́n kí wà dáadáa lójú òpó Facebook.
0: Má ṣe pé.
1: Wọ́n ṣàlàyé pé ó dàbí ẹni pé tó jí oyè ńlànà mo fẹ́ rántí.
0: Ṣé gungun ayé ìbá borí mi.
1: Global presenter.
0: Mi ò ṣe.
1: Àwọn pé dípò ṣodípò had gone lives.
0: Yeye mi ò ṣe.
1: Lives around Obantoko then before his death.
0: Ìbá máa ṣe pé mo ní ẹlẹ́yìn mi. Ìbá máa.
1: Okay, leave wọn fẹ́ kọ.
0: Mo ní ẹlẹ́yìn mi.
1: Lives around Obantoko then before his death.
0: Ẹ̀yin.
1: Ọba mi Zexy.
0: Ìbá bo.
1: Hey, please, play me. Ẹ ṣe eré kó dára.
0: Ìbá.
1: Watching live from Abuja. Hello.
2: Oladex.
1: Ẹ káàbọ̀ sórí ètò.
2: Ẹ̀kú àjì.
1: Yes, sir.
2: Product ti wà ní Polytechnic Ìbàdàn lóde ṣe music nígbà yẹ. Ìpọ̀ sódìpọ̀ tó ti kú tipẹ́ gẹ́gẹ́ bí àwọn tó wà ní ìlú òkèrè ṣe ń sọ. Bó ṣe rí nìyẹn.
1: Ẹ ṣeun.
2: Ọmọ rẹ̀ ń bá sáré.
1: Ẹ ṣeun.
2: Ó ṣe nígbà tí music department bẹ̀rẹ̀ ní tó wà ṣe ó dẹ̀ ṣe HND bẹ́ẹ̀ nígbà yẹn tó fi jáde. So music lè ṣe and then the first set of music HND ní Polytechnic Ìbàdàn.
0: Ọtunkun kan
2: tí mi ìrántí báyìí.
1: Bóyá tẹ bá rántí kẹ pé padà.
2: Máa pè.
1: Lójú òpó Facebook mo rí Kọ́lápọ̀ K. Jones Ozinim. Wọ́n ní ẹ̀kú ètò Kọ́ládex. Dípò songs remind me how much I wanted to be hardworking and successful in life. His music are so inspiring and sweet. Please play me Yellow CC Caro. Ọlá Gbinro Olúwa Pẹ̀lúmi Fẹ́mi wọ́n ní good morning àwọn kí wá ń bẹ̀ ṣùgbọ́n nìkan ṣe béèrè fún ẹ ṣe eré lẹ́ẹ̀kan ẹ jẹ́ àṣẹ dáadáa o.

gbogbo ẹyin ti ẹjọ ìwà lójú òpó Facebook gbogbo ni pátápátá ńlá kí o bẹ́ẹ̀ gẹ́lẹ́ ìyá mi bókí arẹwà náà ń kí yín ẹ ṣeun ṣeun o solad aájì solad ọ̀làdì púpọ̀ ọ̀làdìjọ láti toronto canada wọ́n ní please play me ọdún ayọ̀ by dípọ̀ ṣùdípọ̀ ẹ kú ètò my brother.

0912370865 0912370865 ojo opo te pese lati fi da si eto eni kan se bere fun odun.